0: mi.
1: Gbogbo ilé ìṣà mi lẹ́ni tọ́sí ayé òní gbọ́mọ sẹ́yọ kò wá bá ọ nílé o. Kábíyèsí ọba mi tí gbogbo fọlẹ̀ wà. Tọ́lódùmọ̀rẹ̀ máa ń sọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́ sí àwa lọ́rọ̀ tá a fẹ́ sọ ni. Ọba tó sọ lẹ́nìkan wá di èèyàn látàyé tó fi wá tọrọ. Ọba mi àrà nínú àrà ọba tí fi àrà dára lójoojúmọ́. Arógun má tìdí, arógun má jọjọ. Ọba mi adínlẹ́dógún olúpinmi ayé ọba mi adimúlà. Ọba mi tí àṣírí rẹ̀ ò túrí tí ọ̀dẹ̀gbà kárá yóò tún wá ní àṣírí. Orí adé wa sùta ìbàrẹ̀ olódùmarè. Láńláwa ọjà sásán lórí àwọn ọmọ wa. Kò dé àdúrà wa sí wa lágbára. Tó bá lọ ṣe mọ́ kí la fẹ́ ṣe. Adúpọ̀ rẹ gbàngbà gbẹ́ngbà fẹ̀fẹ̀fẹ́fẹ́ tẹ́ ń ṣe fún wa tó ń rú wọn lọ́jú. Aláboyún bímọ láyọ̀. Ó jẹ́ ògbòdì lára wọn, wọn máa fọ́jú ọmọ bẹ̀ wá ká tó jẹ. Gbogbo ilé kò fáyọ̀ kẹ́ ń pariwo gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́. Ìwàláyé Ọlọ́run ló gbé mi débi pastor Fọkẹ́yẹ mọ́ ni bàbá alábíyẹmọ ni mò ń jẹ́. Bí oṣù kẹjẹ yìí ojú rẹ máa rí ire ọmọ o. Ní àárín ọdún ọ̀rọ̀ rẹ yóò dẹyọ̀ tọmọtọmọ o. Aṣọ ìgbàlà ń dá fún ìgbà, ìgbà ò rí kọjá rẹ o. Omi kì í wọ́n lára ja, ohun rere ò ní wọ́n o. Ayé ò ní fi olóògbé kó orúkọ ìwà tọmọ rẹ. Olóò rẹ máa gba ọmọ rẹ bó ṣe rí o. Ókàndínlógún ọmọ rẹ máa padà dé ogún o. Ẹlẹ́rìn múyẹ́múyẹ́ kò ní gbọmọ lọ́wọ́ rẹ. Ẹ̀rín ò jẹ́ kọ́kọ́ ọ̀nà lórúkọ jẹ́ kò ní hàn lẹ́mọ. Oní pẹ́pẹ́ fúrú àdúgbò kò ní fàyàyà gbọmọ lọ́wọ́ rẹ. Abilé ìjọsìn bójú kò ní rí sí ọmọ rẹ. Ayé ò ní fọmọ tí ó gbọ̀ngbọ̀. Àgbọ̀ngbọ̀n làgbàlagbà fi sẹ́fún mọ̀lú ò ní ṣiṣẹ́ nínú oṣù tuntun. Ọlọ́run yóò kọ́ ọmọ ṣe nínú oṣù yìí o. Ọmọ rẹ máa mítọ̀ pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ rẹ̀. Nínú oṣù tuntun ọmọ ológun yóò ní jábọ̀. Aya rẹ ò ní di ayáláyá o. Nínú oṣù yìí ọmọ rẹ ò ní dọmọ lọ́mọ. Nínú oṣù yìí ara rẹ ò ní kó aṣọ tọmọtọmọ. Àìsàn ò ní sọ ọmọlẹ̀ tọmọtọmọ o. Kíndìnrín àti ẹ̀dọ̀ rẹ ò ní daṣẹ́lẹ̀ nínú oṣù yìí. Báyìí lolúwa àwọn ọmọ ogun wì. Ó ní dẹni ẹ̀yìn tọmọtọmọ. Ohun olúwa jáde sí ọwà ṣe ń sábà. Ohun olúwa jáde sí ọwà ṣe ń rímọ̀. Ohun olúwa jáde sí àwọn ọmọ rẹ, àwọn ọmọ rẹ máa rí bá ti ṣe. Ohun olúwa jáde sí ọ̀nà oṣù tuntun wà tó ti lẹ́tọ̀. Ohun olúwa tó fẹ́ kí kédàrí ya yóò yà ọ́ lẹ́nu nínú oṣù tuntun. Ohun olúwa tó ní ọwọ́ iná nínú kò ní jẹ́ kí iná yé ojú ọ tọmọtọmọ. Ohun olúwa tí mi agijù yóò mọ ọjà gbangba rere tọmọtọmọ. Oṣù yìí ò ní gbé sóko ìwà nǹkan jẹ o. Àdàbà wọn ò ní bu ọmọ rẹ mọ́lẹ̀ lóṣù yìí. Second Kings chapter 4 lóṣù yìí wà jẹ́ àjẹyọ́ àti àjẹṣẹ́kù tọmọtọmọ. Second Kings chapter 7 lórúkọ Jésù ní ìwòye ọ̀la ire dé bá ọ. Owó yẹn dẹ̀ máa wọlé o. Bàbá tó rọ̀jò ready made bed ní agijù kò ní jẹ́ kó rí jẹ ibi o. Ẹbí bá ti tán nínú iṣẹ́ ìṣẹ́bùṣe ò ní rí jẹ ibi. Ẹ̀sẹ̀yẹ chapter 20 verse 2 lóṣù yìí ò ní wọṣọ àti bàtà ọ̀fọ̀. Ẹnu Anna gbọ̀rọ̀, ẹnu rẹ̀ gbọ̀rọ̀ lóṣù yìí. Ẹnu Joseph gbọ̀rọ̀ wá borí àwọn ẹlẹyẹ. Olóore máa rẹkọmẹ́dì àwọn ọmọ rẹ fún aláàánú. Bí ọjà bá ti tú pàtàpàtà ní ikùn lórúkọ Jésù, ọjà ayọ̀ ọmọ rẹ ò ní tú. Ẹni àṣàfù kò ní dọ̀rẹ́ ọmọ rẹ lóṣù yìí o. Wàá jèrè fífún ni tó ṣe lórí àwọn ọmọ rẹ lóṣù yìí. Àjòjì ọwọ́ kọ ọ̀gbẹ́rù lórí wàhálà láàánú lóṣù yìí. Lóṣù yìí ò ní gba lẹ́tà ọ̀fọ̀. Bàtà rẹ̀ fìlà rẹ̀ láfi dámà lábẹ́ tírélà kò ní jẹ́ ìpín gbogbo wa. Lóṣù kẹjẹ lẹ́ni ni ọmọ rẹ ò ní kíje. Ìjáde ìwọlé rẹ lóṣù yìí yóò jà sí ọpẹ́. Ríríṣẹ́ kò ní dúró nínú lẹ́yìn o. Ayé ò ní mọ́ra fún ọ̀tọmọtọmọ. Wọ́n ní lu ọmọ rẹ lóṣù yìí o. Ìgbára làbúra júlà yóò ṣọ ayọ̀ rẹ ló máa jẹ́. Lọ́dún ìṣẹ́ písímẹ́jì wọn ní pé ògo ọmọ rẹ yẹlẹ yẹlẹ. Lọ́dún ìṣẹ́ písímẹ́jì wàá gbọ́ ojú lówó rè. Lọ́dún ìṣẹ́ písímẹ́jì dákẹ́jẹ́ ire rẹ ti dé. Lọ́dún ìṣẹ́ písímẹ́jì ò ní ṣẹ̀ sí lórí ọmọ. Lọ́dún ìṣẹ́ písímẹ́jì ò ní lílà kọjá tó ju ẹ̀mí rẹ lọ. Lọ́dún ìṣẹ́ písímẹ́jì Ọlọ́run ò ní dójú ti ọ̀. Lọ́dún ìṣẹ́ písímẹ́jì ojú rẹ ò ní rí màbó lórí ọmọ rẹ. Títí tó di yín agún lọ́dún lórúkọ Jésù ò ní ṣàṣe dànù. Kágbàdo tó dẹ̀ kọ àlọ́ wọn papọ̀ lórúkọ jẹ́ ò ní ṣàṣe dànù ní ìyókù ọdún yìí o. Gbogbo ayé ò lè fẹ́ràn rẹ, ìyókù ọdún yìí ire ló máa rí o. Lòdásì Sájà mi ní ìyókù ọdún yìí ò ní ti aṣọ ayé mọ́lẹ̀. Ní ìyókù ọdún yìí ìyanu àfojúrí àfẹnuwò ó yá olú ayé ò ṣe o. Ọmọ rẹ ò ní pàdé akọni sí wàhálà. Ọ̀nà kò ní dẹ̀rù fún ọ ní oṣù July. Jésù yóò wo ìwà àtọmọ rẹ ṣe lọ́rẹ ní ìyókù ọdún yìí. Ìrìn àjò ọgọ́ kò ní dẹ̀rù mọ́ ọmọ rẹ lọ́wọ́. Ní àárín ọdún àìsàn ò ní sọ ọmọlẹ̀ tọmọtọmọ. Epo lóru ó ní yan kí ò ní ba tiẹ̀ jẹ́. Aṣọ ala lọ́wọ́ ayé ò ní tako sí àlà rẹ ní oṣù keje. Wàá ṣẹ́gun àdánwò nílé lóko lánàá ọjà. Ó yẹ wàá ṣẹ́gun ìfàsẹ́yìn. Oṣù keje ọmọ rẹ ò ní kú tó ẹ́. Ilẹ̀ ò ní mi ọ́. alejo lowo ni oju keje owo ni sa fun o ayo ni foju o tan wo omo re loju keje o ma soft koni le fun omo re epe afinu se koni ran tiran tiran ni oju keje to ba nse loju keje wa ma ri se gbogbo ejoko lo sito loruko jesu olorun a ma ko omo se o aferin gbe re omo koni gbe re omo re lo ni oju keje omo re oni joye toro toro ayo ni fe pe gbowo lowo omo re loju keje elede o ni je ki wa to omo re tan o wa mo tan fowo se ninu osu keje yi o osu keje omo re oni daju re osu keje omo re oni nyaun si o ile to omo re bara ayo ni si sori re omo to fu e lo jeje koni je kara re je o ni osu keje isele amunu ere du o ya gba o wole were ma le ma ba lo bi nje eyan loju keje wa le wa ba wa de gba eni abana lara ta ayo ni fomo na le gba mo rora ni osu keje gbogbo eniyan kan lo feran re loruko je won ni fomo bu o emi eniyan ko ni to wa ma re bo ni osu keje olorun ojo won wa ri ti e se tomo tomo ni ile alaye a ma ra oni mu komo ka loju keje o ohun to munu yin dunnu leye ko ni pada pa yin lekun oluwa ma ran eni to ma ran lowo ni osu keje o eni mimo ma gbe osoke tomo tomo ni osu keje ayo ni fi faili wa tomo re pamo ni osu yi o se bo ti mo elewo asapon omo re oni koja aye re ni osu keje bo ba n ri bi won se ri roran ma nawo oni na ra pa o ojo ki ro gbiguna ra oni ni oni osu yi keje ma se keje lodo olore wa tomo re losu yi o ojo ki ro ko ta se ile ire ta se o ya gba tomo tomo ogu adaye ba ogu adaye mo o pare losu yi o aye du jeju ya lo oni jiya tomo tomo ninu osu yi omo re omo mi omo wa won ma doke soro ninu osu yi o elo anku sami o ni faye le ni rewe rewe ojo aye re o ni sanwo gbogbo omo ni mosuari o ni fi ro lagbaro lese pari osu yi o ife duko awon eniyan ka lori omo re o baje o omo re ma ko re ba o omo re omo mi o ni si leya o Genesis 30:11 irede ayo de igbega de promotion de e lo rerin de banki o lato ni lo bi itendile yi ko si rere ma beru ninu osu yi osu ayo re lawa igi ola idile yi o ni wowe losu yi a o ni gbobi si idile yin losu yi ile yin o ni kan losu yi e o ni rogo eku atemora ninu ile yen o e wa ma jami ile ko ola o si ninu osu yi o ni tan sori iduro ko to je won mo wa rire gbemu losu yi o broda losu yi iyawo ni iyawo ni wo o broda ati loruko jesu mi te lorun yo ba le yin losu yi o jesu oluwa wa engineer gbe wa lo le agbara
0: omo mi to tin wase tipẹ lati bi odun meta gba to wa dijo Friday bi won se wa pe lati so pomi mi adura yin ti gba pe we ma back to tin be lon lati joy bo ti pada po won ti fo ni se 400,000
2: o ma kun le ni bi sade yen
3: yes sir
2: ibi giga laye omo yin na ma de be
3: ebe
1: mama jo ti get big note ye so ti koruko awon mo re ati ebi adura re sinu re si aworan de ti wa nu e o nitori aro ni ifola ma gbogbo re patapata oni ye ma gbadura si gbogbo re ma wa de foto ye pada fun oleni so wa ri oruko ati ebi adura ti menu big note yen emi ati awo evangelist tun gbe lo irin ajo adura mi bo le ni bosu bosop to wa ni ifo ni ogun se ni bosop ye so fun olokada kan gbe lo si church amo fakeye ago mẹsan ni o wa rire gba ore o pe ojo keji la ma da leni ba se nda lori awon omo la ma da lori daddy mommy olufe o gbogbo ore to nda yi la da ni waye nbo ko le bo ti uko kere to bo ti uko po to iwo se ari pe o da ore ope leni ko fi dupe lowo olorun oke oke lowo afun ni gbe o ni toro je laye ni ojo Friday so ru wa fun gbogbo eniyan jake jado gbogbo eniyan mo wipe kan loju la ma se so ru wa omo n bo si Friday akoko ninu osu sori isoru Friday yen omi okuta ti ka sap sina ni ki pin fun gbogbo eniyan to ba ti n bo ko mu ike wa ni isoru Friday olorun baba alabiyamo o aye lo wa.
4: Hello, hello prophet 09060 57 11 10 fun itẹsiwaju eto yi e le fi ọrẹ sinu account details yi 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
1: Abiyamọ o, a ò ní máa bọ̀jẹ̀ mọ́.
3: Lagilu FM 96.7.

0: ẹjẹ́ ń bẹ̀rẹ̀ láàárọ̀ ìbáyì gbogbo ẹ̀dá tó bá ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi ẹjẹ́ ń bẹ̀rẹ̀ láàárọ̀ ìbáyì òbí ó dáa gan kí a kíyèsí eléyìí àná ni mo sọ nípa àánú ní ẹnu ibojì ṣùgbọ́n láàárọ̀ yìí àti ní ọ̀la màá máa sọ nípa agbára tí ń gbé ni jáde ní ibojì ẹjẹ́ ń bẹ̀rẹ̀ báyìí gbogbo ibojì kọ́ la lè fojú rí kódà ohun tó ń pè ní ibojì ó ju ibi tá a lè fojú rí lọ cemetery is mystery ẹ̀sà ṣe rí ẹnu ọ̀nà ibojì òun la lè fojú rí ìtẹ́ ẹnu ọ̀nà ibojì ni wọ́n ibojì fúnra rẹ̀ ẹ̀mí nìyẹn ibi tí ẹ̀mí ènìyàn lọ nígbà tó fayé lẹ̀ ẹ̀sà òun ní ibojì ohun tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ara ò lè mọ́ nígbà tí jésù lọ ibojì tó gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ikú ẹ̀sà ara ò lè mọ̀ yẹn ohun tí mò ń sọ leléyìí ènìyàn lè mọ́ kú kí wọ́n fi ayé rẹ̀ pamọ́ sí ibojì ọ̀pọ̀ àwọn tẹ́ẹ̀rí tí wọ́n ya wèrè ẹgbà mi gbọ́ ògo wọn ibojì ló ti ń ṣiṣẹ́ ẹ wo bí èèyàn bá ṣàìsàn tó le yóò ti máa gbé níbojì kẹ́mi tó bọ́lá rẹ̀ ọ̀rọ̀ tí ó máa sọ jáde lẹ́nu àwọn tí ibojì ni yóò máa sọ pé òun rí ẹ̀sà òun lẹ́fi mọ̀ pé ìpele ní ibojì wo bí ayé èèyàn bá ń gbé ní ibojì o méje lẹ máa rí lára ẹ̀ tẹ́fi mọ̀ gbogbo ayé tó ń gbé ní ibojì àkọ́kọ́ bí wọ́n bá ṣiṣẹ́ ẹlòmíì ló máa jẹ́ ayé ibojì nìyẹn they will be living a wasteful life bó mo ṣe mọ̀ gbogbo iṣẹ́ tí lásàrù ṣe é lẹ̀ orí olórí ló ń tọ́jú ẹ̀ orí olórí ló wà nípa rẹ̀ bí wọn ò bá gbé lásàrù dìde padà ẹ̀sà ó lọ nìyẹn òun ló fà tó jẹ́ pé bí àwọn ènìyàn bá kú tán orí olórí ni ó mọ gbà ṣe wọn ṣe ẹni ẹlẹ́ni ni ó mọ ṣọkọ lórí ìyàwó wọn ẹni ẹlẹ́ni ni ó mọ ṣe bàbá lórí àwọn ọmọ wọn ẹ̀sà ẹni ẹlẹ́ni ni ó mọ ṣe ìyàwó fún àwọn ọkọ wọn wo bí mo ń sọ nípa agbára tó lè gbéni jáde ní ibojì bàbá tó bá ń sùn tó sì ń rìnà rí àwọn òkú ní gbogbo ìgbà ìyẹn túmọ̀ sí pé o ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú ibojì ó ṣeé ṣe kó jẹ́ wípé a tọ́jú ògo rẹ sí ibojì wọn sì fẹ́ kó jáde ibi méjì ló burú tí òkùnkùn a máa tọ́jú nǹkan sí inú omi àti inú ibojì ẹgbà mi gbọ́ ó burú jáì gbọ́ ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ mo kàn ní láti sọ fún ọ ni pé ṣé kìí ṣe pé a gba nǹkan lọ́wọ́ rẹ àwa fi sí ibojì ẹlòmíì ti fi àgbèrè sóògó rẹ̀ nù ẹni tó sì dàyà rẹ̀ dé èèyàn ló pé kò mọ̀ pé ibojì ni kòtò tó wọ̀ ní abẹ́ kò mọ̀ pé kòtò tó lọ sí ibojì ni ẹ kíyèsí sá ko mo pe bo ti dide lori e on to da lara o awon agbara iboji ti gba esa e bere lowo adam nigba to so ogonu esa ni won ba fi ogun eniyan sori akitan awon ajewewewe awon emere tititi awon ma gbe ogun pamo sori akitan wo bi awon emere wewewe awon ma gbe ogun pamo si inu ogede wa ma gbe ogun pamo si inu aru beni e wo bi wa ma gbe ogun pamo sinu kuku adiye esa wa ma gbe ogun pamo sinu igbanu ki se ru igbanu teyin ma nlo to ma ni zip o awon igbanu olokun ti won ma nlo modi esa wa ma gbe ogun pamo sibe mo le ma ka lo fun oba yen wa ma gbe ogun pamo wo bi sinu kolo be ni sa gba mi gbo wo bi gbogbo awon bi ti mo daruko yi bi eniyan ba ri eni to le gbadua dada eni ti mi si olodun be lare teyan fun re ba le gbadua esa eyan le gba awon ogo yen pada teyan o gba pada sugba ti won ba gbe ogo eyan lo si iboji anu nikan lo le da pada emi mo so be wo bi jeje mo pe last Adam wa gbogbo ona lati gba ogo re pada ko ri ni o tori satani o gbe du on to si inu boji lo gbe lo olorun awon baba mi se ki se pe agba nkan lowo re awa gbe si boji se ki se pe ayo nkan ku o awa fi si boji oluwa lo ran mi mezuminia abewu bi adaye kabarua mahana mobio on gbogbo to ba le se ni ko se ko je ka jo fi gbadua baba mi ran mi ni emi o ma bo se le se laaro yi a fe bebe sa be lu agbara gbe mi jade ko ni boji be ni sa adua ta fe gba ni e eyin kan wa nbi mo fe ke gba pelu gba meta ni ma pe ma de fi ole laaro akoko lelei alagbara lu agbara mu mi jade ni boji alagbara lu agbara mu mi jade ni boji bo ti ma so laaro ni e mu omo mi jade ni boji alagbara lu agbara jesu lu agbara jesu lu agbara mu mi jade ni iboji mu mi jade ni iboji take me out from cemetery take me out from cemetery jesu mu mi jade ni iboji alagbara mu mi jade ni oya adua
1: orugo de
0: aya baru baya daya gada
1: alagbara
0: alagbara
1: mu mi jade ni iboji
0: jade
1: agada ye
0: dele alagbara
1: alagbara
0: mu mi jade
1: oya o
0: ni iboji
1: mu mi jade ni
0: iboji
1: alagbara
0: jade
1: mu mi jade
0: keba da baru baya daya
1: jade
0: mu mi jade
1: jade
0: jesu
1: jesu
0: mu mi jade
1: mu mi jade
0: alagbara
1: oya o
0: ye keba la baya da baru abada ya
1: jesu
0: da baru bele de jaga
1: de jesu
0: oya mo me jade ni
1: boji
0: oya
1: mo me jade
0: mo me jade ni boji
1: mo me jade
0: ni boji
1: mo me jade
0: ni boji
1: mo me jade
0: ni boji
1: mo me jade
0: ni boji
1: mo me jade
0: jesu
1: mo me jade
0: mo me jade ni boji
1: mo me jade
0: mo me jade ni boji
1: aya
0: be rupi ada ya gada dia mazo bala baru bala ada ya
1: Mo me jade,
0: ni boji, alagbara, mo me jade, ni boji, abe meta Jesu,
1: oluwa wa,
0: awon kan ma ba won iboji jeun po, nitori pe won fe gbagbara lati baye omo ologo je, awon kan ma neja iboji tori pe won fe se pasi parogo awon ka ma so ibojidi ile nitori pe won fe bayi omo lomo je oluwa mo bebe gbogbo eni to ni majemu pelu iboji eyi to so wi pe aye re lo fe baje bi emi ba se woli iru eniyan be laaro yi eyin te sabe ko gba idajo kikoro
1: amen
0: iru eniyan be mazubi adaye berubi adaya
1: ko gba idajo kikoro
0: amen eni ti aye re tonke fuanu eni to nbebe lojojumo fun idide eni ti won fi si korita ko ye mi mo mo duro ninu oluwa mo so tele loni anu ati ori ofe olohun iwo to sabe ko ba aye re pade
1: amen
0: a ma gbe le keji sugbe ka to gbe le keji egbo ile isa ni gbogbo igba lomo bere mo su alive fun mi ani daddy mo tu ti ri kukute to ma yo si mi loju oro egbo to ni kukute ye ma so oni bo n ba ti so

rẹ gbé wáyé èmi mo gbà á sọ fún mi ohun tí mi ò fi ní gba ògbó tiẹ̀ náà oní tó ń bá ti fẹ́ sọ̀rọ̀ ẹnu òun á wúwo bí irin ó máa rí òun mọ́lẹ̀ òun ò ní lè gbé ọwọ́ òun ò ní lè gbé ẹsẹ̀ a wá bú sẹ́rìn á fòun ṣe yẹ̀yẹ́ títí tó fi máa lọ oní dádì lọ́jọ́ kan mo kàn sí rédíò mi ò mọ bí mo ti já sí mo kàn já sí prógráàmù yín ni ó ní ní kété tí a parí ó ní òun wá rò lọ́kùn ìdíjọ́kíjọ́ tí kùkùté ìbá ti wá òun ó pariwo pé ọlọ́run tèmi tọ́pẹ́ ẹ̀jẹ̀ jésù ẹ kíyèsí sá ó ní kò pẹ́ kò jìnà láàrin bí ọjọ́ bíi mẹ́ta ó ní kùkùté ìbá tún wá ó ní tó bá ti dé ohun àkọ́kọ́ ni pé yóò rin òun mọ́lẹ̀ á wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ èmi ni mo gba ògo ìyá tó bí ọ ìyá tó bí ìyá rẹ

0: ilé funfun balawu ni felele ni lubadan ibe la kale si 96.7 fm e ma gbo wa gbo wa
1: Oluwa da pa ewa ipa ti agbara Israeli oba ti ba mi rin ajo aseyori alagba wi gbogbo eda oba ti ran mi tin tun ba ni se ada ogo pada fo le olorun to ni gbogbo ogo oluwa da pa ewa ti foruko ninu re o si ni mo ti da o su ti olorun ki anu ran ti inu a leyin opolopo iku omi niye iwe Genesis chapter 8 so be the second you that for o ni oko ti gule ni osu keje no so agbe ti dire wa agbe ti in the mighty name of Jesus. Even let it be called chapter 23.
2: Yes, sir.
1: Verse 24. Only so far, my son, you pay me or should pay you, you are not in your shoe. You pay if you need to see me, you need to see me. I put you in a ten minutes in me. But don't you think that me what you talk about in Bible? That's in me. I bet in me. No, your mom, no, you share. No, you are no time for that. No time, let it be. I'm a missing about it. I'm a liar in the mighty name of Jesus. So, Bank of Minuba Coco, who come in Woli, hi, oh. Ajilore atamata se jepi. Tile jana se Christ atilari kuseda. Si esi atamata se. Solo bagbe ibu joko agbara anu re kale. Si oluwo lono to jete beda ni me bada. Ha! Eni kani duwe. Oda jes duwe. So tu be lati man si on di ten. On di ten to mbo lono. Ten si jula. Ojo Friday. On di ten. Bo bati de bada ni wo route. Ubo to mbo lati on eko. Ubo to mbo lati on e loni. Ubo to mbo lati on e jabu. Sa de yi wo route. Binyo duko de yi wo route. So bati de yi wo route. Waki ra wun ta si ton to onu e beda onu e beda. Ta di nye ni ko uwo. Ni kan jes si onu o joksha. So bati do onu o joksha. Ni wak on goke. So te si di jes lebe le pa jau gunye.
2: Yes, sir.
1: So we say atamata si lo lo.
2: Atamata si.
1: He woro si olu odokshu. Olu odokshu si atamata si.
2: Yes, sir.
1: Ha! Se o ni shoro se. Se mi a se o ni shoro se. Anu la ti ki mba ta kopani. Oma wa wali.
2: Amen.
1: Ogo mi ogo re o ni shen.
2: Amen.
1: Nye lo oma jide ti.
2: Amen.
1: Ha! Mwode mba ni yi soro.
2: Yes, sir.
1: O ni kemisi. Se atamasi si nye. Sugbon aisan kan se o o de ti gbiyanju gbogbo ogun ti o de lo onimajemu de ni kin gbadua fun o fowo si bi to ndu eyen oro jade pelu ase ti kin ta se bibeli ko wi pe eru yo ba lejo won si fi pa ya lati bo gbogbo sago nbe ko lo fun won owo gba be owo gba mo so ah aisan ye ko jade bi oko ni naya kai ta ko naya ka bari
2: emi awon woni
1: ah ah aisan ye jade bi oko ra je gbe to gbe awon ti nkin se won lagbara la o ni bi awon to gbagbo awon la fi agbara fun lati je omo olohun ati gbogbo eni to boruko mi megba mo so jade bi woni to ba igbagbo o fa aisan ye jade in the name of Jesus won ba mi so lori okunrin yi o ma n ba yan ra le o ma n ba yan tale o n tale igbese nla kan mo lolu o oni majemu mo ni kin padu ana lowo fowo re fi boju e fowo boju fowo boju o mi ti mo ma ni ka gbe si waju se bo ti gbe sibe o o se gbo mi gba kokoko o ya lo fun omi si waju bani o mi ya ko bu opolopo iyo si to ba ti bu opolopo iyo si ti ani tinu si ma wa gbagbo owo to ma fi sinu e owo to joju ni ko fi to ba ti wa pari gbogbo adu atan yo wo ye ko to du e to ba tun di lola o tun lo to ba wa ya o wa ni owo yen o le ti papo mo wo ja e wa ri pe bi agbanu bi gbese oni ja e mo bọlọrun se nbe ti emi nbe ki ki to ba gbagbo ba ya ka to ni na ka ai ka to ni na ka gbagbo bayi ni mo so omi sa lo n poro iná ojo gidigidi lo n poro ọgbẹlẹ orúkọ jésù lo n poro ẹmí òkùnkùn báyìí ni mo sọ ẹyà ó tà ní náírà kábà ogun gbèsè yẹn ó fayé ẹsẹ ogun gbèsè yẹn ó di àwa jẹ kí n gbàgbọ́ ọgbà àwọn tó ń jẹ gbèsè yẹn mú mi yẹn sára wọn sára
2: wọn sára
1: ìwé àwọn ọba kejì nígbà tó ń sọ̀rọ̀ ní orí kẹrin tí gbèsè pa ọ̀kan nínú àwọn ọmọ wòlíì kò dẹ̀ síríìsì tó ṣe pa torí wípé kò mọ bá ṣe ń tọ wòlíì lọ lẹ́yìn ìgbà tí gbèsè pa àwọn onígbèsè fẹ́ máa kó ọmọ ẹ̀ lọ ìgbà yẹn ló fi ìyàwó ẹ̀ wá kéde ta ló lọ bá bàbá wòlíì ó wá bá wòlíì ẹ̀ láì ṣá wòlíì ní kí ló ní olóòkàn wọn kàn àwọn oníkẹ́kẹ́ fún ọgbọ́n òróró kékeré wòlíì ní yẹn náà ti tó sọ gbèsè ó ní kó lọ wá ìkòkò tó pọ̀ kó lọ máa rọ́ ìgbà tó rọ ìkòkò yẹn tán òróró ò mọ̀ jẹ́ o àgbà kíláàsì ìkòkò tán yá ìṣẹ́yẹ́ tí bilé tí wọ́n tilẹ̀kùn mọ́rí sí tó kú tán ní òróró tó dá only one Nicolota,
2: yes, sir.
1: Who's from the sea?
2: Yes, sir.
1: What did you
2: get?
1: Buy me for some. You want bank or two million,
2: sir.
1: You want bank at a million. Who can I yapa at the Koda? I can't. I can't. I can't. I can't. I can't. I can't. I can't. I can't. I can't. I can't. I can't. I can't. I can't. I can't. I can't. I can't. I can't. I can't. I can't. I can't. I can Omi ya tala leke si. Ben mo so. Wari pe ona t'Olorun ma gba.
2: Yes sir.
1: O ma ye lenu. Ori alagbara ni.
2: Yes sir.
1: Oba awon oba ni. To oba igbagbo.
2: Ben sir.
1: O ni ran ko leni. Loruko Jesu wa ni leni. Lo yin baba tin be leyin mi. Olorun tin ba mi ise.
2: Olorun
1: ala. Tawe n so fun ogbowo ni mo je si. Leyin Olorun Olorun nikan lo ku. Wa se ri re ba. So pe ka bi o si. Olulana tin lana fe da. Olulana fe mi na lo mi. Ti da mu mi o ti lo. Ti je ro na ba yo. Ogun amuwaye mi ti mo so. Ba mi gba pada. Ki le lenu oro. Ki ya mi tan. Ki mo toro je mi. Ki mo je je. Ti mi na se rere. Ka gbo mi ni be ji da. Olo mi je ri. Jesu Oluwa wa. Ya ku le tele ke ji ku le je ba yin. Dowo re dele. E ta gun ba ti dun. Wa kan se mimo. Mimo. Mi mo so le lawon gbogbo o ba ngeli se ke niyan e lo ka iwe Isaiah
2: yes sir
1: Isaiah mo ni o ka lo ka ori kese ori kefa ko mi lati se kini lo o ba won ngeli se ise ade ori to ba tu wa raye e tun lo ka iwe ifun iwe ifun yen lo ka ori kerin yen o wa lo we se ke jo o te mi mo so nile ko ka won ngeli n wo le ni
2: to
1: se mi mo so lo o ya ja lo se ya o Aya fa mo gbadura
2: yes sir
1: ogo amuwaye ko ni so mo ara aya ka samaria ke so
2: ni mimo
1: Ah, gbogbo ti so ologo di ologogo
2: ayorayo
1: gbogbo ti so ologo di ologo
2: ba won ba
1: gbogbo ti aye ngba lowo ologo ti aye fi ngba di ologo to ologo bi je ni igbagbe o na meye ka samaria le ni e mimo o o ya segbe fu segbe fu segbe fu segbe fu ogun ma sha ogun ma sha ogun ma sha iyanu ma sha ide ma sha ama ro na ba in the name of Oni emi ologore o Oluwa gbogbo mi fun mi Emi ologore o Oluwa gbogbo mi fun mi Awon kan ti se ka won ti gbogbo mi fomo won Awon kan ti se ka won ti gbogbo mi fara won Emi ologore o Oluwa gbogbo mi fun mi Awon ori ti awon eyan ko yi
2: Yes sir
1: Mo wa ninu isoji kan
2: Yes sir
1: Pelekun le nikan fin ko ni yen
2: si o
1: O wa ara re pe Ko je ki aye oko ri bi eleyi.
2: Ah baba.
1: Ego.
2: Yes sir.
1: Ninu iwe awon oba kini. Ori aketa.
2: Wo
1: so nipa obirin onina bikan. Won ni nigba to wo omo ti won gbe si lowo. O ri pe oku omo ni. O ti kokko gba kamu. Sugbon ori nigba ti mo wo pe. O ni mo ri pe eleyi ki se temi. Gbo mi ayanfe.
2: Yes
1: sir. So ti wo oro aye re pe. Aya ka ba aya ka.
2: Yes
1: sir. So ti wo oro ise re yen pe.
2: Return
1: na bo ya ka da. Ti wo ro igbeyawo eyan fi
2: ah
1: ye se bo se ja ko lo lo lo yen o ti so ogo igbeyawo yen nu gbogbo wa loju to mo eni kan lojo kan e ku to sun o ti so ogo ise unu malaika ja ba ko ria ina na ka ba ogo ni so nu mo wa
2: me
1: e wo gbogbo yen ti mo ba gbagbe gbogbo ojo friday ti so luwo la ma ma lo laaro mo ni budu agbara o Ago meje laaro.
2: Ago meje lo.
1: A ti kokko lo gbadua.
2: Yes sir.
1: Ibo la ti ma lo gbadua yen.
2: Yes sir.
1: Grace Orb.
2: Grace Orb.
1: Ni Oludare Garden.
2: Yes sir.
1: To wa legbe Open University.
2: Yes sir.
1: Ni Sango Eleyele Road.
2: Sango Eleyele.
1: Eyin ta fun arena lo wa.
2: Yes sir.
1: So gbogbo won to wa ni Sango. To wa ni Eleyele. Gbogbo awon ara apete. Awon ero awoto.
2: Yes sir.
1: Gbogbo eyin ologun eru. Eyin ta wa ni Bodija.
2: Yes sir.
1: Ati gbogbo agbegbe re. Gbogbo eyin ta wa laarin Igboro Ibadan.
2: Yes sir.
1: Ago meje laaro.
2: Ago meje laaro.
1: Lati kokko jo lo pade.
2: Yes sir.
1: Ni Oludare Garden. Legbe Open University. Ni Sango Eleyele. Iyan lẹyin tafu arena.
2: Yes sir.
1: A gbọ fun abẹ ari ago meje si mẹwa ni.
2: Meje si mẹwa.
1: To bo wa di ago mejela.
2: Bẹẹni sir.
1: Lase wa wa ni Oluwo.
2: Oluwo.
1: To wa lọna to je tẹgbẹda.
2: Yes sir. Iyan
1: ni atamata.
2: Yes sir.
1: Oluwa ni ka lọ sise lori destiny recovery. Dida ogo pada.
2: Ogo pada.
1: Baba mama o.
2: Yes sir.
1: Awọn eyan kan ma n pera wọn ni ologo. Ibeere re o. Ta ni jẹ ologo. Ki ni ologo funra
2: re. Yes sir.
1: Ẹ jẹ ki n sọ fun awọn eyan kan.
2: O da sir.
1: Sábàdébí wa n sọ pé wọn ni ologo. ológolo tó bá dọ̀ wá ní ó sọ pé ológolo mo wá bèrè ìbéèrè yìí màmá dájú ẹ wo bí ìsà kí ló ń pè ní ògo kí ló sì ń pè ní ológo mọ́mí àti dádì jẹ́ kí ìyànnà fún ọ ṣé ológo lóòótọ́ ṣé wọ́n gbọ́ ògo rẹ kí ló ń pè lógo ó ní ìyàmúyẹ àdámọ́ ènìyàn tí ọlọ́run fún tí ayé fi ń wárí fún iyì àmúyẹ àdámọ́ ènìyàn tí ayé fi ń wárí fún ọjọ́ èèyàn ní tó fi ju ẹgbẹ́ rẹ̀ lọ tí wọ́n fi ń tẹrí bá fún ọjọ́ èèyàn ní tí ayé fi ń wárí fún ọjọ́ pè ní ògo ẹni tó ní nǹkan tó fi ju ẹgbẹ́ rẹ̀ lọ tàbí tó ní nǹkan táyé fi ń wárí fún òun ni wọ́n ń pè ní ológo so ológo tàbí ògo èdè kan ní tó nítumọ̀ tó bá fẹ́ pera rẹ ní ológo tàbí wọ́n gba ògo rẹ wà á ní kankan tí àwọn ayé ń wárí fún tó o ní tí ó di wípé ó di àwátì mẹ́ lọ́wọ́ ní kankan tó fi ń gba yìí láwùjọ tí àwọn èèyàn rí mẹ́ tó fi ń bọ̀wọ̀ fún tó ò padà rí mọ́ o tó ń pè ológo jẹ́ àmì ẹ̀dà ohun táyé fi ń pín ìwà tèmi ohun táyé fi ń wárí fún wa ohun tó fi ń pè wá lẹ́nìyàn ohun táyé fi ń yẹ wá sí ohun tó wọ́n rí mọ́ wa nàyà kẹta borí àkàtà dàní tó wà sọnù mọ́ wa lọ́wọ́ tí wọ́n gbé lọ mọ́ wa lọ́wọ́ náà padà ní mọ́ ògo náà pé olúwàjà padà ohun tí èèyàn fi ń darí ẹgbẹgbẹrún èèyàn yẹ kí ìṣẹlẹ yìí mú ẹrí tí ọkọ àwọn ọmọ máa ń sáré ọmọ kan wá mèrè ń sájà tó jẹ wípé eré ẹ tó bá ń sáré báyìí òun ni ó gba ife òun ni gbogbo aráyé ń pàtẹwọ fún òun ni wọn ń pọnlé ògo rẹ ni eré tó ń sàyẹn òun aráyé fi ń pọnlé ó ṣeé ṣe kó má mọ̀ lùlù tó bá dàrí àwọn onílù yóò lọ wò rẹ ni ògo ẹ ò bá lù lọ irú ọmọ yẹn wá bá wá níṣòro tí ẹsẹ rẹ bá lọ bàjẹ́ lójijì ayé gbogbo ẹ lọwọ bàrí àgbà tá a bá rí èèyàn tó mọ̀ lùlù tí gbogbo èèyàn pọ́n pọ́npọ́n ayé ìgbà kan wá ní igi jẹ́gẹ́dẹ́ ni lẹ́yìn ìgbà lítà lẹ́yìn kinní kan orí ló máa pọrùn ọrùn ló máa torí gàgàgàgàgà gbogbo èèyàn ó máa pariwo ẹ ògo ẹ nìyẹn ìgbà táyé fẹ́ bá tiẹ̀ jẹ́ wọ́n jẹ́ kẹ́gbẹ́ bẹ̀rẹ̀ sí dùn wọ́n ṣe ń bá ológo fi hàn mọ gbàdúrà ṣé wà á ṣàmì ohun tí wà á tèmi níbi ògo ayé ò ní bàjẹ́ náà lọ tí n bá fẹ́ sọ fún ọ ìjẹ́ mọ̀ pé ògo ẹ̀ mọ́ ẹ̀ máa yànnà náà lọ o tó máa fọ́lò mi lọ bí mo ṣe ń bá lọ yẹn lọ fọ́lò mi lórí facebook àti tiktok àti youtube tó ló ṣeé ṣe kí tó bẹ̀ máa tiráyè yànnà náà dáadáa lọ sórí ajílóore àtàmátàsé prayer life ajílóore àtàmátàsé prayer life lọ fọ́lò mi báyìí lórí youtube báyìí máa sọ̀ lórí ẹ̀ lórí youtube gan o máa ní agbá lọ subscribe ọ̀fẹ́ ni subscribe báyìí kò fọ́lò mi ọ̀fẹ́ ni tó bá sọ̀rọ̀ nípa ògo bẹ́ẹ̀ ni mo sọ fẹ́ kí a rí ògo yìí ìpín mẹ́ta ni wọ́n pin sí wọ́n pè kan ní celestial glory òun ni ògo tí èèyàn mú láti ọ̀run ló gbàgbà bẹ́ẹ̀ ni wọ́n sọ fún ọ celestial glory yẹn àbí mọ́ ni kì í ṣe pé àǹdẹ́lẹ̀ ayé discover ẹ̀ èèyàn máa gbé wáyé pẹ̀lú ẹ̀ torí ògo tó pè ní celestial glory yẹn tó o bá ti gbé wáyé òun ni àwọn èèyàn máa ń rí àwọn amòye àwọn tó lóye àwọn tó nímọ̀ àwọn tó lọ́run fún ní àṣírí bí àwọn wòlíì mo máa ń sọ màá ń tọ́ bá dẹ́bẹ̀ wòlíì ìwọ kọ́ ló sọ tó mọ́ wòlíì yàtọ̀ sí pásọ̀ mo ti ẹ̀yin tẹ́ kọ́ ló mo sọ fún yín mo dẹ̀ sọ fún pé ó yàtọ̀ sí àfọ́sù ó yàtọ̀ sí títà ó yàtọ̀ sí ìbájẹ́lì wòlíì ló ní àṣírí lọ́wọ́ gbogbo bá dé lèyàn wọ́ wòlíì ká wòlíì ló máa jẹ́ kó mọ ibi tọ́rọ̀ ayé ẹ̀ kù sí bí ògo bá sọnù pásọ̀ kan ló máa rìkọ́bà wòlíì ló máa àṣírí yẹn wòlíì láti fún bí ìrìn àjọ ó bá sáré sí ọwọ́ wòlíì lọ ìwé ẹ̀ máa ń sọ orí kẹta ẹsẹ̀ ìkéde ó nítorí olúwa ọlọ́run kì í yóò ṣe kankan ṣùgbọ́n yóò fi orin kọ̀ọ̀kan rẹ̀ han àwọn wòlíì ìrìnsẹ̀ sórí àìmọye ló gbogbo wá lébẹ̀ tó gbẹ dànù kí ló fà nígbà tó fẹ́ máa rìnrìn àjò ògo kò ní wòlíì lóòótọ́ ló ń gbọ́ wàásù èmi máa ń sọ kinní kan fún àwọn ènìyàn máa bí bẹ́ẹ̀lì ló jẹ́ kó clear àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ló ń tẹ̀lé kò tẹ̀lé wòlíì ẹgbẹ́ jẹ́ sọ àṣírí kan fún ọ tọ́ ọba gbégbé sẹ̀ wòlíì ló nílò tọ́ ọba fẹ́ sin ọlọ́run pásítọ̀ ló nílò mo máa sọ fọ́pọ̀lọpọ̀ ènìyàn ìṣòro ní gbé èèyàn wọ́ wòlíì ọ̀nà àbáyọ ló ń jẹ́ kí èèyàn wọ́ wòlíì bẹ́ẹ̀ ni sà kò wòlíì ò ráyè kó jókòó tí ọ o mọ máa ń sọ fọ́pọ̀lọpọ̀ o nílò pastor iṣẹ́ ti pastor olóòṣù àgùntàn olóníwàásù olómaati ọ̀rọ̀ bọ́ẹ̀ sẹ́rí mo máa sọ pọ́pọ́lọpọ̀ ìwọ́n tó ọba ti gbọ́rọ̀ sí pastor lẹ́nu o gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu ni tó olóòṣù àgùntàn rẹ bẹ́ẹ̀ ni wọ́n ti ní ajá tó bá fẹ́ sọnù kí ṣe kí ni o ìgbọ́pẹ̀rẹ̀ ọlọ́dẹ that's why I respect pastor ènìyàn pastor church ẹni tó ti bá sọ̀rọ̀ lọ I give compliment back to the pastor torí àwọn ni ọlọ́run pè lólùṣù àgùntàn ìdíre o nítorí pé wòlíì ni ọlọ́run máa lò láti ṣe ìdarí fún ọ ìwé róòmù orí kẹjọ ẹsẹ ìkẹrìnlá ó nítorí iye àwọn tí a ti pàṣẹ mímọ́ ṣe àmọ̀nà káàtọ́ sọ́nà ó ní àwọn ní ṣe ọmọ ọlọ́run tó o bá sọ̀rọ̀ ogun àmúwáyé ohun tá a bí èèyàn mọ́ ni àtìkè bá ṣe àtìlẹ́yìn ọlọ́run ṣé mo sọ fún pé anglican ni bàgán mi ó rí ọ̀fẹ́ tí mo rí gbà ní ìbápàdé àwọn bàbá bàbá tó sọ pé ọmọ yìí ń sọ bí ìṣẹ̀lẹ̀ wòlíì sí gbogbo àgbáyé mà ni torígbà tí à ń sọ vision gbà yẹn àwọn èèyàn wò wípé à ń sọ ìsọkúsọ ni ẹlòmíì fẹ sọ pé bèrè ni wa wọn ọmọ pé ògo àmúwáyé àkàṣe ni tí o tó máa ṣẹlẹ̀ tá a máa sọ gbà yẹn ọpọlọpọ ìbápá ni bàbá jíbónú gbà lásọ ọpọlọpọ orí ọfẹ ìbápá ni bàbá mi apọ́sù tí mo tí olú ọyọ ọbájà rẹ ní 1977 tó ní àwọn onímọ̀ ní eré mo mọ̀ sí bẹ́ẹ̀ kọ́ ọmọ ọlọ́run ọpọlọpọ orí ọfẹ àti ìbápá ni bàbá mi bí léwu mi ọ̀ṣọ́fà tó tọ̀ wọlé mi lórí ní èkì ẹ bá dọ́ta ọpọlọpọ àwọn àgbààgbà ìránṣẹ́ tí mo ní ẹ̀kẹ́ta pẹ̀lú lọ́ra wọn ni bàbá pa ọmọ forí kan wa àwọn kan wà òní ni wọn tó bá bá ìpàdé wọn á ti rí ògo rẹ nígbà tí rebecca ò lóyún bífẹ́ẹ̀tì wọ́n gbẹ̀dú à bíbẹ́ mi sọ nínú ìwé genesis chapter 25 now nígbà tó wá lóyún wọ́n wáyé oyún wá ń jà gidigidi nínú ẹ̀ maigbọ́n wọn ló lọ béèrè sí ọ̀rọ̀ ọmọ wòlíì yìí wòlíì lọ sọ fún pé wọ́n bí orílẹ̀-èdè méjì ló wà nínú rẹ o tọ́ ọ bá kà láti verse 22 ìyẹn nínú ìwé genesis 25 ó wá sọ ni ó hà ó ní nǹkan máa lágbára ju èkejì eléyìí tó wá jẹ́ ìbọn ni yóò sin àbúrò bẹ́ẹ̀ ni àti ní omi náà ti sọ kádàrá so ogún àmúwáyé wọn ti láti lóyún mọ́mì iṣẹ́ wòlíì nìyẹn jésù pàápàá àti ní oyún náà àwọn wòlíì ti sọ nípa rẹ̀ àìsáyà orí ẹ̀kẹ́sàn wọ́n bẹ̀rẹ̀ sí sọ ògo tí jésù ń gbé bọ̀ wọ́n sọ rí abí ọmọ kan fún wa abí ọmọkùnrin kan fún wa ìjọba yóò sì wà ní èjìká rẹ̀ a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu olùdámọ̀ràn ọlọ́run alágbára bàbá ayérayé ọmọ aládé àlàáfíà lẹ́nu sí wọn pe jésù lọ́nà àbí òun pè ògo ni ògo tó mú wa bẹ́ẹ̀ náà ni ìwọ náà nǹkan kan wà tó mú tẹ̀lé ẹ láti ọ̀run wáyé torí tó mú tẹ̀lé ẹ yẹn òun ni wọ́n ń pè ní celestial glory ògo àtọ̀run náà ń pè bẹ́ẹ̀ kẹ́rí ògo yẹn ló máa ń bá àtakò pàdé tó bá rí pé nǹkan dàrú fún ẹ jẹ́ ọkọ lọ wà nípa celestial glory rẹ ògo àmútọ̀run wà òun ni ayé máa ń gbógun sí òun ni àwọn àjẹ́ máa ń gbógun sí òun ni àwọn alágbára lóògùn máa ń gbógun sí òun ni àwọn èèyàn máa ń torí ẹ̀ bínú ènìyàn òun ni wọ́n máa ń torí ẹ̀ gàyàgbé ènìyàn rú òun ni wọ́n máa ń torí ẹ̀ fẹ́ sọ ní dẹrú ẹlòmíì ò lè kí à kò súnmọ́ wòlíì tí ọlọ́run fún ní ìjìnlẹ̀ èmi rẹ̀ máa ń sọ wípé tọ́ bá dọ́dọ̀ wòlíì ìwọ́n kọ́ ló sọ tó ń ṣe ọ ẹ̀mí mọ́ ni wọ́n máa gbẹnu wòlíì tí wọ́n máa sọ àṣírí àti wá rán mi sí ọ gbogbo ìwọ́ tó ń gbọ́ mi gbogbo èèyàn lọ́sẹ̀ yìí o tó lọ́wọ́ ni ká ṣiṣẹ́ lé lórí gbígba ògo padà ìjápadà ògo glory recovery ẹ wá gbọ́ mi gbogbo ènìyàn olúwa ní ká lọ gba àwọn ògo padà àwọn táyé ti gbogbo lọ́wọ́ wọn òun ṣiṣẹ́ tẹ́lẹ̀ wọ́n ti gbogbo iṣẹ́ ìgbéyàwó ẹnu tẹ́lẹ̀ wọ́n ti gbogbo ìgbéyàwó ẹ̀ ìgò ìrìnàjò wọ́n ti gbogbo ẹ̀dá òun fẹ́ dìde bí ológo fẹ́ sọ ìwọ náà fẹ́ fọ̀ bí ológo ìwọ náà fẹ́ jẹun bí ológo ìwọ náà fẹ́ wọṣọ bí ológo ìwọ náà fẹ́ rìn bí ológo ìwọ náà fẹ́ dúró láàrin àwọn ológo àwọn èèyàn lẹ́rìí ẹja gbọ́rọ̀ ẹ̀rí ẹnu wọn.
3: Ibi tí ẹ ti wá àtúntọ́lọ́run àtàmátà yìí ti fi ẹ sọ sókè.
4: Orúkọ mi ni Solomon Abimbola, mo wá láti agbègbè ọ̀dọ́ nígbà tí mo kọ́kọ́ wá ní last week Sunday. Nígbà tá a parí àdúrà, bàbá ní 10,000 naira tó bá ní láàrin wa. Mo wá sọ pé màá wà ní ìlówó yẹn lọ́wọ́. Mọ̀ nígbà tí mo
3: dé ní ìlówó yẹn lọ́wọ́ níwájú ọlọ́run àti ìwájú ọlọ́run.

0: wa ti en kan o pe tori mo fe yawo lo eni ti ma ni ko ya mi lowo yen pe mo fe fi se kan nkan to ko ya mi ni owo to bo la ti ya mi lowo e ri pe o wa leni alati yen wole to mo si
1: e ya owo yen
0: yawo yen
1: ke
0: o de san
1: so o wa san 10000
0: eh
1: o so oluwa ni ton be
0: mi lara bo o sa san sugbon gba to bi aran ose eni ton wa ba mi lo office igba o gbugbo ejo ton kini kan kini kan to ba ko 200000
1: o ko ton
0: sori te bu
1: e gba mi be ni o gbe ni se ni won gbe ri eke níwájú ọlọ́run àti ènìyàn ẹni ẹ kó tó ọ̀rẹ́ tọdún
0: cash
1: ẹgbẹ̀rẹ̀
0: ẹgbà ẹni tọdún tó mọ bìlí pé iṣẹ́ ọwọ́ mi fẹ́ àmọ́ wà á dọ̀ kì í pé kìíní kan ìjọba kó tó ọ̀rẹ́ tọdún kẹrin kúrẹ́ àbí 50000 méjì nígbà mi wá kà ọmọ mi dẹ̀wà ní ilé ìwé gíga ní yunifásitì
1: ọmọ yìí wà ní pàtì
0: tó mọ wá mo ṣe pé ọmọ nìyẹn pé mo ti rí lára owó ẹ o
1: ẹ lẹ ti rí lára owó ẹ fẹ́
0: mo san lára
1: ẹ lẹyìn ìgbàsẹ jáde fún 10000
0: wọn
1: kò wá kó yẹn fún 200 lọfíìsì
0: ẹnìkan náà tí mo bá ṣe bí consultancy tí òfin ní nǹkankan tí òun náà ṣe sọ pé òun wá mi kí nìkan kìnìkan ìyẹn náà tún transfer 100000
1: kí yín
0: sí mi
1: jésù
0: wa wò pé eléyìí ti ṣe pé
1: kí n ṣe bí lásán ẹ̀mí àwọn olú ló ń ṣiṣẹ́ lọ́lọ́run àtàmọ́tà ṣe máa ń ṣe
0: mú
1: lórúkọ ọdẹ ìwọlẹ̀ ríkà a máa lẹ́rìn wọ́n máa fọ́ gbàgbogbo òbí tó ń du ẹ̀bẹ̀ máa fi ọwọ́ gbàgbogbo tó ń du ẹ̀bẹ̀ fọ́ gbàgbogbo tó ń du ẹ̀bẹ̀ a máa pọ orúkọ jésù ní ẹ̀mẹ́ta ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ jésù lẹ́ẹ̀kan a lọ́rọ̀ àtàmọ́tà sí wòlíìsàn máa sàn gbàmílà máa lẹ́

Mo fẹ́ gbẹ̀rí tiẹ̀ báyìí, mo fẹ́ gbẹ̀rí tiẹ̀ báyìí. Àmọ́ kí n tó máa fún ẹ ní nọ́mbà tó fi máa sọ yìí. Èmi yóò gbogbo ènìyàn. Onímàjàmú sọ pé òun fẹ́ sílẹ̀kùn ayálu-oore fún àwọn ènìyàn méje kan lénìí. Ayálu-oore tí wọ́n bá pàdé rí ni. Ayálu-oore tí ò ṣẹlẹ̀ rí ni. Ayálu-ìyálu tó kọjá òye ènìyàn lọ́múra lénìí. Gbogbo èèyàn. Olúwa sọ pé àwọn méje yẹn, àwọn tó ti ń sọrí àtàwọn tó tún fẹ́ sọrí èmi ni. Olúwa ní ẹni méje àkọ́kọ́. Tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ìrúbọ ránṣẹ́ lẹ́yìn. Óò ìwé ìgbàlú orí karùn-ún. Ó níwà tí angẹ́lì bá dìgbà sí romi. Ó ní ẹni tó bá kọ́kọ́ bọ́ sínú rẹ̀. Àrùn karùn-ún tó wù kó máa jẹ́ yóò dẹ̀ kúrò mẹ́. Wọ́n ní kábàkà méje wá tún méje kà. Ẹgbọ́sà ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ìrúbọ ránṣẹ́. Olúwa ni òun fẹ́ ṣe ìka àjálù ìyanu òjijì kan. Àjálù oore ńlá kan. Ìyanu tí ò ṣe fẹ́ nu ròyìn fẹ́ kan tó ní agbára fún àwọn méje àkọ́kọ́ yẹn ni. Gbogbo èèyàn ló máa rúbọ lé ni. Ṣùgbọ́n àwọn méje àkọ́kọ́ yẹn májẹ̀mú kan ti dúró lórí ọ̀rọ̀ wọn. Oh my God, ẹ gbọ́ ilẹ̀kùn oore ṣíró. In the name of Jesus. Gbogbo èèyàn o ti fi ọ̀rẹ́ májẹ̀mú èdìdí rẹ ránṣẹ́. Gbọ́ o lè ṣe láàárọ̀ yìí. O fẹ́ sàdá mẹ́wàá, o fẹ́ san ọ̀rẹ́ rẹ. Oh my God, o dẹ̀ fẹ́ sẹ́ ẹ̀jẹ̀. Ẹ gbọ́ àti àwọn tó lọ́wọ́ ní bábà lè lo 8,800 èdìdí èdìdí fò. Gbogbo àwọn wọ̀n yìí láàárọ̀ yìí ọjọ́ pé ẹ gbọ́ èèyàn méje àkọ́kọ́ yẹn jẹ́ ń fẹ́ ní àkà nọ́mbà. Káwọ ẹni méje àkọ́kọ́ náà. Àká nọ́mbà tó fi ọ̀rẹ́ ìrúbọ rẹ̀ sí àtọ̀rẹ́ ìdílé àti májẹ̀mú yẹn tó fẹ́ fi sílẹ̀ kọ́ sílẹ̀. UBA UBA ni o. Oya 10 10 24 24 77 77 50 80 80 UBA UBA bọ́lá kan sí 10 24 24 77 77 50 80 80 Kẹ́sàkílẹ̀ àtàmátàṣe ló máa bá pàdé bẹ̀. Ó níye àwọn tó gbàgbọ́ láti agbára fún láti jí ọmọ lọ́rùn àtàwọn tó

0: name of Jesus. What kind of number now? Like I say, UBA
1: opposite is getting back in
2: the
1: ẹgbẹ́lẹ̀ kò má ti sin station ní sango ọ̀tá aago mẹ́jọ ní kẹ́ẹ̀sìdé lájọ ọba tó láyé àti ọ̀rọ̀ ó máa ní agbára yìí ọjọ́ mọ́ndé ọdún 6 yìí o mo kàn ní kí n rán wa létí àmọ́ ní ọ̀la gbogbo ẹyẹ èèyàn alágbára nìbàdàn ó máa ní agbára nìbàdàn ẹ ní sango ni o sango ti ìbàdàn nìyẹn o ìyẹn ní sango ẹlẹ́yẹ lérò o lájọ ọba tó láyé àti ọ̀rọ̀ grace up grace up ẹ tó wà lẹ́yìn ìtàfù ààrẹ nà
2: èyí
1: sàfọ́ ààrẹ náà ló wà grace hub yẹn olúwadámiláre garden tó wà lẹ́gbẹ̀ẹ́ open university
2: wọ́n
1: jọ fẹ̀gbẹ́ tira báyìí tó bá ti wọkọ̀
2: ṣàṣọ
1: pé open university yẹn ibẹ̀ ló ń lọ nsango ẹlẹ́yẹlé road níbi ẹ̀bí ẹ̀ sàfọ́ ààrẹ náà
2: yẹn
1: nìbàdàn nìbàdàn ni
2: o
1: ọ̀la aago méje ni program bẹ̀rẹ̀ aago méje
2: gérégé
1: àdúrà wákàtí mẹ́ta sí mẹ́ta bọ̀ ni
2: ó
1: máa ní agbára
2: jù
1: níbi tí ẹ̀mí ọlọ́run ti máa máa rú gbùdùgbùdù tí àṣírí ogun èṣù dẹ̀ máa máa
2: tún
1: ẹ lọ múra ẹgbẹ́ ọba tó láyé àti
2: ọ̀run
1: kan ṣe òróró kan ń bọ̀ tí mò ń gbé bọ̀ ní gbogbo ibi tí mo bá ń lọ
2: olúwa
1: kẹ́ni kí n fi tẹ̀wájú orí rẹ̀ àmì tí ò jẹ́ kó róore yẹn àmì adẹ̀ pa
2: ẹlẹ́gbẹ́
1: o dọdọ kò lẹ́wọ̀n aago mẹ́jọ
2: programme
1: abẹ́rẹ́ lágbo ọba tó láyé àjọ pé nọ́mbà yìí àmọ́ kí tó fẹ́ nọ́mbà tó máa pèsè méje péré ni o méje ni o tó bá kọ́kọ́ pè máa gbàdúrà máa sọ bí tó gùn rẹ ti wà ní kí ló ń wà nídìí ogun yẹn kàló wà nídìí àti fífẹ́ fi ẹ̀kọ́ ògbé ẹ̀méje àkọ́kọ́ ni o àmọ́ tó fẹ́ gba nọ́mbà yìí èké àwọn tó fẹ́ gba ká nọ́mbà yìí gba ká nọ́mbà náà lẹ́kọ̀ọ́ UBA ni o UBA
2: 1024 7 5 0 50 8 0
1: orúkọ tó máa rí níbẹ̀ Christ Akinlẹ́yẹ Àtàmátàsí bó ṣe dá sí ogun rẹ̀ ṣẹ́ ẹ̀yin kan tí a fẹ́ lọ sórí WhatsApp láti bá mi sọ̀rọ̀ ẹ fẹ́ jọ ìgbéga gírùpù mi máa fi ní nọ́mbà báyìí àtẹ̀yìn méjì àkọ́kọ́ tẹ bá rí ni pé àtẹ̀yìn tẹ̀ tiẹ̀ tí ọ̀rẹ́ sọ̀pọ̀ tí ọkọ̀ pèmí kì í ṣú ìfẹ́ náà Fi di number no.
2: 070 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 Prayer life. Amen.

0: Eko ojumo o. Iroyin afemoju ni o de se ti gbon yin lati ikanni ti lagelu 96.7 FM oke gajoke. Tata kan mole sinu de fun bala lodugo felele nle Ibadan. Adekunle Yusuf lo niroyin saju egbo koko to wa ninu iroyin na. Wike lo ti jako de mimo wipe awon olugbe ilu lewa ilu Abuja o na ni imolara isejoba rere fun igba koko labe are Tinubu. Ile ejo na lo ti gba ebe alisin Madueke lati gbe iwe ejo ojare ile to gba ni orilede United Kingdom wa si bi ejo ile ti ajo EFCC pe tako. Ina omo rara na lo seyo ni ile alaja mewa kan ni Antwerp ile to ise kupa awon eyan mefa. Iko egbobo lo ti Galatasaray o na nu tin ri ife gba lati iko egbobo lati inu awon iko meji ototo tan ni fe lati ko bitibiti owo toto million lona ogofa owo le okere iro le ozime lori ni ba egbo iroyin ohun lekun rere eni tin se alakoso fun olorun lewa ilu Abuja Yesun Wike ohun na lo ti je ko de mo wipe fun igba kokko ninu itan olulewa ilu Abuja ohun na ni awon tan je olugbe agbegbe na tin ni imolara isejoba rere labe isejoba are Bola Ahmed Tinubu Wike eni to tun fi die mule wipe nse ohun na ni awon olugbe olulewa ilu Abuja ohun ni won tun ri awon akanse ise loniranran eleyi ti o mu idagbasoke deba olulewa ohun labe are Tinubu oro na lo je jade ni bi so loju awon akanse oju ona eleyi tan se ni ekun Gaduwa to wa ni olulewa ilu Abuja eleyi tan si fi so ri odun keta eleyi ti are Tinubu ti gori apole sakoso gege bi iroyin ti wa fi die mule wipe alakoso fun olulewa ilu Abuja Yesun Wike ohun na lo salaye oro pe awon ise akanse lolokun ojo kan eleyi ti ijoba awon gun le ohun na lo waye latari ase eleyi ti are Tinubu pa fun ohun gege bo ti wa fi die mule wipe ifowosowopo eleyi ti olulewa ilu Abuja to ni pelu legun asofin agba ohun na lo faye gba awon lati se awon akanse si ohun bakan na lo se afikun re wipe bi ilegun asofin agba ohun ti se buwo lu aba eto suna to je ti olulewa ilu Abuja ton si so di ofin ohun na lo mu ki awon le se awon akanse ise eleyi to dun bojuri na. Ile ejo giga to fidi pagwa si olulewa ilu Abuja ni ojo ru Wednesday na lo ti gba ebe ni ti n se aya alakoso tele fun oro epo robi lorilede yi Dizian Alison Madueke eleyi to po bebe wipe ki won fun laye lati gbe eri mo jemi so iwe ojare ejo eleyi to ri gba ni ile ejo kan to wa ni Southwark iyun ni London ni ile orilede United Kingdom gege bo ti je ko de mo iyun onidajo Yang Eko eleyi to gba ebe na wole nibe lu tin salaye fun eni tin se agbejoro Dizian Madueke iyun Godwin iyin bo ibi to tin salaye wipe won ti faye gba oro na eleyi to fi bebe ohun bo tile je pe eni tin se agbejoro fun ajo EFCC ohun na ni ko ti itako oro na gege bo ti wa salaye oro pe be ba ranti be gbagbe pe ni ojo ketadin ni ogbon ogun osu kefa odun yi ohun na ni o gba iwe ejo ojare wo ewo yan kankan ni ile ejo eleyi to wa ni ilu London hun eleyi to si fi bo ninu ejo eleyi takotako wipe o n se ibo owo bobe gege bo ti wa je ko di mimo lasiko yi ohun na ti wa pe ninu ejo kan eleyi ti ajo EFCC pe tako ni orilede wa Nigeria nibe lo ti nbebe wipe kan fun laye lati gbe iwe eri mo jemi nso eleyi to ri gba ni ilu London hun wa si bi ipejo eleyi tun lo lowo na bo tile je pe ni ojo ru Wednesday ohun na ni won faye gba so ti wa salaye oro pe lasiko bi ta wa yi ohun na lo ti je wipe oro ohun le ti lo ni waju ile ejo na ohun na ni o faye gba Dizian Madueke lati gbe iwe eri mo jemi nso ejo owo ewo yen kankan tori gba ni London wa si bi ejo na ti lo lowo. Ijoba ipinle Eko na ti je ko di mo wipe ko sese ki isele kun mi kekeke ko mo ma waye ni ipinle na latara bo ti je pe iru ipinle bi Eko eleyi to mule ti omi ohun na ni ko ni sese lati yago gelegede fun omi yanyan ni awon agbegbe na bo tile je pe ise na na ka lebu si awon olugbe ipinle Eko wípé àwọn náà ni wọ́n dákun ìṣẹ̀lẹ̀ kó omi kékèké ọ̀hún eléyìí tó ń ṣẹlẹ̀ látara bó ti jẹ́ pé ṣe náà mọ́ dalẹ̀ sí ojúsan omi àtojú àgbàrá gẹ́gẹ́ bó ti ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ wípé irú ìpínlẹ̀ bíi irú Èkó yìí òun náà ló jẹ́ wípé àwọn olùgbé ibẹ̀ ni wọ́n pọ̀ tó sì jẹ́ wípé ṣe náà ni wọ́n ń ṣe àwọn àbàṣà kan eléyìí tí wọ́n fi ń da ilẹ̀ sí ojúsan omi eléyìí tó mú kí àwọn ojúsan omi ọ̀hún kán má fàyè gba omi tó já geere tó sì ń padà sí àwọn ojú òpópónà tó ń fa ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi kékèké náà gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ àyíká ìyọ̀n tó kó bọ̀ wàhálà ti jẹ́ kó di mímọ̀ wípé ogunlọ́gọ̀ àwọn olùgbé ìpínlẹ̀ Èkó náà ni wọ́n ń dákun wàhálà eléyìí tó ní ṣe pẹ̀lú omi ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn èèyàn ọ̀hún òun náà ni wọ́n mọ ṣe ọ̀rọ̀ ilẹ̀kúlẹ̀kúdọ̀ tiwọn bó ti tó àti bó ti yẹ àwọn tó jẹ́ pé ń ṣe náà mọ̀ dà á sáwọn ojúsan omi àtàwọn agbègbè eléyìí tó bá yẹ tí ò yẹ kí wọ́n da ilẹ̀ ọ̀hún sí gẹ́gẹ́ bó ti wá ń fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ìpínlẹ̀ ọ̀hún náà ni ò ní káwọ́ gbéra tí ó sì bẹ̀rẹ̀ sí máa gbé ìgbésẹ̀ akin lórí àwọn kàràbà ní ẹ̀dá eléyìí tó fẹ́ fẹ́ máa pagidínà lílọ bíbọ̀ àwọn èèyàn ní ìpínlẹ̀ náà láti dẹ́kun mímọ dalẹ̀ sí ojúsan omi àtojú àgbàrá àti láti máa kólẹ̀ sáwọn ojú òpópónà lọ́nà tí ò bá òfin mu ní ìpínlẹ̀ ọ̀hún. Ní báyìí láti ilẹ̀ òkèrè iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ́jọ́ ọ̀hún láti jẹ́ kó di mímọ̀ pé kò dín ní èèyàn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tán ti ní àkọsílẹ̀ rẹ̀ pọn dágbére fáyé pódìgbò ṣe tó sì jẹ́ wípé àwọn èèyàn eléyìí tán lọ bàbìṣùà òun náà ti fara ṣiṣẹ́ níbi ìṣẹ̀lẹ̀ jàǹbá náà eléyìí tó ṣẹyọ nílé alájà mẹ́wàá kan eléyìí tó wà ní Antwerp gẹ́gẹ́ bó ti jẹ́ kó di mímọ̀ wípé ìṣe náà ni wọ́n rí èéfín eléyìí tó kí pọ́pọ́ tó ṣẹyọ ní àjàkẹjọ ilé náà eléyìí tó sì mú kí iná ọ̀hún ṣẹyọ ní nǹkan bíi aago mẹ́jọ òwúrọ̀ ní ọjọ́rùú wednesday gẹ́gẹ́ bó ti ń ṣàlàyé ọ̀rọ̀ pé fọ́nrán kan ilé ló jẹ jáde lórí ìtàkùn àgbáyé níbi tán ti rí ẹnìkan eléyìí tó ń bọ́ kọ́sọ́ láti àkàtà tiẹ̀ bọ́ sí àkàtà ẹni tí ń ṣe alábàágbépọ̀ rẹ̀ láti yàgò fún èéfín ọ̀hún eléyìí tó kí pọ́pọ́ náà gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ti wá ṣàlàyé ọ̀rọ̀ pé kò dín ní àwọn èèyàn eléyìí tanto igba eléyìí tí wọ́n ń gbé ilégbèé ọ̀hún eléyìí tó sì jẹ́ pé ṣe náà làwọn sa gbogbo pa àwọn láti rí pé àwọn dóòlà gbogbo èèyàn eléyìí tí ń gbé nínú ilé náà gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá King Bastian òun náà ló fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ti ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àjọ eléyìí tó ń gbógun ti náà mú rárá láti rí pé àwọn dóòlà àwọn èèyàn náà látara bó ti jẹ́ pé ṣe náà làwọn èèyàn pọ̀ nínú ilé ọ̀hún nítorí ilé alájà mẹ́wàá ni àmọ́ tó fìdí ẹ̀ múlẹ̀ wípé èéfín eléyìí tó kí pọ́pọ̀ ọ̀hún tó jẹ́ pé ẹnìkan kò lè rìnà rí ẹnìkejì òun náà ní ń fa ìdíwọ́ nínú iṣẹ́ ṣàwárí àwọn èèyàn náà. Ní báyìí lẹ́ka ti eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù Galatasaray náà ni wọ́n ti ń rí àwọn ikọ̀ agbábọ́ọ̀lù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tán ti nífẹ̀ẹ́ sí láti kó òbítíbitì owó kan eléyìí tó tó mílíọ̀nù lọ́nà ọgọ́fà owó ilẹ̀ òkèèrè euro lé agbábọ́ọ̀lù ní eléyìí tó mọ yanyan tí orúkọ rẹ̀ ń jẹ́ Victor Osimhen gẹ́gẹ́ bó ti jẹ́ kó di mímọ̀ pé ààyè sílẹ̀ láti gbé agbábọ́ọ̀lù àti láti ta agbábọ́ọ̀lù eléyìí tó sì mú kí àwọn èèyàn kan máa du agbábọ́ọ̀lù ọ̀hún gẹ́gẹ́ bó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù Galatasaray òun náà ni wọ́n ti ń rí ìfẹ́ gbà láti ọ̀dọ̀ àwọn agbábọ́ọ̀lù míì eléyìí tán ṣetán láti kó òbítíbitì owó lé Victor Osimhen lórí kódà láti ilẹ̀ Europe gẹ́gẹ́ bó ti wá ń ṣàlàyé ọ̀rọ̀ pé ikọ̀ agbábọ́ọ̀lù kan láti orílẹ̀-èdè Saudi Arabia òun náà làwọn náà ti darapọ̀ mọ́ àwọn ikọ̀ agbábọ́ọ̀lù míì eléyìí tán fẹ́ gbé agbábọ́ọ̀lù eléyìí tó jẹ́ ti orílẹ̀-èdè wa Nàìjíríà ohun tó sì tún ń gbábọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles gẹ́gẹ́ bó ti wá ń fìdí ẹ̀ múlẹ̀ látọ̀dọ̀ ẹnìkan eléyìí tó mọ̀ nípa gbígbé àti ra títa agbábọ́ọ̀lù ní orílẹ̀-èdè Turkey torúkọ rẹ̀ ń jẹ́ Sahan Turk òun náà ló fìdí ẹ̀ múlẹ̀ wípé owó kan tó tó mílíọ̀nù lọ́nà ọgọ́fà owó ilẹ̀ òkèèrè euro òun náà ti kó sórí àkàtà orí tábìlì láti gbé agbábọ́ọ̀lù náà ọ̀kan láti ilẹ̀ euro àti ọ̀kan láti orílẹ̀-èdè Saudi Arabia bó tilẹ̀ jẹ́ wípé agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè Saudi Arabia òun náà ni wọn kò forúkọ ẹ̀ léde tó sì jẹ́ wípé ìfẹ́ eléyìí ti Atletico Madrid tán ni láti gba agbábọ́ọ̀lù Victor Osimhen òun náà ló ti bá ìjákulẹ̀ pàdé báyìí. Èyí ló pín ìròyìn àfẹ́mọ́jú wa fún tòórọ́ àmọ́ kó tó di pé mọ̀ lọ jẹ́ mú àwọn kókó amẹ́nubà wá fún yín lẹ́ẹ̀kan sí i. Nínú ìròyìn àfẹ́mọ́jú wa tòórọ́ mo ti ń gbé sí létí pé wíkẹ́ ló ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn olùgbé olúlẹ̀wà ìlú Àbújá náà ní ìmọ̀lára ìṣèjọba rere fún ìgbà àkọ́kọ́ lábẹ́ ìṣèjọba ààrẹ Tinubu. Bákan náà mo fìdí ẹ̀ múlẹ̀ pé ilé ẹjọ́ ló ti fàyè gba Alison Madueke láti mú ẹwì ẹjọ́ ojàre eléyìí torí gbà ní orílẹ̀-èdè United Kingdom wá si ejo kan eleyi ti ajo EFCC pe tako bakana mo gbe sile ti lati le kere pe ina mo rara kan lo seyo ni ile alaja mewa kan eleyi to wa ni Antwerp to se kopa awon eyan toto mefa niye leka ti re daraya mo tin gbe sile ti ko egbo bolu Galatasaray o na ni won tin ri fe gba lati inu eka egbo bolu meji ototo eleyi tan ni fe lati ko bi ti bi ti owo toto million lona 100 owo le okere iro le Victor Osimhen lori fun ekunrin awon royin won ye le kan so lo tapo agbaye wa www.lagelufm.com bakan le le darapo won lori kan ni X wa lagelufm 967 lori kan ni abandon ti Facebook lagelufm 96.7 tunde olawo lolo tu royin te gboto yi pelu ikunlowo ibukun oluwa olagoju adekunle yusuf lo ti mure wa se ti gboyin eku ojumo le kan si o e seun te eyan wa layo ni kan ni ti lagelu
1: La Gelu FM, Jagaba Gogo Retio, Ma

0: ó ṣe ṣe kẹ́yìn máa mọ̀ ẹṣẹ̀ òdẹ̀ sí níbẹ̀ pé nǹkan téèyàn mọ̀ ohun téèyàn bá mọ̀ kò mọ̀ ni bọ̀ téèyàn bá tẹ̀lé tí wàá rí èèyàn sọ fún èèyàn pé eléyìí bó ṣe rí leléyìí báyìí leléyìí ṣe jẹ́ báyìí leléyìí ṣe rí èèyàn máa gbọ́ ni òun náà lèèyàn fi máa ń lọ ilé ẹ̀kọ́ láti lọ kọ́ òun náà lèèyàn fi máa ń lọ kọ́ṣẹ́ láti lè ní ìmọ̀ ohun téèyàn bá dẹ̀ ti mọ̀ tàbí téèyàn bá ti gbọ́ tán máa ti sọ fún èèyàn èèyàn ti mọ̀ yẹn nìyẹn náà ẹ yẹ farabalẹ̀ kẹ́ gbọ́ mi láàárọ̀ yìí o onílé yìí mú kí n yẹ káàárọ̀ o a kú iṣẹ́ àná àdẹ̀kú ìmúra tẹ̀ní ọlọ́run ọba mi Edumare á déyànjú èmi àti yín ládé o a ní ṣiṣẹ́ fún ọmọ ẹlòmíràn jẹ́ o gbogbo kò kò jọjọ èmi àti yín kó rí ọ̀rọ̀ ẹ wá ba lè pọ́n ọlọ́run ọba mi Edumare á déyànjú èmi àti yín ládé o a dẹ̀ ní ṣiṣẹ́ fún ọmọ ẹlòmíràn jẹ́ o láṣẹ Edumare. Ẹ wo bí tẹ́ ẹ bá ń gbìyànjú láti lọ sí patí tẹ́ ń gbìyànjú láti lọ òde pápá àwátá lóde ní wíkẹ́ndì yìí yálà nígboro ìlú ìbàdàn ni tàbí ní outside ìlú ìbàdàn oyè ń tiráfù ẹ ṣe gbìyànjú kẹ́ẹ̀kan wá aṣọ kan bí aṣọ ilé gbogbo jewelry sí yẹn gbogbo chain kankan ẹ̀kọ́ sínú báàgì kan aṣọ gidi tẹ́ ẹ fẹ́ wọ̀ ẹ̀kọ́ sínú báàgì tẹ́ ẹ bá débi tẹ́ ẹ ń lọ ẹ̀yìn ẹ̀bẹ̀rẹ̀ restroom ẹ̀bi ilé ìgbọ̀nsẹ̀ ẹ wọ bẹ̀ ẹ gbé báàgì yín ẹ wá lọ change kẹ́ ẹ pàwọ̀dà àwọn kan tẹ́ mọ̀ wà lẹ́nu ọ̀nà ilé ìgbafẹ́ àwọn ibi tó ti ń ṣe patí madam ṣe fẹ́ wígèlè yín ni ṣe fẹ́ ṣe make up ni ẹ jẹ́ kan bá yín ṣe ń bẹ̀ bẹ́ẹ̀ni pàápàá tẹ́ bá ń rìnrìn àjò ṣe rí à ń wà sórí wà sọ́rùn ródẹ́dẹ́ kan dúdú kúrò ń lé lọ sí patí yálà tẹ́ ń tíráfù kúrò nílùú ìbàdàn ó ti léwu wọ́n á lélẹ̀ jẹ́ ṣẹ́kù wọ́n á ló ṣẹ́kù sílé ọ̀pọ̀lọpọ̀ wa sì lélẹ̀ pákéèjì ni kò sí nǹkan kan tó ṣẹ́kù sílé nígbà tán bá máa pẹ́ lòmíì pé wọ́n ti jí lágbájá o ẹlòmíì ò fẹ́ lè dáhùn pé ẹ̀rù ń tẹ́ bá fojú ẹ̀ rí ẹ fi rí o àwa tẹ́ ń pè nílé gan kò sí nǹkan kan o ẹ dákun ẹ má rò dẹ́dẹ́ kan dúdú lọ sí òde pàápàá tẹ bá ń tiráfù ẹ ṣe yẹn lé ní eléyìí tó tún wá fẹ́ farapẹ́ tó dàbí rẹ̀ ṣẹ́yìn ń tiráfù láti lọ òde tàbí lọ ṣe nkankan níbì kankan ó lè má jẹ patí ẹ̀yìn dẹ̀ fẹ́ gbé mọ́tò yín lọ ẹ ó dà ẹ̀ṣẹ̀ ò sí ń bẹ̀ ẹ̀mí náà gbé mọ́tò lèmi náà lọ sí ìjẹ̀bú òde lọ́dọ̀ bàbá kúkú ní sátọ̀dẹ̀ tó lọ ṣùgbọ́n ẹjẹ́ ń ja yín tán o ẹjẹ́ alájú wa o ẹ gbìyànjú ẹ mú ilé ìdání ó máa yà yín lẹ́nu pé irú ọ̀rọ̀ wo nìyẹn ṣé rí tẹ́ ẹ bá fẹ́ lọ tẹ́lẹ̀ fẹ́ gbé mọ́tò yín dání ṣé rí tó bá ṣe é ṣe tẹ́ ẹ bá lè mú bí iye pẹ̀ bí iyan rìn bí ìdọ̀tí ẹ fi yí gbogbo ara mọ́tò yín ẹ ti gẹ̀tì ẹ má fọ mọ́tò yín ní car wash rárá bẹ́ẹ̀ni ẹjẹ́ ó dọ̀tí kó bú ọyẹ wa gbé sọ́nà ṣe rí tẹ́ bá délùú tẹ́ ẹ̀ lọ ó ṣe é ṣe kẹ́ ẹ rí car wash kẹ́ ẹ wá fọ tẹ́ ẹ bá dẹ̀ rí ẹ fi ilẹ̀ bẹ́ẹ̀ ẹjẹ́ ó dọ̀tí bẹ́ẹ̀ ẹ gbé lọ bẹ́ẹ̀ kẹ́ ẹ gbé parun padà bẹ́ẹ̀ ni dídọ̀tí ẹni kí ló dé kò ní ṣe pé torí pé àìnímọ̀ tó tò rárá èmi ń ja yín tán ni ṣé rọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń dàbí pé wọ́n ṣáàbà láǹfààní àti jígbé àwọn ajínigbé fi ni ṣètùtù ọ̀la àwọn ajínigbé béèrè ransom gbogbo nǹkan máa ń wòrè bẹ́ẹ̀ ni ẹ̀rọ mọ́tò yẹn bó ṣe neat
1: ewo moto e bo se le koda te ba na moto to wa expensive te ni e gbe ile e gbe awon moto kereje to wo won opo o se moto lowo nla e gbe tirafu
0: e de mo wa elomi to gbe moto nla so na awon packaging ibu kan ni o bi ke elomi iya moto abi sari gbe moto ore abi sari gbe moto baba e opa awon ajinigbe a wo pe ah ewe sin to nbo ah moto e bo se gbe bo se neat even ki moto yen je moto lowo nla to wa doti to rough wa shin le won le ah ori bo te se wo se tele wo won de ni mo pe to lubadan ba wo ni ka o me gbe baba eni to e kankan wo se ti kankan wo ni kankan e ma lo ti yin gbe bagi dani ba da tan ba dodo yin won ni o se de bo se mura ni ori moto je kure di to moto to won to se le to bu gbo gba ti e lo o tun mo si wi pe e je ka laju wa ka ma disguise gbogbo ba ba se to ba se ri ko le yan fi yan nita e de gbiyanju e ma soro awon oloselu nita gbangba mo mo be mo ti soro abun sile ifin ri o ke lo so ori yemi am so ah kele ka gudugudu talafa abi odun alima ni kele ki lo kan yin even any ten support ten ni fe ninu e ejo wa ninu odo okun yin ejo wa ninu yin e ma de le faji te tin mu go kan meji te mu yen na won ra fun yin na ni o so wo yin na le fi ra le ba bere si tutubu le bere si so so ku so won o possible kan eyan kan wa nbi e ti se faji yen won mark oju yin o e mo o e ja laju wa ka ki sara o inu aye lo wa kilo baba ogo lati so mi e se oju oni ti yin baba mi abdul kabir jalaruru e tonju ti shalafia lewa.

0: ti en yoju opo iwo ojo tu ti lo ah kabiyesi ledumare olowo fun wa lakoko e ma gbagbe mo ni mo fe ja wa si nkan bi me edogun kan awon asiri kan awon ona kan ile mo tin ja wa tan yi o ta fi ni jin sinu ofin ajinigbe se fi ni se tutu ola ta fi ni jin so wa awon ajinigbe bi re ransom ede meji ti mo mu dani ti mo mu lodun rin yajo yi ede yen mu mama ja yin lojo mejo mejo bo je meji meji meta meta ajo alode a ni ba won lo o a ni fo wa ara wa sira wa o eje alaju wa o big man present ni keu mo fon re lojo mejo mejo o ede ma n gbagbe mo ma so fun yin pe bi o aja mi ba nke to ngbo o ni tori to fi ngbo ti mi ba de so fun yin pe omi njuna ebere ru e lowo mi ni o ebere ru e lowo mi ni taja mi o ba ri ko ni ngbo be ni elu e karo la pabita lo wa nle
1: big bomb center
0: yes sir
1: e mo karo
0: e ko juma sir
1: e ni da mu
0: je ki du e tu e
1: Then, there are woods that are not sure about Apollabi no me. That's why I mean, we are a crack wine. A lot of what I say is bad. You can see a cook, a cook, a cook, a cook, a cook, a cook, a cook, a
0: cook,
1: a cook, a
0: cook,
2: a cook, a cook,
0: a cook,
2: a cook, a cook, a cook, a cook, a cook, a cook, a cook, a cook, Olorun keyin tori gba ile nje nja wa si gan o ka lu ko ma ma ti ofenu e so tori oselu ti de oju oni ti yin o o la nta ni mbayin so lato yo alafin
0: se o ha olorun ko ma fi so eso wa
1: hello
0: mi o hello sir yes sir
1: mi o ni first eyan ni o
0: mi o
1: ala je mo ya ile agbogbo lati na late gbogbo ẹ̀sìn ìṣúra níye òun náà là ń pọ̀jù ẹ̀ èyí tó sì yẹ ká máa gbá mú bẹ́ẹ̀ òun náà là ń kan tó ń sọ yìí báyìí bá ń yẹ ní ká ṣọ́ra gbogbo àwọn ọ̀rọ̀ náà pọ̀ ká sọ̀rọ̀ tí ẹlòmíì ìgbà tó jẹ́ pé ó fẹ́ gbọ́ ohun tá a wù mí tó jẹ́ pé yóò sì pe ẹ yóò sọ̀rọ̀ kan tí ò dáa àwọn ọ̀rọ̀ máa sọ méjì mẹ́ta ń bẹ̀ ká ṣọ́ra lè jẹ́ ní ẹni ẹ̀gbọ́n ni ọ̀rọ̀ máa fi sọ ìṣọ́ra
0: Iya be je legusi mi dada won ti save number yin sori number lori phone wa iya mi sala fi ale wa
3: e se na dupe
0: e oluwa se
3: e o tanu wa awon ba ka na won yo mo gbo radio ni elomi ni ko ra ti yo jo o ja ba elo ni pa ko nkin ko pin kan ni won la ti won ada lu mi si rabu ku kan mi si ni ko ku na bí ti mú pè ní ilẹ̀ ọdún kọjá ara wa ìsọkúsọ
0: ẹ ṣe mo máa ṣiṣẹ́ lórí ètò yìí kọ́lọ́n fún alákòókò mo fẹ́ ṣiṣẹ́ lórí ètò yìí àwọn tọ́rọ̀ kan mo fẹ́ fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò tá a bá ń tiráfù báwo la ṣe mọ sójà tó jẹ́ ojúlówó báwo la ṣe mọ fake mo fẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀ fẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀ ṣe mọ̀ páwọn aráàbí máa ń wọṣọ bí sójà bí ọlọ́pàá kí láà fi dá sójà original mọ̀ kí láà fi dá àwọn bandit àtàwọn èèyàn ajínigbé mọ̀ lójú òpópó náà tó bá dáni dúró ẹjẹ́ máa lọ fún tèdọ́jọ́ ti lọ kí wọ́n bá àjẹ́ kan tó léegun olúwa rẹ̀mí lẹ́kún adésínà big man presenter lórúkọ mi ìtùnú lè sinájọ ṣe kébù jù lólò tó ètò yìí àtẹ̀mí àtẹ̀yìn lágbára ọlọ́wọ́ pàdé lórí ìtìlọ́jọ́ mẹ́jọ ilé òní ilé wa bẹ́ẹ̀ ọ̀nà níná wà ló ń gbé sọnù bí ò ṣe bí ọmọ àjọ máa bí ọbẹ̀ ló ń bẹ ṣù ìjáde lọ síbi iṣẹ́ wa láàárọ̀ yìí kò ní mú ibi àti wàhálà dání a lọ rí o a dẹ̀ bọ̀ rí lágbára ọlọ́run thanks so much and God bless you. Odijọ́ mẹ́jọ.
4: Èmi

gbọ́n olúwa lẹ́nu mi ayọ̀ lẹ́ ó fi parí ọdún yìí oṣù keje lẹ́wàá mo gbàdúà ní oṣù keje yìí ẹ máa gbọ́ àwọn ìyanu méje tí ó ṣẹlẹ̀ sí yín láti òní lọ lórúkọ Jésù àánú Ọlọ́run yóò wọlé tọ̀ yín mami ẹ máa gbọ́ o ní oṣù keje yìí báyìí láti kọ́ nípa tiyín number one tó bá yẹ pé lóòótọ́ òní Jericho wó ní ìgbà keje Joshua chapter 6 láti verse 15 to verse 20 olúwa sọ fún Joshua wípé tó o fẹ́ kí Jericho wó lulẹ̀ Joshua ní bẹ́ẹ̀ ni olúwa ní ohun àkọ́kọ́ ẹ yípo Jericho yìí lẹ́ẹ̀kan lójúmọ́ ẹ ó yípo bẹ́ẹ̀ fún ọjọ́ mẹ́fà nígbà

di ọjọ́ náà. Namani ìṣẹ̀lẹ̀ abàmí ṣẹlẹ̀. Ó ní bí ènìyàn mẹ́sàn-án ó ní wọ́n pawọ́pọ̀ láti ran Namani lọ́wọ́. Ẹni àkọ́kọ́ ọmọ ọ̀dọ̀ kékeré kan torí Namani nínú àìsàn tó mọ̀ pé ẹnìkan ń bẹ tó lè wòsàn. Ó fún ìyàwó Namani, ó fún ní information. Ìyàwó Namani lẹ́nì kejì. Ìyàwó Namani gbé ọ̀rọ̀, ó sọ fún ọkọ rẹ̀, ó jẹ́ ẹnì kẹta. Namani ti kára rẹ̀, ó gbé ọ̀rọ̀, ó fi ẹnì kó pe ẹnìkan kó lọ sọ fún ọba ìlú wọn. Ọba ìlú wọn náà ó di

ọkùnrin máa ní ní pé ṣé tí wòlíì bá tiẹ̀ sọ wípé kẹ́ ẹ ṣe nǹkan tó le jù báyìí lọ fẹ́ ò ní ṣe aka gbogbo rẹ̀ papọ̀ ó jẹ́ èèyàn mẹ́sàn-án tó fọwọ́sowọ́pọ̀ láti ran Námánì lọ́wọ́ ẹnìkan ń gbò mí lójú ẹsẹ̀ ẹ̀tẹ́ Námánì bọ́ sílẹ̀ sínú omi Jọ́dánì nígbà keje ẹnìkan ṣàmì gbogbo àìsàn àti ẹ̀tẹ̀ tí ń bẹ lára rẹ̀ lónìí ó yẹ kó bọ́ sílẹ̀ òun lèmi wọn fi ń sọ báwọn èèyàn pé tó o bá lọ sódò Jọ́dánì ẹ wo nǹkan èyí tà ń lọ ní oṣù kẹsàn-án yìí máa lágbára sẹ́yìn náà ń bá wa lọ ẹ tíráì kẹ bá wa ló máa lágbára ẹ sàmóróró méjì lọ́wọ́ òróróró àkọ́kọ́ olúwa ni kí n dá sí lórí kẹ tó wọnú Jọ́dánì òróró ẹlẹ́ẹ̀kejì olúwa ni tẹ bá ti ń jáde nù Jọ́dánì ni kí n dà yẹn sí lọ́wọ́ fún ìgbé dìde fún ìwòsàn àti fún àánú tẹ ò pàdé irú rẹ rí ẹ wò sà tó o bá wẹ̀ nínú odò Jọ́dánì lẹ́ẹ̀kíní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta

lórúkọ Jésù, odò ìrànlọ́wọ́, odò ìbùkún, odò ìgbéga, ó yá kó rọ̀ fún ayé yín báyìí. Ọlọ́run á ṣe náà kejere o, ohun tí ó ṣẹlẹ̀, àwọn nǹkan rere tí ó ṣẹlẹ̀ sí ayé yín, ó ní wípé ẹ máa ní ìsinmi. Ẹ wo nǹkan sà nínú ìwé Genesis chapter 2 verse 3, Bíbélì sọ wípé Ọlọ́run sì bù sí oṣù keje, ó sì fi fún ní ìsinmi. Ayé yín máa ní ìsinmi, ọ̀rọ̀ yín máa dayọ̀, ẹ ó lẹ́rìí. Ẹ gbọ́ o, lóṣù tẹ wọ̀ yìí, ìrẹ̀lẹ̀ máa kó mbẹ̀. Ẹnikẹ́ni tó bá lépa yín lóṣù yìí, ẹ̀mí ara rẹ̀ ni yóò fi di. Bẹ́ẹ̀ ló máa rí, ó ti ṣe bẹ́ẹ̀. Ẹ gbọ́ látòní lọ, oṣù yìí gbogbo ohun tẹ́ ẹ bá ti nawọ́ sí, rere ni ó já sí. Ó ṣe bẹ́ẹ̀ lórúkọ Bàbá, Ọmọ, àtẹ̀mí mímọ́. Ẹ wá máa gbọ́ àwọn nǹkan méje yìí. Olúwadí kì í sọ fún yín wípé oṣù keje yìí, number 1, àánú ọjà bẹ̀ sí yín. Number 2, ìrànlọ́wọ́ tẹ́ ẹ̀ lè jẹtán láyé, ọ̀run ọ̀darí ẹ̀ sí yín. Number 3, ìwòsàn òjijì yóò dé sọ́dọ̀ yín. Number 4, Olúwa sọ pé a máa gbé yín ga lẹ́nu iṣẹ́ yẹn. Number 5, Olúwa sọ yín pé ìlú òyìnbó tó fẹ́ lọ yẹn, wọ́n ó fún ọ ní físà bẹ̀. Number 6, Olúwa sọ pé ìgbéyàwó ayọ̀ yóò ṣẹlẹ̀ lórí ọmọ rẹ. Number 7, bá mi ní sọ fẹ́yìn tẹ̀ ń wọ́ ọmọ pé àánú wọlé tọ̀ yìí. Bẹ́ẹ̀ ló máa rí, ó ti ṣe bẹ́ẹ̀ lórúkọ Bàbá, Ọmọ, àtẹ̀mí mímọ́, Jésù Olúwa wa. Àárọ̀ yìí mà ní program ní challenge. Gbogbo ẹ̀yẹ tẹ̀ ń gbóhun Olúwa níbikíbi tẹ́ ẹ bá wà. Ẹ jẹ́ àjọ pàdé nínú àdúà. Àdúà ní ń gbà o, agbára kọ́. Ẹ̀yin náà ẹ wá yá ná àdúà. Ó ń gba yagiyagi lára mi. Ẹ máa bọ̀ wá yá ná àdúà. Ṣé rí tẹ́ ẹ bá ti dé challenge nílùú Ìbàdàn? Ẹ wọ mọ́tò tó ń lọ sí Mọ̀lẹ́ títẹ́ ẹ bá dẹ̀ gbé mọ́tò yín lọ́wọ́. Ìrìn ìṣẹ́jú márùn-ún péré ni sí challenge níbàdàn. Ẹ wọ mọ́tò tó ń lọ sí Mọ̀lẹ́ tẹ́ ẹ dúró ní No More War lọ́dọ̀ Bàbá Ike 47. Ẹ rí chọ́ọ̀chì ńlá yẹn tí a ṣẹ̀ṣẹ̀ ń kọ́ lọ́wọ́. Ìbẹ̀lẹ̀ ti dé yẹn. Ẹ ti rí signboard wa gàdàgbà ń bẹ̀. Ìwọ náà wá yá ná àdúà. Ó ń gba yagiyagi lára mi. Àárọ̀ Thursday, aago méje sí aago mẹ́wàá àbọ̀. Àárọ̀ Sunday, aago méje sí aago mẹ́wàá àbọ̀. Láàárọ̀ yìí, ó máa ní agbára sà. À ń gbàdúà lọ́wọ́ lórí àwọn ọmọ àti àwọn tí a nílò àánú. God bless you and it shall be well with you in Jesus' name. Orí ọ̀fẹ́ tí ń bẹ lórí rẹ kò ní kápò. Ẹ tẹ́wọ́, ẹ máa sọ pé látòní lọ, ire Ọlọ́run máa tẹ̀lé mi. Áńgẹ́lì àánú máa tẹ̀lé mi. Ẹ sọ pé lóṣù yìí, dandan ni ọ̀rọ̀ mi ó dayọ̀. Ẹkún mi ó dẹ̀rín. Ẹ pariwo pé lóṣù yìí, dandan ni ọ̀rọ̀ mi ó dayọ̀. Ẹkún mi ó dẹ̀rín. Ẹ pariwo pé lóṣù yìí, mi ò ní jẹ gbèsè. Ẹ pariwo pé lóṣù yìí, ayé ò ní ṣèkà fún mi. Ọwọ́ ọ̀tá ò ní tẹ̀ mí. Lórúkọ Bàbá, Ọmọ, àtẹ̀mí mímọ́, èmi ò rí tèmi ṣe láyé o. Jésù Olúwa wa, àmì. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìlú Ìjẹ̀bú òde, ẹ mọ́ gbàgbé o. A ní àárọ̀ Friday ní CPTEC, ní ìjàre ní CPTEC. Àárọ̀ Friday ní ìjàre ní CPTEC ní chọ́ọ̀chì No More War. Ẹ jẹ́ àpàdé fún àdúrà níbẹ̀, yóò dé dára fún yín. God bless you and it shall be well with you in Jesus' name. Mo máa sọ fún ọ pé anytime tó bá dé ẹni branch wa tó o bá bá mi, ẹ sísà Jésù wà níbẹ̀. Ìwọ tẹ ìpẹ́ ẹbẹ̀ mọ́lẹ̀, kó o sọ pé Ọlọ́run No More War. Báyìí ni mo fẹ́ kó o ṣe fún mi. O mọ̀ pé agbára Ọlọ́run ó sì ń ṣiṣẹ́. Lágbára Ọlọ́run, mo ń lọ sí Jerusalemu ní ọjọ́ keje oṣù kẹsàn-án. Ẹ jẹ́ àjọ lọ bó o bá ti dé tọ̀run rí. Jẹ́ àjọ lọ tayé. Àwọn orí ọ̀fẹ́ tó o lè ṣe fáwọn òbí rẹ rèé láti rán wọn lọ. But tó o bá máa bá mi lọ, ẹ máa mú òróró méjì lọ́wọ́. Ọ̀kan bàbá ti fẹ́ wọnú Jọ́dánì, Olúwa ni dàlẹ́ yín lórí. Èkejì tá a bá ti jáde nínú Jọ́dánì, Olúwa ni dàlẹ́ yín lórí. Omi yẹn kan náà ni Jésù fi ṣe baptism. A máa dé òkú òkè kan tí a ń pè ní Sinai bá a ṣe ń lọ yìí. Mo gbàdúà yóò dára fún ọ. Jẹ́ ká òbí rí ọ lọ, wo ẹnìkan tó o mọ̀, pásítọ̀ kan tó o mọ̀ tó o fẹ́ kó lọ, àbẹ́nìkan tó ti ṣe ọ́ lóríire, kó ràn lọ sí Jerusalemu. Oore rẹ wà nbẹ. Báwo la ṣe máa lọ? Oṣù kẹsàn-án kán mọ́ òróró méjì lọ́wọ́ yóò dára fún ọ. Fóònù nọmba yìí ẹ pé tàbí kẹ́ ẹ sẹ́ndì mẹ́sẹ́jì. Èmi náà fẹ́ lọ Jerusalemu. Wọ́n jọ èmi mọ́ group tí àwọn èèyàn wà yóò dára fún ọ. Oore ràn lọ́wọ́ o. Oore oore rẹ o ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Fóònù nọmba ẹ lo fóònù nọmba 08 6 4 8 1 4 5 5 08 6 6 4 8 1 4 5 5. God bless you and it shall be well with you in Jesus' name. Amen. No more war. Jesus is coming.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dúfìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ará ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe. Literature Doll tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjẹ́ ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: A cleaner, caregiver, nanny, trained local security guards, or a reliable party planner? Looking for a comfortable apartment with all the facilities you need to feel right at home? Then look no further than Busy People Support Services. We provide trusted house apps, housekeeping services, errand running services, and affordable accommodation starting from just 3,500 naira per bed space. We sell farmlands, and if you need security for your farmland, estate, or property, Busy People Support Services has got you covered with dependable and professional security solutions. We also manage properties for people who are within or outside the country. Don't wait. Call 081-50-44-44-20 today. That is 081-50-44-4420. Visit us at Avon House, number 23, beside MTM Mast and Fani Ibadan. Busy People

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ ti wádìí alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́ngbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30. Táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Káàṣìẹ̀. Ayẹyẹ ọdún kejì Káàṣìẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa Káàṣìẹ̀. Ṣó ti Káàṣìẹ̀? Mo ti Káàṣìẹ̀.
2: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà ni ìgbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe, àlàáfíà ò sí, ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrù bá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé. Àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wóye. Àbó fẹ́ máa ṣe gbọ̀nyin, ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì. Àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn, ara títa àbí kò yìí ó máa kọ̀yàn lójú, àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá, ọba iṣan ara, ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn, lẹ́yìn ilé bàbá Adédìbú gangan, adojúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.

sì nìkan láì sí gbìyànjú lọ. Àkòrí ìwé yẹn title ẹ̀ ni hard work pays. Hard work pays. Ẹ mọ ríra yóò sì tún wà lórí àwọn ẹ̀rọ ayélujára tẹ́ ẹ ti lè download ẹ̀ fáfàní àwọn tó wà lókè òkun àti gbogbo ilé ẹ̀kọ́ tó bá nílò rẹ̀. Kódà gbogbo àwọn tó jẹ́ fúnfún akademi lọ́yẹ̀ wọn ó níwèé ńlọ́wọ́. Ìwé yẹn ń bọ̀ láìpẹ́. Watch out, Third Striker, jẹ́ kán mọ̀, the pace setter, ó lọ fún àgẹ. Bó ṣe máa jẹ́ nìyẹn o, pàápàá nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Orílẹ̀-èdè Belgium lánàá àti orílẹ̀-èdè Senegal. Orílẹ̀-èdè Senegal lọ́kọ́ jáwé olúborí lábala àkọ́kọ́. Wọ́n mi gún àkọ́kọ́ ní ìṣẹ́jú 24. Ọ̀bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì. Wọ́n wọlé tán ìwọlé bí ìṣẹ́jú 51. Wọ́n fi ẹlẹ́ẹ̀kejì sí i. Ṣé ká mọ̀ parọ́ fúnra wa? Senegal fortunate láti mi àwọn méjèèjì o. Wọ́n ṣiṣẹ́ débẹ̀ ni. Torí pé láti gba bọ́ọ̀lù ti bẹ̀rẹ̀. Wọn ò jẹ́ kí orílẹ̀-èdè Belgium ó rí mú mi. Tí ẹ bá ní èèyàn fún èèyàn lọ́rùn pa, wọ́n press náà kí wọn. Wọ́n fún wọn lọ́rùn pa pínpínpín. Hard work yẹn dẹ̀ pay. Wọ́n padà ń lékè pẹ̀lú góò méjì. Góò méjì ni ẹ ń lékè. Wọ́n ń lékè. Mo sọ̀rọ̀ nípa pé iṣẹ́ kan jáde wá láti orílẹ̀-èdè Senegal. Àbìlù ni wọ́n ń pè é. Ọjọ́ àbìlù, ọjọ́ ẹ̀fún, ọjọ́ àṣàsí, ó tún jọ èdì. Ṣùgbọ́n o, ta lọ ba sẹ́yìn ẹjẹ́ lánàá. Romelu Lukaku ńlọ ba sẹ́yìn ẹjẹ́. Kì í ṣe góò tó mú wálé basẹ́ jẹ́. Ẹjẹ́ ń gbé yín débẹ̀ tẹ́yányán. Sẹ́rí ńgbà tó di ìṣẹ́jú tó di 70 minutes. Àkókò ni adarí ayò pè fún hydration break. Hydration break gbé ẹ̀yà ẹ̀wá rè bu omi mu ẹ̀rẹ̀ mu mi. Àkókò ni wàhálà àbìlù táwọn sọ ọ wọlé wá láti lo Dakar. Wíwọlé tí ọ wọlé wọ́n ránṣẹ́ burúkú yìí sí Leandro Trossard àti Youri Tielemans ni o. Ìjà bẹ́lẹ̀ láàrin àwọn méjèèjì. Ẹ̀yin ò rí behind the scene ni wọ́n ń pè é. Ìfìgbọ́tọ̀ bá ní nose for nails ló lè rí. Scoop ni. Ìjà bẹ́lẹ̀ láàrin Leandro Trossard àti Youri Tielemans. Àwọn méjèèjì gbéná wojú ara wọn nígbà tí wọ́n fẹ́ lọ mú mi. Youri Tielemans ló lọ bá Leandro Trossard yìí pé ṣé bọ́ọ̀lù ni wọ́n ń gbá lójú ara àti ẹyẹn. Ó fi ibi tó yẹ kó gbá bọ́ọ̀lù lẹ̀ ọmọ ṣe rẹ́dẹ̀rẹ̀dẹ̀ òsì kí. Inú bí Trossard gbé ẹ̀dákun. Ìwọ lọ ra búùtù fún mi ni. Àbí mo train London Academy rẹ. Ó fẹ́ di oníkùúkùdé. Ṣùgbọ́n Romelu Lukaku ọmọ ọgbọ́n. Òun àti agbábọ́ọ̀lù kan nínú ikọ̀ ti Belgium tá a bá ń sọ nípa Nicolas Raskin. Àwọn méjèèjì kó sí yẹn láàrin. Lukaku wá wò kí ó wọlé. Ó ní èdè rè é. Àṣàṣì rè é. Lukaku wò kí ó wọlé. Orin awó bọ́ sí lẹ́nu. Ó ní wọ́n dòrí kápá apá ò kápá o. Wọ́n dòrí kóse apá ò kóse. Wọ́n dòrí kákanga. Kò ṣe é bínú kó sí o. Ẹ̀mú ẹ̀mú ni ti lágbẹ̀dẹ àbàkan gbọ́dọ̀ bá nǹkan tì. Eléyìí ló dífá fún orílẹ̀-èdè Belgium. Nígbà tí wọ́n ń bọ̀ láti ìkọ̀lé Europe bọ́ sí ìkọ̀lé America. Wọ́n ní orílẹ̀-èdè Belgium ogún bẹ́ ń wájú ọ̀tá ń bẹ́ ń wájú. Oníwájú lọ káforó sí pani. Belgium ọ̀tá ń bẹ lẹ́yìn. Ọlẹ́yìn làkèké fi ti ẹ̀ sí pààyàn. Wọ́n ní Belgium ọ̀tá rè é láàrin gbùngbùn yìí. Ó ní Sengwo mẹni àárín o. Ọmọdé ló ní ń perí Belgium níbi. Ìgbé rárá làrá ké wọlẹ̀. Àwọn yòókù rẹ̀ ń wo lẹ́nu pé kí ni Lukaku ń wí. Ó ní kò lè yé yín. Iṣẹ́ kan wọ́n rán sí a. Ṣùgbọ́n Ọlọ́run ti gbógun ó ti báṣẹ́ náà wí. Ẹ rè é fọkẹ̀ balẹ̀. Ṣé ẹ fẹ́ gbọ́? 86 minutes. Lukaku ó mi àwọn àkọ́kọ́. Ṣé ẹ rí àwọn méjèèjì tí wọ́n ń bára wọn jà? Leandro Trossard ló mú àsíìsì wá fún Youri Tielemans ní 89 minutes. Àwọn méjèèjì tí wọ́n ń bára wọn jà ní ẹ ṣe àsíìsì fúnra wọn ní 89 minutes. Leandro Trossard ló ṣe àsíìsì ìyẹn fún Youri Tielemans ní 89 minutes. Kódà ní gbé Youri Tielemans again

orílẹ̀-èdè Ecuador jẹ́ èròpọ̀ rẹpẹtẹ. N bá ti rí fídíò rẹ̀ kí n fi sórí ẹ̀rọ ayélujára kẹ́ẹ̀rí. Wọ́n láwọn èèyàn tó lé ní mílíọ̀nù kan ni wọ́n bọ́ sórí títì nílùú Mexico tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ tí wọ́n ń dàwọ̀ ọ̀dùnnú. Kí lọ wá pa wọ́n? Asphyxiation ni. O lè pè ní suffocation kéèyàn suffocate. Ẹ̀hẹ́ kọ́mọ lè mí dáadáa mọ́ níbi tẹ́rọ bá ti pọ̀ nírú nǹkan bẹ́yẹn ti máa ń ṣẹlẹ̀. Lédè kúkúrú wọn náà méjì ti kú kódà ẹnì kẹta wọn ń sọ pé wọn ò tí ì lè sọ kókó ẹnì kẹta torí pé ẹnì kẹta yẹn náà wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run kọ́lọ́hún kó sàánú ẹni ni o lórí ìdáwọ́ ọ̀dùnnú ṣùgbọ́n ọlọ́run tí àwọn tó kú sáfẹ́fẹ́ rè é. Arábìnrin kan ní ọdún 25 àti bàbá kan ẹni ọdún 34 ni ẹni ọjọ́ lọ ní pé ó yá pàápàá odò léde Germany Lothar Matthäus legend ni ní Germany ó ní Germany ló fi nǹkan ṣera rẹ o ǹjẹ́ bó ni a ṣe fi nǹkan ṣera ó ní a ó ní Germany kan lọ sórílẹ̀-èdè Amẹ́ríkà.

0: kí yín káàbọ̀ padà sórí ẹ̀dọ̀ kí ìròyìn láàárọ̀ yìí ẹ̀yìn kan tẹ̀fọ́
1: padà tẹ̀fọ́ kan
0: ní bíṣì ìtùnú díẹ̀díẹ̀ dẹ́dẹ̀mí àwọ̀
1: o lè sá fún wa bọ́ lọ́fẹ́ sá lọ
0: o lè sá lọ
1: bó bá ń jẹ́ sámúẹ̀ ga ẹgbẹ̀rún sá mo lè sá mọ́
0: lọ́nà lọ́kẹ̀
1: bó bá sá jáde ń bí átúmọ̀ǹta
0: àbí
1: nínú ayé kẹrin náà bó bá sá kúrò mí ìtọ́lọ mọ́ríkà
0: àwọn èèyàn náà ní gbébẹ̀
1: àwọn èèyàn ní gbébẹ̀
0: àátọ̀pínpín rẹ
1: àátọ̀pínpín àbọ̀sọ̀ wọ́n mọ̀ wárí ni
0: tábà dé ìjẹ́bi tó ń gbé atẹ́fún fẹ́ débẹ̀
1: lọ́bà tán
0: tọ́ ẹ̀dọ̀ kí ìròyìn tún dé o gẹ́gẹ́ bí iṣẹ́ ẹ̀ nìkànnì àmì òjijì lágelú 96.7 òkè tó ga jókè láàfin tí ọba adébáyọ̀ àkàndé alágbàlá òkín ta kalẹ̀ sí fẹ́lẹ̀lẹ̀ nìbàdàn ojúmọ́ tó mọ́ lónìí ojúmọ́ re ojúmọ́ owó ojúmọ́ dùnú àkópọ̀ òǹrere gbogbo ni kí ọlọ́run elédùmarè kó ṣe fún wa olónìí ọjọ́bọ̀ thursday kó òǹrere gbogbo kó sùn wá bọ̀ olúwa ṣínà aláyọ̀ ògo èdè olórúkọ tèmi ń jẹ́ omokiyin ẹ káàbọ̀ sórí ẹ̀dọ̀ kí ìròyìn láàárọ̀ yìí.
1: Ojúmọ́ ayọ̀ náà ni o ẹ̀dọ̀ kíni bí ṣínà aláyọ̀ ṣe pé a ti kó débìbà fún tòní lónìí ọjọ́ kejì oṣù keje ọdún 2026 kí elédùmarè kó ta wá ní ọrẹ oníbejì
0: àṣẹ
1: àwọn orin ńláńlá nítorí pé èjèèjì báyìí làákàmọ́ sókun àmọ́ owó elédùmarè oore tó jẹ́ tó hẹ̀rẹ̀ǹtẹ̀ tó wá jẹ́ oníbejì elédùmarè ọlá wípé méjìméjì ìrọ̀dá gbogbo tàwa ni ta èmi lọ́rẹ̀ oníbejì láàárọ̀ ẹ kú ojúmọ́ bí wọn náà bá rí sí ẹwí àṣẹ mu bẹ́ẹ̀ máa ń ṣe rìbà ìjókòó lórí àgádúdú
0: kiri ọkọ wòlíì kẹ lè jèrè wòlíì
1: bí o bá náwó sókè owó tó bá kùnú apẹ
0: dìbà
1: ẹ
0: yà
1: máa júlù rédíò rẹ ń bí ọ wa.
0: Kí wọ́n júlù kò ní débì ẹ̀jẹ̀ mú ṣe transfers ìyẹn ló pẹ́ wa ẹ̀jẹ̀ mú ṣe transfers
1: ẹ̀ business nù
0: ẹ̀ fi ẹ̀mí júlù ẹ̀ wá fi ẹ̀mí ṣe transfers rẹ̀
1: bó wọ́n ṣe á mọ̀
0: ok
1: ibi tí wọ́n ti gbé ìsọjí kankanlẹ̀ tí gbọ́mọ́ ti wá
0: ní ibi ìpàtẹ
1: ìpàtẹkọ ìpàgọ́ni ẹ kú ojú wọn lọkọ tó jàre tèmi táyọ oyè ládùn àbọ̀rọ̀ ńlọkọ mi ẹjẹ́ àpégbọ́n ká má ba àpégbọ́n jìnnìjìnnì bí ẹni ojú rámú àbọ̀rọ̀ tó fọmọlúàbí tó bá dénú ẹ̀ yóò dodidi àní sọnù ká tó sọnú àtẹyìn àtẹmí àní fàkàkàn jẹkọ o ò sì ní jẹ bẹẹ kò ní talé wa ẹ kú ojú wọn láyọ.
0: ó yá ọ ẹja bẹ̀rẹ̀ sí máa ṣe láwẹ́láwẹ́ ọ̀kan ọ̀jọ̀kan àwọn àkòrí tí ń bẹ nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ yìí tó wà níwájú wa the guardian wa nigerian tribune òun náà wá sóde bẹ́ẹ̀ ni daily post àti the punch kò gbẹ́yìn tó yí dọ́dọ̀ the nation àti àjọ akóròyìnjọ ti orílẹ̀-èdè nàìjíríà ó yá ọ ẹja bẹ̀rẹ̀ sí mu àkọ́kọ́ rẹ̀ ìròyìn tó jẹ́ gbajúgbajà lójú ìwé ìròyìn gbogbo tí ń bẹ́ǹta láàárọ̀ yìí daily post kọ́ ó pé iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà n ló ti wẹ gbàjà bí àmì làmọ́ o nínú ẹ̀sùn láabi kan eléyìí tí wọ́n fi kàn án pé wọ́n ṣe wàhálà kan eléyìí tó ní ṣe pẹ̀lú mọ̀kàrúrù àti bayobayo eléyìí tí ó ní ṣe pẹ̀lú ìgbanisíṣẹ́ wọ́n ní ọgbọ́n lu ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yìn kan ni wọ́n wá lọ rí ṣe àwọn ẹ̀dà ìwé tí wọ́n fi pé wọ́n dá iléeṣẹ́ kan lẹ̀ tó jẹ́ ti àjọ tí ń bẹ lábẹ́ ìjọba àpapọ̀ tí wọ́n sì pé iléeṣẹ́ ọ̀hún àwọn ìwé tí wọ́n fi gbẹ tí ó mọ darí rẹ̀ síbẹ̀ wọ́n ní àwọn ayédèrú genje òun ló padà jẹ́ o.
1: ó dára ọ̀kan náà rèé tó ń bẹ níwájú tèmi o tó ń ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ ni mọ̀ wípé ó tó gẹ ọmọ léfì lórí ìlérí orí ahọ́n ẹgbẹ́ àwọn olùkọ́ láwọn ifáfitì ní nàìjíríà asu òun náà ni wọ́n ju ọ̀rọ̀ ọ̀hún sí gbogbo ayé bẹ́ẹ̀ pàápàá jùlọ èyí tó lọ sọ́dọ̀ gómìnà kefas tí wọ́n ní pé èwo ni ká máa fi ẹnu yaran sọ́bẹ̀ máa fẹnu wú géètì kọ̀tọ́ àwọn tako ìlérí orí asán daily post ló kọ́.
0: lórí ẹ̀sùn ìgbìyànjú dìtẹ̀ gba ìjọba tó wáyé lórílẹ̀‐èdè nàìjíríà lọ́jọ́sí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ dss wọ́n ti lọ́ọ́rí fojú àwọn èèyàn kan tí wọ́n jẹ́ alájọṣepọ̀ silva àwọn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n lọ́ọ́rí fojú wọn wínà ẹjọ́ pàápàá lórí ibo òun ni silva òun ló wà kọ́wọ́ ìjọba nàìjíríà ó lè tètè tẹ̀.
1: ó dá omi ìtúnrẹ́ tó ń bẹ níwájú tèmi o ọ̀rọ̀ yìí ló ń jáde látẹnu olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú AAC African Action Congress ọmọyẹlé ṣòrẹ́ olótútọ́ òkè tó fojúgbà pé bí ọmọ nàìjíríà bá dìbò gbóhùn wọlé gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ yìí òun ọkọ̀ wagilé àjọ tí ń ṣe ìdánwò àṣewọlé sí àwọn ilé ẹ̀kọ́ gíga nílẹ̀ yìí tá a mọ̀ sí jamb ó wá wí pé ṣe rí àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn aṣèrúùlú nysc òun ó tún bẹ́gilé náà ṣúrẹ́ ìlúfọ̀rọ̀ ta daily post olùkọ́.
0: Nínú ìwé ìròyìn the punch ìkan òṣèlú kan láti ìpínlẹ̀ bayelsa olóyè fineman wilson àti ẹgbẹgbẹ̀rún àwọn èèyàn míì tí ń jẹ́ alátìlẹyìn ẹ̀ ni ó ya kúrò nínú ẹgbẹ́ òṣèlú tuntun ní nigeria democratic congress ndc nípínlẹ̀ bayelsa tí ó sì gbérapá ó dinú ẹgbẹ́ òṣèlú all progressives congress apc nílùú yenegua ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ èyí ti hàn pé tsunami òun lèyí tó dé yìí ó nípínlẹ̀ bayelsa torí pé gbogbo ohun tó kù nínú ndc ló ti lọ́ngbà wọn gbé rọ̀rọ̀ gẹ̀dẹ̀ sẹ́nu fine man pé kí ló dé tí ẹ̀yin tẹ́ ẹ fine tó báyìí fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú tó fine ó pé ẹgbẹ́ òṣèlú tó jẹ́ pé àpò ẹnìkan lọ́wà one man party láéláé òun kò ṣe mọ́.
1: ó dá omi tún jáde wọn pé àgbà òsì ìlú bàjẹ́ baálé ilé kú
0: ilé
1: dahoro a mọ̀ pé baálé ní ṣèlú baálé ní mọ́ sayérí oko ọ̀rọ̀ ti jáde o lẹ́nu ìkan olóṣèlú nílẹ̀ wa nàìjíríà tó jẹ́ ààrẹ ilẹ̀ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ olóyè olùṣègùn ọbásanjọ́ òun ló ti laago òkè lọ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan òun náà ló mọ̀ sokùnfà ogun abẹ́lé nàìjíríà eléyìí tó wáyé fún odidi ọdún mẹ́ta gbáko oní ẹ̀mọ́jẹ̀ àtẹ̀ra wa jẹ́ o wípé gbogbo ohun tá a bá ní ńlá gbọ́dọ̀ fi dènà wípé ká tún rí ogun abẹ́lé òní ká mọ́ rí ni o paul wí kò gbọ́dọ̀ tún ṣẹlẹ̀ mọ́ ní nàìjíríà yìí ti ń jẹ ogun abẹ́lé ọbásanjọ́ ìlú sọ bẹ́ẹ̀ punch ló kọ́.
0: lóyin ojú ìwé kẹfà nigerian tribune báńkì àgbà lórílẹ̀‐èdè nàìjíríà cbn n ló mọ̀ ti gba àwọn ìwé àṣẹ eléyìí tí wọ́n fún àwọn ilé ìfowópamọ́ alábọ́dé kan tá a mọ̀ sí microfinance ní orílẹ̀‐èdè yìí èyí tí ń lọ bíi 46 wọ́n pé wọ́n hu àwọn ìwà kan eléyìí tó lòdì sí òfin tó dá wọn sílẹ̀ àti èyí tó ń ṣe ìṣàkóso wọn.
1: omi ìtúre tó ń bẹ níwájú tèmi o ó ní ó ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé alága àjọ elétò òdìbò nàìjíríà òun náà ìlú ti ń gbé kí wàá ló ṣe báyìí tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà sẹ́yìn wọn ò ní gbàgbọ́ nínú ìlànà ètò òdìbò wa ó ń pẹ́ lọ fọkàn balẹ̀ ètò òdìbò tí ó ní àkóyawọ́ tí ò ní sí màkàrúrù ó ń láṣẹ ní 2027 alága àjọ inec ìlú fọ̀rọ̀ ta.
0: àjọ inec ọ̀hún náà lọ sọ̀rọ̀ lójú ìwé kẹta nigerian tribune wọn pé ní kòpẹ́kòpẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọn ò láǹfààní láti bọ́ sí ojú òpó ayélujára ti àjọ elétò ìdìbò ọ̀hún láti máa tẹ káàdì ìdìbò wọn tó jẹ́ alálòpẹ́ jáde fúnra wọn eléyìí tó jẹ́ pé ó ṣe é dánlóòdù fúnra èèyàn wọn láràálù ò mọ̀ rí tẹ̀ jáde ní apá abẹ́ńbẹ́ẹ̀ òun náà ni iye gbogbo àwọn èèyàn tí wọ́n ti fi orúkọ sílẹ̀ yóò di fífi léde lójú òpó ayélujára.
1: omi ìtúre tí ó yọ bọmbọ síwájú tèmi o lórí ìkún omi alágbára èyí tó ń ṣọṣẹ́ báyìí lẹ́kọ̀ọ́ àkété ńlẹ́ ọgbọ́n o ìjọba ìpínlẹ̀ èkó ti bẹ̀rẹ̀ sí mọ owó àwọn ilé tí wọ́n kọ́ tí ò bá òfin mu ní ìpínlẹ̀ náà tí wọ́n sì wá tutọ́ òkè fojúgbà pé dandan lá àwọn ò ṣe àgbérò òfin tọrọ mọ ọrọ̀ àyíká àti ìlànà tá a gbà kọ́lé nípínlẹ̀ èkó.
0: lójú ìwé karùn nigerian tribune ẹgbẹ́ àwọn olùkọ́ ti orílẹ̀-èdè nàìjíríà nut ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ ó ní wọ́n ti so ìyanṣẹ́lódì ọlọ́jọ́ mọ́kànlélọ́gbọ̀n èyí tí wọ́n ti gùn lé nítorí ìjínigbé tó wáyé sí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ bíi 47 ní ìjọba ìbílẹ̀ oríire rọ̀ báyìí náà ti hàn pé iṣẹ́ bẹ̀rẹ̀ ní pẹrẹu pẹ̀lú bí ìjọba bí wọ́n ṣe ń ṣakitiyan láti gba àwọn èèyàn náà padà.
1: Ó dá bẹ́ẹ̀ wọ́n pé dídùn báyìí lọ́sàn-án mà ti fẹ́ mọ so nílẹ̀ wa Nàìjíríà tí wọ́n pé gbogbo ohun tó ti gbó lórí gọbọi òun náà ni ó bẹ̀rẹ̀ sí mọ dẹ̀rọ̀ báyìí gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà ṣe ti mú àdínkù bá owó orí lórí àwọn nǹkan tí wọ́n ń kó wọlé nílẹ̀ wa Nàìjíríà pàápàá jùlọ àwọn nǹkan tí ẹnu ń jẹ àti àwọn ọkọ̀ tó jẹ́ akérò passenger vehicles wọ́n ni owó orí tí wọ́n mọ̀ san báyìí bá bá ti ń gbé dé Nàìjíríà ìjọba ti já wálẹ̀.
0: Gómìnà Adeleke òun ló sì sọ lójú afárá abẹ́yẹfò tí ń bẹ ní agbègbè Lameko ní ìlú Òṣogbo tó sì sọ di mímọ̀ wípé ìṣàkóso òun òun ló mọ̀ ti ṣe àwọn ojú òpópónà tí ń lọ bí 300 kilometers ní tìbútòrò ìpínlẹ̀ náà.
1: Ó dá bẹ́ẹ̀ ẹnìkan tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì lórí ètò ìròyìn fún olùdíje fúnpọ̀ ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ́bọwọ́ ADC ẹ̀yẹ olóyè Atiku Abubakar Paul Ibe òun náà ló ti ń ké sí iléeṣẹ́ ààrẹ ilẹ̀ wa Nàìjíríà pé kí wọ́n dáhùn béèrè pàtàkì mẹ́ta lórí ẹ̀sùn èyí tí wọ́n fi kan ẹni tí í ṣe olórí òṣìṣẹ́ sí ààrẹ Bọ́lá Tinubu Fẹ́mi Gbàjàbí Àmílà lè tó ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé àwọn owó ni wọ́n fi ẹ̀yìn gbé owó kan tó jẹ́ 1.3 billion wọlé sí inú ètò ìṣúná PFIPC. Wọ́n pé Àtíkù lè ń béèrè ọ̀rọ̀ bẹ́ẹ̀ pé ẹ wá ṣàlàyé ẹ̀jẹ̀ oyè gbogbo wa sàn láàrin àjẹnimu ní pẹ́kọ̀rọ̀.
0: Ọ̀dà ẹjẹ́ á lọ ojú ọjà ká mú iṣẹ́ jẹ́ ńbẹ̀ nígbà tá a bá padà dé ẹ̀kún kẹ́kẹ́ àwọn àkòrí tẹ́ ẹ ti gbọ́ lórí ẹ̀dọ̀kí ìròyìn láàárọ̀ yìí òun náà láàmọ̀ mú wa fún yín ìkànnì Lágelú 96.7 òkè tó ga jòkè ńbàdàn lẹ ti ń tẹ́ ti gbọ́ wa.
2: Ikú oró rẹ̀dà ìṣòkú ìṣẹ́gun rẹ̀dà ìyá wa ìyá bàbá wa ìyá àgbà wa ọmọbabìnrin Maria Ayandola Oladejo ẹgbẹ́ ìgbé ayé tó ṣe mú yangàn nítorí pé ẹjẹ́ aṣẹ́gun ìyá ọbọ onílànlá tìlú làǹlá tẹ̀ ọmọbabìnrin Maria Ayandola ẹ̀mí gígùn yín ló jẹ́ ìbùkún fọmọ yín ọba Sunday Bọ́láwáyé Oladejo onílànlá tìlú làǹlá tẹ̀ bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ yòókù náà mọ ṣàfẹ́rí òye yín báyìí ni ayẹyẹ ìṣèdágbére ìyáwá ó wáyé nílùú làǹlá tẹ̀ ọmọbabìnrin Maria Ayandola Oladejo ó ṣe lọ ní ọjọ́ ẹtì tí í ṣe ọjọ́ kẹta oṣù kejì ọdún yìí lórí àṣálẹ́ onígbàgbọ́ wáyé ní gbàgede ààfin ọjàba nílùú làǹlá tẹ̀ ní déédé aago mẹ́rin ìrọ̀lẹ́ ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹrin oṣù kejì ọdún yìí ní ètò ìsìnkú wáyé nílé ìjọsìn onítẹ̀bọmi àkọ́kọ́ First Baptist Church làǹlá tẹ̀ láago mẹ́wọ̀ òwúrọ̀ tí ètò wẹ̀jẹwẹ̀ mọ́ sì wáyé ní gbàgede New Garage nílùú làǹlá tẹ̀ mọ́mọ́ wà wọ́n sunre o.
3: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one halfa at a time.
4: You won't believe what happened yesterday.
3: Seriously. And good morning to you too.
4: Sorry, I forgot. Tea before tea.
3: All right then, spill. With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.

0: àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o, ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM gbé ọdún mọ́kàndínlógún, ẹ bá wa

0: ẹjọ́ padà lẹ́ka ìpolówó ọjà.
1: O
0: ti ya, o ti da. Ha, olùdíje fún ikọ̀ ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú AAC, African Action Congress, ọmọ Yẹlé Ṣòré ti tutọ́ òkè. Ó fi ojú gbà á pé bí ìlú bá panu pọ̀ pàápọ̀ tí wọ́n dìbò yan òun gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà ní ọdún 2027 ọdún tí ń bọ̀, ó láwọn ìgbésẹ̀ kan nìkan wà tí òun ó gbé. Ara ẹni wípé òun ó bẹ́gilé àjọ tí ń rí sí ìdánwò àṣewọlé sáwọn ilé ẹ̀kọ́ gíga JAMB, òun ó bẹ́gilé bí òun báyìí ti di ààrẹ Nàìjíríà. Kò wá pín bẹ́ o, ṣé ẹ rí ọ̀rọ̀ káwọn ṣèrúùlú ìyẹn tún ti di àfihẹ́yìn tí eégún fi sọnu? Òun ó tún bẹ́gilé ìyẹn náà. Ọmọ Yẹlé Ṣòré ó fi ọ̀rọ̀ eléde lójú òpó ìtàkùn àgbáyé X ẹ̀, níbẹ̀ ló ti ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ náà wípé òun wàá ṣe ìdásílẹ̀ Voluntary National Job Corps, eléyìí pé òun ó fi jìrọ NYSC. Gẹ́gẹ́ bó ṣe ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé Kérédùmarè kó fóun ṣe nì kóun ó di ààrẹ Nàìjíríà náà, nígbà tóun bá di ààrẹ òun ó gbé bẹbẹ ṣe dá bẹbẹ ṣe ní Nàìjíríà, tí ì jẹ́ pé àwọn èèyàn mọ̀ wípé ìṣàkóso ara ọ̀tọ̀ ọba wa. Tó alága àjọ elétò ìdìbò ilẹ̀ wa Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Joash Amukwitan, òun ló ti fi ọ̀rọ̀ ta báyìí pé ẹ má jẹ́ àwùlẹ̀ mọ́ fi ẹ̀kọ́ taná fúnra wa, èèyàn mẹ́ta rèé kò lè dúró ní méjì méjì. Ní tó dájú tádà òun ni pé omi lẹ́ngbẹ́ ọ̀pọ̀ ọmọ Nàìjíríà wọn ò ní ìgboyà mọ́ nínú ètò ìdìbò ilẹ̀ wa Nàìjíríà. Ó ṣàpèjúwe pé in tó da omi tútù sọ́kàn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà, òun náà ni bí ìlú ṣe rí tòótọ́. Òun ni eléyìí sì wá ń dún mọ̀húrú mọ́ ètò ìṣèjọba àwa ara wa ṣáájú ètò ìdìbò àpapọ̀ 2027. Ìròyìn ò pé bẹ́ẹ̀, àjọ elétò ìdìbò ilẹ̀ wa Nàìjíríà wá lagun òkìlọ̀ gbọ̀ngàn ẹtìmọ́, wọ́n wá là á ṣé ti gbọ́ àwọn ẹgbẹ́ òṣèlú tó ń bẹ Nàìjíríà de kí wọ́n má dúró de gángan tò nígbà tí ọjọ́ bá fẹ́ lọ tán, kí wọ́n tó fi orúkọ àti àwọn nǹkan tó jẹ mọ́ àwọn olùdíje tí ó kópa nínú ètò ìdìbò 2027 sí ojú òpó ọ̀dọ̀ tàwọn o. Ó ní kí wọ́n jígìrì sí ojúṣe wọn láì fi ọ̀rọ̀ ọ̀hún falẹ̀. Amukwitan ìlú wa fi ọ̀rọ̀ léde báyìí tó sì ń fọ́ sọ̀yà pé òun fẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n ní ìgbàgbọ́ nínú ètò ìdìbò tí ń bọ̀, wípé ètò ìdìbò tí ó jẹ́ pé àkóyawọ́ yóò wà níbẹ̀ ni òun ó ṣe o lábẹ́ ìdarí tòun. Ó wá wípé bí irú bàbá wa ṣẹlẹ̀, àjọṣepọ̀ tó gbọngbọ́n gbọ́dọ̀ wà láàrin àjọ INEC àti àjọ

0: èyí tí ń sì lanilọ́yẹ̀ àwùjọ National Orientation Agency NOA láti rí wí pé wọ́n ń ṣí àwọn èèyàn létí wọ́n ń la àwọn èèyàn lọ́yẹ̀ wọ́n jẹ́ káwọn èèyàn mọ ibi tí nǹkan dé dúró pàápàá jùlọ èrèdí tó fi yẹ kí gbogbo èèyàn kópa nínú ètò ìdìbò George Amukwitan ó sọ̀rọ̀ ẹ̀ di mímọ̀ ní olú ọ́fíìsì àjọ INEC tó ń bẹ nílùú Abuja lásìkò tí ó ń tẹ́wọ́ gbàlejò adarí àpapọ̀ fún àjọ NOA lára Isa Onílù nígbàtí yẹn ṣe àbẹ̀wò ẹ̀ńlẹ́ńbẹ̀ sí níbẹ̀ òun ni alága àjọ INEC ìlò pé lóòótọ́ ni àjọ elétò ìdìbò ilẹ̀ wa Nàìjíríà ti dókòwò púpọ̀ nípa lílo ìmọ̀ ẹ̀rọ kí ètò ìdìbò wa lè ba àkẹ́sẹjárí kó sì ní àkóyawọ́ dáadáa onílòótọ́ ni òní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà òní wọ́n sì mọ kọ̀ ní pé ṣé bò ta sì dìṣe náà wọ́n sì ń kà òní kò yẹ kó rí bẹ́ẹ̀ òní ètò ìdìbò tí ń wáyé Nàìjíríà báyìí ètò ìdìbò tó jẹ́ pé ìlànà gbangba làṣáta ni tí ò ní báyò nínú.
1: Olùdíje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Sẹ́nẹ̀tọ̀ Sharafadeen Ali ń ló ti rọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC látòkè délẹ̀ tí inú ń bí àtàwọn èèyàn tí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú ọ̀hún kàn wípé kí gbogbo wọn kí wọ́n jọ̀wọ́ rí wípé wọ́n gba ìfikùnlukùn alágbára eléyìí tó dénú délẹ̀ wọ́n gbà láàyè kí ìṣọ̀kan ó lè wà ṣírímú nínú ẹgbẹ́ òṣèlú náà ní ìmúrasílẹ̀ ètò ìdìbò àpapọ̀ ti ọdún 2027. Àlí òní ó sọ̀rọ̀ ọ̀hún níbi tó ti ń pàrọwà sí àwọn èèyàn náà nínú àtẹ̀jáde kan tó fi lé àwọn oníròyìn lọ́wọ́ ní ànájọ́rú Wednesday nílùú Ìbàdàn. Níbẹ̀ òun ló ti sọ di mímọ̀ pé bó tilẹ̀ jẹ́ wípé ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú APC ó ti ṣe àgbékalẹ̀ àwọn tí yan jáwé olúborí bẹ́ẹ̀ ló tún ṣe àgbékalẹ̀ àwọn èèyàn míì tí inú ń bí nígun-nígun nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ó wà ti ara eléyìí ó pàrọwà sí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wípé wọ́n gbọ́dọ̀ rí o wípé ìfẹ́ ẹgbẹ́ òun ló lékè ìfẹ́ inú àti ìgbìyànjú ẹnì kọ̀ọ̀kan láti díje du ipò kan àbó míì kó lè jẹ́ wípé àṣeyẹ tí alákànṣepọ̀ ní gbogbo àwọn lápapọ̀ ó ṣe o gẹ́gẹ́ bí ẹgbẹ́. Olùdíje dupò gómìnà ọ̀hún kò ṣàìsọ di mímọ̀ wípé ní àsìkò tí ẹgbẹ́ òṣèlú APC wà báyìí nínú òṣèlú APC ò tún gbọdọ̀ fi àyè lẹ̀ wípé kóun ó tún jẹ́ ẹgbẹ́ òṣèlú alátakò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn ọdún mẹ́jọ. Ó ṣe àtẹnumẹ́ wípé ìṣọ̀kan nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún nìkan ó ní ọ̀nà àbáyọ tó lè mú kí àṣeyọrí kó padà débá ẹgbẹ́ òṣèlú náà nínú ètò ìdìbò. Ó pe bí ọ̀bá ti sí ìṣọ̀kan a gbọ́dọ̀ mọ gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ bí ti wù kó mọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ eléyìí tó sọ. Ó pe gbogbo ọmọ ẹgbẹ́ ni wọ́n gbọ́dọ̀ parapọ̀ kí wọ́n pa ẹ̀yọ́pọ̀ sójú kan kó hó ṣùṣùṣùṣù nírú àsìkò yìí kí wọ́n ó sì fọwọ́sowọ́pọ̀ láti rí o wípé wọ́n já agbára gbà lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé àti àwọn ikọ̀ tí ń léwájú ẹ̀ nínú ìṣàkóso ti ẹgbẹ́ òṣèlú APM ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àlí kò ṣàìwá sọ di mímọ̀ wípé ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà wẹ́rẹ́wẹ́rẹ́ yìí ó ní ọ̀tayọ ìfẹ́ ẹnu ẹnìkan àbí ohun tí ẹnìkan ń lé tó pé òun náà fẹ́ ní nínú àwùjọ òṣèlú o bẹ́ẹ̀ olóṣè àpèjúwe rẹ̀ wípé gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n gbọ́dọ̀ kóra wọn jọ pọ̀ nílànà ti ọ̀pọ̀ tì eléyìí tí ó jẹ́ pé òun ní mọ̀ ṣigun tí sì jagun ṣẹ́gun ó ní kí wọ́n pa gbogbo àwọn ìgbìyànjú wọn pọ̀ láti rí o wípé àwọn jáwé olúborí fún ààrẹ Bọ́lá Tinubu. Àwọn olùdíje ẹgbẹ́ òṣèlú APC ní àtòkèdélẹ̀ àti wípé kí wọ́n rí pé wọ́n mú ìjọba onítẹ̀síwájú wọ ìpínlẹ̀ Ọ̀yọ́ wà. Ó sọ̀rọ̀ pẹ̀lú àtẹnumọ́ wípé bí wọ́n bá jókòó fi kùn lukùn tí wọ́n sì wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá tí wọ́n pẹ̀tù sọ́kàn àwọn èèyàn nínú ẹgbẹ́ ẹjẹ́ kàgbà kájí ó dénú wa kàgbà tinútinú kẹ́nì kankan kó mọ̀ fi ìtọ́ dúdú sínú kó máa tù funfun sóde nígbà tí wọ́n bá ń pẹ̀tù sọ́kàn àwọn èèyàn ó ní ẹjẹ́ kájọ jẹ́ olóòótọ́ síra wa bá a bá bínú ọmọkọ ni wá ni ẹni tá a bá wá bẹ̀ tí ọgbà òun ni wọ́n lè mọ fojú ẹnì kejì.

0: yan to birin ni gbogbo awon orio pe gbogbo on to je ife enu gbogbo won gege bi omo egbe oni ijoba yo se yo si se ti ilu lapapo na bakan na ali lo wa ro gbogbo awon eyan ti an je omo egbe oselu APC ati alatileyin re ni ti butoro awon ijoba ibile meteta le logbon eleyi ti nbe ni ipinle oyo pe ki won duro sansan ki won o si ri pe won fi ara jin fun egbe oselu APC to si nso di mimo pe o deun loju o ju adalo wi pe isokan ati ipinu lapapo oni yo mu ijawe olubori debe egbe oselu na ni 2027 nigba ti eto edibo bade ewe o wa se atenumo re pe oun na ti se tan o oun si fi ara jin fun gbogbo igbese ti an ba fe gbe lati petu sawo papa awon eyan to ba da ren pe inu nbi ninu egbe bakan na lo pe titi na lo won o si ma ri wi pe oun wole kaluku to oun silekun to n kanlekun le won lati ma joko fikun lukun pelu gbogbo awon eyan ti an je adari egbe awon eyan toro egbe kan ati awon omo egbe gbogbo lati le ri wi pe egbe oselu APC o duro ori o fi ese rin le ni imura sile fun eto idibo tin bo lona
1: o da okan na tun re tun jade wa lati ekun ibarapa lohun awon egbe oloja ni tibu ati oro ekun ile ibarapa oni won pe bo ba ku irawo kan loju orun titi honorable doctor engineer Aderemi Abbas Oseni o la won se o eni to je oludije bayi fupo ile igbimo asofin agbale wa Nigeria lekun Oyo South gege bi onimero Aderemi Oseni se gbe owo kan to je million kan naira fun awon ntaja ni ekun kankan ni gbogbo egbogbo ibarapa lohun gbogbo ekun to wa ni ibarapa oni owo yin lo o won ni ekun kan million kan ni ekun mi million kan ni o won ni owo ni Aderemi Oseni in lo gbe kale gege bo se n fidi oro mule pe ni bi eto awon to je ifira kera ifi oro jomi toru oro to je yin pe awon ikan ikan oloja won peju pe se ebe ti won foro jomi toru oro pelu onimero Aderemi Oseni to n je omo ilegbimo asofin apapo keji lewa Nigeria lowo lowo bayi won ni koda nibe ni awon egbe oloja ni won tin pe han setan lati sise takun takun lati je ki are Bola Tinubu ko jawe olubori inu eto ribo ti n bo lona gege bi atejade ti seun Olawore ti won mo si Galaxy to fita onimero Oseni eleyi to n soju ekun odibo ila orun ibarapa ati idolowo bayi ilegbimo asofin apapo keji nle wa Nigeria ona inlo ti je inlo to je alaga fun ajo ti n se atuse awon opopona ni Nigeria ta mo si FEMA be lo wa je leyin ju anu to si farajin fun igbaye gbadun omo niyan nile yi gege bi atejade se n fidi oro mule wi pe owo eleyi ti onimero Aderemi Oseni gbe kale fun awon ntaja ni tibutoro ekun ibarapa in lo n se afihan ife to ni si idagbasoke omo niyan ati idagbasoke ese kuku bi eto oro aje omo niyan o se besue oje logun lara awon adari oja eleyi to nbe nibi ipade ohun o lati ri Alhaji Abdulrahman Salaudeen asiwaju oloja ale ibarapa ari oloye abileko Adewole Basirat iya loja ibarapa East Madam Owo Ade Titilayo iya loja Maya Adegbola Said adari egbe oloja ni ibarapa East oloye abileko Afusat Igi iya loja ibarapa Central Madam Musiliat Soliu iya laje ibarapa Central Ibrahim Aziz alukuru egbe oloja ni ibarapa Central Akinlabi Sherifat Rukof Women Coordinator Alhaji Ogundare Wasiu Baba Asale egbe oloja ni ibarapa Afa Mutairu Ganiyu alakoso egbe oloja ni ibarapa North Oloye Okanlawon John Adebisi Baba loja ibarapa North Oloye Abileko Tijani Alimot Otun iya loja ibarapa North won pe ni opin ipade yi àwọn adarí ọjà o náà ni wọn kéde ayaya pé àwọn ṣetán láti ṣe àtìlẹyìn kí ààrẹ Bọ́lá Tinubu dìbò wọlé lẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ó làwọn tó ń ṣe àtìlẹyìn wípé olùdíje tán fún ìlẹ́gbìmọ̀ asòfin àgbà lẹ́kùn ọ̀yọ́ ìyẹn ọ̀yọ́ south senatorial district òun ni honourable dr engineer Aderemi Abbas Oseni tí ó dìbò tí ó wọlé o lọ́la àwọn páwọn ṣe àtìlẹyìn bẹ́ẹ̀ òní wọn pe gbogbo ẹgbẹ́ ọlọ́jà pátápátá òun náà ni àwọn ń ṣe àtìlẹyìn o fún honourable engineer Aderemi Oseni.
0: Ìwé ìròyìn The Punch ó gbé mi lọ sínú ìròyìn òṣèlú kan o ní ìpínlẹ̀ Bayelsa níbi tí ìkankugbu òṣèlú kan tí wọ́n pe orúkọ ẹ̀ ní olóyè Fineman Wilson àti ẹgbẹgbẹ̀rún àwọn èèyàn tí wọ́n jẹ́ alátìlẹyìn rẹ̀ tí wọ́n ti ya kúrò nínú ẹgbẹ́ òṣèlú New ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress eléyìí tí wọ́n ń bẹ nínú ẹ̀ nípínlẹ̀ Bayelsa tí wọ́n sì digbá di agbọ̀n wípé àwọn ò na ìka méjì sókè kiri mọ́ o inú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ẹgbẹ́ onígbàálẹ̀ tó jẹ́ olóṣùṣù ọ̀wọ̀ ó ní àwọn ń lọ nílùú Yenagoa níbi tí gbogbo wọn péjú sí níbẹ̀ ó ní àwọn èèyàn tí wọ́n farahàn níbi ètò ọ̀hún ni wọ́n ti bojú wẹ̀yìn tí wọ́n wo omi lẹ́ngbẹ́ àwọn èèyàn eléyìí tí wọ́n jẹ́ alátìlẹyìn èèkan olóṣèlú yìí tí wọ́n ya jáde tí wọ́n sì pé èyí tó ṣẹlẹ̀ yìí ní agbára tsunami alágbára lèyí nínú òṣèlú Wilson ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ asòfin ní ilé asòfin ìpínlẹ̀ Rivers tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó tún jẹ́ èèkàn olùdámọ̀ràn pàtàkì nídìí òṣèlú nígbà kan rí fún sẹ́nẹ́tọ̀ Siriake Dixon nígbà tó ń fi wà ní ipò gómìnà olówó sọ di mímọ̀ pé ṣe rí ẹgbẹ́ òṣèlú NDC ẹgbẹ́ náà kò fi ààyè sílẹ̀ kí ìjọba àwa ara wa kọ́ ráàyè nínú rẹ̀ bí ti wù kó mọ̀ ó ní gbogbo ìpinnu àti ìgbésẹ̀ tí wọ́n bá ti fẹ́ gbé nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ó ní sẹ́nẹ́tọ̀ Siriake Dixon nìkan ní ìmọ̀ fọwọ́ lálẹ́ ńbẹ̀ pé bóun ṣe fẹ́ rèé torí pé òun ni national leader adarí àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú NDC ẹ̀ka òṣèlú tí wọ́n pè ní elége ara láàrin àwùjọ òṣèlú yìí ó ní ó mọ̀ sọ̀rọ̀ wípé ó bí òun nínú o kò sì dùn mọ́ òun nínú bó sì jẹ́ wípé ẹgbẹ́ òṣèlú náà wọ́n fi ọwọ́ bàjẹ́ wọ́n kan ọmọ òun ó ní ọmọ òun tó jẹ́ wípé nígbà tí wọ́n di ìbò abẹ́nú nínú ẹgbẹ́ òṣèlú náà ó ní ṣe ló fi ẹ̀yìn ẹni tí wọ́n jọ díje ló fi ẹ̀yìn ẹni ọ̀hún wọ́lẹ̀ wọn tó jẹ́ pé wọ́n tún ń lọ ọmọ lọ ni pé kí Ọlọ́run kọ́ mọ́ mọ̀ jẹ́ kí nǹkan ṣe ẹni tí wọ́n jọ díje yìí ó ní àfi ìgbà tí wọ́n ó kéde èsì ìdìbò ó ní nìyẹn bá yí lọ́wọ́ ajẹ́ pé tí ọmọ òun fi ìbò hàn lé mọ̀ ni ẹ wá padà kéde pé òun náà lọ padà jáwé olúborí Wilson ẹni tó sọ di mímọ̀ wípé bí ẹgbẹ́ òṣèlú ọ̀hún bọ́ bá fi jẹ́ wípé irú ìgbésẹ̀ tí ń gbére ó ní ewu ń bẹ lóko olóńgẹ́ fún wọn o ó ní ìdínú tó fi jẹ́ pé kó tó di wípé ẹgbẹ́ yẹn yóò jìn sọ́fìn tán yányán ló ń fi yá tètè kọ ìwé òun fi ẹgbẹ́ òṣèlú náà sílẹ̀ ní ọjọ́ ẹtì Friday tó kọjá ó sì sọ di mímọ̀ pé òun wá pinnu láti lọ rí darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC láti rí wípé ẹgbẹ́ òṣèlú náà jáwé olúborí nínú gbogbo ètò ìdìbò tó sì jẹ́jẹ́ wípé òun ó ṣiṣẹ́ dáadáa ní takuntakun láti rí pé gbogbo ìbò APC ló jáwé olúborí mbẹ.
1: Ó dá ọ̀kan rèé tó ń pé àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ tá a mọ̀ sí DSS wọ́n ti mú àwọn alájọṣepọ̀ alákòóso fún epo pẹtiró tẹ́lẹ̀ nílẹ̀ wa Nàìjíríà ìyẹn Timi Presiva ní ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó ń bẹ ń lọ Àbújá lórí ẹ̀sùn wípé níṣe náà ni wọ́n sinu tí wọn ò sọ ibi tí ọ̀gá wọn alájọṣepọ̀ wọn ibi tó gbà lọ èyí tí wọ́n fi ẹ̀sùn kàn pé òun ló gbowó kalẹ̀ tí ó fẹ́ fi ṣe àtìlẹyìn fún àwọn tó fẹ́ dojú ìjọba délẹ̀ tó fẹ́ di ìtẹ̀gbàjọba mọ́ ààrẹ Bọ́lá Tinubu lọ́wọ́ Silva tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Bayelsa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà ti kéde pé wọ́n ń wà o wípé ohun gangan náà ìní ń ṣe àwọn ló ń gbowó kalẹ̀ láti fi ṣe àtìlẹyìn fún àwọn tó fẹ́ dojú ìjọba dé bẹ́ẹ̀ ni ìjọba ni wọ́n tún ti pé àwọn dúkìá rẹ̀ kan yóò pàdánù rẹ̀ báyìí ṣe rí àwọn tó wá jẹ́ alájọṣepọ̀ rẹ̀ márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ àtẹ̀lé ẹ̀ òun láti Ruben Ayuba Musa Mohammed Friday Paul bẹ́ẹ̀ láturí ẹnìkan náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Paganinga Anaga ati Ayegbavie Subiti won pe ogun amara run yi oni won ti gbamu won si foju won le ejo la won foju won bale ejo lanu ode yi ni wajo adajo Peter Livu won ni esu meji won fi kan won esu akoko o na ni pe se ri awon eyan yi won fe so bi ti eyan won bi to gba lo pe won fi eyin se fudi eleyi won jo mo nipa idite gba ijoba ni o pe meji nu won pe esu ti won fi kan won ri pe lati jo yi ko se en to mo bi ti silver to wole si lai so ya be ni iroyin te waju wi pe fudi eleyi ana daran si ofin o labe abala ofin ti se okun le ni 500 o din eyo kan 519 ile to je ofin odaran ti le wa Nigeria run 2004 DSS won fi eso kan won ni pe ana won jo se bayo bayo ni won jo fi kun lokun ni lati se iditegba ijoba ewe awon ti afesun kan ise mo pe eni ati ran mo ni dake ana pe awon oje bi esun ti won fi ka won pelu alaye en to je agbejoro fun ajo telemiye DSS Emmanuel Orubo ona in lo bere lowo ile ejo yadajo be wi pe ko fun ajo DSS iyen ni ori ofe lati je ki won si iwe ejo won ohun ki won si wa pe awon eleri wa takwa awon eyan yi
0: ni papapa eje meyi loju iwe kefa Nigerian Tribune banki apapo lorilede Nigeria CBN lo ti gba iwe ase lowo awon ile ifowopamo alabode kereje kereje bi 46 awon microfinance banks ni tibuto lorilede Nigeria nitori pe won o le pese gbogbo awon nkan ele ti ofin bere lowo ko wa awon be ni won si tun pase o wi pe gbogbo awon banki won yi lo je pe won o tele alakale ele ti ofin ti won fi nda awon ile fowopamo ati awon ile ise mi to ba ti je mo ti oro eto isuna ni orilede yi won ni won o le tele ofin ta mo si bovia 2020 won ni aile itele nbe ninu idi ti won fi gba awon iwe ase lowo won awon igbese mejeji won yi oni won kede ni ojoru Wednesday lati enu awon alase banki apapo ile yi ti won si pe idi ti won fi se be o na ni amojuto eleyi ti ofin gbe agbara re fun awon lati ri pe awon wo bi nkan se nlo ati isowo sise awon ile ifowopamo ti nbe ni orilede Nigeria lati ri pe awon daabo bo awon eyan ti nko owo si odo won abi ti ngbe owo koja ni ara iru awon ile ifowopamo be na ni awon si fe ko je pe awon eyan ti won ba won kegbe lati jo dawojo si owo ohun na awon na tun di eni ta won daabo bo ninu awon ajosepo ati adehun to sese ko wa laarin won ninu atejade kan eleyi ti banki agba orilede Nigeria to fi lede lo ti so di mimo pe gbigba ti awon gba awon iwe ase yi lowo won o na lo ti bere o lati ojo kini osu keje odun 2026 ta wa yi to si je wi pe eni to je gomina banki apapo ile yi ogbeni Olayemi Kadozo oni obuwolu leyin to ti di pe awon banki alabode kekeke ohun oni won kuna lati tele awon nkan to ye ki o je amuye eleyi to ye ki ko wa awon oni ko to di wipe won o mo sise gege bi ile ise to je ti ifowopamo ti ijoba buwolu ni orilede Nigeria ai wa tele nlo fa iru igbese yi o banki yi nlo banki agba lorilede yi lo so di mimo pe awon ile ifowopamo alabode kekeke won yi oni opolopo awon igbese akoyawo ati alakale ti ofin ile yi ti se oni won ko lati tele ninu eyi ti won ti pe won o ni awon dukia toto lati le je wipe bi nkan ba pada se won ni ojo waju dukia ngangan yo to ijoba lati fi da owo awon aralu ti won ni owo nbe pada be na ni ani opolopo won gan won wule tin ti ile ise won pa lai gba ase latodo banki apapo lorilede Nigeria won na mi won o ti e sise fun opolopo ojo osu ati odun won ni bakan na ni awon kan won ti gba wi ase to si je pe won o sise fun odidi osu 12 okoja ti an ti fun won ni iwe ase lati bere banki yi won pe an mi na ninu won lo je wi pe owo to ti eye ki won o ni ni banki apapo orilede Nigeria gege bi owo bere oko owo won won ni won ori san sibe un sawon eleyun la wa pe ki araalu koma ko owo ti lodo won pe idinu ti ijoba nipasẹ banki agba orilede Nigeria ti an fi yoruko awon mererin din ni aadota o kuo laarin awon ile ifowopamọ ti nbe ni le Nigeria
1: eja ni fun ya lori edo kiro ifutun ro ni a to pade to ba dola ago mejo sa ago meso ni temi tayo yin ladun aboro loko mi ire o
0: oluwa sina alayo ogo ede loruko ti mo je ire atayo on latun fi pade o odigba
1: Edo ki iroyin

0: jókè.
1: Bọ́dá mi, ó ti wá sú mi báyìí.
2: Rántí, kí ló dé, kí ló sún ẹ́mbẹ̀?
1: Bá a ṣe ń bi ni nìyẹn o. Oṣù tó lọ ni mo lọ fill gas, tí mo dẹ̀ mọ iye tí mo fill ẹ̀ ń gbà yẹn. Níṣe ni mo débẹ̀ láìpẹ́. Wọ́n bá sọ fún mi pé ó ti gbówó lórí. Ohun tó wá ṣe mí kàyéfì ni pé gbogbo nǹkan ló ń wọ́n sí lọ́jà lójoojúmọ́. Owó tó ń wọlé fún mi lóṣooṣù kò ká nǹkan kan. Bùkátà dé ń fejú sí.
2: Àbúrò kò ń ṣèwọ nìkan o. Everywhere ni gbogbo èèyàn ló mọ̀ wípé àsìkò yìí ó ní agbára gan. Ìwọ náà mọ̀ pé ọmọ méjì ni mo ti bí. Àwọn méjèèjì ń bẹ nílé torí owó skul wọn. Kí n tó ṣe lé kí n tó ṣe tọ̀hún. Ó dẹ̀ mọ̀ pé ìyàwó mi ò níṣẹ́ kankan lọ́wọ́. Ìjẹ́ ta oníjẹta yìí ni kí ẹ ti ká sì pè mí lórí owó ilé. Ibi tá a fẹ́ gbé gbogbo ẹ̀ ká báyìí ò ti ẹ̀ wá yé mi.
1: Ẹ wo bọ́já mi, àfi kó ló ń bá wa dá sí i.
3: Mo kí gbogbo etí tó láǹfààní àti máa gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí káàkiri ìlú Ìbàdàn àtàgbègbè ẹ̀. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé tẹ bá ti gbóhùn yìí ìròyìn ayọ̀ ló bá dé. Bẹ́ẹ̀ ni láti iléeṣẹ́ Empower Consult ẹ kọ́kọ́ tẹ àtẹ̀jíṣẹ́ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
4: 09063848209.
3: Iléeṣẹ́ Empower Consult jẹ́ gbajúgbajà iléeṣẹ́ tíjọba fòǹtẹ̀ lò gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ń báni rí sọ́rọ̀ òwò ṣíṣe ìyẹn business consultancy àti ríranilọ́wọ́ nípa ètò ọrọ̀ ajé. A dá iléeṣẹ́ yìí sílẹ̀ láti kọ́ni bá a ṣe ń ṣòwò jèrè àti fún ètò ìrónilágbára fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga, àwọn òṣìṣẹ́ ìjọba àtàládàáni pẹ̀lú gbogbo ẹni tó fẹ́ jẹ́ àǹfààní oríire. Àfojúsùn iléeṣẹ́ yìí ni láti mú káyé rọrùn fún gbogbo ènìyàn. Kódà nírú àsìkò báyìí tọrọ ajé doríkodò tó dẹ̀ nira fún ọ̀pọ̀ àwọn ènìyàn láti mọ́wọ́ lọ sẹ́nu. Ẹ dẹ̀ máa wò ó, ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ẹ ní ọ̀pọ̀ nǹkan tẹ́ fẹ́ fowó ṣe lójoojúmọ́, lọ́sọ̀ọ̀sẹ̀, lóṣooṣù, kódà lọ́dọọdún. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, iye tí wọ́n ń ta nǹkan lọ́jà wọn sí ni lójoojúmọ́. Afẹ́fẹ́ gas tá à ń fi ti gbówó lórí, owó ilé náà ti gbẹnu sókè. Nǹkan ọbẹ̀ ti wọ́n lọ́jà, bẹ́ẹ̀ sì làwọn nǹkan aṣaralóge náà ti wọ́n. Ẹ̀yin ọkùnrin, ẹ̀yin gan mọ̀ pé láti fẹ́yàwó lákòókò tá a wà yìí kì í ṣe kèrè mi. Àmọ́ iye ọmọlúàbí ni pé kẹ́ ẹ wà ní fọkànbalẹ̀, kẹ́ ẹ lówó lọ́wọ́ láti lè fi gbọ́ bùkátà yín láì ní di ẹrù bùkátà lé ọ̀rẹ́ tàbẹ̀bí lórí. Ó yá ẹ tètè tẹ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
4: 09063848209.
3: Ǹjẹ́ ẹ̀yin wá jẹ́ ọ̀dọ́ tí ò níṣẹ́ lọ́wọ́ bí? Àbíṣẹ́ tẹ̀yìn ṣe òfin yín ní ìfọkànbalẹ̀ ọjọ́ iwájú? Àbẹ̀yìn jẹ́ oníṣẹ́ oṣù tó jẹ́ wípé gbogbo owó tẹ́ ẹ bá gbà gbèsè lẹ fi máa ń san? Àbí ẹ̀yìn jẹ́ òṣìṣẹ́ ìjọba níjọba ìbílẹ̀, ìpínlẹ̀ tàbí federal? Bóyá ẹ̀yìn dẹ̀ jẹ́ ìyàwó ilé tó ń wọ́wọ́ láti fi bẹ̀rẹ̀ òwò ṣíṣe tàbí ọmọ ilé ìwé gíga tó kàn wà ńlé nítorí ìdí kan àbò mìíràn? Ẹ má fòyà, ó túmọ̀ sí wípé ẹ wà lára àwọn tó kójú òṣùwọ̀n láti jàǹfààní tí iléeṣẹ́ Empower Consult mú wá. Ẹ tẹ àtẹ̀jíṣẹ́ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
4: 09063848209.
3: Àwọn Yorùbá bọ̀ wọ́n wípé ọmọ tó bá ṣípá nìyá rẹ̀ ń gbé. Iléeṣẹ́ Empower Consult ti ṣetán láti ran àwọn ènìyàn lọ́wọ́ láti bẹ̀rẹ̀ òwò ṣíṣe, ìyẹn àwọn tó bá ṣípá tó fẹ́ tún ayé ara wọn ṣe nípa òwò ṣíṣe. Wọ́n á kọ yín lọ́fẹ̀ẹ́ bí ẹ ṣe lè ṣòwò jèrè àti bí ètò ìṣúná yín ṣe lè rú gọ́gọ́ títí tẹ̀yìn náà fi dòmìnira pẹ̀lú ètò ọrọ̀ ajé yín. Ó yá bí mo ṣe ń sọ̀rọ̀ báyìí, ẹ̀yin náà ẹ mú fóònù yín, ẹ tẹ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
4: 09063848209. Àwọn tó bá ń gbọ́ wa lórí ètò yìí, àwọn náà máa fi 1000 naira wọlé. Àwọn tí ò bá sí lára àwọn ogun tá a kọ́kọ́ mú ló máa fi 15,000 naira wọlé.
3: Bá tẹ̀jíṣẹ́ yín bá ṣe ń déléeṣẹ́ Empower Consult, àwọn òṣìṣẹ́ wọn máa kàn sí yín láti jẹ́ kẹ́ ẹ mọ̀ bóyá ẹ kójú òṣùwọ̀n fún àǹfààní yìí. Ìdí ni pé ààyè péréte ló wà ńlẹ̀, àwọn tó bá tètè kàn sí wọn ni wọ́n á kọ́kọ́ dá lóhùn nítorí pé kò sójú ìṣáájú ńbẹ̀. Kò ṣeé dúró wò, ẹ tètè tẹ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
4: 09063848209.
3: Ìyẹn láti forúkọ yín tàbí orúkọ iléeṣẹ́ yín sílẹ̀. Bóyá ẹ̀yin jẹ́ akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga, ọmọ ilé ìwé, oníṣòwò, oníṣẹ́ oṣù, ọ̀dọ́ tí ò níṣẹ́ lọ́wọ́, kódà bóyá yẹn jẹ́ ìyàwó ilé ẹ má jẹ́ káǹfààní yìí fò irú ẹ kàn sí wọn lónìí kẹ́yìn náà já àǹfààní yìí orúkọ mi ni Kúnlé Àkàndé ẹ kú ìkàlẹ̀.
0: Lagilu FM 96.7
5: Okodo

0: be wo ni Facebook eyin te gbo wa nle a fe ki gbogbo wo jo gbo kini yawo are wi ni ose to koja
1: to start roasting corn, or somebody even said about grant, you see they are saying that kuli doesn't take much. We didn't give them a loan, we gave it to them as a grant. So we've encouraged Nigerians as best as we could. What is within our hands, I have given, you know, and I keep giving, you know, and those are the things we've done. I remember giving for TB. When I heard there's so much TB cases, I gave 2 billion. To breast cancer, I gave 1 billion. To food,
0: Alagba Sunday Babalola honorable kini awri wi si ni lori nti iyawo are so ni ose to koja
2: okay gugu awon olugbo wa ni le kan si e se adupe fun ibere yin ati be se pe wa eyin le le ma pe wa awa la le mo je yin
0: amen
2: se ri oro ti iyawo are so emi fe ka yan na na e ka wa wo ki gbogbo wa o do wo boyo ba opolo mu abi ko ba opolo mu idi ni pe e je ki n bere bayi la koko tori akoko oro ti iyawo are so yi
0: okay
2: se gbogbo awon obirin wa lorile Nigeria so lo n ba soro ni abi o ni iwon awon eyan to n ba soro
0: eni ke jawo
2: e ma gbagbe pe awon eto ijoba won ma nse lati je pe o a ni afojusun awon eyan ti won fe ki awon eto ye ko se lanfani
0: okay
2: e de mo pe eni ti o ba ninu orin je ko ni ko ba se ko now e wo igba ta so wi pe ati ko ninu ijoba TPC se lowo yi ati ko obitibiti owo fun ajo kan ta npe ni nefund
0: okay
2: awon mo lewe kama fa awon mo lewe
0: okay
2: awon mo tin lo te ba se ni aro titi ale won so wo suku yin won fun yin ni owo a igba yi gbadun ti e fi
0: fun awon mo tan wa ni aya institution
2: ni institution be ni okay ko pe ni sin within laarin ojo kan te ba se laaro titi ale gbo suku tabi dokeji
0: owo suku ba wo ko
2: ye won so wo suku awon mo yen
0: tani san
2: ijoba ni nefund
0: ijoba wo
2: ijoba
0: bola ti san wo bu awon mo lewe
2: won san wo mo suku
0: se won bu won ni abibo
2: won san abibo ni
0: ke bu won san wo yen pada
2: iro o se ri bo se nse lawon oke oya tan ba jade tan o ni perete ti won san nibe pada won gba tan ba de ma san gba tan ba ri se ni
0: se federal schools ni ka bi
2: gbogbo lewe pata
0: higher institution
2: gbogbo lewe giga pata njoba ti nse e de ma e ba ya ku lori oro akara tan
0: so akara ti kulikuli ti yawo
2: are se wa ri igba ta se eto yen ta won mo lewe n gbadun e awon tin korin buruku nisin nibo na wa njo na se igba to ni e mo sanwo lewe o e mo se gba o Olóyè Salam sẹ́yìn ni ń báwí sẹ́yìn ń lọ sùkú.
0: Rárá
2: kí lọ kàn yín
0: ọmọ mi ni
2: ṣe báwọn tó ń lọ sùkú lọ ń báwí kí wà ń tí wọn kí ni ẹyìn àwọn bàbá tí ò lè lọ sùkú mọ tí wọn lè kọ́sẹ́ mọ́ táwa ń fẹ̀ fún kò sẹ́ni tó fẹ̀ fún lórí ẹ̀. Ìgbà tí a gbé tí ìjọba tó gbé ẹyìn owó ọ̀yà ńlá tó gbé fún Bank of Industry tó bẹ̀rẹ̀ sí ni ran àwọn oníṣẹ́ okòwò lọ́wọ́ ẹjọ́ ta ló pariwo.
0: Gbọ́ àwọn aráàlú ọ̀gbọ́gbọ́ tẹ́ ẹ sọ
2: yìí kò sẹ́ni tó pariwo ìgbà tí wọ́n gbé owó ìyá ńlá tán gbé fún Bank of Agric tí wọ́n ń yá àwọn àgbẹ̀ lówó láti fi dáko tí ààrẹ náà tún mú òbítíbitì bílíọ̀nù tó fún ìjọba àpínlẹ̀ kọ̀ọ̀kan láti ran àwọn àgbẹ̀ lọ́wọ́ bó ti ẹ̀ pé nípínlẹ̀ ọ̀yọ́ ààrùn kankan lọ́wọ́ ibi tó ń wọlé sí àmọ́
0: torí ibi tọ́lá alágbẹ̀dẹ òun a rí i pé wọ́n ran àwọn àgbẹ̀ lọ́wọ́
2: nípínlẹ̀ ọ̀yọ́ à ń parabọ̀ lórí ẹ̀ ọ̀rọ̀ akẹ́kẹ́ ká sọ lónìí ṣe mọ̀ pé ìgbà tán náà gbé owó ìyá fáwọn àgbẹ̀ kalẹ̀ àwọn àgbẹ̀ ni wọ́n ń bá wí ẹ wá wo ọ̀rọ̀ tí ìyá wa sọ lórẹ̀mí tinubu ẹ ká yàn nàná ẹ ọ̀rọ̀ tí wọ́n ń sọ tẹ́bárí bó ṣe ń sọ̀rọ̀ yẹn bọ̀ wọ́n mú lẹ́sẹlẹ́sẹ wípé níwọ̀nba tí agbára àwọn mọ àwọn ń wo àwọn ètò ńláńlá
0: ṣe ẹ jẹ́ kí n lọ sí ojú ọjà kẹ́ ẹ fi lè ní ààyè lati ba awon eyan soro tororo yi bo se nru opolopo eyan loju o nru emi na loju die die
2: ba
0: te ba so to ba ye wa awon ara le o fi le gbo sugba je kin lo si ojo oja kin parade osan laende
2: e lo kebo.

0: emi wo pe boya ebi loju wo ye temi o no fata yan fi ma ronu lona ti o wu won but honorable babalola
1: sir
0: ekun lataro
1: e seun
0: opolopo nkan te so bi bayi laaro yi lo je pe oja won se iruju are Bola Ahmed Tinubu sugbon te ba bo saarin gboro te ba soro tori nte so yi o dun o dun gbo sugbon opolopo eyan o mo pa won kan benefit ninu ijoba yi sekese pe joba tin na information to leni kokosi bi ni pe Mrs. Tinubu won need the information officer gidi
1: adanwo ta ni lawyer state ni pe egbe wa ko ni se joba nbi e wo awon iyawo gomina obi ti bi ti owo to pe a mo so fun igba to ba ya ni iyawo are Olorun Tinubu lo nti si won lati ran iran obinrin lowo ha gburu se kankan lawyer state
0: bo sala je ngba pe kan
1: ibi ibi ta won wo a mo e ka fi yen le inu mi dun si oro ti akegbe mi so nbi won so fi koro won se mo pe gbogbo awon ti won ni won gba owo e e ma won ton ton kan lori kini yi o gbogbo won e sanwo ori o
2: hello
1: bi won pe
0: hello hello e ko jumo lagile fm le wa ta ni so ron bele tin pe
2: karo
0: e karo
2: aro won aro wa be la di seyin e ku se ti ni temi oro ti yawo are so yin imi like e supo tori oro yen ni awon to nba wi looto to ti wa be yin amọ imimo ṣugbọn nkan ti mi fẹ sọ lori rẹ ni pe kẹri igba mi nbẹ ti yẹn ma ti yẹn ba ta ti yẹn ba tọ ti o dẹrin oni
0: o dẹrin oni de
2: bẹẹ ni to ti wa bẹẹ kẹri ti yẹn ba bẹẹ ti nkan bẹẹ emi laipi ko ṣe pe gan pe awọn ta sọ ti tabi awọn to ṣe pe wọn o ni ko owo yẹn jẹ ọda tabi sọrọ owo yìí ni si pe wọn ṣe wọn le fun ọlọfẹ yìí ni si ni environment especially bi isẹyin ti wa yin si ti o le ri ẹnikan olóhùn di àǹfààní rẹ ẹyin náà wá wò kí ni ìkẹta bá fẹẹ sọ wípé wọn ti nǹkan yẹn ní gbogbo ìṣẹyìn ká má rí ẹnìkan pé owó jà fàá
0: ọsẹyàwó ẹ ṣeun ẹ jẹ kí n tún gba ìpè mí ẹ ti dá méjèèjì pọ hello ta ló wà lójú òpè lágẹlú fm 96.7 òkúdúró ọrọ lẹtọ hello.
3: ẹ káàárọ̀ ẹ pé lágẹlú ọ̀gbẹ́ni ọmọ ìjọba àti láti sọ pápọ̀ ọmọ ìjọba rẹ
0: àbọ̀sẹ́jú lẹ ní.
3: lórí ọ̀sùn tí ìyàwó ara sọ ọ̀rọ̀ gidi ni ẹ bá ń wò lórí tó dàmú ẹ̀rọ yàtọ̀ tó bá ń pé owó kan wípé àwọn ilé ìjọsìn kan lóde ìlú
0: bẹ́ẹ̀ ni
3: tí ẹni yẹn wọ́n wú fífi ìtàn náà fáwọn èèyàn tó pẹ̀ tí ẹ lọ pé àwọn náà ń padà bẹ̀ wọ́n ti wọ́n fi gbé yàn mo fi ẹlẹ́nìkan nínú wọn jẹ́ pé láti bẹ̀rẹ̀ gbọ́ ti bẹ̀rẹ̀ tí fún àwọn èèyàn nínú owó lórí fífi ìtàn náà ni ọ̀rọ̀ gidi lẹ́kọ̀ọ́ ẹ pé ètò.
0: ẹ ṣeun ọmọjọ dádì mo ti rí nǹkan mú nínú ọ̀rọ̀ tí ọmọjọ dádì sọ wọ́n ní àwọn tí owó yẹ òde sí lọ́wọ́ gangan tó jẹ́ àwọn ìyẹn onírú àwọn ìyẹn ẹlẹ́fọ̀ àwọn ìyẹn aláta ní ọjọ́ òjé lọ́jọ́ ìbẹ̀rẹ̀ lákẹ̀sán lọ́yọ̀ níṣẹ́yìn ní lókè
1: ògùn lálẹ́sìn
0: lọ́yọ̀ ńbàdàn káàkiri gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ wọn lówó yẹ ìdọ́wọ́ wọn.
1: bẹẹni ṣe rí
0: kí ni ìjọba yín fẹ́ ṣe lórí
1: ẹ tẹ òun láti sọ pé kẹ́ ẹ dìbò fẹ́ gbé apc ìpínlẹ̀ ọ̀yọ́
0: ṣẹ́ra
1: àwọn ìyá tá à ń wí wọn àmọ́ ná báńkì
0: ẹ ṣeun
1: kòsíwájú kìtàn lọ tí ó da wọn tí wọn da wọn lóhùn.
0: gbogbo ẹyin tí ẹ bá wa jẹ́lẹ̀ ní adúpẹ́lọwọ yín ọ̀nàrúbọ babalọla
1: ẹ ṣe
0: tí a pè yín tí ẹ dá wa lóhùn gbogbo kí tabatú pè yẹn tún jẹ wa alàgbà jíde akínọlá ẹ ṣe mọ dúpẹ́ bọ̀sán aláyẹ̀dẹ ẹkú bó ṣe ń gbé kí tó ń gbé lẹ̀ lagbara ọlọrun níwòye ọjọ mẹjọ tá a tún mọ pàdé inú ayọ tí mo fi yín sí náà ní ti bá yín títí ọjọ mẹjọ tá a tún mọ pàdé ire o.

0: dada ka so fun pe ko se dada Senegal o se dada kalo ti a wule lose gan lati first half gan abi bi an se bere second half to ti wule concede goal kalu ko ti gba kamu pe eyin o mo nwaye be o wa tan wa tan wa tan wa di 86 a o ku die ka to two goals lead lai se go bi Nigeria ba danru e o abi kan gba ballu oya mo wale kaluku gba club e lo kinu awon eyin ero tori enti okan wa lowo lese igan awon eyan nkara to je isari guy ogo kan Nigeria mo gba kan ri wala awon eyan ti lava ni ati gbenu si laaro yi star 347 star 1004 star 2 ash ni o gbe ode be mo so fun won pe wo lokan le ni oda bi isokuso ṣugbọn to ba epo gbegbese ni o to dagun lasi ngba mo nso laaro to wa ri bo ba dagun lasi laaro oni akoko bye bye bye bye lowo lowo bye to le se atunse aye si wa lati tomo lu abi ese aye si wa lati tomo lu abi ese anfani si wa lati play cash e bye bye bye ko to di pa bere si ni yi koto anfani ohun re o wa le je pe iwo to ese fe gbe igbese bayi le ebun owo won pada bo si lowo sori kuku yato sori e ma fe leda taye wo fi e ma yan fe leda taiwo e ma ewe ti kayinde o e ma ti fi ti kayinde e ma ewe ti dowu a si le fi ti dowu wi alaba en ka dara kaluku yato sira won ohun enikan fogun odun se enikan le se losu mefa ti o si make eni ohun enikan fosu mefa se o le josu kan pere le ni lomi o lo ti o fi beat e ntani omi fi osu kan se o le jose kan le lomi o lo ti o fi pa itan yen re akole te lomi fi ose kan to fi sagiti yan re to se gbogbo e wakati kan ni ogbe lomi ti o fi ba record yen je oni wakati kan o le je saju kan bayi saju kan pere le lomi o fi ba record yen je bi life se wa niyan ṣugbọn ori yato sori o kan je pe eyin ba wa lo lori lo igbiyanju na ma fi jafara o eyan gbọdọ ma gbiyanju o oke olo ni lock oni lock abi accepted o wa ni lock o wa ni won je kase oni iwo ni lock nti iwo je lowo kan ni accepted so play olo play ibi to ti fail nu oni lock lo to accepted njo gbegbese bi an se wa nje kini yi oni rara o le je o so gbo to fe bi an baba an success ba si number re pe won o le si owo san fun o tori number to jade lori system ni won san owo fun number ti esi ko toro play so ti ri yato keyin o se igbiyanju ati keyin o ni talent abi ko ni luck to ba ni luck oto oni talent oto sugbo gbodo fi igbiyanju kun igbiyanju gangan oni oso nto ni yen dohun asiri to wa nbe niyan o oni luck lati je mi an ba nse gbogbo nkan ni jije oni luck sugbo gbegbese o gbiyanju ati ba won dasi o ko pa ninu ti an fe je o le je dey play luck re inu le yin ni omo labe koro yara yin idinu to fi je gbe gbe igbese star 347 star 1004 star 2 ash ni o gbe ode be star 347 star 1004 star 2 ash wa ma gba o o ma je pe gbogbo alaye ti mo so fun o pe bo se play re ti o ba yi o pe number ye won salaye fun dada 020 o lo bere number yen 020 1330 6194 020 1330 6194 tabi ko WhatsApp won ko chat won o si le pe won WhatsApp call na lori 090 2602 6314 ti cash e niyan star 347 star 1004 star 2 ash ta lo ni 50,000 naira koko yi ja bere lati be yen 080 lo bere re o pari pelu 3568 lo pari e 3568 lo pari e ta lo ni o ti connect lowo kan e ogbori wole ko bana
1: hello
0: aku ojumo o
1: ẹgbọ́júmọ́.
0: Tọ̀ ìkànnì lágẹ̀lú la ti ń pè yín orúkọ yín àtàrúgbò tẹ wà yìí.
1: Tọ́sọ̀ọ́kà.
0: Àgbo ojúmọ́ orúkọ yín mà àbí sáà ni. Mr. Dauda Wàsíù Adéwálé. Àdúgbò wo lẹ́wà yìí? Ọjà àbá ìgbà wo lẹ ti ń pè kàṣẹ?
1: Wàlẹ́ àwọn tí pè sùgbọ́n o.
0: Ṣé ẹ ti jẹ rí?
1: Mo jẹ rí lẹ́ẹ̀kan.
0: Èló.
1: Ọjọ́ ta sọ fún jẹgbẹ̀rẹ̀.
0: Ọ̀yà ẹ̀tún ti jẹ 50,000 naira láàárọ̀ yìí. Wọ́n máa pè yín bí ẹ ṣe pè yín ìjọ yẹn náà ni wọ́n tún ṣe pè yín láàárọ̀ yìí. Mo sì jẹ́ nìyẹn. Ìyẹn ti lọ bẹ́ẹ̀ yẹn. Another 50,000 naira. Senior man. Ọkà gbàgbà òkè yìí. Bàbá ń chẹ́ẹ̀kì àwọn irinṣẹ́ àbí àkóso rẹ̀ wò. Dẹ̀sí òsà. Okay, yẹ lọ. Another 50,000 naira 090 lọ́bẹ̀rẹ̀ rẹ̀ 9069 ló parí ẹ̀ 9069 ló parí ẹ̀ ta ló ní ọkọ̀ nẹ́ẹ̀tì lọ́wọ́ kan kò sí dúró gbé wa débẹ̀ gbé kọ́ọ̀lù ọ̀rọ̀ Ronaldo àti Messi ọ̀kan ọ́ gbé kọ́ọ̀lù hello. Ẹ̀gáàrọ̀. Ìkànnì lágẹ̀lú la ti ń pè yín orúkọ yín àtàdúgbò tẹ wà yìí.
1: Kí ló wí?
0: À ń pè yín láti ìkànnì lágẹ̀lú orúkọ yín àtàdúgbò tẹ wà yìí sà.
1: Àti wọn lẹ ti ń pè yín.
0: Lágẹ̀lú FM.
1: Láti
0: ibi tá a dá kọ́ sí.
1: Olódó ni olódó.
0: Lódó lẹwà kí lórúkọ yín.
1: Ahmed Bọ́lájí Lámúyé.
0: Lámúyé.
1: Ahmed Bọ́lájí Lámúyé.
0: Ẹ̀yin ọmọ Lámúyé ọmọ wo ni yín?
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀ ń gbà mo ti gbọ́ Lámúyé yẹn. Ọmọ mi kan ń bẹ ní wo Lámúyé Sport.
1: Family kan náà gbogbo wa.
0: Ń gbà mo ti gbọ́ Lámúyé mo ti mọ̀ pé ọmọ wo ni yín. Ẹ̀yin ìgbà wo lẹ ti ń pè kàṣẹ?
1: Ah, ó ti pa o.
0: Ó ti pẹ́.
1: Ṣé ẹ ti jẹ rí?
0: Congratulations, ẹ ti jẹ láàárọ̀ yìí, Mr. Lámúyé. Congratulations. Wọ́n máa pè yín. Wọ́n á pè yín láìpẹ́ yìí o. Wọ́n á pè yín láìpẹ́. Wọ́n á bèrè details yín láti send owó yín sàkáǹtì yín. So bó ṣe jẹ́ nìyẹn. Congratulations. Báàrin yẹn ṣe jẹ́ nìyẹn. Star 347 star 1004 star 2 hours. Àá bọ́ sórí 100,000 naira. 100K. 100 pa. 100K. Star 347 star 1004 star 2 hours ni. Ó sì lè jẹ́ wọ ni látòrí 100,000 láti fò fẹ̀rẹ̀ lọ sórí 200K láàárọ̀ yìí. Ṣé wọ ni àbí wọkọ́? Ìwọ ni àbí? Ọwọ́ akáwọ́ gbéra. Mo ti gbọ́. Dey play. Má bínú. Àní ọmọ bínú. Naira 080 ló gbé wá. 080 ló gbé wá. 7551 ló parí ẹ̀. 100K. 7551. 100K. 100K. 100K. 100K ni. Ọ connect. Ẹgbẹ́ kọ́. Ẹ káàárọ̀. Akojumọ sa. Ìkànnì lágẹ̀lú la ti ń pè yín orúkọ yín àtàdúgbò tẹ wà.
2: Orúkọ mi ni Sodiq Kazeem. Àti Olómi.
0: Olómi. Ìwọ ni ọ̀gbọ́n. Ọ̀gbọ́n Sodiq.
2: Bẹ́ẹ̀ni ọ̀gbọ́n Sodiq ni o.
0: Ìgbà wo lẹ ti ń pè kàṣẹ?
2: Mo ti ń pè kí bẹ́ẹ̀ mi jẹ́rí o.
0: Ọ̀gbọ́n ọ̀ jẹ́rí bó ṣe jẹ́ ọ̀gbọ́n. Ọ̀ wá lè fọgbọ́n jẹ látijọ́ yìí. Kò yí ọ. Gbogbo ọgbọ́n ló ti dá. Ọ padà wọ́ọ̀kì láàárọ̀ yìí. Ọ wọ́ọ̀kì láàárọ̀ yìí. Sodiq. Hello. Sunkún Omitọ wà yẹn ọ̀gbọ́n Sodiq. Network ni wọ́n fẹ́ gba bí network ni. Mọ́ gbà fún wọn. bank court e ba tun pe network won fe gba bi network mo ni na fe gba bi network ko si work toro ti je already o yi ti gbe already gbogbo ti network ba wa fe da lara koda koda bi olomo o si je bi oro wa nu hello ogbon won fe gba bi network ni o so won fe gba bi network ni
2: mo
0: fe gba bi network get e ni o so mo
2: Olorun ni
0: gba fun won.
2: Oh,
0: Jerry.
2: Mi Jerry o.
0: O ti je laaro yi.
2: Alhamdulillah.
0: 100,000 naira lo je.
2: Olorun dupe, Olorun dupe.
0: Congratulations. Eh, won pe o laaro yi o, won pe o laipe yi. Ogbon. Won pe e laipo yi laipe yi, eh bo se je nu. Won mo bo pa, won o bere account details e lati send owo.
2: Okay sir.
0: Bo se je nu.

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ̀pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ́ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1000 kan.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì Káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ ìyẹn lọ.

0: presentation for laughter.
1: Ibẹ̀ wo la tó ké fún ẹni?
0: Ó tó àkókò fún ọdún láti rẹ́rìn ayọ̀ bí Anna ní Ṣílò.
1: Gbogbo ẹni tó bá gbọ́dọ̀ ẹ̀rí rẹ̀ nínú rìn àjò àdúrà yìí ló máa bọ̀ rẹ́rìn ayọ̀.
0: Ọlọ́run fẹ́ lo Pastor Sakio.
1: Olóńké Susi.
0: Ìbàdàn yìí sí Superintendent.
1: Pastor Peter
0: Adéyẹjẹ Esi.
1: Rẹ̀rẹ̀ Iti Adégòkè.
0: Prophet Fẹ́mi Òní.
1: Prophet Kehinde Akode.
0: Prophet Adéjọlá Adébáyọ̀.
1: Prophet Esther Adébáyọ̀.
0: Prophet Adé Adégbìtẹ̀.
1: Prophet Ṣẹ́gun
0: Ọlámbíwọ̀n nínú.
1: Pastor S O
0: Ọládèjì.
1: Prophet A Ọlálékan.
0: Pastor Olúwaṣẹ́ Adébọlá.
1: Pastor Ishmael
0: Amọ̀ràn.
1: Wòlíì àti ọ̀jọ̀gbọ̀n Jésù yín kọ́ W Samuel JP.
0: Wọ́n máa sọ tẹ́lẹ̀.
1: Ẹ̀mí àwọn wùdí yóò máa pa gbogbo èèyàn lẹ́rìn ayọ̀.
0: Látọjọ́ Wednesday 4th
1: bíi Tuesday
0: 21st July.
1: Láago mẹ́rin
0: àbọ̀rọ̀lẹ́ lójoojúmọ́.
1: Gbogbo ẹni sí AC Way of Life Center
0: tó wà lẹ́yìn Glow Office
1: opposite Lewura Grammar School Challenge Ìbàdàn.
2: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE. HND A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja. Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijemma Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
3: My IBDC meter unit don't finish now. See bad time, yo. To go kill buy token now go stress me well.
4: Why you dey worry like that? Just use iRecharge.
3: iRecharge? How that one take work?
4: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanter. You can also dial *6606*1@ on your phone.
3: Sharp like that.
4: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
5: iRecharge. Convenience. Accessibility.
6: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun ẹ̀yìn tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tarukù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 090-8301-3333 090-8301-3333 090-8301-3333.

owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́.

0: èyí bọ̀ gan o ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀.
2: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọnyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọn rìrì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa.

0: obìnrin gbọ̀n dànù bú bí èlùbọ́.
1: wíjẹ́ mi international pọ́dún mẹ́rin hallelujah. Tijoti láàfin dúpẹ́ lọ́wọ́ Jésù Kristì tó jẹ́ kí tọ́rú ìhò tó bá wà láyé nínú ìjọ wí ìsísọ́sẹ̀ Evangelical Ministry International lábẹ́ ìpè Prophet Pastor Akintaye Yusuf Kengbe ọ̀rọ̀. Tí I have reason to praise God. Psalm 66 verse 20 Thursday July 9 lákàn sí ọ̀pọ̀ àwọn moderate home. Níbi tí a ti kú òbítíbitì ẹ̀bùn fún wa. Kó tó di Sátọ̀dẹ̀ ọjọ́ kọkànlá. Tájọ́ ọdún wa wáyé nínú church auditorium ńlá wa. Bẹ̀rẹ̀ látàgùn mọ́kànlá òwúrọ̀. Guest speaker Prophet Samuel Ọmọlàwọ̀ JP. Our spiritual fathers Apostle Dr. Paul Adeola Adedosun JP Bàbá Ìbàdàn. Prophet Samuel Sisu Bishop Johnson Morakiyo. Apostle Moses Olúṣọlá Ayọ̀adé. Father of the day Honourable Babalọla Púpọ̀ Olábàbs. Honourable Maruf Owolabi Suesue. Mayegun Bọ́nìjà Market. Pastor Honourable Àdúrà Ẹgbẹ́mi. Mothers of the day Prophetess Jesu Ladu JP. Engineer Mrs. Lepe Fọlákẹ́ Olúrẹ̀mí. Gate of Honor Professor Jonathan Bọ́lákadé. Chairman Council Committee of Security UI pẹ̀lú Ẹ̀dà LI Oyekami. Láti ibi kíbi Adéjègèdè Tàbórítà mẹ́rin tí ó yà. Ẹ̀sọ́ fún olókàdá pé kó máa gbé tàbí síwájú yín bọ̀ wá. Civil Gems City International tó wà ní fọ́rọ̀gùn. Gbogbo èèyàn lápè ẹ wá kájọ ṣe ṣe.
2: Màjọ ni tèmi o, màá ṣọ́kẹ́.
3: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dú fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: kí Ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Nitrochadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbénu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládípò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Nitrochadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa

0: ẹnì kan ò wọ́n gbé fóònù sọ olùsọ náà sì lè má bèèrè tí ìdásẹ̀ rẹ̀ àfún ọ̀rọ̀ ìwọ̀n lọ́ọ́ mẹni tí wọ́n fẹ́ tọ́ sọ pé wọ́n fẹ́ pásítọ̀ ń fẹ́ lágbájá ọmọ àjọ ń fẹ́ nìkan ọ̀rọ̀ wàá ràn mọ́ àwọn èèyàn máa tú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ṣe bọ́lá lọ lọ sí ní sọ́ọ̀sì gbàdúrà ńbẹ kọ́ sàmí kọ́ orílẹ̀ rẹ̀ wo lẹ́jọ́ wèrè ẹ ti fọ ọ̀pọ̀lọpọ̀ ni a ti fi tú mọ́ṣáláṣí ẹ̀yìn lẹ́rọjọ́ dàdá ni pé ọmọ ajáná sì ṣe ẹ̀yìn lẹ́rọjọ́ lè mọ́ mú wípé owó ti ń bẹ́nu bísàbílì láì lè mọ́ mú sí fẹ́ẹ̀ náwó tán wọn náà dẹ́fẹ̀ẹ́ dépò yẹn ọ̀rọ̀ sí sọ babaláwo ẹ ti gbẹ́jọ́ ara yín fúnra yín nínú ọ̀rọ̀ yín náà ni jẹ́ ẹni tí ò ní ọ̀rọ̀ gidi lẹ́nu láti tún àjọbí tá a bá fi ọ sí láti tún ṣe gbogbo ilé sẹ́mì tó tún yẹn ọ̀rọ̀ ni o ẹni tó wà nígbà jẹ ẹnjiníárìn tó jẹ ẹnjiníà fún iléeṣẹ́ ẹni gbogbo nǹkan ló ti tún tán ó sì mọṣẹ́ kò tún nǹkan kan ẹ fi bínú le nítorí pé ìbèrè ọ̀rọ̀ délẹ̀délẹ̀ ẹnjiníà sá lọ iléeṣẹ́ dàrú èèyàn tuntun tẹ́ ẹ gbà kò rójú tó rinṣẹ́ mọ́ ọ̀rọ̀ ẹ wá wà ní tẹ́lẹ̀ máa sọ̀rọ̀ èèyàn láìda yẹn ẹ wò kíyèsí ìgbésí ayé wọn wọn kì í tó yàn ìsun wọn kì í sábà tó yàn bí máa lẹ bá wà níbì kan tẹ ẹ ṣe mítìnì ní ẹsẹ tẹnu yín dùn àwọn bíi méjì mẹta mi ò tún dìde padà ṣe mítìnì míì tẹ ẹ fẹ́ fi yẹ ju balẹ̀ tẹ́lẹ̀dá balẹ̀ ọ̀bá gbà fún yín ẹlẹ́dàá bàbá àti ìyá rẹ̀ ọ̀hán yín lè mọ̀ ọ̀rọ̀ sísọ ẹja sọ̀sọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ ní mi o èdùmarè mọ̀jẹ̀ ń sí ọ̀rọ̀ sọ ìwọ̀n kọ́
1: tí mo sì gbọ́
0: ìwọ̀n kọ́.

0: 7.
1: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one half far at a time.
2: You won't believe what happened yesterday.
3: Seriously. And good morning to you too.
2: Sorry, I forgot. Tea before tea.
3: All right then, spill.
1: With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.
4: Ẹkú ti mọ ti Alidaya wípé ìdẹ̀kùn alálàájì àwọn oníkékeré lọ́dọ̀ ti wa ètò ilégbé ìrọ̀rùn tí ó jìnà sí haram oúnjẹ àjẹgbádùn lóòrèkóòrè tí yára sí gbogbo àwọn ààyè tó yẹ tó fi mọ́ wá sí ọ̀fẹ́ láti gbàdégbà ìjọta abada láti lo àti bọ̀ kì í yẹ ẹ̀yà agbéra báyìí kẹ́ẹ̀kọ́ sí Alidaya Hajj and Umrah Services ní number 2 Adedimu Shopping Complex opposite Bofors Filling Station Iwo Road Ibadan tàbí kí a máa pe aláṣẹ àti olùdarí Alidaya Hajj and Umrah Services sórí 0806-244-0572 àǹfààní sọ díẹ̀díẹ̀ wà lọ́dọ̀ wa tó fi mọ́ ìrìnàjò Umrah olóṣooṣù Alidaya Hajj and Umrah Services. Aji rọrun ni tiwa bidni lai taala.
5: Manjo ni temi o, manjo kaya.
6: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dú fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọgbà Murtala Adébáyò Àkàdé MFR.

0: àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Mitrechadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjẹ́ ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹ́rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
2: Bọ̀sùn o lè kó lọ́sẹ̀ yìí ni. Mẹ́bọ̀ lágbà àgbẹ́kà ní ọlọ́kan nínú àwọn iléeṣẹ́ búrẹ́dì tí ń bẹ Lẹ́kọ̀ọ́. Pẹ̀láṣọlá ẹjọ́ ẹ bá àwọn iléeṣẹ́ búrẹ́dì kì í ní Ìbàdàn tó lè sanwó gidi fágbà àgbẹ́kà. Àwọn tó lówó Èkó Èkó ní gbé òpàrọ̀ o. Gbogbo owó lẹ́ẹ̀fì wọkọ̀ tán tí ń bá wá iléeṣẹ́ búrẹ́dì Ìbàdàn tí ń sanwó gidi. Ẹ wo ó tẹ́ mi lọ́rùn ju kí n máa lè kó lọ.
3: Àjẹpọ̀ ìbáriwo iléeṣẹ́ Better Life Bakery nu o. Tí wọ́n pariwo pé àwọn nílò àgbẹ́kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwá lágbà àgbẹ́kà ní ọlọ́ọ̀tọ́.
2: Tètè kàn sí wọn ní Màlété níléeṣẹ́ Better Life Bakery.
3: Kódà mọ́ jù ú pẹ́ torí wọ́n nílò wọn lọ́sẹ̀ yìí o. Kódà tó o bá lọ́rẹ̀ tó náà jágbà àgbẹ́kà tó mọṣẹ́ pò dáadáa o lè pé dání ọ̀pọ̀ àgbẹ́kà wọn fẹ́ gbà. Owó gidi wọn sì mọ gbà. Bí wọ́n ṣe ń gbowó lóṣù wọn ń gbowó lọ́sẹ̀. Kódà wọ́n tún fún wọn lówó kú fọmọnìyàn ṣe o ṣe déédé lẹ́nu iṣẹ́ o sáṣẹ́. Tètè ṣe kí á lọ bẹ̀rẹ̀ iṣẹ́ Better Life Bakery gẹ́gẹ́ bí ìbẹ́ka ìjáfara léwu. Bákan náà wọ́n tún nílò àwọn abílékọ àtòmídán tí èèyàn bọ́ sẹ́ tó lè wá bakery bí aago mẹ́sàn-án òwúrọ̀ láti wá ta búrẹ́dì. Gbogbo bí wọ́n sì máa tajà sí náà wọ́n fi hàn wọ́n. Báwọn náà ṣe ń gbowó lọ́sẹ̀ wọ́n ń gbowó lóṣù o. Nọ́mbà yìí ni ẹ pè sí tẹ́ ẹ bá ṣe tá àti ṣiṣẹ́ 0902-542-7551.
4: 2 years ago, the biggest radio raffle hit we always were.

0: esma awon to wa wo office ma to wa wo teni wa wo office en to me to pe fun iwe to ni pe ma science lele ma ibi le ma science me ba
1: kin science Mr. Tunde
0: ma
1: ki lo wa ninu iwe yen
0: nkan iwe ti o wa lowo mi ni iwe ti e mo moto to wa ni bi waju ta yen o nlo wa wo won ni pe ko da to wa waju ta yen won ni pe ko park e pe ko park e kuro nbe
1: won ni kan sign e de so pe moto yen no ni kin sign fun
0: moto yen ni won ni pe ke sign fun ma
1: Mr. Tunde
0: ma
1: e shock we moto yen no ni kin sign
0: moto ni ma o no paper oko yen no ni so e gbudo sign ki won le park oko yen
1: Mr. Tunde
0: ma
1: kilo de ton ma npe eyan wa jan te ma mu won lowo dani
0: bi ti bawo na ko ye mi
1: kilo de ton ma ngbe eyan omo ile le te ma ngbe yin sori eni te ma yibo
0: bi ti bawo na ko ye mi ma
1: ni jeta ogbobirin wa sile obirin to washo white shokoto blue
0: ma
1: beni olo wig waves lo wa lori e ni last week obirin meji lo gbe wa sile te jo sun papo
0: ta lo fun ni for awon lo fun ni for
1: materials pink and lemon color by
0: emi ko ma kin se mi
1: ni ale ano alale ano o gbe obirin wa sile o gbanu kitchen mi wole
0: emi
1: alabosi ni e o tun wa fe ta company mi tori pe mo so fun e pe mi o ri na o wa gbe iwe wa fun mi
0: e ri ma e ri
1: nkan to Saturday mo ri e mo pretend for any
0: ma e ba do ma ma e do
1: so 1.5 ni mo sign fun e lojo oni to so pe 150,000 gbo mi to ti ji
0: ma e do e ju mi
2: o na wo ni jo yan mele gba
3: ẹyọ ẹnìkan ni kó pè é torí mo lálejò.
2: ọ̀nà wo ni jọyọ̀ mele gba pé àjàdá.
3: hello èèyàn méjì péré èèyàn méjì péré. hello.
4: hello Alhaji.
3: ẹ máa ń lẹ.
4: ọ̀sẹ̀ tó lè bàjẹ́ ìbùrẹ́ sì sọ.
3: ẹrù ló tún rí làárọ̀ yìí.
4: orúkọ tèmi ni ògùnbábé ìṣèjọba sọlọ.
3: yọ̀ọ̀dà fún un
4: ìṣèjọba sọlọ ẹ̀ṣẹ̀ àgbà wa. Ṣé táwọn èèyàn ń ṣe àwa tá a bá ń pèrè jáde tó máa ń ṣe wá
3: báyìí?
4: Ẹ sáwọn èèyàn ń ṣe làwọn ọlọ́ọ̀ gbòǹjàlódé. Ẹjọ́ ẹ mọ́wá ìgbà lọ́ba wí.
3: Ọ̀dàlẹ̀.
4: Torí èèyàn náà lórí ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń gbòǹjà ojú. Ara sì ní ẹyà sàmì lọ rẹ̀. Èèyàn ní ẹ̀jẹ̀ ní ó sì ní ẹyà sọ́gbọ̀ tó lọ sáì. Ṣé ìlú yẹn àṣẹ sàmọ́dúwà rẹ̀ ó sì pàdánù. Alhaji ẹ wo ọ̀pọ̀ ọ̀rọ̀ pọ̀. Àmọ́ ẹ kọjá kan ṣe ra báyìí o.
3: Ẹ ṣeun.
2: Alábẹ́ ayé mi àbọ̀.
3: Hello, ta ló wà ń bẹ̀? Hello.
4: Ẹ kú ètò sọ.
3: Ẹ sọ̀rọ̀.
4: Hello.

0: Hello.
1: Ẹ mọ̀ pé ilé ayé yìí gan ó kún fún ẹ̀kọ́ oríṣiríṣi.
0: Abẹ́rẹ́.
1: Mo ti ń gbọ́ fúrúgámù yín látàyè Rosi. Bàbá ẹ pè fún wa.
0: Òun Rosi náà ni tá a ṣe.
1: Ní Gálásì, Rosi ní Gálásì.
0: Lágelu, lọ́wọ́ òun Rosi ní Lágelu, Lágelu láwa yìí o.
1: Ní Lágelu wà báyìí. Pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀mí ni ògùn.
0: Àmì o.
1: Alájí Gbòngàn làwà sí. Gbogbo ń tẹ́ fi òòrùn ṣe ẹ̀mí jẹ́ ní dùbúlẹ̀.
0: Àmì o.
1: Àìsàn ló ń kọ́ Jésù Kristo
0: lára. Àmì.
1: Ilé ayé ṣe rí nìyẹn. Ìtàlọ́mọ ẹ̀dá aráyè.
0: Ó lágbára.
1: Bí wọ́n bá rí pé ẹnìkan wà nínú ìṣòro kan, wàá tún wá dákún ṣòro fún.
0: Ọlọ́run sáré wa.
1: Ọ̀ràn kí wọ́n ràn lọ́wọ́, wàá tún fi kún ìṣòro ayé ẹ̀. Lórúkọ Jésù, ayé ò ní fi kún tó ṣe wá fún wa.
0: Àmì.
1: Ẹ kú.
0: Ẹ ṣe mo dúpẹ́.

0: mama mi o.
1: Bẹ̀rẹ̀ ti àkókò yìí.
0: I stay woke every day.
1: Ẹsa taku ta hip hop sí náà ni.
0: Ṣebi na you tell me.
1: Mẹ́bàá wa tún ṣe kí ni orin ọ̀hún. Èmi sorin tèmi ń jò ní 1 hour ní sílì kan. Ètò ń ṣe sí kejì 1.5 hours ni. Ètò ń ṣe sí kẹta 45. Mo ṣáṣe lọ. Ẹ̀yin ọ̀wá ṣe ti yẹ gain 2-2.
0: Don't fuck my face.
1: Kí lorúkọ yín sà?
2: Sani Kezi ni sà.
1: Kí lóde tí mo fẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ Sani Kezi kí lóde tí ẹ̀ kì í jẹ́ kí orin gùn ẹ̀ kàn mọ́yọ kan tó 2 minutes.
2: Ẹyin táwọn olólùfẹ́ wa ń fẹ́ ni tá a bá post ẹ̀ báyìí ẹlòmí ma ni o ti ń sọ̀rọ̀ jù kíákíákíákíákíá.
1: Àwa táwa ń ṣe tá à ń ṣe tá à ń jogún nǹkan ṣé wọn àgbàdo ẹ ni. Àyìnfẹ́ mi sí ẹyẹ.
2: Rárá rárá sá.
1: Àyìnfẹ́ mi sí ẹyẹ.

0: àwa tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba eléyìí tó fún wa láǹfààní tí a lè fi owó rà wípé kí àwa níbi ká wà níbi kẹ́yìn náà kẹ́sì wà níbẹ̀ ká sì jọmọ gbúrò ara wa a dúpẹ́ Ọlọ́run ọba ìwọ ni Ọlọ́run ọba kìí ṣe èèyàn a dúpẹ́ a wá ń kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa jákèjádò àgbáyé ní tọ̀sán tòní wípé a kú bí ojú ọjọ́ ti ṣe rí ní gbogbo ibi tẹ́ ti láǹfààní àti máa gbọ́ wa o ìkànnì tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ òun náà ni ìkànnì lágegelu 96.7 FM òkè eléyìí tó ga ju òkè èyí tó jẹ́ pé ní fẹ́lẹ́lẹ̀ la wà ní ilé funfun báláwú tí Ọlọ́run ọba tó fi wá kalẹ̀ sí tí a ti ń kàn án sí ẹ̀yìn tá à ń gbóhùn sáfẹ́fẹ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ ti mọ̀ pé láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday báyìí bí aago méjìlá ọ̀sán bó bá ti rokogó òun náà ni ìròyìn eléyìí tá a pè ní gudugbẹ̀ yóò máa wá sí etí gbọ́ tiyín adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó pé ká wóde lónìí a sì mọ rírì rẹ̀ ǹjẹ́ lórúkọ Ọlọ́run ọba ọ̀hún ọ̀gá àgbà Ọlọ́run tó ju gbogbo ẹnikẹ́ni lọ lórúkọ ọba Adébáyọ̀ Muritàlá Àkàdé àti àwọn tí wọ́n jẹ́ lọ́gàlọ́gà níkànnì ibi táwa wà yìí òun lèmi Fọláṣadé Àjàlá ni mò ń kí yín wípé ẹ ṣeun tẹ́ ẹ wà ń bẹ̀ pẹ̀lú wa ní gbogbo ìgbà ìròyìn gudugbẹ̀ a ti gbé kinní ọ̀hún dé pẹ́ńbọ́ ni bí o ṣe erin ẹ ti mọ̀ wípé àwọn ìròyìn ọ̀hún kì í ṣe láti máa dẹ́rùbà wá ṣùgbọ́n kí oníkálukú wa ká lè bá a mọ àwọn nǹkan tá a fi máa ṣòdiwọ̀n ayé wa òun náà ni ìròyìn gudugbẹ̀ ọ̀hún ló wà fún o bẹ́ẹ̀ bá ti rí míì tó fẹ́ yọjú bíi gudugbẹ̀ ẹ̀yin ó ti tètè rántí wípé níkànnì lágelu ẹ mọ̀ gbọ́ pé orí báyìí ẹ̀yin ó yà sá lọ ẹ yà sá fún bìlíìsì bìlíìsì kò ní wọlé tẹnìkọ̀ọ̀kan wa o Fọláṣadé Àjàlá ń kíyìn lẹ́ẹ̀kan sí ẹ ṣeun tẹ wà ń bẹ̀ pẹ̀lú wa.
1: Ẹ kúlé ni àkárá ilé ẹ̀rìn wá ní tìrú ọ̀nà ẹni tí ò kíni kúlé yóò pàdánù káàbọ̀ ẹ káàsán ní tilé àtoko káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tọwọ́ jẹ́ àkànnì lágelu fm òkè tó ga jókè tó ń fẹ́ dé lọ́sàn-án òní mẹ́wàá ń ṣẹlẹ̀ ń ju àgbọ̀ létílé ara ìtílé gan ń gbọ́ wọn ń pa mọ́ra ni àdúrà wa ni pé aburú ayé ó kéré ó pe kò ní jẹ́ ìpín ẹnì kọ̀ọ̀kan wa o gbogbo ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ sẹ́dá láyé ti fi pé irú ayé wo ló ń wà yìí ọlọ́run ọba kò ní jẹ́ kárírú ẹ̀ ẹ káàsán lákọ̀tún ọ̀kan òjọ̀ kan àwọn ìròyìn fún tòní o ni wọn tẹ fàdàrà síwájú
0: wọn ìròyìn wọn ju
1: wọn ju ìròyìn punch ó wá de fún tòní
0: guardian gan wọlé
1: bákan náà mo rí ìwé ìròyìn the nation tó dúró ti pọn síwájú tèmi bẹ́ẹ̀ ni àjọ akóròyìnjọ lẹ wa nàìjíríà òun náà ò gbẹ̀yìn
0: daily post
1: mo rí daily post ń bẹ lọ́dọ̀ tèmi náà bẹ́ẹ̀ lábẹ́rẹ̀ sí fún láwọn àkòrí ìròyìn tó wá di ọ̀hún kò tó di wípé aágùn wà sójú agbami ẹ̀bí ọlọ́ba níbi tí a ti máa kó àbàrá bo sẹ̀kẹ̀rẹ̀ tí ó pọ̀tọ̀ fún ẹlẹ̀ ṣáájú ohun gbogbo tèmítayọ̀ oyèládùn ààbọ̀ ọ̀rọ̀ ló kọ́ mi ẹjẹ́ àpégbọ́n káwọn bá àpégbọ́n jìnnìjìnnì bí ẹni ojú
0: rámú
1: ààbọ̀ ọ̀rọ̀ tó fọmọlúàbí tó bá dínú ẹ̀ yóò dodidi àní sọnù ká tó sọnù àtẹ̀yìn àti mi àní fi àkàkan jẹ̀kọ ò sì ní jẹ́ bẹ́ẹ̀ kò ní talé wa o ẹ káàsán o
0: fún
1: ti òní.
0: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ bí ìṣe wa wípé láti ibi àkòrí àkòrí eléyìí tí àwọn òròyìn ọ̀hún tó gbèrú òun náà làwọn ó ti máa mú wá sí etí gbọ́ yín ẹ jẹ́ kí èmi bẹ̀rẹ̀ láti bí mo rí ìròyìn kan ní inú ìwé ìròyìn ti the guardian eléyìí tí ó ṣàlàyé ọ̀rọ̀ wípé ní ìpínlẹ̀ ọ̀sùn wọn ni iléeṣẹ́ ọlọ́pàá ń ló mọ̀ ti ṣe tọmọ ọkọ eléyìí tó yàtọ̀ sí tọmọ àlè o wọn pé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ń bẹ̀hún ó tẹ àwọn èèyàn mẹ́ta kan tí wọ́n dúró gẹ́gẹ́ bí afurasí oníwọ̀ ọ̀daràn ni o wọn ni ẹnìkan ti ẹ̀ ń bẹ lára àwọn èèyàn mẹ́ta ọ̀hún eléyìí tó jẹ́ wípé òṣìṣẹ́ ni fún àjọ kan eléyìí tí ó jẹ́ àjọ tí ń bẹ ní ilẹ̀ amẹ́ríkà tí ó rí sí ọ̀rọ̀ ìdàgbàsókè wọn ni onítọ̀hún àti àwọn èèyàn míì náà tí wọ́n jọ lọ́wọ́ nínú ìwà ìbàjẹ́ ọ̀hún ni ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá lọ́tẹ̀ o kí ni ti ọwọ́ wa tẹ̀ wọ́n fún wọn pé àwọn èèyàn yìí wọ́n rí wọn wípé àpò àwọn apẹ̀fọn eléyìí tí wọ́n pé kí aráàlú kọ́ mọ́ fi somi tó rọ ara èyí tó jẹ́ ti ìjọba wọ́n pé ń bẹ ní àkàtà àwọn èèyàn yìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ta kinní ọ̀hún ẹni tí ò yẹ kó jẹ́ fún títà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ta wọ́n ní ọwọ́ ṣáà ti tẹ̀ wọ́n ṣá ní ìpínlẹ̀ ọ̀sùn báwo wá ni ọ̀rọ̀ wọn ti ṣe lọ nínú ìròyìn eléyìí táwa pè ní gudugbẹ̀ lọ́sàn-án tòní lẹ́ẹ̀tì gbàgbọ́ yé.
1: ó dà bẹ́ẹ̀ jẹ́ kémi náà ó tún mọ́kàn kò yín ilé láti kú ẹ̀ṣọ́ rodeo.
0: yes ke.
1: ìròyìn kan rèé tó kàn wá ku ní ìpínlẹ̀ ọ̀yọ́ torí pé gbàngbàn àgbàní kan lọ́rọ̀
0: bẹ́ẹ̀ni
1: ọ̀rọ̀ tó bá kan òjò yóò ká iná èyí tó bá kan oníbodè yóò sì kára oko gbàngbàn àgbàní tó délẹ̀ yóò kan gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ gbàngbàn ile ise olopa ipinle oyo ti dola awon yen meji ku lakata awon ajinigbe o nijoba abile ore lope ni ipinle oyo nbi koda ni se ni won kapa awon afurasi ajinigbe yi lasiko ti awon to je eleto abo ti won kojuro sawon ajinigbe na
0: iroyin yi to wa de waju temi ipinle eko ni iroyin yen lo ma ti sele won ni awon omo kan ti an je omo elegbe ogogo o na lo je wipe lasiko eleyi ti ile ise olopa ni ipinle eko ti ohun se ise ti e lati ma da oko do ma wo gbogbo kini onikaluku ko sibe won ni se wa ri awon onitohun ti an je afurasi omo elegbe ogogo o ni ile ise olopa nlo foju gan ni o lasiko eleyi ti won pe won da oko duro won ni nigba ti won ri awon ara abi won ni won ri awon kan jagun oloro ti nbe ni owo won yato si eyi nko egbogi oloro nko eleyi ti ijoba ti fofinde lorilede wa Nigeria wi pe ki se suuti eleyi ti ogbodo ma wa nu eru enikeni ti oni dofin mo lowo won ni won to ba egbogi oloro yi lowo awon ara abi agbegbe bogan wa ni owo ti te won kini alaye ti won pada se nigba to wo te won tan iroyin ta wa pe ni gurugbe fun tosan toni inu e lati se lalaye fun yin
1: o da o mi tun be nwaju temi lo nfi di oro mule pe bina o ba ti tan laso
0: e
1: je ki tan le kana o lori oro awon ajinigbe ti won so ra won di dagiri le ti ma da mo leyin ekun ti won gbe kukuru be ni won gbe gigun ma se ngbe olori ni won gbe elemu bayi iroyin pe awon ajinigbe mo ti sose o won ti gbe oluso agutan kan ni ipinle Benue lohun to nti awon olujose meji ototo be ni ipinle Benue bakan na awon kan ti won fura si pe won je daran daran sugbon ti won fara jo daran daran to je pe awon kan ijagun to lowura to le kokoko lo nbe lowo won won gbe mi eyan mefa ototo ni sai to je ijoba ibile Kastinala ni ipinle Benue lohun
0: iroyin yi to wa niwaju temi lo mo to salaye o okoko morin ba nu npe ise lelogbe won jade o se lelogbe won jade won ni enikan re eleyi to je omo orilede Nigeria bo lo se ri leti e
1: se fuji ko ni gba ni abi
0: bawo ni o se ri ni eti e gbogbo e gbogbo e lo wa nle nbi
1: mo le na ni 5 naira
0: iwo niyan awon eyan kowo le
1: 5 naira
0: iwo niyan so npe nkan kan wu le fe kan jo loju na
1: won kowo le
0: ah
1: okay
0: ah Olorun ba ma je o ba je ni
1: okay bi ru awon sina alayo
0: iwo lo mo iwo lo mo iwo lo mo lopolopa lopolopa yin o kuku nikan se tele tele awon to wa nikan se o tun fe mo gbe dakujo eyin eyan mi ojare e mo gbo ojare se ri iroyin eleyi to wa ni waju temi o salaye oro wi pe omo orilede wa Nigeria kan eleyi ti won pe onitohun won ni akeko ni iyen nile America won ni onitohun to je eni odun metale ni ogun ni iyen ni ojo ori re ni o won pe onitohun eni an ti bere si ni se gbogbo owe re bayi eleyi to je pe yo mo koju oro kan to ni se pelu fifi soko wale fun esun eleyi ti an fi kan esun wo wa ni won pe laarin ohun ati orebirin re ololufe re eleyi ti won ti jo mara won tele tele ti won ti jo wa tele tele sugbon ti won jo simo won pe oro gan in lo mo se bi oro laarin won o won ni bi ara binu bi o se binu tanu won ni bo se fa mo yonu afi ko ba iko ba iko ba loyin fun eni to je ololufe re ngba kan ri ah erin orilede America ba pe nibo nbo le ti se ran dandan yun ko le sele nbi o bo se wa yi a ba se gbogbo owe re o pada lo le ti o tun lo tun opolo fo daada nile to le ba mo be eyan ti mo nse lawujo ibon bo bo lo se mo yibon e wo iroyin e ogun gan ni rerere to si ja irogun iroyin gudugbe losan toni eti yin la bere si ni mo jazz
1: o da okan re tun be ni waju temi to n safomo oro di mo
0: okay
1: bi pe egberun sam ko le sam olorun lowo o won pe ko din ni awon mo le wa Nigeria meta ototo ti won ti gbamu sikun ni orilede India lori pe won lowo run mo gbe egbogi oloro be ni ajo to n gbogun ti gbigbe ati lilo egbogi oloro ni Nigeria ta mo si NDLEA o na ni won ti tewo gba awon egbogi oloro kan ta mo si loud o wa je ti kana Canadian loud ni o ile ti o je bi oni kilogram mefa o le die ni papa kofu to wa ni ilu Eko
0: to iroye yi to wa ni waju temi ni ipinle Ondo o ni iroyin yen ni lo ti bo sawo mi nbi iwe iroyin punch lo si koroyin na ki lo wa sele won pe ni ipinle Ondo o na ni o je pe awon ile ise olopa awon eyan ti an jo sise olopa ni o iyen ni ile ise olopa nbe won ni won wa ti do lo obirin kan o eni odun mokanle ni ogota o ni ojo ori obirin ohun won poruko re ni abileko mo dupe oladele won ni onito lo je wipe awon okunrin agbebon eni emo jigbe lo iyen ni owo ni ijoba abile ti owo ni o won ni nigba ti ibon ti won jo fi njewo laarin ara won iyen oni awon ti won je osise eleto abo ni ile ise olopa ati awon ti won je ajinigbe yi won ni se ri ngba ti ibon to bere si ni soro leso leso ah asiko yi gan na o na lo je pe irin ti kanrin o ikan si gbodo te fun kan lasiko yi ni emo dola obirin na iroyin yen losan to ni la wa npe ni gudugbe yin o si gbo laipe laijina
1: o da omi itun re to gbe mi lo si ipinle osun ipinle omoluabi
0: okay na
1: be ni mu ti mu iroyin to nbe ni waju temi o to npe akeko bi kan ti ile eko uniosun on lo ti safomo in ti oju eri o lowo amogun le wa nigeria ile ti won di baraka o yalu won ti won yalu ilegbe won ti won si se won bi ose se soju to n tenu e nunu iroyin punch ni se ni ro fidi e mule o wi pe amogun le wa nigeria marun ototo ni won ti gba mu bayi nitori pe won kolu legbe awon akeko uniosun iroyin bo lori e lekun keke fun to
0: se ri iroye leyi tin be ni owo temi lo mo salaye oro wi pe lorilede india won pe awon morilede wa nigeria tin won de ni meta ni ye lowo ti te o fo pe ni se na lo je pe won gbe ogun oloro kaakiri iyen ni be un leyi to si je wi pe ijoba abe o pe ko saaye fun gbogbo oru nkan bayi o won pe owo ti te awon nitan hun ti won si ti bere si ni so tenu won won pe won ti salaye ni lowo lowo ta wa yi be na oni mo lo si inu iroyin kan eleyi ti a mo si iroyin muzo muzo muzo to je muzo happy ending ninu ni o iroyin yen salaye oro wi pe to oro ti di muzo muzo fun awon ti won je osise ijoba iyen ni olu ilu orilede wa nigeria ni ilu abuja won ni tori pe eto ti bere eto ati mo gbe won ga mo se agbega fun awon ti won je osise ijoba eleyi to je pe ngba won ka won le ni leji leta lerin ah won pe won lo bi egberun meta la niye eleyi to je pe igbega yo bere si ni mo de ba o ni iroyin yen en lo ba fi di iroyin muso muso muso fun tosan toni iroyin yen je muso ni o bakan na ni iroyin kan
1: kadi ale ti le atoko la ti gbejo
0: okay.
1: Iwa baje re ko pe sibi kan o iroyin le lo nsafo me di mimo pe le ise olopa ipinle Imo ti safo mo oro di mimo pe owo ti te awon meta ototo bayi awon kan ti won je ajinigbe won ni an mejila ni odaran moran ti owo te ti won si dola awon eyan meta ti won jigbe ko ni akata won won pe an mejila ti won je odaran moran ti owo te yi won kan won ni okan ojo kan esun o ni won fi kan won ta ti ri esun ijinigbe isegbe okunkun ipaniyan ati idaluru ni tibutoro ipinle Imo iroyin bo lori e lekun keke ka wa lo se ko akete nile ogbon arumi salegbelegbe aro dede ma ja
0: ibe
1: ni mo ti mu re to nsafo mo pe ijoba ipinle Eko ti se ifilole eto boni nile eko le ti o tubo je ki igba igbadun ati ikeko awon akeko ko besue ko yaranti si daily post onloko gudugbe ni fun tosan oni
0: se ri awon iroyin gudugbe ohun o po nbi baba ni ka ma mu lo ojo ti lo eja ka koja lo sodo obosun ohun taja nti e ni ejo taja to ba taja ta wa pada di nkan iroyin ta pe ni gudugbe yo ma tesi waju awa mo riri yi o be ti se gbo wa
2: gudugbe iroyin agbokogbon Ladilu FM 96.7
3: Kokoro aseyori ti yan fi le bonu se atosi Gitales lo nje ona abayo kan ti yan fi le bori kosikosi ojojumo Gitales International ni Gitales International biro ni lagbara lile sewo gbe didaduro digbi lai rogbo kule joba ise ti won niyan awon ero lorisirisi lo ti wa ni Gitales International lopo ko yoku lowo ti o gajara nipase ka le ise wa Martin Tech Industries awon ero bi palm oil mixer and digester pure water machine ice block machines gari processing machines popcorn and palm oil machines chalk mold and nylon machines Gitales International asiri oko owo aje yiyo ni ninu ise ohun osi be bara won tan tayo laarin egbe Gitales International ni won rogbo kule awon gangan lasiri ati rowo ti bonu gbo bukata laisan ni ara tokunrin tobirin tomode tagba Gitales ni won ko bere fun iwo lo se kan si Gitales International loni Gitales International lo fe gbekede pelu GT Bank Akiyemi bus stop ring road Ibadan o ekurere alaye 08056046055 email ademola.1@gmail.com Gitales International ona bayo ko nu ise ohun osi to daju
4: Olorun baba lola emi mama ri se owo re
5: Olorun kan be ninu jo apostle ti Christi jake jado agbaye Olorun arogun gbogbo mi lo nje lo nje o ti sise agbara ninu jo re fun didi ogbon odun Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International. Ogbodun 30 years ti ogun ti nse ti denja. Isoji ajodun la fi bere ni Monday ojo keva titi di Friday ojo kewa ni deda gogo marun role akori Olorun ara wonderful God. Are ijo apostle ti Christi Pastor Dr. Henry Ojo ati CAC General Superintendent Pastor Dr. JD Onogua ni o ma lewaju ninu isoji ati iwasu lojo ajodun pelu awon iranse Olorun lokan ojo kan isin dupe la fi kase re nile ni ojo kejila osu keje odun yi ni dede agogo mewa owuro baba woli ati mama woli Richard Adebayo Wole JP CAC General Evangelist Nigerian and Overseas ni o ma gba gbogbo eniyan lalejo ewa gba wa yo wa yo
6: So yi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo otoni
7: eto igbeyawo laye
8: Ejowo, eduro na jare.
9: Ah, ilo sele.
8: Ki won to so wa po. Njo ranti po oseleri television fun mi. Fridge nkan, ero fosho. Ise ile wa ma fowo fosho nle e ni 2026.
6: Eh, ni tuto.
8: Ka sha so pe o ti ra won abi?
6: Ta lo ti e so pe mo gbodo ra gbogbo awon kan ile e kan so ni bi ti CDK wa.
9: Ewo lo tun je CDK bayi.
6: Be ni o CDK. E le ra fridge yin, ero ifosho ati be be lo.
8: Ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi?
6: Ah ah, lati osu to koja ni mo ti ra won.
8: Oluse agun kan.
6: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
10: Ẹ pè CDK sórí 0707-454-3005.
11: CDK, sanwó díẹ̀díẹ̀,
12: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
13: Wíjẹ́ mi international pọ́dún mẹ́rin alleluia. Tijọ́ ti ilá fìdúpẹ́ lọ́wọ́ Jésù Kristì ló jẹ́ kí tọrú ìhó tún bẹ̀ wá láyé nínú ìjọ wí Jesus Evangelical Ministry International lábẹ́ ìpè Prophet Pastor Akintayo Yusuf Kengbe ọ̀rọ̀. Till I have reason to praise God. Psalm 66 verse 20 Thursday July 9 lákàn sí ọ̀pọ̀ àwọn moderate home níbi tí a ti kú òbítíbitì ẹ̀bùn fún wọn kó tó di sẹ́dọ̀ di ọjọ́ kọkànlá tájọ́ ọdún wáyé nínú church auditorium ńlá wa bẹ̀rẹ̀ látàgùn mọ́kànlá òwúrọ̀ guest speaker Prophet Samuel Ọmọláwo JP our spiritual fathers Apostle Dr. Paul Adeola Adedosun JP Bàbá Ìbàdàn Prophet Samuel Sisu Bishop Johnson Mọ́lákìyọ̀ Apostle Moses Solution Ajo Ade Father of the Day Honorable Babalola Mukwala Babs Honorable Maruf Olabi Suesue Mayegun Manager Market Pastor Honorable Adura Egbemi Mothers of the Day Prophetess Jesu Ladu JP Engineer Mrs. Legbe Folake Oluremi Guest of Honor Professor Jonathan Bolakade Chairman Council Committee of Security UI Pelu Eda LI Oyekami Lati Bikibi Adejegede Taborita Merin Ti Oya Eso Fono Kala Pe Komo Egbe Tabi Siwaju Yibo Wa Civil James City International To Wa Ni Forogun Gbogbo Eyan Lape Ewa Kajo Je
10: Jẹ́ ti gbọ́.
11: Mẹ́kíní.
10: Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ná tàbí ra tókìn. Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC pẹ̀lú ìlànà iRecharge lójú ẹsẹ̀ ni o.
11: Báwo la ṣe lè máa lo iRecharge?
10: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra tókìn sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀. Lẹ́gbà IBEDC tókìn yín.
11: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
14: iRecharge sanwó iná ní rọrùn.
15: Ọ̀nà ti wá sí ọ̀nà ti là ohun tó ń pa wa láyà ti kúrò ńbẹ̀. Ìrìn àjò sílẹ̀ mímọ́ Israeli àti Jordani. Ilé iṣẹ́ tó mojúlé jẹ́ bí You Fit Fly wọ́pọ̀. O tún ti wá tú àkókò láti lọ sórílẹ̀-èdè Israeli àti Jordani nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ CAC Covenant of Mercy. Májẹ̀mú àánú lábẹ́ ìdarí Prophet Taiwo Abel Ojo.
16: Lálọ́jà ilé gbà.
17: Who are thy goodness?
16: Kò fi ogun rọ́pò.
17: I replace you with battle.
16: Ó yẹ gba ilé.
17: You see the goodness.
15: Ọjọ́ 22 títí di ọjọ́ 28 oṣù kẹsàn ọdún 2026 ni ìrìnàjò alágbára yìí máa wáyé pẹ̀lú àjọṣepọ̀ You Fit Fly nínú ìrìnàjò ẹ̀mí tí ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ti máa wáyé lórí onípòjípò tí òjò àánú àti ìbùkún sì máa rọ̀ sórí gbogbo wa. Yàrí dájú pé o kàn sí You Fit Fly ní gbogbo ẹ̀ka ọ́fíìsì wọn tó súnmọ́ tàbí kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0902-346-0310 àti 0907-868-0206. Ẹ má gbàgbé pé You Fit Fly mojúlẹ́já hotel reservations, hotel booking tó fi mọ́ airport transfer. Ìrìnàjò sí Israeli àti Jordani pẹ̀lú bàbá Abel Taiwo Ojo. Èmi ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀ o.

0: Joseph, Prophet Olatunji Alabi, Guest Minister, Babatunmise, Tabitha Feromi, Oladosun Twins, and Evangelist Brigette Arugundade. Venue, Team of Elisha Ministry, Champion by Faith Church, Old Ife Road, Akigbade, Mato Ibadan. Not this, first 150 people to attend shall be given 10,000 naira each. For more inquiries, 081-3087-2518. Come and be blessed in Jesus' name.
1: Dr. Scrap Recycle àti tamato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamato ni cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333, 09083013333, 09083013333. Andu wọn lórí Twitter.

0: àti ẹ̀yìn èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Mitrechadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹ́rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó tún jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladepo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹnu gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM gbé ọdún mọ́kàndínlógún ẹgbẹ́ wa.

0: ìlera ara wa ni inú à ń bí ọlẹ́dẹ̀ wípé kí ni nǹkan tí òun bá fẹ́ra bóyá o ti náwó náwó náwó sí tó wọ̀ pé wá wọ̀ pé òun tọ́bọ̀ òun ọ̀fẹ́ lọ
1: tọ yari tọ la gidi pe won lo se
0: lati ori ifunpa giga sugar nini oju re sojo mo yo lenu won na bira elere ba to ba wo glass kan boya boya o kin lese kini o kin lere ran
1: lere ran daada
0: to ba logun o le sun orun si ni ogun ni
1: orun ogun ni awon kan wa nsese nlo ogun ka to ri ogun sun
0: be elomi eyin dalam elomi aso tin se apa kan ese kan o ti ni issue eyin na ti mo tan pe be
1: beeni beeni
0: na orisirisi awon aisan kan be to won ni ko ti e won ni ko gboogun
1: àwọn míì wọn sọ fún wa pé mọ jẹ nǹkan báyìí mọ jẹ nǹkan báyìí mọ jẹ nǹkan báyìí o ò lè jàgbà dókítà o ò lè jẹ
0: kìnìkan wọn ni inú nǹkan nu wọn à ní kéé lọ ẹ mọ máléjì ẹ ni kò sí àìsàn kan tí ò ní ọ̀nà àbáyọ
1: tí ò lọ́nà àbáyọ
0: èèyàn lè mọ ti ìpàdé ẹ
1: mọ ti ìpàdé ẹ
0: ẹ mọ bọ̀ wá sí betty kanjen water ṣe é ní betty kanjen water
1: tí wọ́n tún ń pè ní betty wellness therapy
0: bẹ́ẹ̀ni a ní oríṣiríṣi machine látòrí therapy 90.
1: ok
0: therapy 90 yẹn ẹ lè wá lò fọjọ mẹsàn tàbí tàbíjọ mẹẹdógún
1: ok
0: ẹ lè rà sílé
1: fúnra yín
0: bẹẹni aláṣẹ betty kanjen water wọn wà lára àwọn distributor tó ń distribute therapy 90 machine ní nàìjíríà
1: ok
0: then àti wọn ní quantum machine àti quantum mat quantum machine yẹn sà ó ní iná méje iná kan wà fún oríṣiríṣi àìsàn tó bá ń ṣèyàn
1: bípè ní jàára kọ̀ọ̀kan bá ṣe rí
0: ní ọ̀sọ̀ irú iná tí wọ́n á tàn ní ìṣẹ́ tó bá ní ẹ̀yìn dídùn wọ́n sì fi ẹ̀ bá pé ayin ní o ó ti norí iná tó wá tàn síbẹ̀
1: iná yẹn ó dẹ̀ mú
0: ẹni yìí wọn ni ikú rẹ̀ ga ẹ̀ ó ní ìju ó ti ní irú iná
1: tí wọ́n á tàn sí
0: ẹ̀ ó ní liver problem akéde rẹ̀ kò ṣe dáadáa ó ti ní irú iná tó wá tàn sí
1: tí
0: wọ́n ní machine lóríṣiríṣi àárín wa ni distributor àwọn machine nigeria
1: ok
0: lábẹ́ bẹ́ẹ̀ a tún wá láwọn international product láti china
1: ok
0: ẹjẹ sọ méjì péré
1: ok
0: number one ni oògùn ẹ̀fọn vmax mosquito repellent
1: oògùn ẹ̀fọn
0: gbogbo ìyẹn ẹ̀yìn aláta ẹnu ọmọ kó ń bẹ̀ ní oasis
1: káwọn náà máa tún
0: ta ṣe oògùn ẹ̀fọn ẹ̀sà ẹ kàn spray sára yẹ bíi perfume ni
1: oògùn ẹ̀fọn spray sára
0: bíi pef ni kìí pààyàn lára ẹni wuyẹ tẹ bá ti lọ ẹ̀mọ̀ jáde tẹ bá tẹ sára yín lẹ́yìn 8 hours
1: ẹ̀fọn ọmọ rí yàn sáni
0: ẹ̀fọn ọmọ rí yàn sáni a tún wá ní ganoderma coffee tea
1: kí ni iṣẹ́ yẹn
0: ṣe rí ganoderma coffee tea yẹn eléyìí ṣe àwọn coffee tó ní caffeine o ganoderma coffee tea la pè
1: é
0: ó ń ṣiṣẹ́ fún immune system wa
1: ok
0: ó ń ṣiṣẹ́ fún kidney wa ó ń ṣiṣẹ́ fún liver wa ẹ̀kan sára tẹ́ bá ti fi pé bóyá ẹ fẹ́ mu tea ẹ̀yin àgbààgbà tẹ́ ti lé fọ́ọ̀tì ẹ̀ ní ìdí ṣúgà mọ́ ẹ̀rọ ganoderma ẹ̀kan jí láàárọ̀ ẹ̀mú kan epo ẹ lọ bí ṣe wá dọ́ wá rẹ̀ yín kẹ tó sùn
1: ẹ̀mú kan epo
0: kẹ lọ sùn ó máa ń ṣe fún stress ẹ wá check wa ní betty kanjen water or betty wellness fún gbogbo àwọn kan tá a ti dárúkọ yìí fún ẹkùnrẹ́rẹ́ àlàyé ẹ̀yọ́ sí wa ní ọ́fíìsì wa betty kanjen water wà ní number one Providence Estate.
1: Sitaga bus stop.
0: Sango
1: Eleyele Expressway. Nibadan kọ́.
0: Nibadan.
1: Ok.
0: Mo yẹ wa ni poli Ibadan. Tabẹ wa ni Eleyele. Ẹgbẹ ọkada.
1: Ok.
0: Ẹni ẹ lọ si Sitaga bus stop. Labẹ gila yẹn. Tẹ́wọ́n a ti drop yín. Fono sodi keji.
1: Ok.
0: Ẹ ti ri Betty Kanjen water.
1: Ok.
0: Ibele n lọ. Ẹ pọ sori nọmba yìí.
1: Ok.
0: 080.
1: 37. 02.
0: 23 23 56 56
1: ẹ tún pè
0: 080 080 37 37 02 02 23 2 56 56 ago mẹsàn-án àárọ̀ sí márùn ìrọ̀lẹ́
1: òní wọn fi ń hó
0: monday to saturday
1: ok ẹ
0: yọjú sí wa àlàáfíà wa
1: ó dà bọ̀.

0: òmìnira kò fi ọwọ́ gbà.
1: Ohun gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500. Kò ká nkankan láti rà mọ́.
2: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500. Ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
1: Ṣé lóòótọ́? Báwo, ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
2: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dú fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Nitrochadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹrù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladepo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Nitrochadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
2: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fanilápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja. Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijemma Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
3: Lagilu FM 96.7.

0: Bankole Joseph, Prophet Olatunji Alabi, Guest Minister, Babatunmi, Tabitha Feromi, Oladosun Twins, and Evangelist Brigette Arugundade. Venue, Team of Elisha Ministry, Champion by Faith Church, Old Ife Road, Akigbade, Mato Ibadan. Not this, first 150 people to attend shall be given 10,000 naira each. For more inquiries, 081-3087-2518. Come and be blessed in Jesus' name.
1: Clash FM Media Academy. Nibe lawon eniyan ti fi gbagbu mi eko eto iroyin sori. Atamba gidigba. Soke tente ninu igbohun safefe pelu ikose mose ati iwo mo luabi. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bù kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
1: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bù tí Elédùmarè jèǹkì fún ọ. Kúkú mọ́ nínú. Nírànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000 0807-112-4000.
1: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Tá a bá ṣiṣẹ́ látọjọ́ Monday, ká wá fi wíkẹ̀ndì wa jẹ̀gbádùn lágbóṣágbó kò lẹ́jọ́ nù.
7: Ó wà bẹ́ẹ̀.
8: Ó dẹ̀ sílé gbọ̀ngàn ọmọ sórí. Má fi ṣe àgbà wọn.
6: Ètò tó ń múlùdùn lórí ńlágelú 96.7 FM tún bọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán pẹ̀lú Kọ́láwọlé Adéníyì Coladex International ni yóò máa gbé wa kiri lágbóṣágbó. Abala àkọ́kọ́ labala ó wà ńbẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀ abala tó máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ńbẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Coladex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà ń bẹ̀. Ó máa sọ.

0: ti Kristi jákèjádò àgbáyé ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́
1: ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International.
0: Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́.
1: Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́.
0: Àkòrí Ọlọ́run àrà Wonderful God.
1: Ààrẹ ìjọ apostle ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kan ọ̀jọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò ẹwà
0: gbọ́wà yọ̀
1: wà yọ̀.
2: 2 years ago, the biggest radio raffle hit we ever saw.

0: yàtọ̀.
1: Atakankan.
0: Ní báyìí, màá kó ìtọ́ ní màá máa ṣe àti Fọlákẹ́mi.
2: Ẹ kà sàn.
0: Ẹ kú iṣẹ́ ìlú.
2: Ẹ ṣí jàrọ̀.
0: Ẹgbẹ́ mi ti àyè dàtà nǹkan látọrin náà. Ọ̀rọ̀ ṣeré àti Fọlákẹ́mi. Ṣé ẹ lérò wípé tẹ bá jẹ́ kí wọ́n lọ báyà láti gba kọ́ńtírátì mi? Gbogbo owó ojúmọ́ owó ọ̀sẹ̀ yóò jà sí rọrùn, kódà wọn ó tún máa fún yín ní bónọ́ọ̀sì lé lórí.
2: Mr. Said. Mi ò fẹ́ rú owó yẹn.
1: Ha.
0: Kò nígbà tí èyí ṣe owó ẹ̀jẹ̀.
1: Ó dáa, fi tákà sí mi lára.
2: Mi ò fẹ́ rú owó yẹn.
1: Babe, jokes are
2: me.
1: Fi tákà sí mi lára sẹ́.
2: I'm not joking. You think I'm joking with you?
1: Ah.
0: Ó yàtọ̀.
1: Hey, mo fẹ́ máa gbà
0: mí. Ṣé ẹ ti rí nọ́mà?
1: Olówó. Èmi mo kọjá àyè mi ṣe mọ̀.
0: Ṣé ẹ rí ṣàṣà ní obìnrin tó lè gbàrú obìnrin mi? Ọ̀rẹ́dì tó ti tọ́ máa mú
1: gbà. Ẹ̀rọ àwọn obìnrin mi ń gbà, eléyìí kan yàtọ̀ ni. Àwọn obìnrin mi ń ṣe dáadáa.
0: Òun náà mo ṣe ní ṣàṣà lóbìnrin tó lè gbàrú.
1: Kí ló wà ń bẹ̀?
0: Ẹlòmí.
1: Àwọn yọ̀ gan, òun yọ̀ gan.
0: Àníkà jọ máa mú gàrí.
1: Òun yọ̀.
0: Ó pé wájú pé kò rí lóòrè yẹn lọ.
2: Bàbá mi kí gàrí máa sì mẹ́ kó jómi lásán.
1: Ah.
0: Níbi tẹ́yìn.
1: Màá máa bẹ mú àbí. Tí mo dẹ̀ ríbi tí bàbá wọ̀rí gan. Ṣé kò tẹ̀ trust mi ni? O mọ̀ kan tí mo lè ṣe.
0: Obìnrin ò lè trust mi bẹ́ẹ̀. Ṣùgbọ́n èmi kàn máa bẹ̀bẹ̀ ni. Ẹ jẹ́ kan lọ gba kọ́ńtírátì kí o. Kó wọ́n bá tù mí lẹ́yìn ìwé ọ̀la.
2: Uncle, Ṣẹ́rí, ọ̀tọ̀ ni kàn lọ gba kọ́ńtírátì. Ọ̀tọ̀ ni kàn débẹ̀. Ọ̀tọ̀ ni kàn sọ kí yẹn àwa tẹ mo rò pé ó máa bọ́ sí ni ẹ wà tún padà wá wà tún padà wá.
1: Ṣé wọ́n lo ni business ni?
0: Kò ṣe nǹkan kan náà. Ó dà ṣé tó ṣèwà já sí pé òun àti ìyá yìí gan tó bá wọnú ara wọn. Ṣé ó fẹ́ gbégbé ìyá lọ ni?
1: A tiẹ̀ lè wọnú ara wa.
0: Ṣé ibi tí yóò bọ́ sí bọ́ sí ni?
1: A tiẹ̀ lè wọnú ara wa, ìyẹn ò tiẹ̀ lè ṣẹlẹ̀. But babe, if not for pé kò polite kí mo ẹ lọ́wọ́ ṣùgbọ́n ká lè jọ lọ. Kò polite mi kàn lè ṣe ni, I can't do it. Ó máa dàbẹ́ ni pé mò ń gbó obìnrin lérí yeyeye.
0: Ó yàtọ̀.
1: Alaba.
0: Mo padà wọlé.
1: Ẹ
0: ó máa dàbẹ́. Olùkọ́ mi là ń labọ́ ọkọ ìyàwó ẹkùn gbogbo bàbá méjì.
1: Ẹ ṣeun.
0: Ọkọ méjì.
1: Ó sòrire, ó sòrire.
0: Mọ̀dá, kí n tójú bá rí kọ́lẹ̀ ń sọ.
1: Ìyàwó mi ni, fi nǹkan pamọ́ fúnra wa.
0: Ìyàwó yín ni lóòótọ́, àmọ́ láwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí ò yẹ kẹ́ ẹ máa sọ bọ́ta. Ṣé bí ìyàwó tó bí wa ní bá yín sòótọ́ ọ̀rọ̀ yàgbé yìí? Ẹ tún tẹ́lẹ̀ ọ̀rọ̀ wọn, ẹ tún lagídí. Adágán náà tún pè wọlé, ẹ tún lagídí. Báwo ló wá fẹ́ bá yín sọ̀rọ̀ náà wá fámìlì?
1: Ẹ wo, kí ló rúkọ pásítọ̀ máa pè wá
0: yín náà?
1: Ìyàwó
2: tó bá jẹ́ yìí ni ẹ̀yin ò ní dìímú ṣé ń ṣeré ẹ bàbá mi jẹ́ jọ nítorí ọlọ́run.
0: Àti Fọlákẹ́mi ẹ̀ẹ́lẹ́bí.
1: Èmi ni
0: o. Olùgbé tó bá jẹ́ bẹ̀ ni gbogbo tíbọ̀dà wa ń kà fún yín bó ló kúrò àwọn náà ni máa kà.
1: Èmi ni o.
0: Ìyá àgbẹ̀jẹ̀ ẹlẹ́bí sì jó wọn lẹ́nu.
1: Èmi ni o.
0: Àwọn ọ̀pẹ kódà léèsì gidi náà fi jó wọn lẹ́nu.
1: Èmi ni o.
0: Gbogbo tí wọ́n kà fún yín wọn ò ní kà tó ti yé. Ọlágbọ́n ti kà fún yín náà. Ó yàtọ̀. Ẹ̀yin náà máa ka búrúburu mọ́ ẹ ti mọ ìyàwó yín lánàá tó dó ni. Ò ní bàjẹ́ o. Àlàbọ̀ kọ ìyàwó
1: ẹ̀ bàbá mi. Fọlákẹ́, o lè rí ibi tí nǹkan ti máa wà òkè wo ni pé ká máa lè lọ, Fọlákẹ́? Is this love? Jọ tó di tọ́lọ́run. Jọ sí tó bá béèrè owó tí mi bá fún ẹ ṣé o ṣì máa kọ̀ tó láti máa lọ́ọ̀fù mi ṣá.
2: *347 *1024
1: Ta ló ń bẹ sọ̀rọ̀ káàṣẹ́ àbí kò ṣé nǹkan ò ṣe é pẹ̀lú káàṣẹ́ tó ń pè mú bẹ sọ̀rọ̀ ń sọ̀rọ̀ káàṣẹ́.
2: Ní nọ́mbà ilé ìtẹ́ máa tẹ̀ láti kópa nínú káàṣẹ́ lọ́sàn-án tó ní.
1: Fọlákẹ́ tí mi bá rí kankan mú sórí tébù.
2: Olórí mi náà tún jẹ owó lọ́sàn-án tó ní. Ẹ̀lú ẹ ká san.
3: Bọ̀dà Gbẹ̀ngà.
1: Yes sir.
3: Ṣe rí ara mánú obìnrin tán fún yín tẹ́ ti gbàgbé fi sápá kan ni. Kò ń ṣe gbogbo tí ilé ìyẹ̀lẹ̀ yẹn sọ fóbìnrin yìí. Lábẹ́ bó ti wù kó rí gbogbo tẹ bá rí kẹ sọ fóbìnrin resort lóbìnrin fẹ́ rí. Àwọn ti sáré azumu resort kan nìyẹn.
1: Fúnra mi ò mọ̀ sọ̀rọ̀ fún fúnra mi mo sọ kò béèrè lọ́wọ́ mi o. Ó náà máa ń sọ tiẹ̀.
3: Ìgbọ́n ìgbọ́n ìgbọ́n trust wọn ni ẹ gbàgbé trust lórí obìnrin. Táìmù kan rí iná trust yín táìmù kan rí yín wọn wọn ò gbà ọkọ ẹlòmíì.
1: Fọlákẹ́ ò disappoint mi.
3: Báà kò billions wálé. Ó dára dídáyọ̀ ẹ̀jẹ̀ ló ń sọ̀rọ̀ látàlákíá.
2: Ẹ ṣé bọ́dà dídáyọ̀ mo ti ẹ̀ fẹ́ káwọn obìnrin ti ẹ̀ pè because it's beginning to look like Fọlákẹ́ mi aláṣejù.
1: You are. Ìwọ ni.
2: Ó jẹ́ máa forí gba microphone. Ẹ̀jọ̀ tó bá jẹ́ ọ̀dọ̀ títí yín ló ti ṣẹlẹ̀. Ṣé ẹ máa ní
1: kọ́ tún jẹ́ kí n máa lose his teeth mi. Ní ìyàwó ló jẹ́ iná Fọlá.

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ́ pé lákọ̀tún ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín ṣe ẹ ti wá di alagbalúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀ bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 táyù kan gba àǹfààní 5 tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o ẹjọ́ báwo lèmi ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ilágelú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dú fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọgbà Murtala Adébáyò Àkàdé MFR.

Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ara ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Nitrin Chadol tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 ní Nitrin Chadol nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ni ìwọlé o, ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa

0: Wagyu FM 96.7.
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Kára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yí ó máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣanara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.
3: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù ṣé àtòṣì Jitalẹ́sì ló ń jẹ́ ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́. Jitalẹ́sì International ni Jitalẹ́sì International ríronì lágbára lílé ṣẹ́wọ̀gbẹ́ dídádúró digbí láìrọ̀gbọ̀kúlé jọba iṣẹ́ tiwọn nìyẹn àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalẹ́sì International lọ́pọ̀ pọ̀.

0: ìtọ̀kù lówó tí ò ga jara nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Martin Tech Industries àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester pure water machine ice block machines garri processing machines popcorn and palm oil machines chalk mold and nylon machines Titalex International àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì bẹ́ẹ̀ bá ràwọn tán tayọ láàrin ẹgbẹ́ Titalex International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀ àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu gbọ́ bùkátà láìsanná ní ara tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà Titalex ni wọ́n kó bẹ́rẹ́ fún ìwọ ló ṣe kàn sí Titalex International lónìí Titalex International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank Akinyemi bus stop Ring Road Ibadan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055 email ademola.1@gmail.com Titalex International ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ òun òṣì tó dájú.
1: Ọlọ́run bàbá lọ́lá èmi màmá rí iṣẹ́ ọwọ́ rẹ̀.
2: Ọlọ́run kan bẹ̀ nínú ìjọ apọ́stílì ti Kristi jákèjádò àgbáyé. Ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́. Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International. Ọgbọ̀n ọdún 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́. Àkòrí Ọlọ́run àrà Wonderful God. Ààrẹ ìjọ apọ́stílì ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kan ọ̀jọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá gbọ́ wa yọ̀ wa yọ̀.
3: 2 years ago, the biggest radio raffle hit we always

ekuro le pe lasiko ise ataro akojopo royin agbaye londe se ti gboyin lati ikoni ti lagelu 96.7 oke to gaju awon oke lo martini salao lo ni royin sugbon saju egba okoko ile itoyo ninu royin ijoba apapo orilede wa nigeria lo ti se ton bayi lati se ìṣípòrọpọ̀ fún aṣọ àwọn agùnbánirọ̀ kúrò ní kakita mọ̀tẹ́lẹ̀ sí aṣọ àdìrẹ́ ìjọba àpapọ̀ ló ti gbé oṣù barabàndẹ̀ báyìí fún àwọn olùkọ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ látàrí bí wọ́n ṣiṣẹ́ wílé ìyanṣẹ́lódì tẹ́rà náà ni ó ti jẹ́jẹ́ báyìí pé àwọn kò ní gba mọ̀kárùrù eléyìí orílẹ̀-èdè amẹ́ríkà tí wọ́n ń gbìyànjú láti ṣe lórí odò ti strait of hormones agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà onáà ló ti tọwọ́ bọ àdéhùn lọ́dún mẹ́ta báyìí pẹ̀lú kọ agbábọ́ọ̀lù ti britain ní báyìí ẹ̀gbọ́ròyìn ọ̀hún lẹ́kùnrin rẹ̀

ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti kéde báyìí pé àwọn ṣetán láti jìrọ aṣọ ilé ti àjọ ti agùnbánirọ̀ tó jẹ́ àwọn tó jẹ́ agùnbánirọ̀ ti NYSC ilé tí wọ́n wọ̀ tẹ́lẹ̀ ti ṣe kàkí táwọn ṣetán láti jìrọ rẹ̀ pẹ̀lú aṣọ ti ìbílẹ̀ ti àdìrẹ̀ látàrí àwọn ìṣíborọ́pọ̀ àti àwọn ìyípadà ilé tí ọba àjọ ọ̀hún ẹni tí í ṣe mínísítà fún ìdàgbàsókè àwọn ọ̀dọ́ ẹni tí í ṣe Ayọ̀délé Ọláwáńdé ó náà lọ sísọ lójú ọ̀rọ̀ ọ̀hún lónìí ti ṣe ọjọ́bọ̀ nígbà tí wọ́n ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí móhùnmáwòrán kan níbẹ̀ ló ti ṣàlàyé wípé àwọn ṣetán láti ṣe ìṣípòrọ̀pọ̀ ọ̀hún àti láti jìrọ aṣọ ilé tí wọ́n ń lò tẹ́lẹ̀ ti ń ṣe ti kàkí sí aṣọ ti àdìrẹ látàrí ọ̀nà kan gbòógì láti rí pé àwọn jẹ́ kí ètò ọrọ̀ ajé tilẹ̀ wà kó tún lè túbọ̀ rú gọ́gọ́ sí Ọláwáńdé òun náà ni ó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ wípé àwọn tí ó ń pèsè aṣọ ọ̀hún òun náà ló jẹ́ pé àǹfààní ńláńlá ni fún wọn báyìí láti lè bá tún jẹ́ kí àwọn náà tún lè rí nǹkan mú wọn lọ sí ẹnu nígbà tí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún lórí ọ̀rọ̀ ètò ààbò tó ṣe pé mínísítà ọ̀hún ṣàlàyé pé ìjọba òun náà ni wọ́n ti ṣetán báyìí láti jẹ́ pé àwọn tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ tó ṣe jẹ́ pé ohun tí wọ́n lọ kọ́ gan ní iléèwé òun náà ni àwọn yóò mọ fi wọ́n ṣọwọ́ sí ẹ̀ka ilé tí ó bá tí wọ́n lọ kà gan ní iléèwé mu yàtọ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ agùnbánirọ̀ ọ̀hún òun náà ni wọ́n mọ ń gbé lọ sí ẹ̀ka ti ètò ẹ̀kọ́ ó ti wá ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta báyìí pé nípa ti ètò ààbò ni ó jẹ́ pé àwọn agùnbánirọ̀ òun náà ni wọ́n mọ fi wọ́n ṣọwọ́ sí agbọ̀nbi tí wọ́n ti kẹ́kọ̀ọ́ àti agbọ̀nbi tí wọ́n ti wá kí wọ́n lè bá mọ ojúlèjà agbègbè ibi tí wọ́n wà ó ti wá tẹ̀wájú pé àwọn àdéhùn eléyìí tí ó ti ń lọ lọ́wọ́ báyìí òun náà ni àwọn tó ti ń gbé ìgbésẹ̀ báyìí láti rí pé ètò ààbò náà ni ó tún dúró dàn ní àwọn ibùdó eléyìí tí àwọn agùnbánirọ̀ tó bá wà fún ìkẹ́kọ̀ọ́ àti iṣẹ́ ìríjú wọn ó ti wá sọ̀rọ̀ tako awuyewuye tó ń jàrẹ̀rẹ̀ pé àwọn ilé-iṣẹ́ ọmọ ológun òun náà ni wọ́n á ṣe gàyà báyìí fún agbègbè àti fún àjọ ti NYSC eléyìí tí ń ṣe ti agùnbánirọ̀ ilé wa wà ni ó yàtọ̀ pátápátá wípé torí pé àwọn ibùdó eléyìí tí àwọn agùnbánirọ̀ ọ̀hún wà òun náà ló jẹ́ pé àwọn tó jẹ́ òṣìṣẹ́ elétò ààbò àti òṣìṣẹ́ ilé-iṣẹ́ ọmọ ológun òun náà ni wọ́n á dúró wà láti jẹ́ kí ètò ààbò kí ó lè wà níbẹ̀ wàá ṣàlàyé pé ìyípadà ọ̀hún òun náà ni ó wáyé lẹ́yìn ìgbà tí ìgbìmọ̀ ilé tí ó ga jù ti ilé wa ilé tí wọ́n ṣe àyẹ̀wò sí ti àjọ àti ètò ti agùnbánirọ̀ tó sì jẹ́ pé ìyípadà ilé tí ó wáyé yìí òun náà ló jẹ́ pé ó wáyé kẹ́yìn ní ọdún 1973.

ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti sọ síta báyìí pé àwọn ṣe tán láti ní ìbáṣepọ̀ ilé ètò dánmọ́ran pẹ̀lú àwọn ẹ̀ka tí ètò ìlera ilé ètò jẹ́ ti aládàáni àti àwọn tó jẹ́ pé wọ́n dá dúró fúnra wọn. Látàrí pé ọ̀nà kan gbòógì ni fún àwọn láti dènà àwọn àrùn àti láti dènà àwọn tí àrùn ilé tí ó lè bẹ́ sílẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà ẹni tí ṣe ọ̀gá àgbà fún ti àjọ ilé tí orí sí ọ̀rọ̀ àrùn àti dídènà rẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà àti àmọ̀ sí NCDC ẹni tí ṣe dókítà Jide Idris òun náà lọ ṣiṣọ́ lójú ọ̀rọ̀ ọ̀hún nígbà tí ó ṣe àbẹ̀wò alágbára sí ilé-iṣẹ́ kan ilé tó jẹ́ pé wọ́n ń ṣe àyẹ̀wò nípa ti ètò ìlera ilé tí ó ń bẹ̀ ní ìpínlẹ̀ ti Kano tí a mọ̀ sí Christians níbẹ̀ náà ni wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta báyìí nígbà tí wọ́n ti ṣe báyìí tí wọ́n sì sọ pé àdéhùn òun náà ni àwọn yóò tọwọ́ bọ̀ pẹ̀lú àwọn ẹ̀ka ilé tó jẹ́ ti ètò ààbò ilé tí ó lè ran orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́ níbẹ̀ náà ni ọ̀gá àgbà ọ̀hún náà ni olú àjọ ọ̀hún lọ́gọ ẹnu látàrí àwọn irinṣẹ́ ìgbàlódé ilé tí orí ní ibùdó ọ̀hún tí ó sì tún lu àwọn tó jẹ́ òṣìṣẹ́ wọn lọ́gọ ẹnu pẹ̀lú bí wọ́n ṣe jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nínú iṣẹ́ ilé tí wọ́n yàn láàyò bẹ́ẹ̀ náà ló jẹ́ pé tó jẹ́ ọ̀gá àgbà fún ti ilé-iṣẹ́ ti Chrissy tẹni tí í ṣe ọ̀jọ̀gbọ́n Amusu Salisu òun náà ni ó gbóṣù bàràbàǹdẹ̀ báyìí fún ọ̀gá àgbà fún ti NCDC pẹ̀lú àbẹ̀wò alágbára eléyìí tí ó ṣe sí ilé-iṣẹ́ ọ̀hún. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni wọ́n ti lu àwọn olùkọ́ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́gọ ẹnu látàrí bí wọ́n ṣe forí okùn sọ̀dúnrún tí wọ́n ti ṣe ìpàdé pàtàkì tó sì jẹ́ pé nínú èròǹgbà wọn báyìí náà ni pé wọ́n ṣetán láti padà sí ẹnu iṣẹ́ wọn. Ìjọba àpapọ̀ òun náà ni wọ́n ṣàlàyé báyìí pé àwọn gbóṣù bàràbàǹdẹ̀ fún ìjọba àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti pẹ̀lú àwọn tó jẹ́ ẹ̀ka ti ètò ẹ̀kọ́ látàrí bí ó ṣe jẹ́ pé wọ́n mú ètò ẹ̀kọ́ lọ́kùnkúndùn tó sì jẹ́ pé wọ́n fi àwọn ọmọ tó jẹ́ akẹ́kọ̀ọ́ náà sínú èròǹgbà wọn nínú ọ̀rọ̀ ilé tí ó jẹ jáde láti ẹni tó jẹ́ alūkkóró fún ẹ̀ka ti ìjọba tó jẹ́ ti ìjọba àpapọ̀ fún ẹ̀ka ti ètò ẹ̀kọ́ ẹ ti ṣe olúborí owó Fọláṣadé níbẹ̀ náà ló jẹ́ pé ó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ kété náà ló jẹ́ pé ti ṣe mínísítà fún ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó jẹ́ ọmọ̀wé Túnjí Aláúsá òun náà ló ṣàlàyé wípé òun fẹ́ràn bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn àgbáríjọpọ̀ àwọn olùkọ́ bí wọ́n ṣe forí okùn sọ̀dún tí wọ́n sì rí pé wíwọlé sẹ́nu iṣẹ́ wọn òun náà ni ohun tó kàn àti ohun tó yẹ mínísítà ọ̀hún wá ṣàlàyé wípé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ètò ààbò òun náà ni àwọn yóò rí pé àwọn dá sí tó sì jẹ́ pé ohun tó fà á tí wọ́n fi gùnlé ìyanṣẹ́lódì ọ̀hún òun náà ló jẹ́ pé láìpẹ́ láì jìnà òun náà ni yóò di ìyànjú. Ikọ̀ ọmọ ogun ti ọ̀wọ́ kejì eléyìí tí ó ń gbógun ti wa ìgbésùnmọ̀mí lápá ti àríwá ti ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà tó sì jẹ́ pé àdàpé ó pọ̀ ọkọ̀ wọn òun náà ni wọ́n pè ní Fasun Yama eléyìí ni wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ síta báyìí pé àwọn ti yabo ibùdó kan eléyìí tó jẹ́ pé wọ́n ń pèsè ìbọn àgbélẹ̀rọ̀ tó sì jẹ́ pé àwọn èèyàn tó tó bíi méjì tó jẹ́ afurasí òun náà ni ọwọ́ bà nínú ìkọlù eléyìí tí wọ́n kọlu ibùdó ọ̀hún lára àwọn nǹkan ọjà eléyìí tí wọ́n bá ń bẹ̀ náà ni ìbọn tí wọ́n pè ní AK-47 rifle àti àwọn ìbọn pélébépélébé eléyìí tí wọ́n gbélẹ̀rọ̀ òun náà ni wọ́n ka mọ ikọ̀ ọ̀hún lọ́wọ́ níbẹ̀ náà ni wọ́n ti wá ṣàlàyé síta ní láti ẹ̀ka eléyìí torí sí ọ̀rọ̀ ìròyìn tó sì jẹ́ pé ọ̀gá àgbà wọn òun náà ni ó fi ọ̀rọ̀ ọ̀hún léde ẹni tí í ṣe Lieutenant Colonel Aliyu Danga náà ló ṣàlàyé pé àwọn iṣẹ́ ìwádìí ọ̀rẹ́ kínní òun náà ni ó ta kọ́sọ́ sí ọwọ́ àwọn tó sì jẹ́ pé ìwádìí ọ̀hún náà ni àwọn tọpasẹ̀ rẹ̀ títí àwọn fi dé ibùdó ọ̀hún eléyìí tí wọ́n ti ń pèsè nǹkan ọjà lábẹ́lé ó ti wá ṣàlàyé báyìí pé àwọn tí ọwọ́ tẹ̀ òun náà ni wọ́n ti ń bẹ ní àkàtàlé-iṣẹ́ ọmọ ológun ibi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò láti mọ ìgbésẹ̀ eléyìí tí ó tún kàn pẹ̀lú àwọn karambani oníṣẹ́ láàbí ọ̀hún. Ìròyìn
àgbáyé lóde sí ti gbọ́yìn láti kàn ní ti lágelu 96.7 òkè gàdùkè ní báyìí ìròyìn tilẹ̀ òkèrè. Ikọ̀ ọmọ-ogun torílẹ̀-èdè ti Iran náà ni wọ́n ti ń ṣe ìkìlọ̀ báyìí fún orílẹ̀-èdè ti Amẹ́ríkà látàrí àwọn mọ̀kárúrú eléyìí tí wọ́n gbìyànjú láti ṣe lórí odò ti Strait of Hormuz. Ẹ̀tọ́ sí àdéhùn eléyìí tí wọ́n ní tẹ́lẹ̀. Nínú àdéhùn eléyìí tó wáyé tó ṣe pé orílẹ̀-èdè ti Qatar ní Doha náà ni àdéhùn ọ̀hún ti wáyé ní ọjọ́ kẹtàdínlógún oṣù kẹfà ọdún tá a wà yìí. Nígbà náà ni agbègbè ti Tehran náà ni wọ́n ti wá ń sọ̀rọ̀ jáde báyìí pé àdéhùn eléyìí tí àwọn ní pẹ̀lú orílẹ̀-èdè Amẹ́ríkà òun náà ni wọ́n ti gbìyànjú láti yí dàndé. Ọjọ́ ni agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ṣùgbọ́n tó yẹ kí wọ́n bí sí orílẹ̀-èdè ti England Nehemiah Oriola òun náà ló ti ṣàlàyé báyìí pé òun ti tọ́ bọ àdéhùn pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù ti Brighton Hove Albion eléyìí tó jẹ́ pé yóò sì tẹnubodò ní oṣù kẹfà ọdún 2029. Brighton òun náà ni wọ́n tọ́ bọ àdéhùn rẹ̀ tí wọ́n sì fi sórí ìkànnì ayélujára wọn lánàá ti ṣe ọjọ́rú. Agbábọ́ọ̀lù ọ̀hún ẹni ọdún 19 òun náà ló jẹ́ pé ó ti tọ́ bọ àdéhùn báyìí tí wọ́n sì ní ìrètí báyìí pé yóò fakọyọ nínú ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún. Wọ́n ní ìròyìn àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tò ní ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀gbọ́n àkókò eléyìí tí ó ṣùyọ̀ lẹ́ẹ̀kan sí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni ó ti tán láti jèrò aṣọ àwọn agùnbánirọ̀ NYSC kúrò ní kakí bọ́ sí aṣọ ti ìbílẹ̀ ti àdìrẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ló ti gbé oṣù bàràbàndẹ̀ fún àwọn òṣìṣẹ́ tó jẹ́ olùkọ́ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ látàrí bí wọ́n ṣiṣẹ́ wele ìyanṣẹ́lódì. Ìjọba orílẹ̀-èdè ti Iran náà ni ó ti bẹnu àtẹ lu ìgbésẹ̀ eléyìí tí orílẹ̀-èdè Amẹ́ríkà ń gbé látàrí àdéhùn eléyìí tí wọ́n tọwọ́ bọ̀ tẹ́lẹ̀. Agbábọ́ọ̀lù léńjeléńjẹ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ló ti tọwọ́ bọ àdéhùn ọlọ́dún mẹ́ta pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù ti Brighton. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòní fún ọ̀kanòjọ̀kan ìròyìn eléyìí tó takọ́sọ jáde kan sí wa lórí ìkànnì ti ayélujára wa pẹ̀lú tọ̀nà www.lagelufm.com àbí kẹ́ ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti X wa pẹ̀lú tọ̀nà Lagelu FM 967 bákan náà lórí ti Facebook wa pẹ̀lú tọ̀nà Lagelu FM 96.7 Tunde Ọláwo lóòótọ́ ìròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún Olúwa Ọlágunjù Martini Salau ló ti ròyìn akúrọ̀lẹ́ o àsìkò iṣẹ́ òní ẹṣẹ́ tẹ́ ń gbọ́ wa.

0: gajoke.
1: O balẹ̀ pẹ̀pẹ̀. Ta ló take?
2: Ta ló take?
1: Aláfidà. Ó yá gbé wa débẹ̀ gbé wa kọjá bẹ̀. Ṣé ẹ lè gbé gẹ̀ sí?

bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbénu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀. Wúrẹ́.

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, ta ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lè mẹ́rin ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì Káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn ló.

0: atete sun latete ji fun gbogbo alalaji to mura le de haji 2027 e to ti bere ni perewu ile ise alalaji to se fokantan alidaya hajj and umrah services be ni o bi ajo alalaji orilede nigeria se fi lele ni pe september 15 odun yi ni gbogbo pepe pe o wa sopin lori owo siso fun igbaradi haji 2027 ni alidaya se nke si gbogbo awon alalaji to fe ba wa se haji odun ti nbo lati ya wa gbe igbese common care ki won fo ko le ki won si pari gbogbo owo siso won ko to di ojo 15 osu kese odun yi ti gbogbo eto kase le eku ti mo ti alidaya gbe idekun alalaji awu ni kekere lodo ti wa eto ilegbe irorun ti o jina se haram onje aje gbadun lore kore ti ara si gbogbo awon aye to ye to fi mo wa si ofe lati gbadegba ijo ta bada lati lo ati bo ki ye eya agbera bayi ke ko si alidaya hajj and umrah services ni number 2 adedibu shopping complex opposite buffers filling station iwo road ibadan tabi ke ma pe alashi ati oludari alidaya hajj and umrah services sori 0806244 0572 anfani so di ade wa lodo wa to fi mo irin ajo umrah olososu alidaya hajj and umrah services aji irorun ni ti wa biidhnillahi taala.
1: Eh, obe, real people concept ti gbe RPC protein wọlu o awon malu atewure ta mo masin fun le rara ilu ni RPC cattle hub agberan ti wa tapa ta sayan ta se lojo pelu imototo to gaga araka si ara e wa gbo o ninu eran ta nje oni opo eyan ni won tin kokoloko arun idire o ti real people concept se gbe RPC protein kale wole bere iye won kilo ero gufe tabi ma lu to ba fe pe nkan re rele o le order ka gbe bo nle home delivery bo se aye ma lu tabi aye wure le ba fe e kan si RPC protein real people concept wa ni 126 Adekunle Fajuyi Road legbe Lego NNPC Mokola Mbadan e pe 0912739442 RPC protein omo bibi real people concept ni
2: Ọlọ́run bàbá lọ́la èmi màmá rí iṣẹ́ ọwọ́ rẹ̀.
3: Ọlọ́run kan bẹ̀ nínú ìjọ apọ́stílì ti Kristi jákèjádò àgbáyé. Ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́. Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogun Gbogunmi International. Ọgbọ̀n 30 years ti ogun ti ń ṣe ti ìdè ń jẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́. Àkòrí Ọlọ́run àrà Wonderful God. Ààrẹ ìjọ apọ́stílì ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kanòjọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ̀wà bá wa yọ̀ bá wa yọ̀.
4: Lágẹ̀lú apáta mọ̀jà pàtó Jamakuta Lágẹ̀lú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀. Adùn bá dòwò pọ̀ má kàmúso Lágẹ̀lú FM kàkàkí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ń farere ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà. Ìmùlẹ̀ ògúngún nìsọ̀ wọ́nyánwọ́nyán sẹ̀kẹ̀rẹ̀ ti ń mi dùngbẹ̀. Owó fún gbogbo ẹni tó lóye tó dàmọ̀ síbẹ̀ yìí náà ń gbọ́ síbẹ̀ ń ríṣẹ́ rẹ̀ nígboro àfàì báwọn dòwò pọ̀ láìró burúkáwò. Má dá ọtẹ Lágẹ̀lú FM 96.7 gbagbó gbajù gbajà gbagi oko wọn ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí láwùjọ iléeṣẹ́ tó ń gbòòrùn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà gbéra ńlẹ̀ darapọ̀ kọjà wa gbogbo ara Lágẹ̀lú FM 96.7 ìkí wà láyé àlùbáríkà polówó ọjà ń bẹ̀ kẹrin ọpẹ kẹ.
5: Oh, my IBDC meter unit don't finish now. See bad time, yo. To go queue buy token now go stress me well.
6: Why you dey worry like that? Just use iRecharge.
5: iRecharge? How that one take work?
6: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanter. You can also dial *6606*1 at on your phone.
5: Sharp like that.
6: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
7: iRecharge. Convenience. Accessibility.
8: Miliki special. Ajabale. Ajabale. Tututunene. Pelu awon boys Ọlọ́run tí ò dérò ni Rẹ̀mí àti Rẹ̀mí Rẹ̀mí Adesina Big Man Presenter pẹ̀lú Rẹ̀mí Babajide MC General láàgó mẹ́rin kọjá ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún di àgó mẹ́fà ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Ẹtì Friday ní ìkànnì Lágẹ̀lú 96.7 FM Entertainment Program.

wọn lẹrù amúnisíwí amúnisísọ amúnikòkèlè bọ mú bàbá wọn àbùkù kan láṣejù ọtẹ.

Ọ̀rẹ́ tí ń bẹ lókè ó sì ta sọ́gbẹ́ ẹ jẹ́ máa bá kẹ́ ní ọ̀wọ́n bọ̀.

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ara ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹrú gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ni ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
2: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìróorun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
4: Two years ago, the biggest radio raffle hit we always were.

0: ọ̀nà ti wá sí ọ̀nà ti là ohun tó ń pa wa láyà ti kúrò ńbẹ̀. Ìrìn àjò sílẹ̀ mímọ́ Israel àti Jordan. Ilé iṣẹ́ tó mójúlé jà bí You Fit Fly ò wọ́pọ̀. O tún ti wá tó àkókò láti lọ sórílẹ̀ èdè Israel àti Jordan nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ CAC Covenant of Mercy. Májẹ̀mú àánú lábẹ́ ìdarí Prophet Taiwo Abel Ojo.
1: Lọ́jọ́ ìrẹ́gbà.
2: Who are thy goodness?
1: Go fi ogun rọ́pò.
2: I replaced you with battle.
1: Ó yẹ gba ilé.
2: Receive your goodness.
0: Ọjọ́ kejìdínlógún títí di ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2026 ni ìrìnàjò alágbára yìí máa wáyé pẹ̀lú àjọṣepọ̀ You Fit Fly nínú ìrìnàjò ẹ̀mí tí ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ti máa wáyé lórí onípòjípò tí òjò àánú àti ìbùkún sì máa rọ̀ sórí gbogbo wa. Yàrí dájú pé o kàn sí You Fit Fly ní gbogbo ẹ̀ka ọ́fíìsì wọn tó súnmọ́ tàbí kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0902 346 0310 àti 0907 868 0206. Ẹ má gbàgbé pé You Fit Fly mojúlẹ́jà hotel reservations, hotel booking tó fi mọ́ airport transfer. Ìrìn àjò sí Israel àti Jordan pẹ̀lú bàbá Abel Taiwo Ojo. Èmi ò ní gbẹ̀yìn ń bẹ o.
3: Lajulu FM 96.7.

apẹ okun ati ko wa o to nkan awa na kuku ni olohun ma si ni awa kuku adi en son ko ye iye po boro wa se ri le se re ni o ti lage runu awa la ni kipo lowo oja o ma wa ipo lowo oja wa bo wa biba oda na ki zare kakadi ayo ademola azizi kojo to lo abe ri nkan ni alaji rasidi iye olaogun se be na lo kukuri osun gbade nbana won ki gbogbo oluko ati akeko ile ekeu akeukewe ti karasi ona ni ati gbogbo eyan patakporongodo to wa sibi ibanikadun iku mamu oluko alaji sherifu dini ebun oluwa losun gbade eyi to waye se bi lose to lo yi na ni won wa se ladura wi pe ojo yo jena sira won e sami ka to gbe to ami be na lo tun ri se walaji abdul rashid yo olugun se ijo ogun se osun gbade ma lete ikai na ni won ki gbogbo àwọn alásàlá tù pátápátá wípé ọmọ tó kù mọ́ra àdúrà alásàlá tó ọlọ́sọ̀ọ̀sẹ̀ ṣebí èyí tí máa wáyé lọ́jọ́ àlàrúbà ni wọ́n ní ọ̀sẹ̀ tí ń bọ̀ ń jọ àlàrúbà omi ò tún wáyé kọba mi òkè ọba ni mọ́jọ́rọ̀ ẹ̀ sàmí àṣẹ ẹ̀ṣẹ̀ sàmí kájọ gbé tó àwọn

0: olúwa gba ọpa ẹwà ipá àti agbára israẹli ọba tí bá mi rìn àjò aṣeyọrí alágbàwí gbogbo ẹdá ọba tí rán ni títún bá mi ṣe adá ògo padà fún ọlẹ́ẹ̀kan sí ọlọ́run tó ní gbogbo ògo olúwa gba ọpa ẹwà ìforúkọ mímọ rẹ oṣù yìí mọ̀ sí dáa oṣù tí ọlọ́run fi àrùn rántí mú a lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ikú omi nìyẹn ìwé ẹjẹ́ náà fi ṣọta yìí fi sọ bẹ́ẹ̀ ẹ̀sọ́kẹ́ fi gba tọ́ ó ní ọkọ̀ sí kúlẹ̀ ní oṣù keje mo sọ agulẹ̀sì bìrẹ̀ wa agulẹ̀sì bìrẹ̀ wa agulẹ̀sì bìrẹ̀ wa láti ní ṣàṣetì ìdàmọ́ ẹtì ní mo sọ ibù nínú ìwé lẹ́tírí kọ́ ṣàkà 23 verse 24 ó ní sọ fún mi pẹ́ gbogbo tó ti ń gbà mí ìwà àti ìtọ́kùnrin òfin balẹ̀ káàkiri nísìnyí abẹ́rẹ́ sí nísìnyí lábẹ́rẹ́ lórí ọmọ lórí iṣẹ́ lórí ìrìn àjò alóyúntà lóyúntà lélẹ́lẹ́ tipẹ́tipẹ́ a máa nísìnyí lábẹ́ àjọmọ́ aláyọ̀ ẹ̀ǹdà máìtìrì mọ́kẹ́ndì tó bá ń kọ́ mi nígbà àkọ́kọ́ orúkọ mi ni wòlíì high o ajílẹ̀rẹ̀ àtàmátàṣe jp tilẹ̀ jẹ́ ẹnìkan ní júwe ọjà jẹ júwe sọ tó dípẹ̀ láti máa ṣe ọ̀dì tẹ́ ọ̀dì tẹ́ tó ń bọ̀ lọ́nà tẹ́ǹtì júlá ọjọ́ fúráìdè ọ̀dì tẹ́ bọ́ bá ti dé bàdàn ní wòrò gbogbo tó ń bọ̀ látọ̀nà èkó gbogbo tó ń bọ̀ láti ọ̀nà ìlọrin gbogbo tó ń bọ̀ láti ọ̀nà ìjẹ̀bú sáàdé ìwòrò gbìyànjú kó dé ìwòrò bọ́ bá ti dé ìwòrò wà á fi ráwọn ta sí tó ń sọ wípé àtàmátàsí ló lọ
1: àtàmátàsí
0: ìwọ rò sí olúwojọsùn sí àtàmátàsí
1: yẹ ká
0: ṣe ò ní ṣòro ṣe é tèmi àti ò ní ṣòro ṣe é àánú ńlá tí kì í gbà ta kópa ní ọmọ ọlọ́wọ́ ayé ogó mi ogó rẹ ò ní fẹ́ ìrànlọ́wọ́ máa dìde wọ́n bá mi sọ̀rọ̀ lórí ọkùnrin yìí ó máa ń bá èèyàn ralé òun máa ń bá èèyàn talẹ̀ òun talẹ̀ bí gbèsè ńlá kì í mọ̀ lọ́lù ọ́ oní májẹ̀múmọ̀ ní kí fọwọ́ bọ̀ ojú ó máa ń ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ ìfì tó bá gbàgbọ́ báyà kàtó ní náà kàtó àtàtó ní náà kàtó àgbàgbọ́ báyìí ni mo sọ omi tí a ló ń poró iná ojo gidigidi ló ń poró ọ̀gbẹ̀lẹ̀ orúkọ jésù ló ń poró ẹ̀mí òkùnkùn báyìí ni mo sọ ẹ̀yà tó tà ní náà kàtó àbà ogun gbèsè ó fayé ẹ̀ pé ogun gbèsè ó di àwa ìwé àwọn ọba kejì nígbà tó ń sọ̀rọ̀ ní orí kẹrin tí gbèsè pa ọ̀kan nínú àwọn ọmọ wòlíì kò dẹ̀ sí nídìí tó ṣe ká torí wípé kò mọ bá ṣe ń sọ wòlíì lọ lẹ́yìn ìgbà tí gbèsè ká àwọn onígbèsè fẹ́ máa kó ọmọ ẹ̀ lọ ìgbà yẹn ló ti ìyàwó ẹ̀ wá kéde ta ló lọ bá bàbá wòlíì ó wá bá wòlíì ẹ̀ láì ṣá wòlíì ní kí ló ní olóòkàn òróró òmọ̀jẹ́ o àgbẹ̀sí láti ìkòkò tán yá ìṣẹ́jú bílé tí wọ́n ti lọ̀ tún lórí sí tó tó kú tán ní òró tó dá òun ní wá ní kó lọ tà ó sọ gbèsè ó tún dé èrè níbẹ̀ báyìí ni mo sọ ni wọn bá nǹkan tó ní ìyẹn ni wọn bá àṣẹta rẹ ní ìyẹn ràkún kan náà yá bá ètò kódà ní àká àyíkàkádà ní àká ní orúkọ bábọ́ máa tẹ̀ ná ìrètí ò ṣeé kà ire kàkàkà ìbùkún láti tọ́ gbèsè lẹ́bi ó yá kó dé bá wa kó wọlé bá wa kó wọlé bá wa kó dé bá wa a rí bùkún a rọ̀ lá a rọ̀ lá a rí ṣòro a rà nìyọ ní àgbàdo àfúnwọ́ gbogbo tó ti rò pé kò ṣeé ṣe àìsàn mo fi sọ̀rọ̀ ó ti bẹ̀ẹ̀ sí ṣe ṣe báà ǹjẹ́ ni mo ti bẹ̀ẹ̀ àyànfẹ́ ọmọ gbàdo à ogún àmúwáyé kò ní sọ̀rọ̀ mọ́ra àyànká samaria tẹsán ní mímú gbogbo tí sọ ológo di ológo kó gbogbo tí sọ ológo di ológo
1: bá àwọn bá
0: gbogbo tí ayé ń gbà lọ́wọ́ ológo tí ayé ti ń gbà di ológo tó lóògùn ìjẹ́ ní ìgbàgbé ògùn máa ṣe ọ̀fẹ́ ìyanu máa ṣe ọ̀fẹ́ ìdè máa ṣe ọ̀fẹ́ ìdè máa ṣe ọ̀fẹ́ ìdè máa ṣe ọ̀fẹ́ ó ní ẹmí ológo rèé o olúwa gbogbo mi fún mi ẹmí ológo rèé o olúwa gbogbo mi fún mi àwọn kan ti ṣèkà wọ́n ti gbogbo mi fọ́mọ wọn àwọn kan ti ṣèkà wọ́n ti gbogbo mi fára wọn ẹmí ológo rèé olúwa gbogbo mi fún mi. àwọn orin tí àwọn èèyàn kọ yìí mo wà nínú ìsọjí kan pẹ̀lẹ́kùnlẹ̀ nìkan fi ń kọrin yẹn ó wọ ara rẹ̀ pé kò jẹ́ kí á yẹ òkórí bí eléyìí.
1: Agbọ́
0: nínú ìyá àwọn ọba kìíní orí àkẹ́ta
1: ó
0: sọ nípa obìnrin onínàbìkà. Wọ́n ní nígbà tó wo ọmọ tí wọ́n gbé sí lọ́wọ́ ó rí pé òkú ọmọ ni ó ti kọ́kọ́ gbà kárí. Ṣùgbọ́n ó ní nígbà tí mo wò
1: fún
0: ó ní mo rí wípé eléyìí kìí ṣe tèmi. Gbọ́ mi àyànfẹ́ tí o ti wọ ọ̀rọ̀ ayé rẹ fẹ́ ayàkáwà
1: yákẹ́
0: tí o ti wọ ọ̀rọ̀ ìgbéyàwó ẹ̀yẹ fi ṣé bó ṣe yẹ kó lọ ló lọ yẹn ó ti sọ ògbó ìgbéyàwó yẹn nù gbogbo ìwà lójútùú mọ́ ẹnìkan lọ́jọ́ kan ẹkún tó ń sun òun ti sọ ògbó iṣẹ́ ònu màmá kàdá bàtòlíà iná ńlá kàdá ògbó onísọnù mọ́ ẹwọ́ gbogbo yẹn kí n má bàa gbàgbé lọ́la gbogbo ẹyẹ yẹn alágbára nìbàdàn ó máa ní agbára nìbàdàn ẹ ní sango ni o sango ti bàdàn ni ẹ o ìyẹn ní sango ẹlẹ́yẹ lérò o ẹ lágbọ́ ọba tó láyé àtọ́ grace all
1: grace
0: all
1: ẹ
0: tó wà lẹ́yìn ìtàfọ́ ààrẹ nà
1: ẹ̀yìn
0: ìtàfọ́ ààrẹ nà ló wà grace all yẹn olúwa dámiláre gadi tó wà lẹ́gbẹ̀ẹ́ open university
1: gbọ́dọ̀
0: fẹ̀gbẹ́ tira báyìí
1: ni
0: tó bá ti wọ́kọ̀
1: ṣàṣọ
0: pé open university yẹn ibẹ̀ ló ń lọ ní sango ẹlẹ́yẹ lérò ní bíẹ́n ìtàfọ́ ààrẹ nà ìyẹn nìbàdàn ní báyìí ni o ọ̀la
1: àgbẹ̀
0: méje ni program bẹ̀rẹ̀ ní olùdarí gadi lẹ́gbẹ̀ẹ́ open university ní sango ẹlẹ́yẹ lérò ìyẹn lẹ́yìn ìtàfọ́ ààrẹ
1: nà
0: àgbẹ̀gbẹ̀ ọba arí ago méje sí mẹ́wàá ni tọ́bọ̀ wá di ago méjìlá
1: láṣẹ
0: wa wà ní olúwo
1: tó
0: wà lọ́nà tó yẹtẹ gbẹ́dá
1: ìyẹn
0: ní atamátà olúwa ní ká lọ ṣiṣẹ́ lórí destiny republic dídá ògo
1: padà
0: bàbá màmá o àwọn ẹ̀jẹ̀ kan máa ń pẹ̀lú àwọn ní ológo ìbéèrè rè o ta ní jẹ́ ológo kí ni ológo fúnra rẹ̀ ẹ jẹ́ kí n sọ fún àwọn èèyàn kan
1: tọ́ba
0: bẹ́bí wá ń sọ pé wọ́n ní ológo lò tọ́ba dọ̀ wá ní sọ pé ológo lò mo wá béèrè ìbéèrè yìí màmá láti ẹ wo bíi ìta ná ń pè ní ògo kí ná sì ń pè ní ológo mo mi àti dádì jẹ́ kí n yànnàná fún ọ ṣé ológo lóòótọ́ ṣé wọ́n gbọ́ ògo rẹ kí ná ń pè lógo ó ní ìyàmúyẹ àdámọ́ ènìyàn tí ọlọ́run fún
1: kí
0: ayé fi ń wárí
1: fún
0: iyì àmúyẹ àdámọ́ ènìyàn
1: tí
0: ayé fi ń wárí fún ó ń gbé èèyàn ní tó fi ju ẹgbẹ́ rẹ̀ lọ tí wọ́n fi ń tẹrí bá fún ó ń gbé èèyàn ní tí ayé fi ń wárí fún
1: òun
0: náà pè ní ògo ẹni tó ní nǹkan tó fi ju ẹgbẹ́ rẹ̀ lọ tàbí tó ní nǹkan táyé fi ń wárí fún òun ni wọ́n ń pè ní ológo so ológo tàbí ògo èdè kan ní tó nítumọ̀
1: tó
0: bá fẹ́ pera rẹ ní ológo tàbí wọ́n gbọ́ ògo rẹ wà á ní nǹkan kan tí àwọn ayé ń wárí fún tó o ní tí ó ti wípé ó di àwa ti hàn lọ́wọ́ ní nǹkan kan tó fi ń gbayì láwùjọ tí àwọn èèyàn rí mọ́ ẹ tó fi ń bọ̀wọ̀ fún ẹ tó ò padà yìí
1: mọ́
0: òun tó ń pè ológo
1: àmì
0: ẹja ohun táyé fi ń pín ìwà
1: tèmi
0: ohun táyé fi ń wárí fún wa
1: ohun
0: tó fi ń pè wá lẹ́nìyàn
1: ohun
0: táyé fi ń yẹ wá sí
1: ohun
0: tó wọ́n rí mọ́ wa
1: nàìjíríà
0: kàtà bóyá kàtà dàní tó wá sọnù mọ́ wa lọ́wọ́ tí wọ́n gbé lọ mọ́ wa lọ́wọ́
1: káàkiri
0: dàní mọ́
1: ògo
0: náà ń pè é olúwàjọ́ ohun tí èèyàn fi ń darí ẹgbẹgbẹrún èèyàn lẹ́kì ìkàlàyé mú ẹ̀rí tí àwọn ọmọ máa ń sáré ọmọ kan wá mèrè ń sájọrò tó jẹ́ wípé eré ẹ̀ tó bá ń sáré báyìí òun ni ó gba ife
1: òun
0: ni gbogbo aráyé ń pàtẹ́wọ́ fún
1: òun
0: ni wọ́n ń pọ́nlé ògo rẹ̀ ní eré tó ń sá yẹn
1: òun
0: ni aráyé fi ń pọ́nlé
1: ó
0: ṣeé ṣe kó má mọ̀ lù ú lù tó bá dà rí àwọn onílù
1: yóò
0: lọ wò rẹ̀ ni ògo ẹ̀ ò bá lù lọ tí ìlú ọmọ yẹn wá bá wá ní ìṣòro
1: tí
0: ẹsẹ̀ rẹ̀ bá lọ bàjẹ́ lójijì
1: ayé
0: gbogbo ẹ̀
1: lọ́wọ́
0: tá a bá rí èèyàn tó mọ̀ lólù tí gbogbo èèyàn pọ́n pọ́n pọ́n ayé ìgbà tí wọ́n á ní igi jẹ́gẹ́dẹ́ ni lẹ́yìn bàlítà lẹ́yìn kinní kan orí ló máa bọ̀rù ọrùn ló máa porí gàgàgàgàgà gbogbo èèyàn ó máa pariwo ẹ̀ ogun ẹ̀ nìyẹn
1: ìgbà
0: tá a yẹ fẹ́ bá tiẹ̀ jẹ́ wọ́n jẹ́ kẹ́gbẹ́ bẹ̀rẹ̀ sí ìdùkú
1: wọ́n
0: ṣe ń bá ológo fi mọ gbàdúrà ṣé wàá ṣàdúrà ohun tí wàá tèmi níbi ògo ayé ò ní bàjẹ́ mọ́ ọ tí bá fẹ́ sọ fún
1: ọ ìjẹ́
0: mọ̀ tó ògo ẹgbẹ́ máa yẹnu náà lọ
1: o
0: tó máa fọ́lò mi lọ bí mo ṣe ń bá yẹn yẹn lọ fọ́lò mi lórí facebook àti tiktok àti youtube tó ló ṣe é ṣe fúnbẹ́bẹ̀ máa ṣe ráyè yànnà náà dáadáa ẹ lọ sórí ajílóore àtàmátàsí prayer life ajílóore àtàmátàsí prayer life. ma follow me lori YouTube ba. Ma so lori lori YouTube ba. O ma ni agba lo subscribe o friend. Subscribe ga ko follow me o friend.
2: Eh
0: so ba so nipa ogo. Be ni mo so pe. Kari ogo yi.
2: Hello.
0: Ti meta ni won pin si.
2: Ti meta ni.
0: Won pe ni celestial glory.
2: Hmm.
0: O ni ogo te eyan mu lati orun orun mo gba.
2: Yes sir. Yes
0: ba mo so fun.
2: Celestial
0: glory. A ti mo ni. Ti se te andele aye discover.
2: Yes sir.
0: Eyan ma gbe waye pelu e. Sori ogo so pe ni celestial glory. So ba ti gbe waye oni awon eyan ma nri awon amoye awon to loye awon to nimo awon to lorun fun ni asi bi awon woli mo ma so nkan ba de woli
2: won
0: ko lo so tomo woli yato si pastor mo ti tayin kan ko lo mo so fun yin mo de so fun pe o yato si apostle o yato si teacher yato si evangelist woli lo ni asi lowo gugu ba de eyan wo woli ka woli lo ma je ko mo bi toro aye ko si bi ogo ba so mi pastor ko lo ma ri ko ba woli lo ma ri ko ba woli lo ni awon asi yen
2: e
0: je ki so kini kan fun o nipa woli ibi ti ajo re de to ku si bi yo ba to text waju asiri yen woli la se fun bi ni ajo ba sare se
2: yo
0: owo woli lo iwe ma so ori kete se keje o ni tori oluwa olorun ki yo se jaka sugbon yo fi o ikoko re na awon woli ni se sori amoye lo gogo wa le be to gbe da kino fa nigba to fe ma irin ajo ogo ko ni woli
2: eh
0: yo to lo n gbo wa si eni ma n so kini to fun awon eni ma bi beni lo je ko clear awon eyan opolopo pastor lo n tele ko tele woli bo ya be je so asiri kan fun o to ba je je se woli lo nilo to ba fe sin olodun pastor lo nilo mo ma so to polo pe eni eni ba to woli lo isoro lo ni isoro ni bi eyan wa woli ona gbe lo n je ke eyan wa woli be ni sa ko woli o raye ko joko ti o mo ma so polopo oni pastor
2: ti
0: ka ti pastor to olojo ago to oloni wa su olo ma ti oro bo e seri mo ma so pe popo iwo to ba ti gbo si pastor lenu o gbo so lo lenu ni to olojo ago to e be no ti aja to ba be so ni ti de kini o ti gbo pe olode that's why I respect pastor
2: imi
0: pastor pe e ri pe ti pastor lo I do compliment back to the pastor
2: e
0: tori awon ni olohun ko olojo ago amo to ba doju e san bi se ro ba gori ara so ba le ti oye mo so mo bi so fe ya si you must go back to woli awon eyan ba so eri o iyan emi to ba tun mu awon woli e je gbe eri eni kan
3: mo le la tuwa lati ka ba ni ba le ro ko bi leni ka aja to pa ke ni ba ri o ye pe mo ti bo won o ni pe te ba je ti eyan ko ni so ro lo ko le ni e ni ma ga tu so ma ma se to ke e o ti ti so e gbe e se o he ni wo lo ni o ju ma fo ni wa na ni tele mo olodun lo ku ti ba ni ba
0: Number wo lo ma pe si
2: ke
0: number yin na ni WhatsApp yin ba mi o le ni tin ti aje fun prayer de je lu gbogbo eyin eniyan e ko fo mo yin te yin ba de ni phone la e lo follow mi lori YouTube bye ma fu yin le asiri meje kan e le ni lori radio
2: deni
0: asiri meje ni e ma fu o me ya mo kan meje kan e YouTube mi aji lore atamatase prayerless oda da aji lore atamatase prayerless ẹ lọ máa lo YouTube báyìí kẹ lọ máa follow kẹ máa subscribe lójú ẹsẹ àti lóore àtàmátàsí prayerless bí wọn náà dẹ̀ ṣe máa sọ fọ́ ìyẹn kan lọ follow mi báyìí ẹ lórí YouTube àti lóore àtàmátàsí prayerless bá kò máa ní agbára ẹ wọ́n tó dọ́là àǹfààní àti débẹ̀ kó tó close kó tó delete ẹ o ti ju ọ̀fẹ́ yẹn nọ́mbà tí wọ́n á pè mí sí o ẹyin méje ni o ikú tó àti gbogbo ayé ní àti gbogbo ẹgbẹ náà dé 070 1417 gbọ́dọ̀ ẹ̀kan sí 070 3552 3 1417
4: La Gelu FM Jagaba Gogo Radio Maro Wanso. Only those who have been led can lead, unless you are first a student, to become a teacher.

0: Kajuki.
1: Bíbélì ọ̀rọ̀ mímọ́.
2: Ọ̀rọ̀ Ọlọ́run wípé bí ẹ̀yin bá gbàgbọ́, ẹ̀yin yóò rí ògo Ọlọ́run. Bọ́rọ̀ bá buṣe gàdà tó buṣe gèdè, tẹni ṣiṣẹ́ rin jìjẹ ìrírí tí ẹ̀gbọ́n jẹsà fún àbúrò rẹ̀. Àdìtú lọ̀rọ̀ yìí, ètò kan pàtàkì lórí ìkànnì Lágẹ̀lú 96.7 FM fẹ́lẹ̀ lẹ́bàdàn ni ó jẹ́ pàkíyèsí rẹ sí o. Àkókò ìsíníye lápètò ọ̀hún, èyí ti máa wáyé ní gbogbo ọjọ́bọ̀ Tọ́sídẹ̀ẹ́ lọ́sọ̀ọ̀sẹ̀ báago méje ìrọ̀lẹ́ 7 PM bá ti lù. N lè tọ́ tí máa dé tí ìgbà onípojúpo ènìyàn fún wọn ní ìsíníye tó lápẹja. Ǹjẹ́ gbogbo ẹ̀yin ọkàn tó ti ń tò pé nípa ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀dá tí o mọ bí ogun ti jà, tó ti wá ru ara rẹ̀ pin àgàgà, ẹni ó ń gbàdúrà títí tó wá rò wípé àdúrà ń gbà àti bẹ́ẹ̀ lọ. Ìròyìn ayọ̀ ibẹ̀ ni wípé ìsíníye ló kan. Bàbá wa nínú Olúwa, Apostle Olúmọ̀mí Awoyọ̀mí, olùdásílẹ̀ ilé ìjọsìn Winning Souls for Christ Bible Church, number 9 Lane 3 Sionis Estate, lẹ́yìn Anchor Mall, New Garage Apata Expressway, Ìbàdàn. Ní ẹ máa gbàdé lórí ìkànnì Lágẹ̀lú 96.7 FM ní gbogbo ọjọ́bọ̀ Tọ́sídẹ̀ẹ́ lọ́sọ̀ọ̀sẹ̀ pẹ̀lú atọ́kùn ètò alàgbà Bádojú Adé. Àkókò ìsíníye gbogbo èèyàn pátá lètò ọ̀hún kan.
3: A dúpẹ́ nítorí pé kì í ṣe ẹnìkan ṣoṣo lètò yìí kan. Atọ́kùnrin àti obìnrin àti ẹni tí kò mọ Kristi àti ẹni tí ò gba Jésù náà ni ètò yìí lọ́kàn. Torí bẹ́ẹ̀ nǹkan jẹ́ ká tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká fi nǹkan léde láàrin ti gbádùn ètò àkókò ìsíníye léyìí tí Olúwa fi rán ìránṣẹ́ rẹ̀ bàbá wòlíì àti àpọ́sù Olúbùnmi Awoyọ̀mí. Ẹ kù déédé àsìkò yìí bàbá, ẹ káàbọ̀ sórí ètò yìí.
4: Ẹ kálẹ̀ Atọ́kùn.
3: Lónìí mo mọ̀ pé ọ̀tun náà ni ọjọ́ yọ, ọ̀tun tún ni àkórí ti òní, ṣùgbọ́n ká tó mú àkórí tòní, ẹ jẹ́ ká gbàdúrà.
4: Ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù.
5: Àmì.
4: Olúwa gbọ́ pé wa.
5: Àmì.
4: Olúwa gba ẹ̀yìn wa.
5: Àmì.
4: Gbogbo àwọn ẹsẹ̀ wa nínú ọ̀rọ̀ àti èrò àti ṣe wa, ẹ̀mí mímẹ́ dáríji wa.
5: Àmì.
4: Ẹ jẹ́ Jésù

0: yàn láyà díẹ̀ ọjà kò rí tọ́ka yàn láyà díẹ̀ tí pé ìgbàkúgbà máa ti ka bí màá kọ́kọ́ dákẹ́ ná sí iná ìyá mi ajẹ́rù àbà mi màá tún túbọ̀ ọlọ́run so akọrin tá a fẹ́ kéèsì látàdé ọ sọ pé olúwa kò fẹ́ dáríjì
1: olúwa
0: kò fẹ́ dáríjì
1: kò fẹ́ dáríjì
0: bẹ́ẹ̀ ni jẹ́ àwọn èèyàn ó bí ní débi pé kò dáríjì mà ìdájọ́ ló kù tí ń ṣe olúwa kò fẹ́ dáríjì àkórí náà nínú báìbù náà láti gbé mu ò kì sí pa àkà mu lórí o
1: kò fẹ́ dáríjì mọ́
0: bẹ́ẹ̀ ni kò tẹ́ dáríjì rárá ni ọ̀pọ̀ àwọn náà ni
1: olúwa kò fẹ́ dáríjì
0: bẹ́ẹ̀ ni olúwa kò dáríjì ṣùgbọ́n kí ni wọ́n ṣe tọ́lọ́run fi dáríjì
1: tí ò fi dáríjì wọ́n ń bà náà
0: bẹ́ẹ̀ ni náà
1: náà á sí ìsìn náà
0: ò ní àwọn afẹ́ kèsì kò mọ̀ ní pàwọ́ náà tún lọ sí irú ẹ̀ á tẹ̀tí ń ṣe gan ọ̀rẹ́dì ká lè bá tètè tó ọkọ̀ mẹ́kọ́ tó pé ọlọ́run ló sọ pé wọ́n dáríjì àwa náà mọ́ náà ni ṣùgbọ́n tá a fẹ́ ká náà nígbà wọn bá kejì orí 24 òyìn ọ ní orí kẹrìndínlógún ẹsẹ̀ bẹ́ẹ̀ ìkejì orí 24 ẹsẹ̀ 1-6 olúwa kò fẹ́ dáríjì là ń ké sí
2: ọjọ́ rẹ̀ ni Nebukadnezari ọba Babeli gòkè wá Joakim sì di ìránṣẹ́ rẹ̀ ní ọdún mẹ́ta Joakim
0: ọba Juda wá di ìránṣẹ́ Nebukadnezari ní ọdún mẹ́ta
2: nígbà náà ni ó padà ó sì sọ̀tẹ̀ sí i
0: nígbà náà lọ padà ó sì sọtẹ sí i
2: olúwa sì rán ẹgbẹ́ ogun àwọn ará kídíà sí i àti ẹgbẹ́ ogun àwọn ará síríà àti ẹgbẹ́ ogun àwọn ará moabu àti ẹgbẹ́ ogun àwọn ará amoni ó sì rán wọn sí juda láti parun gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olúwa tí ó sọ nípa àwọn ìránṣẹ́ rẹ̀ àwọn wòlíì nítòótọ́ látẹnu olúwa lé èyí ti wá sórí juda láti mú wọn kúrò níwájú rẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ manasseh gẹ́gẹ́ bí gbogbo èyí tí ó ṣe
0: gẹ́gẹ́ bí lè tó ṣe
2: àti nítorí ẹ̀jẹ̀ aláìsẹ̀ tí ó ta sílẹ̀ pẹ̀lú
0: nítorí ọ̀fin dáríjì yẹn nù o nítorí ẹ̀jẹ̀ àwọn aláìsẹ̀ tí wọ́n ń ta sílẹ̀ pẹ̀lú
2: nítorí tí ó fi ẹ̀jẹ̀ aláìsẹ̀ kún jerusalemu
0: torí pé ó fi ẹ̀jẹ̀ aláìsẹ̀ kún jerusalemu
2: tí olúwa kò fẹ́ dáríjì
0: àbí agbére rí àkórí nìyẹn o pé ìtàjẹ̀sílẹ̀ ti pọ̀ ju jerusalemu pàṣẹ bẹ́ẹ̀ ọlọ́run dáríjì mà
1: ẹ̀jẹ̀ àwọn aláìsẹ̀
0: bẹ́ẹ̀ ni ọlọ́run dáríjì mà pé ọlọ́run kò fẹ́ dáríjì pé fún tẹ́ ẹ ṣe yìí ẹ̀bá àbẹ̀bẹ̀ jù bẹ́ẹ̀ lọ ní ó máa sì ni ẹ jìyà rẹ̀ ìtàjẹ̀sílẹ̀ manasseh àtàwọn ọmọ àwọn ọmọ ọmọ rẹ̀ náà tá ń jọba
2: àti ìyókù iṣẹ́ Joakim àti gbogbo èyí tí ó ṣe akọ wọn sínú ìwé ọ̀rọ̀ àwọn ọba Juda bẹ́ẹ̀ ni Joakim sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀ Joakini ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀.
0: Ẹ ṣe ibi tí wọ́n kà fún ayé jẹ́ ọ̀rọ̀ nípa ọba kan tí a mọ orúkọ ẹ̀ sí Joakim tó jẹ́ ọmọ ọmọ Joasi so òun lọ dáràn bí yìí bàbá tóbi náà ti dáràn náà ṣáájú tá a mọ̀ sí manasseh tó bí Joasi òun náà ti dáràn náà ṣáájú Joasi tiẹ̀ ṣe dáadáa dẹ́ ní titi ẹ̀ mẹ̀lẹ́yìn manasseh tó bí Joasi náà ni Joasi wá bímọ mẹ́rin àsìbọ́ àsìbẹ̀ bímọ mẹ́rin ìkànnú ọmọ mẹ́rin ni Joakim jẹ́ tó náà ṣe dáadáa tí inú fi bí olúwa yìí náà wọ́n fi sọ pé dandan náà ni pé torí ẹ̀sẹ̀ manasseh gan tẹ́tẹ̀rẹ́ gan tí mo ń béèrè gan lọ́wọ́ ẹ̀yìn ìran rẹ̀ àtọ́mọ́ rẹ̀ gan bàbá ńlá yín ti dẹ́sẹ̀ sinmi tí ń jì tẹ́ẹ̀jìyà rẹ̀ tí ò sì ń tọ́jú ẹ̀sẹ̀ sí i ẹ̀yìn gan náà tún wá lọ ṣe nǹkan tí ò tẹ́mi lọ́rùn torí bẹ́ẹ̀ ìdáríjì ẹ̀sẹ̀ lọ́dọ̀ èmi olúwa kò sí mọ́ pé ẹ lọ parun ẹ lọ gbẹ̀kún náà ni ọlọ́run ṣe rán àwọn tí ó kó wọn lẹ́rú àwọn tí ó pa wọn run ló fi ran sí wọn so ní nǹkan àkọ́kọ́ tá a kọ́ fẹ́ kí ni pé kí ló fà á tọ́lọ́run kò fẹ́ dáríjì wọn mọ́ kí ló fà á nǹkan àkọ́kọ́ tó fà náà ni nàbàwá ọ̀hún tó bu ayé mọ́ àtàǹkà ní ìsìn náà ni ìtàjẹ̀sílẹ̀ ìtàjẹ̀sílẹ̀ ìlú tó bá ti ń tàjẹ̀ sílẹ̀ wọn à lè rújú rí ọlọ́run o wọn à lè rí àánú ọlọ́run o ohunkóhun tí bàá máa ṣẹlẹ̀ ń bẹ́ bójú kan sunkún tọ́lọ́run wá tó tá a bá ti dẹ́kun àti máa tàjẹ́ lẹ̀ yẹn ọlọ́run kì í bójú wo bẹ́ẹ̀ o ọlọ́run kì í dáríjì àwọn tí ń tàjẹ́ sílẹ̀ o àti kọ́nà ọlọ́run pé ìwọ kò gbọ́dọ̀ pa ènìyàn lọ́dẹ̀ tí lè pa ènìyàn yẹn ìdáríjì kankan ò sí o bó o di bíṣọ́ọ̀bù lẹ́yìn tó payàn tán ó jìyà rẹ̀ ohun kó tó ọ̀ bá àdá ó jìyà rẹ̀ o ìtàjẹ̀sílẹ̀ ọlọ́run kì í dárí rẹ̀ jìyàn o tó bá dọmọ ọlọ́run padà ní ìtọ́jàjẹ̀sílẹ̀ ìjìyà rẹ̀ kàn lè fọ́ ọkàn lè rìjú ìsìn ní kìtọ́ pé yókù ìgbà ìmọ̀ bí ìsopọ̀ ti fojúfò dá ṣùgbọ́n tó ń pò ti jẹ́ ìtàjẹ̀ sílẹ̀
1: mr kenley ló fi tàjẹ̀mú sílẹ̀
0: tó bá ti pé kọ̀ mọ́ àmà yẹn lé tuntun tiẹ̀ yẹn ní ọ̀nà àbáyọ̀ ti tiẹ̀ tó pé kọ̀ mọ́ àmà ọ̀gbẹ́ lè tọ́ ọmọ àmà yẹn
1: bí ẹni tó gbé èèyàn lọ́kadà tàbí mọ́tò tó
0: dúró yẹn lu nǹkan tó ṣe tẹ́yàn sí kù ó rí ọ̀fẹ́ kọ́ ìlú tó bá ti ń tàjẹ̀ sílẹ̀ ọlọ́run kì í dáríjì wọn o ẹsẹ̀ ẹ̀jẹ̀ yẹn ó kí o nǹkan lẹ́kìn tó bá náà ní ìbọ̀rìṣà tó pẹ́ lọ́run sọ fún un pé e ma bo risa ma ara mo abo ati bo ati be babiloni suba won ogbo nkan le kan tan pe ta le pe ni somari re won ko lohun sile won ko lohun sile won lo nse nti oto olohun so nkan le kan ni aisi da do ni le ejo won won so bribe ti po ju won ji ejo po
1: yen ni keta
0: be ni so olowo ni kan ni dare talaka ki dare ntiti e n ba moyan to mo ba to mo joye na ni o jare ni ejo ile si n bi olohun ninu pa ah he se ma yan mo alaise je ti pe ko ti leyan le fi dajo re bayi a to leyan en tun wa le tan dara en ti o leyan ti o dara edu sinu ewon oru awon kan mi ki je ko lohun ko sa nu fori le de ki je ko lohun ko sa nu fun ilu kokan ati le kokan to oju saaju so a si toju awon opo o na nbembe a si toju awon alani baba omo ti baba ta tun fi ya je o na nbembe so oluwa o fe dari ti tori awon kan ta ka le itaje sile ki ko lorun sile ibori sa asi to dodo asi to do awon opo ati asi to tun fa awon omo alae ni baba ibi ti mo ka fun ayi awon gangan lorun fe dariji ibi tan ka fun ayi awon ni lorun fe dariji ibi tan ka fun ayi mo so le kan pe awon ta de omo lorun ta ka bi le die era ti sika oba todo ba ni juda to sai so so bo e ri pe o bi omo kan ta npe ni ne Josiah Josiah yen lo wa bi omo merin titi e olobi omo merin ni titi e a ma re merin na la won ti won do baye Manase to bi Josiah yen ni titi e so eske la bi Manase ba na bi obi Josiah titi e awon to bi won yi so Josiah yen Manase fun kan kan ko se daada to o to se atun so na re ko to ku o bo na ba kan lo nde ṣugbọn o wa bi Josiah ni titi e yen ti e gbianju o se daada awon merin ti Josiah wa bi ni sisin yi awon ba nkan lohun je ko ta bi to ye gidiga ni awon mere re ba nkan lohun je gidiga to fun bolon pe fun nkan te se yi o me ni dare ti yo e di ya re o so to ni awon tan te omo lewe ta ba ta ja ko ko bibili tan bo me ni asale Joasi awon ma to n bi ntiti ere o akoko to ko bi oni Joana oni akobi e elekeji ni Joakimu so eleketa na ni ta ma si look at it and Joakini bakan na la ma si Sedekaya ati Joasi awon to n bi ntiti e na ni awon to wa bi kale won yi ise buruku na ni won se nti won
1: jogun baba won
0: Joasi baba won baba won won te se dada die ni won ba o na se nkan buruku de mo titi opo lati ya se atose toro no do ba nte lo mo odun me don titi e so ta bara ti dada re pe Ezekaya bi mo ti so on lo bi mo na se Manase si bi amoni ma se mira mo na no amoni lo wa bi so ya lo wa bi to sa oba ta nso yi Ezekiel anti e o nse daada anti ti e o Manase o se daada die o na se buku die sugbo to sa anti ti e o nse daada anti ti e sugbo amoni ti e o se daada o ki a ka lo lohun pa anti ti e ko ti e pe lo fi pa anti ti e inu ara awon Joasi to ko pa anti ti e lo fi pa Joasi anti ti e na o na ko se daada rara o na se nkan to buru ka to tori Joakim to na se kan to buru ka to tori Jekonia Jekoni to na wa ti tan pe ni Konaya bi Jekonaya yi o wa se nkan buruku nte gan o lo de bi number 3 abi number 4 nu o ma ti ju asi bi na ni o to je pe o se nkan tinu bolon gidi gan olon fi soro kan to le nipa titi e da mo deri maya ori 22 ese 24 to 30
2: bi emi ti wa
0: bi emi ti wa
2: bi oluwa wi
0: oluwa wi
2: bi koni omo Joakim
0: bi koni omo Joakim
2: oba Juda
0: oba Juda
2: ti le je oruko didi le owo otun mi
0: ti le je oruko didi ni owo mi
2: sibe
0: sibe
2: emi o fo tu kuro ni be
0: emi o fo tu kuro ni be
2: o si fi ole owo awon ti nwa emi re
0: emi o fo ole owo awon ti nwa emi re lowo o
2: lati le owo eni ti iwo beru re
0: lati emi o fo le n to beru e ti opo danu
2: ani le owo Nebukadnesari oba Babeli ati awon omo ara Kedia emi ti so sode
0: emi ti o sode
2: emi ti o sode ati iya re
0: ati iya re
2: bi o si ilẹ miran nibi ti a ko bi yin si nibe le yin o si ku
0: nibe le ku si o
2: ṣugbọn
0: ilẹ na
2: ti eyin fe
0: la okan lati gba si
2: nibe ni eyin ki yo pada si mo
0: nibe to nibe mo ta fi kun titin o
2: okunrin yi
0: okunrin yi
2: kunia
0: ibi to ba mi leru junu yen en ta pe Joakim ta tun pe ni Konaya yi Konaya yi
2: ohun elo elegan fifo ba ni bi
0: lati odo juasi se o wa to mo buruku bi
2: o wa da bi ohun elo ti ko ni e wa lara ese ti ati wo jade
0: ese ta ti won jade
2: ohun ati ru omo re
0: ohun ati ru omo re
2: ati sile won jade sile ti won ko mo ile
0: ile to ba mi nerujunu ile
2: ile
0: ile
2: ile
0: ile
2: gboro oluwa
0: gboro oluwa
2: bayi lo oluwa wi
0: bayi lo oluwa wi
2: e
0: ko we re pe
2: okunrin yi
0: okunrin ko laya yi ta ma si ju akini yi alai lo mo ni
2: en ti ki o ri rere le ojo aye re
0: en ti o ni rere ni ojo aye re
2: nitori okan ninu iru omo re
0: pe okan ninu iru omo re
2: yo
0: ri rere
2: yo fi joko lori ite david yo si fi tun joba lori juda
0: se so ri pe ibi to lo bi ibi to lo bi ibi to lo bi olorun de olorun to pele deri pe okunrin yi lodu aye bayi na pe pagbo awon mo ti obi o si ri bayi ngba ko leru lo sigbekun lati wo babiloni akoko pa awon metan loju e na ka to po fere na dupe lo so pe alai lo ma lai pe ko ni fo ma kankan le saye lo so eni yi olojo ma keta ti jo asibi o so gbo ma ti jo asibi pabata buruku na nse so imi n to ba ni odun eni osu meta arosu meta arosu mefa arodun mejo arodun mesa ma pe olodun fi pa won dan fun pa won run wa to dori le to je abi kan ta ma tin yi ti da kaya so kini ti nfa n ta lo fun pa won run ibinu olodun na ni tika tika yi ona wa se nkan tinu olodun na odo si gidiga to bi olodun gidiga olodun fu akede ta jo pe oda gbogbo olujuda e lo pa won run ko ba ku fe kan ti juda mo te pe mo tin so mo n ba yin ja ti mo won ran lo sibekun e tuwo e tu si se nkan ti oda na so idajo olodun lori awon eyan ta nso won yi na ni iku na ba wa nu number 2 igbekun number 3 ewan ati jerus ati ja orisiri se le ta le so tan ki ko won leru ati bebe ile lo mu ki baba elekun yen woli dire maya ti lo won ran so tin kilo fun ta gbo ngba ti da jo lo be si sere lori ayo mo o be si sukun be si fe kun soro be si sukun be si sukun e da we kun dire maya ori karun ese keje ese keji 16 and 21
2: awon baba wa ti se
0: dire maya ni sukun yen o poli agba ni sunkun pe baba wa ti se o
2: won ko sisi
0: ngba tori dajo olodun lori awon omo juda baba wa ti se won o sisi mo o
2: awa sin ru ase dede won
0: awa sin ru ase dede mo o
2: a fi ogun wa le awon alejo lowo
0: a fi ogun yen pe igba ti dajo olodun de a fi ogun wa le dajo awon alejo lowo
2: ile wa fun awon ajeji
0: ile wa fun awon ajeji
2: ade subu kuro lori wa
0: ade ori won ogo won gege bi omo ba gege bi babu esun kuro lori won
2: egbe ni fun wa
0: bo ma de mo ta fi di fun eran won ati lori ti won oye danu
2: nitori awa ti se
0: egbe ni fun to pe won ti se won ti se aha
2: oluwa yi wa pada sodo re
0: awa so da oluwa yi oluwa yi pada sodo re
2: awa o si yi pada
0: awa o si pada sodo re
2: sodo wa di otun gege bi ti igba ni
0: se nta tun ni pe idajo lori awon eran juasi ta so yi bẹ́ẹ̀rẹ̀ ni ta pè ní joasi yìí àti joakimu yìí àti joakini yìí àti sitaka àti wọn tó mọ bàbá kan náà yìí tá a ṣe nǹkan tí wọn lọ́wọ́ dùn sí yìí bí ìtàjẹsílẹ̀ yíyí ẹjọ́ po òòsàtọ́ lọ́wọ́ ọ̀ràn pé kálọ̀bọ̀ tá ń bọ̀ àti ojúṣàájú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ òmu kọ́ lọ́wọ́ nǹkan wọn lọ síbẹ̀kùn àwọn ti kú sí ikú dídà tí ìdà tí ẹ̀wọ̀n sí ẹ̀wọ̀n àti jẹ́ oríṣi tá a lè kàtà níbi tí a wà yìí àti ìdájọ́ àti gbogbo ẹ̀ nígbà tí wàhálà wa dé tán oli de ba na ma tori nkan tori lu won tan o na sa wonu temple lo o lo ba lo lo be lohun o lo ba lohun soro be da gbon kan to lo fi da lohun jeremiah ori keje 16
2: ni tori na
0: tori na
2: ma se gbadara fun eniyan yi
0: iwo jeremiah ilekun ni o wole ilekun ni o alawe next no pelu ma gba gba to da fami yin won yi o
2: be ni ki o ma si gbe igbe re soke ati adura fun won
0: eran ti pe akuri nkan ta nso na pe olohun ko fere dariji olohun ti tukile fun pe wile pe ma gba adura tabe kankan fun won bọ gba ini gba o
1: oluwa
0: ma gbadura fun o bọ gba ini gba o bọ gba ini gba o
2: be ni ki o ma se ro mi
0: be ni ko ma se ro mi o
2: nitori emi ki yo gbo ti re
0: pe ini gbo ini dariji mo ini gbo titi e o mi ini gbo sa awon ti ko wa ju mi o mi ini gbo o mi ini gbo o ma bebe kankan rara bọ be mi ini gbo bọ gbadura ini gbo bọ gba we ini gbo ti pe mo ti se dajo to mi dariji won ida tun won nkan to lo so fun emi de maya ori ke dogun ese 1-4 Jeremiah 15 verse 1-4.
2: Oluwa si wi fun mi pe.
0: Olorun so fun woji Jeremiah pe.
2: Mose ati Samuel duro niwaju mi.
0: Mo ni ti mo like dada ti mo se ran sin yin. Mose ati Samuel kan jin de nisin. Kan wa soju mi kan wa mo bebe tori titi nisin yi.
2: Sibe inu mi ki yo
0: yi pa si awon eniyan. Sibe ani dariji nse.
2: Se awon ti kuro niwaju mi.
0: Pe ki Mose ati Samuel kan ti pada nisin. Kan wa mo be npe a dariji Juda dariji pe mi ni gba o. mi ni gbo o pe sa awon ti ko wa mo ti kede dajo
2: ki won o si jade lo
0: ka jade lo
2: yo si se
0: nipa
2: ti won ba wi fun won pe
0: mo fun won pe
2: nibo ni awon o jade lo
0: nibo la jade lo
2: ki o so fun won pe
0: ko so fun won pe
2: bayi le oluwa wi
0: bayi le oluwa wi o
2: ti ku si ku
0: awon ti ku si ku
2: awon ti da si da
0: awon ti da si da
2: awon ti yan si yan
0: awon ti yan si yan
2: awon ti igbekun si igbekun
0: atan ti igbekun na si igbekun igbekun na si igbekun
2: emi fi ru ijiya merin sori won yo oluwa wi ida lati pa ajila aja lati wo kiri eyo oju orun ati ko ile lati je ati lati parun emi o fi won fun iwosi ni gbogbo ijoba aye nitori manasi omo ezekaya oba juda nitori eyi ti o ti se ni jerusalem
0: e pa fa nda ko baba nla yen pe manasi yen se nkan ti oda amo nyo maye na tu se nkan ti oda juasi nkan lo biyan joje ta yen juasi o na tu bi merin and na to tell link nkan ti oda omo kan lo wa ke be no omo kan lo kan ke ke da jo pe ta ni se me dariji se e parun na ni se won si parun ma parun ngba lohun kilo fojere maya ti odaun pe ma gbadura ma gbawe ti odaun be si gbadura be si gbawe kilo lohun se gbadura jere maya e da wo ekun jere maya ori keta ese kejo atese 44
2: bi emi ti ki gbe pelu
0: jere maya iyen ni ekun re na nka yen o ori keta ese kejo atese 44 bi emi ti ki gbe pelu
2: ti emi si n pariwo
0: mo si n sun ko mo n pariwo
2: asi adura mi mo
0: as iyen ni pe gbogbo adura ti jere maya ngba kilo lohun se si o ko bi kan o se mo pe iwo lo njera re yato ngawe mo so pe ngbo pe ndariji ni sigba ngbo gba gba ti bayan gba e ko danu si bi kan be o pe ase adu mi ma
2: 44 iwo ti fi awo so mo bo ara re
0: yen pe olohun fa awo so mo bo ara re
2: ki adura mi
0: ki adura
2: la koja
0: re pe don ti kede pe ma gba adua o ti kilo fun abe ko ni ma gba adua ma gba be fun o mi ni ngbo mi ndariji mo ohun ogbo nti si lo ngbo adua nti olohun ma ke gbogbo adua re o ko du si bi kan olohun a fi cloud bo adua ara re de bayan ogbo olohun mo tori ebe ti nbe fun juda close fa tori dajo olohun to de tori juda pe ati jo ngboro ni asale en te ngbo mi dada e dajo farabale ka wa jo case nkan kan irin ajo ti manase irin yi ti Joakim ori ati Joasi ati Joakim ati ka wa ti won rin yi ti Nigeria no ti ma rin je kan lo kan wa ju a wa la duwa gba duwa se fe gba pe ju ta ti de ti o duwe yi joba kan lo joba kan de ko ta wo duwo o n pele emotional ni asi lo lohun gbadura a ma so wa woli a gbadura to e ba gbe na ba bo lohun ati ke a gbadura ti ti enu fe bo so awa so awa den ti o ma gbadura gba ma ijoba mi a ti pe egbe bayi la fe a dibo fun yo wole ko da wodu bayi la fe
1: o to le ti tele lo
0: da wodu eh eja kan la fe ba to ba ta ko da wodu a ti nfa nu olohun o je ka te ri to ba kan to ti e ba ni da kan ta je sile duo ki mo kan lohun ko sa nu forile de ati lu mo se ninu orile de na lori nu nuko kan ati ile kokan na atle do sina pa pa ile to ta te ro re yan mo tan re eye yan mo e ta kuru ba yan nisin o
1: ti ta je le ni
0: ojo mo olohun ko na nsin ba yan ti mo in kan mi na nsin ba yan ti ti wa e ja do ro daada ki wa lo na abayo suru nkan bayi to ba sele kini o na abayo gan lo de kan wa ni asale kini o na abayo e da wo chronicle keji ori keje ese kenela ona abayo
2: bi awon eniyan mi
0: bi awon eyan mi
2: ti a n poruko mi mo
0: ti a n poruko mi mo
2: bare ara won sile
0: bare ara won sile
2: ti won ba si gbadura
0: ti won si gbadura
2: ti won ba si wa oju mi
0: ti won ba si wa oju mi
2: ti won ba si yi pada kuro ninu ona buburu
0: won ti won ba kuro ninu ona buburu won
2: nigba na ni emi o gbo lati orun wa emi o si dare ese won ji emi o si wo ile won san
0: be ti n gbo mi ni asale eyin ijoba te n gbo mi te wa ni ijoba atiyen orile lori ijoko kan olori ile kokan ati lokan na eyin oba te n gbo lale e di aye pada ko nu taje sile e di ako nu kan tun olohun odun si ka le ba o ti olohun odi o olohun o si na si wa awa la mo kan ma gbo nkan ta nso mo ki lo fa itaje sile ni e da te o ko de kan taje sile na ati ka ma ye ejo po ka ma fi aje talaka alai ni baba alai ni ya alai lo eh alai lo ko opo ka wa nkan won yi ki te ko lo nkan ta nu forile de e di agbiyanju eyin te nsi tobalo lo afa do ara yin lowo e na agbiyanju e mu lo london e se ka to lo nfe itaje sile e da won re duo o ba ti continue a le ra anu gba o e ja ko nu nkan buku to lo won fe mo toruko jesus ara anu gba
1: amen jesus
0: pare ro mi ni asale e turi mo fe do de ta won ni bere e da we sa wa apostle jeri keta 19
2: nitori na
0: nitori na
2: eronu pada
0: o
2: yesu tu yi pada ki a le pa ese yin re
0: le ba pa ese ba re
2: akoko itura ba le ti waju oluwa wa
0: akoko to akole baba nigeria ile kokan ilu kokan ijo kokan esin kokan ele ba la oko itura oko alafia e da da ko itaje sile duo pe ka ma pe nikan lekun ka ma de nikan lamu idajo ododo kare nto se to ba ti mo yan ri a fi le en ti o je bi la mo ta da le bi ta se en ba ji gari yo le won odun mewa en ba pa yan ti e o su mefa pere na ni o lo ah ah e ja be ro olohun e ja be ro olohun adagba je ti o ba dadada adagba te nbe lo ke nko atetin dajo laye yo atetan dajo fun na dajo dabo na fo loro ga ko julo oloro ga ko na ni dajo fun oni ka lukuwa ba se re ba se re ta so na pe olohun ko fe dariji kilo fa turi dajo sile turi idajo aiso dodo ma turi iyan je ire je turi aiso ti to ma oju saaju opo afiya je awon ta se so owo osu afan lowo osu owo osu lowo osu all of man ko se nkan me ah ah turi lo nle on ka luku a padanu asogbo e awon ta nsin wa yi o n be lo no si orilede nigeria si lu ko kan iya ko kan mi ta ko ja kankan o ko se ya ti o se se buruku ti ta so yo ati joko kan na e da jo satuse na ko lo le ba dariji wa e ran ti pe olohun ko fo dariji ki lo fa ese itaje sile ni o
1: sile
0: ese oju saaju ni o ese aisa dodo na ni o ati pe ba ti pe loruko jesu ara anugba
2: amen
0: ja to ba do afa anu ati ra anugba
1: amen baba je isu ajara
0: eyin ka won mo
1: ni bere si kan won mo
0: be ni sa
1: ah wa su ti oni lori eto akoko isini yi eti o muniyan lokan gidi ni to si je pe gbogbo en tin gbo wa loni o ye ki arunu pe wada lori itaje sile le itupo gangan te wa so bi npa pe aisi dajo ododo
0: be ni sa
1: o lupo ju lori e
0: be ni
1: ngba na lo ati mwa mi ga ife wo pe boya idajo ododo leleyi bi igba ta kan gba bolu ti referee so joro fun nkan sayo bi aisi dajo ododo no lo ni
0: to
1: pe white leleyi dudu leleyi o si gbe seyin eni ti o ye ko gbe si aisi dajo ododo tori pe ese okere o
0: okere o
1: pe a se ke ti wa ti kere bi e ba so pe awon ti wa ni le joba awon ni won se aidajo ododo ni le iwe awon lako bere gan laarin omo kan so kan laarin oluko si awon ta won
0: yin
1: omo
0: ni se na nko en ti be ka to se
1: eni
0: fun
1: to ba to si eni file lowo to ni ko ti sumo yin
0: be ni
1: I see idajo ododo bi ti wule ko mo o po ninu nti o je idaje sile bakan na ni I see idajo ododo na ni
0: idaje sile je ko won dariji en lai diye se re
1: number ti eyan fi te fi bere bere lowo woli na ni
3: 0913 70 86 75 0 9 1 2 3 70 86 75
0: Hello,
3: sir.
0: Hello.
3: Ekale.
1: Ki loruko yin bole ti
3: ko. Yes sir.
0: Mi
3: sa tun le lati Abeji.
1: Se se.
3: Eh ri pe gbe se ka ni ile yen fun joba yen.
0: Yes sir.
3: E be jere ma ya o nbe be fun won.
0: Be ni sir.
3: Se o mo ni pe se ya de se de se ko Olorun ni dari yin.
0: Be ni sir. Be ni sir. Ele ko ngbadun gbadun atawe fun ele ko tun sun ko ele ko Olorun gbo. Ele ko nko ko ti lo fun pe mo gbadun afun Olorun ko ko ti lo pe mo gbadun afun mo mo gbadun afun ko gbo anu se ma to na ri da to na le won Olorun sun ko lo gbadun o na wa sun ko lo se adua mo Olorun gbo Olorun pa won run na ni o
3: lu e do ile de wa ni o ko lo da ji wa o
1: amen
3: Olorun da ji wa mo do tele ambu je bai ko lo gba won mo ko won lo ti gba awa gbe ta ti esu wa
0: wa ben
1: Ntẹlu mi nkan se o fe le ju itan sile lo laarin ara ilu yato fun awon tiantia baba so wi pe awon
0: leader
1: awon leader awon tan dari awon gan ti on dari gan buburu po lowo mi eniyan ti ki se die mo ibo orisa wo ko bodo bo orisa bi igba teyan ba wa to wa egbe mi fọlọrun ni bi igba teyan ba fi elomi iwe ọlọrun ni pamọ borisa kamọ tele ilana ti christi be gele ni I see dajo ododo itaje sile iborisa kamọ fi aje ojusaju ka fi aje opo ka fi aje almala ni baba le ni ya
0: en ti o le yan joba ka ri pe olodare jojo ka wa jalo
1: to to si lagbaja kamọ fun tori nkan kan ta fe
0: ni le se tori po ti jogbon ni se fe ko je ko fe yin le ko fe yin le ni se promotion re ogbese le
1: o je university ni
0: omo o fe o fe ile
1: fe ile
0: ah o le mo je o
1: ah ah ah
0: itajo lo nbo
1: nto aya mi le nu ju tawon omo gan nigba baba ba je iso ajara ti yin ba nkan omo ti omo osi mo bi ti wahala ti wa
0: ibo na lo so ada lagba ma lori oke ma lo ajale ma lonu gbo ta gba we titi ta ke titi gbo agba ta wa npa ibo oraye re be ilu won si nta o si nderun
1: iyen ni pe obi won o jesu ajara
0: tori pe ofin ti won ijoba ti won tele won ala o ki gboru nkan ti se ni nigeria
1: ko
0: ma se nbe to ba ti e ma se le ko bo to bo se pa opo lodo ti wa
1: to be
0: be ni sa
1: a wa pe olohun wa ni iha ti won
0: a gba ta won taje le
1: gba won o taje le
0: e ja laise la nso o
1: ah 0912370 8675 to baba e ba mi so mi number yin ba mi so number yin
0: number at me ni 080 080 23 23 51 51 73 73 93 93 le kan si 080 080 23 23 51 51 73 73 93 93 ele jo se ti wa ni winning souls for Christ Bible Church awa ni bi kan tan pe na kala rodun ba yen no na no guys so na odun ani we so na kola patan ba yen ibi kan ba tan pe ni anko mo so egbe ma eyan ko me gan gan lawa e ba ti dan ko me ba e ma risa mo dun ba ibi ti a wa adugbo be oruko tin dan ni Sionist Estate na lawa legbe ri akari e ti ma risa mo dun ba number 9 lin tin lawa nbe awon ilana sware ni are ose ijo Tuesday lago marun si meje ile ko be niyan Bible study ijo Thursday ni wo ni bayi ago meje abaro si ago mewa aro e patata fun gbe eyan na ni baka na ijo Friday lo la bayi ago meta o son la si me faro le o son la si me it's my father so la ataba jo ni adun pa adu atusile awon niyan kan baka na ijo Sunday wa yi ago meje aro Sunday si mesan la aro Sunday focus meeting niyan ago mesan Sunday si la aro ni o sa ago mewa la aro Sunday ile ko jo Sunday school ago mewa la aro Sunday titi ago meje abi meje labo ni so do gonjo Sunday eni dara ko ma kan awon eto atlana simaye eri pere na loluwa
1: ojo mejo na ni a to tesiwaju lori akoko isiniye baba wa woli ati aposu olubomi awuyomi mama wa reverend mrs awuyomi ni won ka bibeli fun wa bade ojo ade lo ko mi ojo mejo la pade
4: Ladilu FM 96.7 La Gelu FM, Jagaba Gogo Radio, Ma

0: ẹjẹ́ ṣe báyìí dẹ́dì àwọn tó bá fẹ́ pè yín tán fẹ́ wá yọjú sí yín nọ́mbà wo ni wọ́n máa pè yín sí
1: gbogbo èèyàn
0: ẹ̀ẹ́dẹ̀jú ilé ìjọsìn yín.
1: Yes ma gbogbo èèyàn tó ń gbọ́ mi o nọ́mbà mi àkọ́kọ́ 08062 47 74 55 nọmba kejì 08 61 13 79 91
0: baba ẹjú ilé ìjọsìn
1: gbogbo èèyàn tó bá bọ̀ tó bá ti dé àpáta ẹ bèrè dongo bus stop ẹ bá ti dé dongo ẹ máa lọ lọ́kadà ẹ sọ fọ́ lọ́kadà pé ń lọ church baba gba confam
0: lápáta àpáta dogo tàpáta adéosun káyọ̀dé lórúkọ mi aago mẹ́wàá kọjá díẹ̀ lápàdé lórí ètò bámi tó ìyá oní bíbélì àwọn wo lẹjọ wá kí wọn ẹdákan yín pápápá.
2: Orúkọ tèmi ni evangelist Adeola Popola. Àwọn wo pẹ̀lú pastor
0: Ugu Godwin.
2: Ezekiel Adéhùnmí Emmanuel.
0: Àtàwọn social media gbogbo.
2: Bẹ́ẹ̀ ni pẹ̀lú praise.
0: Ire àtàwọn láì fi pàdé Aziz Adémọlá Lamójú ẹ̀rọ fún sàtà wà yìí orí ẹ̀fẹ́ ni dáàdi òtí fún bàbá yìí Ládẹ́mọlá Ire àtàwọn láì fi pàdé Adéọ̀tún Káyọ̀dé lórúkọ mi ọmọ wòlíì. Wòlíì ni ó dàbọ̀.

0: Lagilu FM 96.7. Lagilu FM 96.7.
1: La Lagilu FM.

0: nigbakugba. 50 Bitters is produced by the 50 Webs Limited.
1: Manager, that is yo mo ba yi la mo ba ro papo mo ra won titi ti o fi jade laye ni o ngba teyin tun wa wa pelu ogbon nu mi teyin tun gbe kale pe o sese keyan mo ba ito sugar yi ti o fi jade laye se o sese be sa
2: be ni e wa o sese idi na de ni pe ta ba nsoro npa ito sugar idi tawon yo ki fi ri idahun si gbogbo bere won ton ki fi rona abayo ohun ni pe awon kan ton se won se lati di number yen ku number boya 120 ni o
1: ti won ti mo tele
2: ton ti mo won se lati di ku won se lati
1: kuro nbe gan
2: lati je ko kuro nbe lati je ki idi problem yen
1: ko kuro lawon nbe
2: so moment site analogy kan so nkan ti mo ma so ni pe te ba lo sinu balu eyin ti te gbagbe lati pa tap laaro te njere lo ton wa muna de ti omi pump ti gbogbo bathroom wa kun fun omi kini kan ko te ko ma se na ba ba se wo ninu bathroom yen
1: eyan kokko lo pa omi
2: eyan kokko pa tap yen pa omi pa ina yen bon to polopo nse ni pe won bere si ni ma mop won ba yo mop ti bathroom won ba ma mop nkan ton fa omi yen gangan to fi nso ton kun gbogbo bi ton kun won ni yanju e so nkan tawon yan se ni pe won try lati lo ogun agbo nkan kan lati mu ki number yen ko diku ko wa bi lo 100 bo won bere pe kilo ti ara mi to je pe number yi fi n lo soke gangan te ma ti ni problem ito sugar won ni problem number kan ni problem nkan kan wa nu ago ara to nje ko ma lo soke so te ma n lo ogun ti e si se nkan to n se yen ohun awon yoruba n pe ni o n sa fe ri fa yan o n sa le na ko fa die iwo na lo n se nkan to n fa o tun wa n lo nkan lati je ko tun wale bo se n se nkan to n fa o tun nkan to se lati wale eni yin o le bonu okoru nkan ba yen to ba si se ru awon nkan ba yen then
1: intend gbiyanju ati salaye ni pe opolopo awon eyan to ni ito sugar ere nkan to ni kalukun sa ni wi pe ki iye onka
2: then
1: ti o ma n se won
2: bẹẹni
1: nigba yowu ti won ba se ayewo fun ara won
2: bẹẹni
1: pe ki onka yen diku ni
2: bẹẹni
1: won ki sare bi awon o se bo ninu
2: bẹẹni
1: aisan ito sugar gangan won o se tan lati gbegbese aye ti o mu ki ito sugar iko wale patapata lara won
2: bẹẹni to ta ba so lo npa ito sugar onka yen gangan kon ni no fa wahala nkan kan wa nu agwara to n fa wahala ta ba wo awon to ni ito sugar e ma ri pe awon kankan wa nu ara won bi ko ma re won kon ma to latoju ke bi ma pa won ko gbomi ma gbe won kon ma le rorun sun dada orisisi nkan lo ma ri nu agora elomi oju le ma dun orisisi nkan lo n lo nu ara to ba wa ni pe onkan yen gangan la won to wa fe gbe wa sile ko se a ma lo sile ko ma lo sile si iyen o tun mo pe wahala to wa nu ara yen o n go san iyen o mi n pe namba yen ni kankan to ti to wa nu ara won nkan kan wa to n fa
1: ba ba wi iya wa kini awon nkan to n sokunfa ru nkan bayi ninu agora to fi mu ki number o da o lo ye eje wo lote ni o won pe o da o ti wo 110 ni o tun wa lo tun ayewo eje se lati mo ipo wo lo wa lori oro ito sugar yi o tun ti wa bo si bi 115 abi 112 ha o mo wa si fe ki number yen ma ka ara re mo iru awon kan wo lo wa le sokunfa re to wa ninu agwara to re so moro ni se pe o mojuto awon kan kankan to wa ninu agwara iru awon kan wo lo le wa ninu agwara ti yo wa fi ma mu ki onka ito sugar ko wa ma loke sasasa
2: inu mi no pe bere bere yen tori ti gbogbo en to ba ni ito sugar to ba le ma bere iru bere ba yen lai se pe onka lo sa kan dojule onka yi na ni ko sa ti lole pe ko ma bere iru bere ba yen ni ito sugar yen ba ti dohun gbagbe fun won to ma soro npa won kan to fa ti ito sugar yen fi lo soke ti number yen to nka yen fi lo soke seri lai awon baba wa oni bon se n gbegbe aye won awon ru ise to n se àwọn ọrùn nkan tó ń ṣe àwọn oúnjẹ tó ń jẹ kò ń ṣe nkan tá à ń ṣe mọ báyìí bíi 50 ọdún sẹyìn báyìí
1: 50 years ago
2: béèrè pé irú iṣẹ́ ò ní àwọn grandparents yẹn bábá yín ṣe ẹ máa dárúkọ bí iṣẹ́ bí àgbẹ̀ bí kan ti ọdẹ apẹrin nkan kan báyẹn tó ń ṣe tó ń ṣàmì mú kàn máa
1: rìn káàkiri
2: kàn máa bọ púpọ̀ náà tó ń gbọ́ program lénìí tẹ bá béèrè pé ìwọ̀n ẹsẹ̀ bàtà mélòó ti rìn lénìí yóò ma yàyin lẹnu àwọn nkan báyẹn ó dẹ ti wá fẹ di baraku fún wa pé ká ṣàtijọ́ kò lójú kan ká ṣàmà ti ma gba ac ká bá ṣe ń bọ́ láti mọ́tò ká máa bọ́ sínú kọ́nà kan ká ṣàmà jókòó ká máa ìyẹn wá ní ìgbádùn fún wa báyìí àwọn yóò rí pé a kì í rìn bá ṣe rìn tẹ́lẹ̀ mọ́ àwọn oúnjẹ tó ń jẹ ń gbà yẹn gan tá a bá ń jẹ mọ́ báyìí sìn àtúnjẹ wọn bẹ́ẹ̀ àtúnjẹ nkan tó tún jẹ pé ó tún ní nkan tó tún ní ṣúgà ju ti tẹ́lẹ̀ lọ So elomii ba to ba fe nkan to igbadun tun mo si fun ni pe ko sa ti lo bi kan ton ti mo ko sa ti ma je orisirisi bo se nje sugar le to nje ton ton mu tele to pele
1: wa
2: won se pa won kan yin nu ara won pe won won buru o won le para sugbon teyan ba ti wa gbekele nkan pe ah nkan yin ni igbadun o tin ba ti le je nkan yin le igbadun o ah mi to ko de tun ni rin ko ni rin kakiri o sa de ko joku soju kan so awon kan ba yen igbesi aye wa ise tan se o ti ko se bi tele mo o ti change so awon ise tan se ngba yen ko se tan se mo si ise ajoko la nse bayi ifa gan bayi ise tan se mostly ise ajoko ni so ba se je onje nigba yen a le ma je won bayi mo ka wa ma so pe nkan to nsele tele lo ma sele tele bi adoto do sayen bi awon to ba de bi 90 100 80 lo ma ni bayi bo bayi omo ogbon dun o ni diabetes
1: ha
2: o se gbo se ti so awon ise tan se awon kan tan je ohun lo nfa kun fa then ba won yan se tun won se gbe nkan so kan si ba yan ti di
1: awon akokan
2: be ni ko pelu eran gbe laro leyan ta won je ounje yen tan won le lo soko lati aro di role kon ma lo roko kon ma sise ati nkan ba yen awon je yin e ta ba se nje won ba yin si ninu ara won se nwuwa bi sugar se nwuwa tori pe iwulo won ni lati je pe a fi won a fi won sise a fi won roko a fi won se ise ase
1: kara ka ma fi won sise gan ni o le da soro sinu agbo ara ise ase
2: kara to teyan ba ti wa nse teyan tin joko loju kan teyan kan won na se kini awon je ounje yi teyan je lera lera lojojumo leyin igba die awon ounje to ye pe o ye kiyan lo won fun ise ase kara ise takun takun eyan wa nje won lera lera nkan to ma sele ni pe leyin igba die sugar yen ko ni
1: yo
2: ma lo soke ni number yen o ma lo soke on kan yo sa ma goke lo ni tori nkan to ye ku ounje se nu ara eyin o fi se so teyan ba ti jeun teyan ba jeun lo ba mo se soro bayi nisin ara eyan ni nkan ta n pe ni pancreas ninu ara na ni pancreas yo ran insulin lo sinu eje pe ah eni ti je ounje to ye pe o ni starch ti mo pe lekan yen to ni baya bi okele ni o emi ni rice awon je starch bayen o ti je eni yo de lo soko ko lodo ko labi kan ko sajo ko loju kan na ni ki la fe se bayi sugar yo de gboro wa nu ara to ko teni ti ba bi wa bi omo pe ogun odun ogbon odun ara yen asalere ran sugar yen lo ara sinu ibi to ti le lo ti o ba lo ni ojo keji ojo keta leyin igba die eni a ma ni ikun a ma ni ikun a ma yo akọ de a ma yo be ni o le ma fura ikun ko yo na ni ohun ti e wule sanan kan emi ohun yen dabi ya kini to kan to bi jebele emi kan ni kun die na
1: o si ni ikun ti e
2: o te ni kun ti so tele mo fe ka soro die nipa ounje tan ni lati je ati ounje tan ni lati je pe ko won diku awon ounje bi ounje starch yen eni ti o ba rin pupo ti o lo soko ti o roko ti o rodo to ye pe onu ko ni lati odale awon ounje bayin o ni lati diku gidi gan o bere si ni je awon ounje to n sara lore ju awon ounje tan pe ni protein vegetable fat kila awon ounje won lan pe ni protein awon ounje awon kan tan rinu eja awon kan tan rinu eyin awon kan tan rinu eran kan ro fo kan fi eja gidi si kan fi ede gidi si kan fi iru gidi si awon ounje to n sara lore niyen bi kan je awon ounje yen ju awon ounje to ni sugar lo to ni starch lo tori elomi to ba ti gbe eba nla nla bayi o le rara fi obe die si ko kan fi eja kekere kan bayi si to se kunu pot ko mo pe eja ati awon efun ati awon ounje
1: àwọn kan ló yẹ kó pọ̀
2: àwọn kan ló ń ta lóò tó lè bá àìsàn yẹn jà nìyẹn bó ṣe ni ó kàn gbé tó kàn da odidi ògì odidi kọ́pù ògì kan yóò dà sẹ́nu bó ṣe ń dẹ̀yẹn tán yóò tún gbé ẹ̀bà yóò tún kì mọ́lẹ̀ gbogbo àwọn oúnjẹ yẹn wọ́n wúlò nǹkan tí wọ́n wúlò fún kò kí ẹnìyàn ò lò wọ́n mọ́ fún nǹkan yẹn ó ṣàkàn jókòó sójú kan náà ni tí yóò bá dẹ̀ ti lo àwọn oúnjẹ yìí yóò máa da àìsàn sínú ara ni torí nǹkan tí wọ́n wà fún oye òye ẹnìyẹn kò dẹ̀ tún lò wọ́n bó ṣe yẹ kó lò wọ́n so àwọn oúnjẹ yẹn káwọn máa pọ̀ sínú ara àwọn sugar káwọn máa pọ̀ sínú ara a máa dá wàhálà sílẹ̀ a máa da nǹkan tó da tẹ́ pé kò yẹ kó dá wàhálà sílẹ̀ tẹ́lẹ̀ kó dẹ̀ nìyẹn ò lóye kò mọ bó ṣe yẹ kó jẹ oúnjẹ a máa dá wàhálà sílẹ̀
1: jesu tí mi lẹ́yìn ọ̀la olúwa ẹ ṣeun bí tẹ́ bá dé wọn ọlọ́run kú ṣe ọkọ yín náà tó jẹ́ dókítà onímọ̀ṣègùn òyìnbó wọ́n jókòó sẹ́gbẹ̀ẹ́ yín àwọn dókítà onímọ̀ṣègùn òyìnbó ẹgbẹ́ ṣe àìlè faramọ́ pé kéèyàn mọ́ lóògùn fún irú nǹkan tí ẹ ti sọ pé ó ń ṣe onítọ̀hún bí irú ìtọ̀ ṣúgà yìí ó wá mọ́ lóògùn kó wá mọ́ kó jẹ́ pé ìgbésí ayé kan ló fẹ́ máa tẹ̀lé ẹ̀yìn ìgbà wọlé lọ́nà ọ̀dọ̀ tí yín
3: tá a bá fẹ́ràn lóògùn hospital a ti wo ìgbé ayé ẹni yẹn oògùn tá a bá fún ẹni onítọ̀hún ìgbé ayé ẹni yẹn la fi wo irú oògùn tá a fi máa fún ẹni yẹn téèyàn bá fi lè ṣe iṣẹ́ lórí ìgbé ayé ẹ tí ìgbé ayé ẹ ti ṣe tó jẹ́ pé kò jẹ àwọn nǹkan kan tí ò yẹ kó jẹ àwọn oúnjẹ tó ń jẹ kò fa kí gbogbo ṣúgà tó wà nínú ara kó máa lọ sókè oògùn tó nítọ̀ ń lò a máa lọ sílẹ̀ díẹ̀díẹ̀ títí tí onítọ̀ wọ́n fi nílò oògùn wọn.
1: ṣé ẹ̀yin náà gbà gẹ́gẹ́ bí dókítà onímọ̀ṣègùn òyìnbó pé téèyàn máa ń gbèrú pèsè ayé kan o se se ko je pe nto nbaja ninu agbo ara papa iru ito sugar o se se ko ma se onito mo
3: be ni mo gbagbo now fun onito hun ta ba se
1: to ra won dokita so pe ile iwosan la la la eyan fun yin logo e lo
3: o to ni pe
2: o ni nkan fi nso
3: o to ni pe eh o to ni wi pe hospital ni ke wa e ba ni to sugar ke lo hospital mi mo ka ma lo hospital sugbon te ba lo hospital 0.0001% of your time le ma no lo hospital eh le no do be 15 minutes lo ma pa pa ta ke
1: ke lo hospital to kere junu inu asiko eyan le yo lo hospital ngba de be eyan gbe
3: asiko to te on loju ninu igbe aye eyan le yo tin lo asiko abi that's ibi te yo tin gbe tí wọ́n bá fẹ́ yí diabetes kan dé nílé ẹ ní pé
1: èyí náà ẹ máa tẹ̀lé
3: yóò
1: máa wá sọ́dọ̀ yí ẹ máa tẹ̀lé ó ní lọ
3: so kì í ṣe pé wọ́n ti ní pé ká má jẹ irun oúnjẹ báyìí mọ́ kìnnìkan
1: káwa ti jẹ mọ́ kò sí wàhálà
3: kankan
1: láì lọ sí ilé ìwòsàn
3: ìgbésẹ̀ kọ̀ọ̀kan sì wà tá a máa gbé bó ṣùgbọ́n tẹ́ bá fi lè tẹ̀lé àwọn ìlànà yẹn tẹ́ bá gbé ìgbésẹ̀ yẹn sugar kini sugar yen ma lo sile lara yin ogun te lo akeresi adiku o ma de igba kan te ni nidi ogun mo
1: ni ma aye ina
2: ni awon ogun yen na
1: edakun iya wa jesu ti mi leyin tori e fe so pe tori awon ogun yen se kini kan
2: tori awon ogun tan lo yen idi tan se nlo ni pe won lo tori pe won se nkan ninu ara to nfa ni won se pe ara nilo ogun normally tori nkan kan e n se nkan kan so ti dogo ba ni kankan ma lo ogun lo o mi pe nkan te n se to nfa kini
1: yen e ti daduro
2: e ti daduro so ma lo ogun yen lo o le daduro to ba to really to ba to sise lori nkan to nfa nikan lo to le so lo ko ba ni ke ma lo ogun lo ko mi pe doctor yen o buru abi ko be alafia yen o ti mo pe
1: o le gbe se aye ta be o
2: gbe gbe se ko fe ti e bo e ja ko sa ma lo ogun e lo ogun e o ma da ogun lo ogun e o
1: iya wa jesu ti mi leyin ola oluwa e so oro yen lekan be de se so emi gan bere si ni wo pe to awon gbe se aye to ye ke yan gbe o ye pe ke yan gbe daada lo to ni o sugbon se eri ma je mi nso ti wa ri fun awon eyan kan ti won ni to sugar ti e si ntele tẹ nkan mọ pe bí kan ṣe tí wọn wàá padà wàá ní mọ.
2: iṣẹ́ tá à ń ṣe lójoojú méjèèjì nìyẹn máa iṣẹ́ tá à ń ṣe látàárọ̀ di alẹ́ lójú méjèèjì nìyẹn torí àwọn tó ti ní wàhálà ìtọ̀ ṣúgà wọn ti wọn pọ̀ gan wọn pọ̀
1: gan tí wàá ní àwọn tó ní ẹ̀rí lórí ẹ̀
2: ojoojúmọ́ là ń rí ẹ̀rí láàrin ọ̀sẹ̀ kan a lè rí ẹni tó yẹ pé ìgbọ̀ ṣúgà ó ń lọ bí igba 200
1: pẹ̀lú gbèsè ayé tí ẹ bá sọ pé kó mọ̀ gbé náà àtúrò àwọn oúnjẹ tẹ bá ní kó mọ̀ jẹ.
2: ẹlòmíì egbò tó ní tẹ́lẹ̀ tí ò san abẹ́rẹ́ sí ni torí a ní nǹkan tá à ń pè ní community a ní ibi tá máa ń fi wọ́n sí lórí tá máa ń mọ́nítọ̀ tá máa pè wọ́n tá máa follow up wọn tá máa sẹ́ni nǹkan tó ń jẹ sí wa tá máa a ní group yẹn fún wọn torí ẹlòmíì tí tí ò ṣe lè ṣe nǹkan tó yẹ kó ṣe ni pé àwọn tó yí ká gan àwọn gan gbé ayé wọn kò wú ni lórí gbé ayé tó jẹ pé yóò kàn máa jẹ káwọn náà tó máa ṣe nǹkan tó yẹ kó wọn ṣe ni tó làwa ṣe ń fún wọn ní àwọn communities àwọn
1: ibi
2: tó ọ̀sẹ̀ẹ̀sẹ̀ la máa ń dáhùn lẹ́kọ̀ọ́ rẹ̀ kó báyọ̀ kí ni àwọn ìṣòro tẹ́ ń dojúkọ kí ló ṣẹlẹ̀ nílé yín lánàá báwo lè ṣe sùn sí kí ló wà lọ́kàn yín kan kí ló ń dà yín láàmú àti nǹkan kan báyẹn bẹ́ẹ̀ ni máa wo ṣúgà yín wọ́n ṣe ń wò tán máa ní tọ̀ ẹ̀ wọ́n máa rí pé ó tọ́ máa
1: ní
2: nǹkan yín máa ń ṣiṣẹ́ ó máa ń ṣiṣẹ́ tó ẹyin gangan fúnra yín ẹ máa rí pé nǹkan yín ṣiṣẹ́ ó tọ́ ni o ìyẹn ló dẹ̀ ti máa wúwo lórí sí àti máa ṣe àti máa tẹ̀lé ìlànà ta fún wọn yẹn torí nǹkan téèyàn bá ń rí inú ara tó ń yàtọ̀ sí tó ń jẹ́ kára kínú èèyàn máa dùn èèyàn fẹ́ máa ṣe lọ ni èèyàn fẹ́ máa ṣe lọ ni kò sẹ́ni tó fẹ́ kọ̀ kú ikú ẹni hàn so yẹ.
1: ẹ ṣeun o ìyá àfin jésù tì mí lẹ́yìn ọlá olúwa àti bàbá wa náà tí wọ́n jẹ́ dókítà onímọ̀-ìṣègùn òyìnbó dókítà ọlá olúwa adúpẹ́ torí pa àpèyìn lálẹ́ ẹ̀ sì jẹ́ wa lórí ètò ìlera wa níkànnì lágẹ̀lú 96.7 FM kì í gájòkè èyí tẹ̀ tún sọ lálẹ́ yìí ó múrè tí bá ọ̀pọ̀lọpọ̀ ọkàn tí wọ́n ti gbàgbọ́ wípé oògùn àlòkù ni bí àwọn bá ti ní ìtọ̀ ṣúgà ṣùgbọ́n tó jẹ́ pé tí wọ́n bá ṣe tán láti yọ̀ǹdarú àwọn ìgbésí ayé kan tí wọ́n ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ páwọn ò gbé mọ́ tí wọ́n ṣe tán láti máa jẹrú àwọn oúnjẹ kan tí wọ́n ṣe tán láti máa lo àwọn ìlànà kan náà tó bá ìṣègùn òyìnbó mu pé ìtọ̀ ṣúgà yóò kúrò nínú àgọ́ ara wọn tàbí kí òǹkà rẹ̀ kó lọ lẹ̀ pátápátá eléyìí lẹ mú wá gẹ́gẹ́ bí ìrètí a sì gbàgbọ́ pé àwọn tọrọ kàn wọn ó ti mú kinní ọ̀hún tí wọn ó sì ti fi ṣe òdiwọ̀n ayé wọn. ó ga lálẹ́ yìí o àní lè kọjá arú àsìkò torí ọjọ́ ti lọ gan-an àmọ́ rírì yín pé a pè yí

0: ẹsì jẹ́wà lóòótọ́ ojú yín àti rípọ́ ti kún fún iṣẹ́ látàárọ̀ ṣùgbọ́n ẹ ṣeun ẹ ṣáṣì wá náà ni ojú òní ti wà ẹ wo lórí ètò tá a pè ní ìlera wa láṣálẹ̀ tòní ó ti rókè ńbẹ̀ yẹn lágbára lọ́wọ́ ọlọ́run ọ̀sẹ̀ tó ń bọ̀ lẹ́làǹfààní àti darapọ̀ mọ́ wa lórí ètò yìí kan náà àmọ́ ohun tẹ́ ẹ bá wá lóhunkóhun tẹ́ ẹ fẹ́ béèrè lọ́wọ́ wa ẹ lè pè sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ ti 08027 1670 bàbá wa àti ìyá wa ẹ ṣeun gan ni o a mọ rírì yín o lágbára lọ́wọ́ ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ ilé láyọ̀ láṣẹ ìdùmarè ipa ò sì ní pín lágbára lọ́wọ́ ọlọ́run ẹ̀ máa tẹ̀síwájú àánú ọlọ́run ní fi sílẹ̀
1: kù
0: títí ìgbà míì agbàgbọ́ pé tá a bá tún ránṣẹ́ pé ìyẹn ẹ̀ jẹ wa tọ́ ó dà lágbára lọ́wọ́ ọlọ́run àjíǹde ara yóò máa jẹun fọláṣadé àjàlá ló ń kí lálẹ́ wípé ó rún ayọ̀ lásùn ẹ jẹ́ ká mọ irú àwọn ìgbésí ayé táwa náà ó bá máa gbé tó fi jẹ́ pé irúfẹ́ àrùn ìtọ̀ ṣúgà yìí àbí àìsàn rẹ̀ kò ní dá wa gúnlẹ̀ títí ayérayé ọlọ́run ọba yóò ṣàánú gbogbo wa fún àǹfààní àwọn tí kinní àwọn bá ń yọ lẹ́nu ó ní kálukú kèsàrà kò ní bàjẹ́ fún wa ó dàrọ̀.
2: Lagiri FM 96.7

pour moi.

kábíyèsí kábíyèsí ọlọ́run ọlọ́run tó ń jẹ́ èmi ni kábíyèsí rẹ arúgbó ọjọ́ ìgbà ni kábíyèsí rẹ ọlọ́run ògbèjà kẹ́dùbọ níjà kábíyèsí rẹ ọlọ́run pé méjì ọlọ́run náà ni ọlọ́run kábíyèsí rẹ òní ní ọjọ́ kejì nínú oṣù keje ẹgbẹ̀rún ọdún méjì ó lé ogún àti mẹ́fà ọlọ́run ìwọ ni àmọ́ lóore àti mi àti àwọn tó ń gbọ́ wa lórí ètò ti láyé ijó ńlá lẹ́ẹ̀tò ní ọlọ́run kò ṣe o torí àmọ́ lóore lágẹ̀lú ẹ̀fẹ̀ ni wọ́n ń pè bí òkè tí ọlọ́run ni kò ga ju òkè ọlọ́run ni ọlọ́run ni láàfin bàbá wa ẹ̀kẹrin olùbàdàn tilẹ̀ ìbàdàn bàbá bí àwàdà bí eré bàbá wọ 87 ọgọ́rin ọdún àti méje ọlọ́run ìwọ ni a sì mọ̀ lóore wẹ́rẹ́ èmi àti yín náà sì mọ̀ sọ́ mo ní ìwé ẹ̀rí àgbàlagbà owó ọlọ́run nìkan ló wà kò sí lọ́wọ́ ẹnìkan kan ọlọ́run ìwọ ni o dáwà náà ò dàgbà bí yẹn ṣe dàgbà tí è ṣe àgbà àyà èmi àti yín àwa náà ó dàgbà a ò ní dàgbà àyà nínú mọ́nì nínú ọlọ́nlá nínú ọlọ́nlá ni ọlọ́run ó ṣe ẹ káàbọ̀ sórí ètò ti láyé ìjọun akínlóye ni bàbá tó bí mi lọ́mọ olùmìdí ni wọ́n sọ mí nígbà náà lọ́hùn-ún akin ọmọ akin lójúde olúyọ̀lé àwọn tó yé wọn jù wọ́n pè ní akin kan báyìí màá wá sọ pé èmi kọ́ ọlọ́run ni ó ní gbogbo agbára àti àṣẹ bẹ́ẹ̀ ni ẹ̀kẹrin baálẹ̀ nílùú ọ̀jẹ́lẹ̀yẹ níwájú ọ̀fà àgbo níjọba abilẹ̀ lágẹ̀lú èyí tó ti bẹ̀rẹ̀ láyé ìjọun mo sì ní àlejò pàtàkì kan lálẹ́ ètò ní òun ni ọmọọba àjàngìlá abiodun àjàngìlá bẹ́ẹ̀ ni ọba ìlú ìpàṣà ìlú ìpàṣà téèyàn bá wà ní ilẹ̀ ìbàdàn tó lè mọ̀ gbọ́ àjàngìlá rí wẹ́ tí mo ṣeun bóyá mo ìbíngbà náà ni o tí bàbá àjàngìlá tí wọ́n ti forúkọ ọ́lẹ̀ orúkọ wọn sì wàdí ìsìn àmọ́ kò lè gungun ògùn kọ́mọ̀ níbi tí wọ́n ti fà wá ọmọ wọn tó ń ṣojú wọn káàkiri àgbáyé ọ̀sẹ̀ dín náà ní níjọ mọ́ndé àwà ní ààfin kábíyèsí lọ́wọ́dà nígbà tí àjàngìlá tó bó ṣe rìnrìn rẹ̀ tó fi wálé nítorí ọdún eégún ti yí bẹ́ẹ̀ ni bó ṣe wà náà abiodun àjàngìlá ń kọrin káàkiri ní ìlú òyìnbó ní nǹkan kan ni wọn sọ pé abiodun àjàngìlá ló ṣeré bóyá jẹ tàbí jẹrin ọyọ ló wà tó tó ń ṣeré báyìí èyí tó ti bẹ̀rẹ̀ wẹ́rẹ́ sọmọ síwájú adémọlá asís sọmọ pé amójú ẹ̀rọ mi adésínà láwọdé ni bẹ́ẹ̀ ni tóńdé ọláwo ni ọ̀gá wa àtòkè àtìlẹ̀ àti splash ni o àti lágẹ̀lú ni o tóńdé ọláwo ni kenneth kebugi ní lágẹ̀lú àti gbẹ̀ngà ọláyíwọlá tí ọ̀bọ̀ sórí ètò gbàmọ́ bá dìde sọmọ ṣáájú mò ń bọ̀.

Adémọlá Asís ni òní ìdáàkọ sọ̀rọ̀ lórí ni ìfẹ́ ní ayé ìjọun nínú ọjà pẹ̀lú àwọn tí ń nájà àti àwọn tí ń ta ọjà fún bó ṣe wà láyé ìjọun ṣe ń bẹ láyé òde òní bó ṣe wà láyé ìjọun tìfẹ́ tìdùnnú ẹ fún máa tajà fún yàn láyé ìjọun bẹ́ẹ̀ ni tó sì máa ná ọjà tínú rí ọmọ dùn àwọn láyé òde òní ṣé bẹ́ẹ̀ ló ṣe wà tí à ń bá nájà láyé ìjọun ibi wọn bá dé ni pé láyé ìjọun etí wọn bá tà lọ́tùnrin wọn tà lóṣè wọn ò sì ní máa gbàdúrà pé ọlọ́run jọ wọn bíi ìtayé òde òní bẹ́ẹ̀ ni bí nǹkan bá jẹ́ ₦20 ní ìjọun wọn ó gbìyànjú pé ₦20 kọ́ ló ń fi àlùbáríkà sí ni láyé òde òní bí nǹkan bá jẹ́ ₦20 níbi ẹ ti ń tajà gangan tí nìkan bá fetí kò wọ́n létí pé ó ti di ₦30 lójú ẹsẹ̀ ni wọn ó yí padà sí ₦30 láyé òde òní tí wọn bá pè lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pé cement ó ti kúrò ní iye báyìí ní ìsìn tí wọn pè ní ìsìn cement bẹ ní ọ̀dọ́ rẹ̀ nílé ìtajà rẹ̀ ó lé ní 100 wọn wá ní ó ti di 10,800 ní ìsìn tó jẹ pé ọta ní ìsìn náà ni ọta 10,800 yẹn yóò fi lé ní ṣe mọ pé ní ayé òde òní àwọn nǹkan yìí ṣe fẹ ti yọ ní bẹrẹ ìsìn àbí fẹ ti ìsìn láfihàn bá nǹkan jẹ alájẹ ìsìnkúrò àdé barista ó kọ ni bàbá ti dolóògbé kọ́ ló fọ̀rọ̀ kẹ wọn ó ní àwa ara wa la fi ìyà jẹra wa àwọn nǹkan ṣìn ó pọ̀ gan tí ń yí padà lójú ẹsẹ̀ bẹ́ẹ̀ ni jẹ́ ń gba ìpè bíi 2-3 kó tó dípé mi àti tìjàlá àpò sórí ètò àjàngìlá tìjàlá àpò sórí ètò torí ó ṣe pàtàkì nọ́mbà tí ẹ pè mí sí kò yàtọ̀ ẹ sì mọ́ àmọ́ torí àti ò gbọ́ mi rí tọba ní ẹtọ́ ní gbogbo ayé ní gbọ́ mi irọ́ ni o àwọn kan ò gbọ́ mi rí wọ́n ẹ̀sẹ̀ gbọ́ mi lálẹ́ òní ni 09123708670 hello ẹnba ti wà mẹ́ba sílẹ̀kùn fún wọn kẹlẹ̀kùn gbàgbàgbà 09123 ní ètò tí wọ́n sì pé àwọn tí ń pè mí àwọn tí ń nọ́mbà lónìí àwọn tí ò tíì ní tí wọ́n gbọ́ mi rí nọ́mbà tí ń pè mí sí ni 09123708670 hello ta ló wà ń bẹ hello ẹ ti wọlé o ìfẹ́ ayé ìjọun nínú ọjà ṣe ń bẹ̀rẹ̀ ìsìn àbí ìfẹ́ ara wa nìkan là ń jà fún ìfẹ́ ayé ìjọun nínú ọjà ṣe ń bẹ̀rẹ̀ ìsìn àbí ìfẹ́ ara wa là ń jà fún àwọn ọmọ ìyá mi bẹ̀ ló òyìnbó tí wọ́n sì pọ̀ tí wọ́n gbọ́ wa tí wọ́n bá ti kanlẹ̀kùn máa sílẹ̀kùn fún wọn torí ààrẹ ọjọ́ mú oṣù lọ́kùn ń sáré bram bram bram bram ni ẹ yẹ kẹ́kọ̀ọ́ lọ́jà ìṣẹ́jú kan.

0: emi ati yin ayo ni sori wa fun agbon itumo kan be fun to jina emi ati yin ayo ni sori wa fun agbon lasirumare tewo adangila unbe nbi sugbon o adangila bi odun omo ba adangila ilu ipasa unbe bi kan kalekun se awa ni ifela elo idide do yin lewa o simbo idide do yin lewa e inanse kan ki dinanse kan lowo ki su oro fonu ati radio modira won lowo be ni se ife ara wa la nlo ife aye ijo on lori ninu oja se la nlo di se abi ife ti ara wa ba si lowo ba se la se ni ti se won kan le ko ba se fun won legbe otun legbe ose. Hello.
1: Hello.
0: E ma kale.
1: Be ti mo la kai na wa. Na o ni je bi kun.
0: Ami.
1: Ala ji o mo wi ayi la gogo lati la lati.
0: E ba ni da si.
1: E ri ise tayi ati je ya to.
0: Mhm.
1: Ya to ni ti si. Akoko ni laye ati je. Mo yi sa ba sari gbo le oja. Ọjà bá wà ọjà kan náà tẹ́ ń rà bí àwọn ọdún mẹ́ta mẹ́rin bákan náà lọ sí máa rà ṣùgbọ́n lónìí lọ dára ọjà kan lónìí láì jẹ́ kejì ẹni ẹyẹ wà pé ìbàdàn tàbí ìlú mi pé ó ni wọ́n tún ta ní ṣe ó iye tó bá ti tà á lọ́hùn ọ̀pọ̀ sí ni tó ń ra ó wọ́n gbà tó gbowó lè náà jẹ́ kan bẹ́ẹ̀. Ẹ̀ẹ̀kejì láyé àtijọ́ tẹ́nì kan bá lẹ́jà tẹ́nì kan ò ní yóò wá lọ gbà á lọ́wọ́
0: ẹni tí
1: yóò bá ta ó sì lè má fi hàn kan lé sẹ́ni náà bá rí ó lè fún ní nǹkan ṣùgbọ́n ní ìsìn yóò pé òsì ni pé kò lè rí gbogbo ọjà yìí gbà tó ń òsì ní owó lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀
0: ṣe
1: yóò bá tó
0: ayélujára
1: ayélujára
0: ẹṣẹ ẹṣẹ ẹnìkan tó kọlẹkùn ẹló
2: ẹló ọkọ ẹló
0: ẹmọ kalẹ
2: ẹkalẹ kó ìṣe
0: kalu wà ń bẹ
2: aláàjì.
0: Ẹgbẹ́ rídù yín lè wà ẹ̀mí sọ fún mi bẹ́ẹ̀ babalọ́jà ṣé bá ṣe nájà jọ lánàá níṣe ṣé fi ara wa lánàá ni àbí fi ara wa ó yẹ jágbọ́.
2: Níjọ́ ìlú kunu
0: inú kunu
2: a ma fọjà ilẹ̀ fúnra wa bí ba n ta ní ìta yóò kò wò fún ọ mú ìfẹ́ gan-an pé èèyàn bá sọ fẹ́ẹ́ lómi ìfẹ́ bá ń sọ bá ń tajà yóò kò ní lọ́ra lẹ́rú mi ọ̀kanu ẹ̀ẹ́kejì anígbàgbọ́ síra wa dáadáa ńgbà náà ìrètí tó lọ́kọ̀ ogun kan ló ń sọ fún mi pé là máa lò fúnra wa ńgbà náà lọ́hùn ẹnìkan ọba wájà láàrin òjò ìfẹ̀mí bí ọ̀sẹ̀ ká àábùjọ àwọn ọmọ ṣe rẹ̀
0: yóò sì máa yóò sì gbowó rẹ̀ nílẹ̀ ni.
2: Lórí ọba wa ní ìsìn ọmọ wa balẹ̀ ní àwọn ìkú ọmọ sáré rẹ̀ o ọmọ sáré ni wa.
0: Ẹ ṣe mo ti wá ní mo fẹ́ yọ ẹ ṣe àlejò ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi ẹ káàlẹ́ àlejò ẹ káàlẹ́.
3: Ẹ káàlẹ́ olóòtú ọ̀gá wa Akin Omaki.
0: Ẹ̀dá kò yín ní ẹ̀kún rere.
3: Orúkọ tèmi ni Prince Abiodun Ajangila tí gbogbo èèyàn mọ̀ sí Dìjàlá Ọ̀jẹ̀.
0: Dìjàlá Ọ̀jẹ̀
3: bẹ́ẹ̀ni.
0: Kí ló bí Dìjàlá kí n bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ mu.
3: Nǹkan tó bí Dìjàlá yẹn ni pé Eléégún àtonílù wọn máa ń sọ èdè kan. Èdè yẹn ni bí ìgbà téèyàn bá ń fọ
0: ẹnà bí ìgbàdàn bá ń sọ ẹnà
3: ẹbẹ̀ọ̀sẹ̀rí nìyẹn
0: ẹlẹ́nà ní tiẹ̀
3: bẹ́ẹ̀ni
0: onílù ní tiẹ̀
3: bẹ́ẹ̀ni
0: àwọn mọ́lẹ́mọ́lẹ́ mọ́ ní tiwọn
3: bẹ́ẹ̀ni eléégún náà ní
0: tiẹ̀ eléégún ní tiwọn
3: bẹ́ẹ̀ni
0: ọdẹ já wa ṣe báyìí Dìjàlá ẹ tiẹ̀ kọ́ ẹ kọ́kọ́ kọ́ ni wọlé torí mọ́ àbí ẹ kọ́ ní gbòòrò ni ẹ kọ́ ni wọlé
3: à ń kọ́ dáadáa
0: ẹ yà ọ yà
3: Abiodun ọ̀gá làyàn tọ́wọ́ àwọ̀ kan lẹ́

0: so ta yi maro adigun na ku baba won kini bowo se o olubi ru alabi mo ri baba ba mi olubi ru gege ti ba olumo di baba mi alabi kesirin babo jale oke ti ani omo roran bada to ba tele ku owo olu lojo josi alaudi mo ri baba ba mi alaudi oba lu pasa bi odun elegun oga la won to we wa wo kan le o oga ni re to so tai morun o adigun na ku baba won kini fowo se o
1: dijala
2: kabiyesi
1: tori eki eki ilu lo si odo baba ajangiloba ilu pasa tori mo ri pe baba mama ti le ni ogorun bayi
2: ati mewa
1: ogorun odun ati
2: mewa
1: mewa
2: koda me edogun ni awon ni won de ko be
1: tori nijo aje nijo monday nigba kabiyesi olubadan le badan ti won ri won baba wa kabiyesi na wa ni awon fe di odo kabiyesi le badan
2: beni
1: mo wa tun ni kibi kibi wa tun koke lo ba kabiyesi se nti won je ngba na se la je ni se
2: se oga mi
1: dijala
2: nkan ti an je ngba yen nkan ni won je nsin o ogbo nkan ti di nkan an fi kini kan si an fi kini kan ko tori agbodo so ko bo di polowo
1: ipolowo
2: exactly
1: oda ti an ba ni ajangila ajangila won be nilu ipasa eyin be nilu ibadan bo wa le si rin tori ka tori yin mu wa gan ope o bi gan gbe tu travel e tu travel mo le se rin
2: nkan to sele ni pe oni okun oke ngugun gugun ko mo ni bi ti to ti wa ilu ipasa yen ni won ti lori n wa nbe lati se wa sinu ibadan ti awon na fi wa ni ilu ibadan ni itamoya ile saki beni
1: se ilu iwasale wa wa ni abi ibadan abi abi foko ni tamoya
2: ara o mi si ipasa o aga mi si ni ipasa ibadan ni ni emi duro si beni
1: oda bo wa ni odun egun bo ni se mo pe ajangila se onijo ni abi olore abonidan
2: se oga mi ajangila o kin segun olore egun ajangila je egun gbajumo egun oniju to se wi pe ngba teyin na o so nsin ni pe ngba ti egun jade lojo monday ta wa ni waju kabiyesi ri pe ara kabiyesi gan ara mo ya gagagagaga
1: won to ni ajangila siridi
2: ese won so fun mi wi pe ajangila o ya ju o ya won to ran pi won si mi pe o ya etakiti oya kawon ti won tele wa na ti won wo so nla nla yen oya kan na tunju mo wa appreciate pe kabiyesi ka di ope lori ki bata ope lese kesi o ba je ku pe
1: dijala mo fe ku lowo oja iseju kan in blowo
3: Wijem International Podu Mary, Hallelujah! Tijoti, Laafi Dugbelewa Jesu Christi, Oje Kitorui, Otrupe Walaye, Nino Jowi, Jesus Evangelical Ministry International, Labe Ipe, Prophet Pato Akita Yusuf Kengbeoro. Till, I have reason to praise God, Psalm 66, verse 20, Thursday, July 9, Laka Siokwa, Mwamodele's home, Nimitati Kuo Biti Biti Epofuwa, Koto Disendo Di Ojo Kokala, Tayo Nwa Waye Nunu Church Auditorium Lawa, Berelata Agumokala Uro, Guest Speaker, Prophet Samuel Omolawu Jepi, As Spiritual Fathers, Apostle Dr. Paul Adiola Redosu Jepi, Bababano, Prophet Samuel Situ, Bishop Joseph Morakiyo, Apostle Moses Solusola Adeyade, Father of the Day, Honorable Babalola Mukwala Babs, Honorable Maruf Olabi Suesue, Mayagun Manager Market, Pastor Honorable Adura Ebemi, Mothers of the Day, Prophetess Jesu Nadu JP, Engineer Mrs. Lepe, Folake Oluremi, Guest of Honor, Professor Jonathan Bolakade, Chairman Council Committee of Security UI, Pelu Eda L.I. Oyekami, Lati Bikibi Adeyekide, Taburita Meni Tioya, Ezo Fono Kalakwe, Koma Beda, Biswajo Yibawa, Siwi Jem City International, Tufwa Neforo Gun, Bobo Eya Nape, Ewa Kajo Se,
4: O balé bagé, o bolé pelo, steez, o bitaré, o bia, o Christy Peters yàtọ̀ labi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe Peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àyà. Christy Peters bẹ̀rẹ̀ sí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe nọ́mára. Christy Peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the other room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe nọ́mà. Debit Gbàkúgbà 50 Bitters is produced by the 50 Waves Limited. Ẹ̀sìn lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Bashorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters, NAFDAC Ijọlote.
5: Jẹ́ ẹ ti gbọ́.
6: Mẹ́kíní.
5: Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ná tàbí ra tókì.
6: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC
5: pẹ̀lú ìlànà iRecharge. Lójú ẹsẹ̀ ni o.
6: Báwo la ṣe lè máa lo iRecharge?
5: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ sí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra tókì sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùn kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
6: Lẹ́gba IBEDC tókì yín. Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
7: iRecharge, sanwó iná ní rọrùn.
8: 21 days divine intervention.
9: Àgàdì tó ń pèrè dà o.
8: Jesus, you gotta be Samuel JP. Your Korea got a lot of Wednesday, 1st July 2026. A Korea, the buying visitation for laughter. Ibẹ̀ wo la tó ké fún ẹni? Ó tó àkókò fún ọdún láti rẹ́ni ayọ̀ bí Anna ní Ṣílò. Gbogbo ẹni tó bá gbọ́dọ̀ ẹ̀rí rẹ nínú ìrìn àjò àdúrà yìí ló máa bọ̀ rẹ́ni ayọ̀. Ọlọ́run fẹ́ lo Pastor Sakiya, Olóńké Susi, Ìbàdàn ní Sisi Suritende, Pastor Peter, Adéyẹjẹ Sì, Rẹ̀rẹ̀ Ìtì Adégòkè, Prophet Fẹ́mi Òní, Prophet Kéhìndé Akọ̀dé, Prophet Adéjọlá Adébáyọ̀, Prophet Esther Adébáyọ̀, Prophet Adé Adégbìtẹ̀, Prophet Ṣẹ́gun Ọlámbíwọn nínú, Pastor S.O. Ọládèjì, Prophet A. Ọlálékan, Pastor Olúwaṣẹ́wọ̀n Adébọlá, Pastor Israel Amọ̀ràn, Wòlíì àti Ọ̀jọ̀gbọ̀n Jésù Yínká W. Samuel JP. Wọ́n máa sọ tẹ́lẹ̀ ẹ̀mí àwọn wo yóò máa pa gbogbo èèyàn lẹ́rìn ayọ̀ látọjọ́ Wednesday 4th, Tuesday 21st July láago mẹ́rin àbọ̀rọ̀ lẹ̀ lójoojúmọ́. Gbogbo ẹni sí AC Way of Life Center tó wà lẹ́yìn Glow Office opposite Lewura Grammar School, Challenge Ìbàdàn.
10: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
11: Ètò ìgbéyàwó láyé.
12: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
13: Kí ló ṣẹlẹ̀?
12: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ẹ ní 2026.
10: Ní tòótọ́.
12: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
10: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
14: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
10: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
12: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
10: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
12: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
10: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
15: Ẹ pè CDK sórí 0707-454-3005.
16: CDK, sanwó díẹ̀díẹ̀, gbé ìgbé ayé rọrùn.
17: Bàbá Ìgbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
18: Kára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìgbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlẹ́gùn làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìróorunsùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yí ó máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣanara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 0803388100 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
19: Jẹ́ kó mọ̀.
20: You fit.
21: Láìwò ní wọ̀hún mọ́ ọ̀gá àgbà nídìí ìbániṣètò ìrìnàjò séyìíkéyìí orílẹ̀-èdè ni You Fit Fly gbogbo ayé ti gbà bẹ́ẹ̀. Àǹfààní ti wá ṣí sílẹ̀ fún gbogbo ẹnikẹ́ni láti ṣètò e-visa sórílẹ̀-èdè Tanzania, South Africa, Singapore, Qatar, Uganda, Egypt, Dubai, to fi mo Morocco, pelu Turkey ati Italy, whenever and wherever you desire to fly with your FreightFly e-visa. Your traveling is a done deal. You will also enjoy premium accommodation, airport transfer and all other services that will make your trip seamless. Visit us today at our head office, Block 8 Plot 15, 7 Up Road, Oluwale Main Estate, Ring Road, Ibadan, or call 090-1111-1190. Website www.yourfreightfly.com. With your FreightFly, you can fly wherever you desire.

0: e tu tu oro yen so e tu tu mu
1: orun poju
0: ki lo de
1: akoko n to jo orun ni pe tolorun ba ti fi aye royan lorun yo wa padi eni ti o fi le aye re ro lorun
0: kabiyesi olorun
1: bọ́rọ̀ ń bá fi ilé ayé ẹni léèyàn kókókó gbogbo ẹni tí ọ máa pàdé ilé kókó náà ni ọ máa pàdé
0: kábíyèsí ọlọ́run
1: bẹ́ẹ̀ bá ti wá bá ènìyàn tọ́lọ́run ní ọ pàdé tí ó fi rọ̀ ọlọ́run pàdé hun ẹ̀ ń pẹ́ àwọn àgbàlagbà náà máa pò wípé orí ẹni tí ó gbé ni yóò gbé ni kó aláwore díẹ̀
0: yóò bá ló sọ bẹ́ẹ̀
1: bọ́ ọba ti wá pàdé ẹni tí ó mú ọmọ náà ó wá bọ́ nlé ni àbó sọ lórí ẹ̀rọ ni àbó gbọ́ lẹ́nu ọ̀rẹ́ rẹ kan ni ọlọ́run wá ní òde bẹ́ẹ̀ ò dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wọ́n wá tú pẹ́rẹ́pẹ́rẹ́ ayé rẹ fún ọ níbo ni o ti ń bálé ayé rẹ bọ̀ níbo ni o bálé ayé rẹ dé ìbò ló fẹ́ máa bá lọ. Kí ni o ti jẹ tẹ́lẹ̀ tó yẹ ọ jẹ kí ni o ti jẹ tó o sì nídìí láti jẹ kí ni ọ ń jẹ lọ́wọ́ tí ọ yẹ kọ́ ọ jẹ wọn ṣàlàyé
0: kábíyèsí ọlọ́run
1: gbogbo rẹ̀ kọ́ lóògùn wàláhì làásì ìṣe gbogbo rẹ̀ ni à kó lè jẹ kó lè jẹ kọ́ lè àárí ẹni tọ́lọ́ ń pè ló lówó táyé mọ̀ pé ó lówó tí o sì jẹ nǹkan sẹ́nu rí ṣùgbọ́n kókó bẹ̀ bí ọ bá jẹ nǹkan sẹ́nu ọ gbọ́dọ̀ mọ àyànmọ́tọ̀ ọba wáyé kí lọ́rọ̀ mọ́ omi ni tiẹ̀ rọ̀ mọ́ ni kò yẹ kó o ṣiṣẹ́ ẹ̀ná bọ́ọ̀bà ṣiṣẹ́ ẹ̀ná ó ní èjì tó fi kún ẹ̀ta tó fi lè ṣiṣẹ́ ẹ̀ná tí ó fi rọrùn iṣẹ́ àyẹ̀pẹ̀ ló mú wáyé ni kò ní yẹ kó o ṣiṣẹ́ omi kó lè bá a rọrùn bí gbogbo àwọn àyànmọ́ yìí ṣe tò léra wọn náà ná nírú tí wọ́n gbọ́dọ̀ fẹ́ ni wọ́n nírú iṣẹ́ tí wọ́n gbọ́dọ̀ ṣe ni wọ́n nírú oúnjẹ tí wọ́n gbọ́dọ̀ jẹ ni wọ́n nírú ìgbà tí wọ́n lè rìn.
0: kábíyèsí ọlọ́run
1: bá a bá ti wá mọ̀ ọ́ kò pọn dandan kó o lóògùn o bá a bá wá mọ̀ ọ́ tó ń lóògùn àti jẹ́ oògùn gan ọmọ kówó dànù ni.
0: Bàbá nítorí mo rí tẹ̀ ń báyàn kan sọ̀rọ̀ ńgbà kan wípé ó lóun fẹ́ ṣènáwó ó wá kọ́ síbẹ̀ wípé òun ṣènáwó alẹ́ o night party lẹ bá ba wò ó lẹ wá ní pé rárá o
1: kò mú ni
0: ẹ ní àyànmọ́ tó gbé wálé ayé
1: kò mú ni
0: kò gbọ́dọ̀
1: ṣe ó nínú kinní kara wọn wà àwọn ò ní pariwo bíi kúlọ́ọ̀bù ni
0: ẹ wá ní láíláí
1: nígbà tí òun ń kọ
0: ẹ ní ìwọ ló máa jẹ́ fún àyànmọ́ tiẹ̀
1: bó ṣe wà nù
0: alájì
1: gbogbo nǹkan ló ní tiẹ̀
0: ẹ máa ń sọ̀rọ̀ kan ẹ wà ń láàyè dáadáa
1: ó ti yá
0: ẹ máa ń sọ pé ẹni màkì búùbù àbí màkì bí ẹmí ma bẹ́ẹ̀ ṣe ń sọ ẹ wà ṣàlàyé ẹ dáadáa.
1: mo máa ń sọ yìí pé ní a mọ̀ pé àlẹ̀màkì búùbù fọ́ọ̀kàlẹ̀ màkì dùùrù.
0: Kí ni jẹ́ bẹ́ẹ̀.
1: Ẹ̀yin náà ẹ ti bá àfáàrin.
0: Nígbà tí
1: ẹ ti ń doni kéwú.
0: Nígbà tí bẹ́ẹ̀ ṣe jù náà èmi náà.
1: Ṣé rí màkì búbù yìí òun ti wà nílé ayé yìí ti ń ṣe ayé tọ́lọ́run ti dà tó ti wà nú ayé kọ́lọ́n tó wá lọ rí dákádára. Ìgbà tọ́lọ́run wá dá kádàrá kádàrá tó wá ń ṣe ayé kan tó wá dá ẹni tó ní kádàrá ìgbà tẹ́ni tó ní kádàrá wá délé ayé kádàrá ò tí ì bẹ̀rẹ̀ ṣe àfìgbà tí okùnfà rẹ̀ tá ń pè ní sábàbí tó yọjú.
0: kábíyèsí ọlọ́run
1: lọ wá lọ papọ̀ mọ́ra wọn.
0: kábíyèsí ọlọ́run
1: làyàn máa fi dúró. Ìbéèrè tẹ béèrè nù.
0: Ok Alhaji àyànmọ́ mẹ́rin lẹ pé.
1: Mẹ́rin àyànmọ́.
0: Gbogbo ẹni tí Ọlọ́run dá sílé ayé mẹ́rin gbogbo wa pátápátá.
1: Gbogbo tó yí ilé ayé po tó sọ ilé ayé dayé. Tán fi ń mọ̀ páyé. Tọ́lọ́run ni ó dúró kó gbé ayé ró. Nǹkan mẹ́rin náà ni.
0: Nítorí pé èèyàn bíi mẹ́rin márùn-ún mẹ́fà ló pè yín lọ́jọ́ kan. Ẹ wà lórí ìdúró bẹ́ẹ̀ ni àkọ́kọ́ ṣe pè yín. Bẹ́ẹ̀ ṣe bèrè orúkọ ẹ̀ lẹ́ni pé tómi ní tiẹ̀ o ẹnì kejì pé yín ẹni iyẹ̀pẹ̀ ni o kó má ṣe nǹkan báyìí kó má ṣe nǹkan báyìí o ìyẹn gan ló jẹ́ kémi ó mọ̀ wípé báwọn èèyàn bá pè yín láṣà lẹ́yìn e so fun won bye ni ko to di pe won ri office won so office yin lola merin yen e ja kokon gbo baba
1: aha merin mm anyamo kan wa tan pe ni mai ohun ni omi mm omi lolohun fi da iyaye mm igba tolohun fo mi dale aye olohun wa pada wa da yepe sori omi mm yepe wa nsa ka lori omi
0: omi
1: kolon to wa fi okuta kan eri pa ti ri omi ati ri yepe meji nu okuta yepe na ni
0: mm
1: olohun tun wa da afefe
0: mm
1: o wa da ina merin un lo fi pe bubu o ma na bi adama
0: kan pese olohun
1: oyinbo ni o nu merin lo wa yoruba ni o nu merin lo wa afin ni o nu merin lo wa Ghana ni on gbogbo bi to ba wu ko wa arin merin lo ti generate
0: mm
1: o to ni kaluku wa ni number
0: mm
1: number 1 wa nu yepe number 16 wa nu yepe be na lo se wa nu omi be na lo se wa nu na be na lo se wa nu afefe
0: e won ti e
1: o le ti ma bo ba ti ma ti e yo ti mo to ye oje yo ti mo ru obirin to ye ko fe yo ti mo ru asiko to ye ko rin yo ti mo ru ise to ye ko se ko ni ni wahala kankan mo
0: nkan meji ni alaji gbe wa lasale toni ewo nti ti e gangan idi ni tan so pe ile aye rorun beyan ba ti mo ona beyan ba ti mo ti e yo ti mo awon
1: e wallahi ororun wallahi ororun
0: alaji e tu wa so wi pe gbogbo awon eyan ton ba wa e lo le eyan te so pe lanfani lati ri lola
1: ogbon ni
0: ogbon
1: in fe fi se para mi
0: pelu awon eyan se npo to
1: lodun in fe fi se para mi
0: ogbon eyan to ba koko wa
1: ogbon eyan ti o si wa yo ti pe a ti so fun pe number 1 ni o number 2 ni ara tin pe number ti ba tin pe awon mo mi o mo gbe won mo fun ni number okunrin le gbe ko fun number obinrin le gbe ko fun number ti number ba ti wa de ogbon o ni ri mokan le logbon
0: kabisi olohun
1: to ni pele aye gan leto
0: eni awon ogbon eyan to ba si wa e ma ni pe e ma fun won ni ose kan
1: pelu ogun olohun
0: eni ose yi
1: be mi de bi ogun mi
0: to ma fi rorun lati tete debi ogo
1: pelu ogo olohun
0: eyan sare wonu ogo
1: gbogbo tin te ogo re mole pata funra re lo koku bae loju ala
0: alaji ibo ni office yin wa nilu ibadan ni
1: nilu ibadan
0: o tawon eyan li ti le ri yin lo ro la
1: adegba yi ni iyana block e ba ti dadegba yi ni iyana block bayi e soda titi segbe keji ni ona 30 woko road e bere on teli
0: agarawu
1: ile baba wo lo tele mo wa nbe
0: ni ibole pe adadegbayi
1: adegbayi yana block ni bus stop nbe e ti ri je effort ile epo odi keji re legbe bi pa nbo ni wo road ibe legbaya e bere nbe pe on teli agarawu ile baba wo lo tele gangan on deli un lo gbe ile baba awo pon
0: okay alaje ja wa se ba ogbon eyan lele fe ri lola
1: pelu ogun olohun
0: gbogbo eni ba nbo kini won mu dani e lo ni won mu dani lati re yin
1: akoko mi gbowo ti won fi wo card owo ni gbowo ton fi wo se
0: okay
1: owo card la ma gba 2000 le fi gba card card un le mu de waju mi
0: e tun ni gbowo mi
1: gbowo mi
0: 2000 naira pere
1: pelu ogun olohun
0: alaji ogbon eyan lesi fe ri
1: ogbon eyan ni
0: tan ba tin pe bayi ki won ma gba number number yen na ma fi le lanfani lati fi re yin
1: pelu ogun olohun
0: e ba yonda number ti won pe si
1: number ti e pe mi si MTN 070 31 04 99 30 070 31 04 99 30 number mi elekeji 090 75 68 81 68 090 75 68 81 68
0: number mejeji te le pe alaji owo la bi ola imam osupa adiyin sin niyan ogbon eyan pere ni be ba tete pe ni nsin ke gba number o pe eyin o tori alaji bo ba tin bo si 31 e ti e ni fun yan kankan number mo
1: ah le 31 wallahi
0: bo ba ti lo ba e so po ti dose tin bo nu
1: ba ti gbo 31 an ti bo le mi lodo mi mo
0: 1 to 30 number mejeji ti won yonda o ye e ma pe sori number yen bayi ago mejo ni office o ti le na ti be sin riyin office o ti si
1: be ni
0: awon yan ti ma n to be lati ago marun bo ni
1: ki won le tete ri na ara se be n ba gba number 30 to si kokko de wala ya kokko da lo
0: e ba yonda number yan ti lo lori eto ile kan si
1: 070-31-04-99-30 number me elekeji 090-75-68-81-68
0: ọjọ́ mi la tupade lori eto ẹsẹ̀ alhaji owo labi ọlá imam osupa adini o daro

ẹ̀ńgà ó yàtọ̀ àkànní ó ọmọ onílé ọ̀yẹ́ ikú onípọ̀ ní ewére ìwé ọ̀kárẹ́ láyé ọ̀gbọ́n ọmọ ṣe ọ̀ní kú bẹ́ẹ̀ lọ níṣìṣe mọ́ ṣe lọ ọlọ́run ọba mi ó sì mọ́ fún ọ ṣe ilé ọ̀yẹ́ àkànní alájílẹ̀ yẹ ilé ọ̀yẹ́ ọmọ mo sọ yẹ tán kí n tó ṣòro ìjì ọ̀lẹ́lẹ́ tí.

yẹ tán bá pọn pápìgbì a ní mo rántí ọrọ àná ẹ fún ìfì ìfẹ kí mọ ìwọ pẹ mọ mi a rí olódùmarè kò ní kọlà kó gba gbé ẹlẹwọ òjò rírọ kó gba gbé àpárà ìtọwù tó gba gbẹkẹrán mọràn létí ọsọ ìsọyẹ agbára òjò kó má gbére pàdé rẹ ni ọrí àkànní ọlọ́wọ́ níjẹ kọkú má lọ́wọ́ olùgbẹ̀ngà ó yàtọ̀ lórí rédíò náà ni olórí rí ọmọ gbẹ̀ngà ó yàtọ̀ àkànní ò èlé ọ̀yẹ́ ìjìlége mi òkè mẹ́nilógún níbẹ̀ ní gbẹ̀tì ilé bàbá tó bí ọlọ́mọ mẹ́rin àbúrò bọ ẹ̀rin àbẹ̀rẹ̀ bọ ẹ̀rin àkúnlẹ̀ bọ ẹ̀rin tó kù lọ́yẹ́ ti jáde adigbẹ́gbẹ́ lẹ́ran gbẹ̀tì ilé ọlọ́yẹ sọmúrùmú lẹ́ran ilé ọlọ́yẹ èlé ọ̀yẹ́ ni ọ́ ọmọ àsọyẹ́ tán kí n tó ṣòru ìjì ọ̀lẹ́lẹ́ tí mo múrù ẹkùn lọ́wọ́ gbọ́n sonso ọ̀rí wípé àlògbọ́ ni ọmẹkùn níbà àlògbọ́ tó ara lóbì lọ́jà bàbá yìí tàrẹ́ títí ó lọ kó fún ẹlẹ́mu ẹlẹ́mu dunnú olóbì ń sọ olóbì má sọ mọ́ ó ní ibi owó wá bá lọ́wọ́ bá lọ ìjì ọ̀lẹ́lẹ́ ọmẹ

àbúrò yín ẹni tọlọrun ẹgbọn àwọn kan ẹ tún jẹ àjọ ṣètò ìpapọ̀ fún tòní mi ò lè dàṣe ìfẹ́ mi lẹ ní tẹ fi ń gbé tò yìí àti ìfẹ́ àwọn èèyàn tá a jọ ń ṣètò papọ̀ fún ìdí èyí ẹ jẹ àjọṣe orúkọ ọlọ́run ọba la fi ṣe ẹ ìṣáájú ọlọ́run ọba ni ó sì jẹ́ àṣètò ìparí láyọ̀ àti àlàáfíà gbẹ̀ngà mò ń jẹ́ bàbá tó bí mi ló ń jọlá ayéwọlá orúkọ tó bá wuni là jẹ́ lẹ́yìn òdi adéyẹmí ọmọ ọba ó dájò ló dàbò kí fúnlẹ̀ fi mọ̀ sóyàtọ̀ fún ìdí èyí gbẹ̀ngà ó yàtọ̀ láyéwọlá.

be fọlọrun oba ọlọrun oba oni ọlọrun ba to nfi wa dara to wu wa ọlọrun ba ti oni ja si so eyin te ngbo wa adagbere funra wa nje jọ ni asi la nbo loni adagbere pe to ba tu dojo mejo atu pade ọlọrun adupe jọ mejo ti ko ajoke aye asake orun eyin eyan te ngbo wa kaakiri eto te ti royin e fun na ni eto te ti npongbe ati de e ma gbagbe ma mix e up bi o ba seyin ko se mi eyin te nbe nbe lo je ka wa ma fa ko si la party bi that is to say mo mo rire yin gan te ture to ta le yi ẹ kẹ mọ̀ pé mú yìí sóyí kì í tán lé aláǹtakù ọ̀tọ̀ ni tọ́lú ọ̀tọ̀ ni tọ́lú ọ̀tọ̀ ni tọ́lú tọ́lú tọ́lú wò náà ọ̀tọ̀ ni alẹ́ yìí náà ọlọ́run ó tún fi ra rẹ̀ hàn ètò ó tún ṣe ra rẹ̀ lónìí

0: èèyàn méjì ni wọ́n ní ká fún ní 55,000 naira owó data wọn padà lórí TikTok fún Tony. Àwọn èèyàn méjì àkọ́kọ́ ẹni tó láìkí ẹjù ẹlẹ́ẹ̀kejì ẹni tó ṣí àẹjù ọ̀nà méjì wọn fi ní àfáwọn èèyàn owó data wọn ni àdápadà fún yín. Ẹyọ ni Gbẹ̀ngà ó yàtọ̀ láì lórí TikTok ni o. Èèyàn méjì wọn ni adáwọ̀ data wọn padà ẹni tó ṣí àẹjù ẹni tó láìkí ẹjù. Ọmọ ìyá àfẹ́ dákun tó bá ti di bí aago méjìlá kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sọ fún mi ká lè máwọn èèyàn wọ̀nyí fún ìdí èyí ètò yìí ẹ lè ṣí àẹ ẹ lè kọ́pì ẹ ẹ lè ṣí àẹ sórí WhatsApp yín bá ti kílíkì lórí líǹkì wọn ti jọ́ìnù láti mọ̀ pé látọ̀dọ̀ yín ni. Ẹ jẹ́ káwọn èèyàn mẹ́jọ kí yín láti ilé.
1: À ń kí gbogbo àyè lólùfẹ́ tó bá mi tó níbi gbogbo tí ọlọ́run bá mi ní kí atẹ́gùn ìkànnì kò fẹ́ dé Káyọ̀dé Adéọ̀sùn lórúkọ mi.
2: Ẹ kú bójú ọjọ́ ti rí Olúmúyíwá Adéyẹ lórúkọ ti tẹ̀mí tí gbogbo yín mọ̀ sí Radio Apostle lálẹ́ ẹ̀ ẹ jájọ tó.

0: dakun ti mo fe je ka jo wonu e dakun eni ko kan iseju meta mo fun yin must maximum iseju meta hello e mo daruko yin ma mi o ko ta furuko yin se o o ya
1: daruko o ti e mi ri ninu boya o mi ko se ti agbalagba yi ti so nta to ti owo te sale o yi po patapata
0: o yi po
1: o yi po
0: ki le ri nbe ki lo sele bo lo se yipo
1: ah so ni ba se n ba bo pe me so ni ba pada
0: bo le se n ba bo
1: am ba bo pe ni ki ayo pe ko pe se ko pe mo ra won ju bon gba so mo po so mo ti se so ti se o gbe ba se o ba de pa ba bere se ko yawo yawo ke ni yawo ke ti yawo ke ta yawo ke ni
0: oko yin ni yawo to po da mama o wa je ke regret abi pe won everything marriage
1: ah o da am lebi o
0: da
1: se e gba ju ko bo mi o ni ato bo mi o ni pe
0: pe ko fe ru oko te fe
1: eh
0: e gba dura ko fe ru oko te fe abi
1: be ni be ori ya
0: da oja 091-2370-8675 Eyin te gbo wa lati ile okere plus 234-142-91006 E mo daruko yin e kan ja o ni ti mo fe ja jo wo hello
2: hello
0: yes sir
2: hello
0: yes sir yes sir
2: e
0: mo daruko yin baba o ya oda mi ko ye mi sugbon o sha ti sise abi nkan te so njejo ti o ti wa oke abi
2: olorun ti ba mi se
0: oda adupe lowo olorun ko ye mi sha sugbon adupe lowo olorun yes sir abi omo ya ade osun se to ye yin
3: imara ti won gba ni jejo won ni awon
0: oke won pe wole abi
3: to pe wole fun
0: to adupe lowo olorun
2: 091-2370-8675
0: Eyin redo yin lole baba mi Obirin te fe gba to daarin kan ki lo sele
2: O ya ko ni ilana ti mo fi fe
0: Oh won kuro won lo sesin mi
2: Ko lo si ese mi O lo yan baba ogun
0: Won lo se kini
2: O yan baba ogun
0: Won yan baba ogun
2: Be
0: e la fun mi okay won so for eyin abi
2: be sugbo kaka kore mi o so to fu o so kan ti o da
0: don lo je ke regret pe fe won
2: be
0: da baba mi oda mo ti gbo yin mo ti gbo yin o ni ti mo fe fa jade o o ti e wu mi awon tan eyin te ti segbeyawo ti o ti todun mewa te ti wo tan te wa ri pe ah da be ni pe mistake le se ki le ri to fi je mistake mo fe je ka yo jade hello
4: hello sir
0: yes sir yes ma ma abi sir
4: ma ni
0: yes ma mo gbo yin mama
4: mo se fe pe yin lo ti bi last week
0: e gi radio yin lo le ma e ti pe mi wole bayi
4: e gbo mi
0: be ni ma
4: mo se pe la ti last week tele e fi e ba mi soro mi sita radio e gbo mi
0: mama iseju meta pere le ni
4: okay oko si mo fe mo fe to lo bere si ni ko bere lo ko bere lori sirisi gbogbo ara mi ati wa ma so fo bere de bi pe eni yen a wa ti pada jodo re gbogbo ara mi to so o ti wa pada so fun mi da si mo wa lo so fun oko onirara o lawon re temi ni o soro mi fun de
0: igbeyawo odun melo ni igbeyawo odun melo leyin atoko yin
4: bi 12 years
0: bi 12 years se oko yin fe ni ya bo fe fe ni yen
4: o do gbe loro so ni lo di pe o fe so di yawo le
0: bo le se mo wi pe o gbe won ni nkan te lo gbe won bo le se mo pe oko yin gbe won ni nkan te lo gbe won yen
4: awon re ti temi iṣẹ́ tó ń ṣe nìyẹn
0: ok no mi ti
4: rọ ibẹ̀ ló ti lọ gbé gẹ̀yìn
0: ok
4: gbogbo ọ̀rọ̀ tó bá wá sọ fún gẹ̀yìn gẹ̀yìn máa lọ sọ fún rẹ̀ ti tèmi ìyẹn máa wá sọ tèmi
0: màmá àwọn ọ̀rẹ́ yín iṣẹ́ yẹn ni wọ́n ń ṣe
4: bẹ́ẹ̀ni
0: alright so ibẹ̀ wá ni ọkọ yín náà títí wá rí ẹlòmíì náà so ọkọ yín rò pé ọkọ yín kàn fẹ́ sáré yín jẹ díẹ̀ ni
4: irọ́ ọkọ yín jẹ o fẹ́ fẹ́ ni gẹ̀yìn wá sọ pé òun ò lè fẹ́ pé kò kí n ṣe tẹ́sì òun lọkùnrin tó ga ni tẹ́sì òun
0: ọkọ yín náà ọkọ yín ò dẹ̀ ga dáadáa
4: kò rí rárá kò ń ṣẹni tó ga púpọ̀
0: ṣùgbọ́n ọkọ yín tẹ́sì woman yẹn àbí tẹ́sì gẹ̀yìn
4: wọ́n ṣe jọ wà so ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀ so gẹ̀yìn wá padà sọ gbogbo bọ́rọ̀ ṣe jẹ́ fẹ́mi
0: bó lẹ́yìn àti gẹ̀yìn ṣe wá dọ̀rẹ́ of course ẹ sọ pé bóyá mo rò pé sọ
4: pé mo pè mo ń ṣe pè fún so tẹ́sì tẹ́mi wá fún ṣe wá pọ̀ jù ó wá lọ fẹ́ ẹjọ́ ọ̀sùn àǹtí ẹ̀ yẹn ló wá pè mí nígbà tẹ́mi wá rojọ́ fún àǹtí ẹ̀ yẹn ó wá gbà fún lọ́wọ́ àǹtí ẹ̀ ló wá ń ṣàlàyé gbogbo ọ̀rọ̀ yẹn fún mi ló wá gbé sí rìkọ́dì ló wá lọ pè fún ọkọ pé kò gbọ́ ọkọ wá nírọ̀ o ọ̀rẹ́ tèmi ló lọ sọ fún gbogbo ọ̀rọ̀ fún gẹ́yìn.
0: Màmá ọkọ yín ibo lẹ́yìn àtọkọ yín ti pàdé.
4: Àpàdé nọ́mà náà níbi kéèyàn máa jáde lọ kakọ̀ pàdé.
0: Ṣé wọ́n ọkọ yín náà rí yín lẹ́gbẹ̀ẹ́ títì náà bá yín sọ̀rọ̀?
4: Rárá o, rárá o.
0: Ibo wa ni nọ́mà tí ẹ ti pàdé.
4: Kọ́ tí mo sọ níbi kéèyàn máa jáde lọ kéèyàn pàdé lójú ọ̀nà.
0: Lójú ọ̀nà ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ẹ sọ pé àwọn ọ̀rẹ́ yín báwọn náà ṣe pé mi fẹ́ dárúkọ tẹ sọ yẹn pé irú iṣẹ́ yẹn náà làwọn ọ̀rẹ́ yín náà ń ṣe ẹ dẹ̀ mọ̀ yẹn pé tó yẹ pé irú iṣẹ́ yẹn làwọn ọ̀rẹ́ yín ṣe tán dẹ̀ jọ́rẹ́ yín kó mọ̀ jẹ́ pé bóyá ìlànà yẹn lọkọ yín náà ti pàdé yín. Ok ma. So ní ìsìn báyìí ṣé ẹ wá fẹ́ mọ̀? Ní ìsìn báyìí ọkọ yín wá takú pé rárá bẹ́ẹ̀ kọ́ páwọn àtẹniyẹn òjọ ní nǹkan kan papọ̀.
4: Ó ní gbogbo ọ̀rọ̀ yẹn pé òun kọ́ lòun fún gẹ̀yìn pé àwọn ọ̀rẹ́ ti tèmi ló sọ̀rọ̀.
0: Bọ̀ ọkọ yín ṣàfẹ́fẹ́ ṣìyàwó kejì.
4: Olófẹ́ olówó sọ pé ó fẹ́ ṣe òun wípé ó gbé òun lákọ̀ọ́kọ́ ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin ló wà náwó fífẹ́ wá òun dẹ̀ sọ fún pé òun ò lè fẹ́ torí gẹ̀yìn náà lọ rán mẹ́ta ni ó dẹ̀ lóun ò lè fẹ́.
0: Ó dá bàbá ọkọ yín ò sí ilé àbọ̀ wà lé.
4: Ó wà níbo ọ̀tọ̀ ní yàrá tó wà.
0: Ṣé wọ́n ń gbọ́ wa báyìí?
4: Ó ti sùn.
0: Wọ́n ti sùn. Ẹni tí ò sí ilé lọmọ ẹ̀ máa ń bì kan mi mọ nǹkan tí mo fẹ́ sọ sọ́rọ̀ yẹn because ká bá ọkọ yín sọ̀rọ̀ possible kan tún ní nǹkan míì tí ó yàtọ̀. Adevic ó possible ṣùgbọ́n ṣé ẹ wá regret pé ẹ fẹ́ ọkọ yín ni àbí báwo mà?
4: Mo regret o. Torí kò ń ṣe sí gẹ́gì náà kọ̀ọ̀kan. Ó ti fẹ́ pẹ́. Nígbà tí mo mọ̀ ó fẹ́ lò mí ìwọ̀n méjì ló bímọ fún tó ti lọ.
0: but eje n bere ma e ma binu mama se eyin na within yourself olorun se oko yin ti sun e mo pe e buru fun ra yin abi e le
4: mo fa so kada ko mo ti su su ju so e ti o mo kan yin ma se ni
0: wa e to yin wa ha
4: e wo ogun la re le ajo ni
0: Ah, mi o mo pe oju ogun laye o. Nba ma ti mura sile.
4: Ile o mo mo se mo bayi ni.
0: Lati igba ewe mi ba ma ti mura sile. O da mama. O ni nkan ti mo fe fa jade, e seun. Eyin eyan mi o ni n ta fe fa jade. Ṣugbọn ebe o mi lorun gbese. E je lo taja.
5: Lagilu FM 96.7
6: O bale bagge o wole pelu steez gbogbo pita ti o ko bi awo 50 bitters jagun labi okunrin ogun gentleman on the body system ogbo ntarigi akanse bitters to ba orisirisi aisan bi adota ninu agbo ara wo ya aya 50 bitters be ti gbogbo obirin to da ti emo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 bitters wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal debit ta sise sise ki ati sun ton wa fe dogun ewo ayegba yen ti koja o step up pelu 50 bitters ko sun ko fun baby etan nibi kibi nibi gbogbo ati nigba kugba 50 bitters is produced by the 50 waves limited esin lera ka kiri gbogbo bi ti won tin taja to jojulowo office address wa ni lot 3 light and craft building basorun ibadan while our head office is at ojaja mall abraham adesanya aja lagos to be our distributor call 0704-318-3929 50 bitters nafdaki jolote
7: Ranko Travels and Tours ti de o irorun de po ireti otun ti de bayi fun gbogbo eyin te fe sirin ajo tabi irin ajo a fe lo sile okere ki mo tanyin ko si kalo kabo loro ti wa nile se Ranko Travels and Tours omoluabi e fomo niyan se pelu akoyawo la fin sise wa visa processing tour packages flight booking hotel booking koda proof of funds assistance wa fun gbogbo eni to ba fe ba wa dowo po gege bi akeko nile se Ranko Travels and Tours iru anfani banta banta yo wopo bakana ambani seto ikeko sawon ile eko Ganile okere bi United Kingdom, Canada, Europe, United States of America ati bebe lo ni Ranko Travels and Tours. Olorun lo nba wa se o eyan ko. Gbogbo e lo ti dirun gba ni le se wa. Kan si won ni number 14, Are Avenue, New Bodija, Ibadan. O de le pe won sori ero bani soro 0812-627-7773 tabi 0818-841-8800. Ranko Travels and Tours wa lawo ju opa yelo jara ati abanidore gbogbo. Ranko Travels and Tours. Oga patapata ni won ni Abani seto rin ajo sile okere
8: Olorun baba lola emi mama ri se owo re
9: Olorun kan be ninu jo apostle ti Christi jakejado agbaye Olorun arogun gbogbo mi lo nje o ti sise agbara ninu ijo re fun odidi ogbon odun Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International. Ogbonun 30 years ti ogun ti nse ti denja. Isoji ajodun la fi bere ni Monday ojo keva titi di Friday ojo kewa ni dede agogo marun role akori Olorun ara wonderful God. Are ijo apostle ti Christi Pastor Dr. Henry Ojo ati CAC General Superintendent Pastor Dr. JD Onogua ni o ma lewaju ninu isoji ati iwasu lojo ajodun pelu awon iranse Olorun lokan ojo kan Isin dupe la o fi kase re nile ni ojo kejila osu keje odun yi ni dede

0: gogo mẹwa owurọ baba woli ati mama woli richard adebayo kolawole jp cac general evangelist nigerian and overseas ni o ma gba gbogbo eniyan lalejo ewa bawa yọ bawa yọ
1: Dr. Strap Recycle àti tamato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbà ná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká Truck, bus, trailer, ipo yoo ki moto awon wa. Dr. Strap o ra lowo yin. E kan si won 090-8301-3333. 090-8301-3333. 090-8301-3333. Andu won lori.

0: Sinyin melo gbogbo eyan Ibadan ta gbogbo e ja ma nra wa leti pe gbogbo to lu wa da da ni ṣugbọn nigba ta daye ona ka tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ra o oju lo bara idi pataki re ti ajo Charity Year Foundation se npe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni Charity Year Eye Care Foundation anfani la gba le yi erongba ti won fi gbe kale kun mu ni rada ni 1000 naira pere lowo card ofe se la yewo oju o reading glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe la yewo fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni pe ni ja oju lati sa gbe kale Charity Year Eye Care Foundation nigba to tun wa gba bi to ti ra anugba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma dani ti won fa ni tete phone loju popo la fini o ma lo taara lo sa yewo oju re ni number 94 opposite Unity Bank Charity Consult Building yana agbala bus stop ni to si olowo din fo sanu shopping complex iworo ibadan lojoju ma ni o ago mesa aro sa ago merin role fun bere atalaye pe 09054448444 oju lo bara oni dindo mo wa lagbari
1: kọkọrọ aṣeyọrí tí yẹn fi lè bọ́nù ṣe àtòṣì jitalẹs ló ń jẹ́ ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ jitalẹs international ni jitalẹs international rírọ ní lágbára líléṣẹ́ wọ̀gbẹ́ dídádúró digbí láìrọ̀gbọ̀ kó lè jọba iṣẹ́ tiwọn nìyẹn àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní jitalẹs international lọ́pọ̀ kó òyọ̀kú lówó tí ò ga jara nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Martin Tech Industries àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester pure water machine ice block machines garri processing machines popcorn and palm oil machines jock mold and nylon machines jitalẹs international àṣírí oko òwò ajé yíyọ ni nínú iṣẹ́ òun òṣì bẹ́ẹ̀ bára àwọn tó ń tayọ láàrin ẹgbẹ́ jitalẹs

0: àwọn lọ gbé fún ó ṣe kíní kàwó fún lára.
1: Lórí situation yìí kò sí mọ̀nà kan tẹ̀lé fún ojú pé à ó bí a kẹ́rẹ̀ sọ fún wọn pé wọ́n ti wò ó ó ti sún wọn kọ́wọ́kú fún ilẹ̀ kan mọ́ wò mọ́ torí nǹkan tẹ̀mí ń wò ní pé ó ṣe é ṣe ní ìsinmi àwọn nǹkan tó ń bá pàdé. Kò ní túmọ̀ sí wọn mọ́ bọ́ ó ṣe é ṣe kọ́ jẹ́ pé wọ́n lè bá nǹkan míì pàdé kó yàtọ̀ sí orí ọwọ́ eléyìí gan.
0: Kódà àwọn obìnrin míì tún sẹ́ǹdì ìhòòhò wọn sọ́kọ àti ojú wọn gbogbo ẹ̀ tún yàn bẹ́ẹ̀ ìyá ẹ̀ tún wò pé ìwọ lọ wọn kò sì ṣe wọ́n ní nǹkan kan wọn ò àbí.
1: Ṣùgbọ́n ìbéèrè kan tí mo wá fẹ́ béèrè tí nǹkan kan tí ò yé mi dáadáa ṣé ká sọ wípé ìyá yìí strong gidi bẹ́ẹ̀ ni àbí ká sọ wípé ọ̀ nífẹ̀ẹ́ ọkọ wọn ni.
0: Mi ò tiẹ̀ mọ bó ṣe lè gbà wọ́n mọ̀ràn
2: tí wọn dẹ sọ fọkọ
0: ọkọ ọmọ sọ fọkọ.
2: Mo kí mama yẹ pé obìnrin ni wọn torí obìnrin tó máa rí ọkọ rẹ pẹ̀lú ọkùnrin ni wọn nítorí ọkọ rẹ pẹ̀lú nǹkan mi ọ̀pọ̀lọpọ̀ ìdílé tó ń gbọ́ ètò yìí lọ́wọ́ yìí a sọ̀rọ̀ tó jọmọ́ rẹ̀ níjẹ̀jọ́ ẹnìkan wá pè mí pé a ṣé kìí ṣe tó ṣẹlẹ̀ sí lágbájá lẹ́bi ṣetán lẹ́bi sọ ọ̀rọ̀
0: mo ní ìrọ̀ ok ẹ ti mọ̀ kéèsì kan ti tẹ́lẹ̀ tẹ́ ti mọ̀ sí àbí.
2: Mo ní ó yàtọ̀ a kì í jókòó sọ̀rọ̀ àfi táwọn èèyàn bá pè wá fún ọ ni ò lámùmọ́ra ilé ẹ̀ dẹ̀ pẹ̀lẹ̀ dàrú ṣùgbọ́n bí tẹ́mi lọ ni wípé kí obìnrin tó lè rí ìhòòhò tí ọkọ rẹ̀ jọ ń ṣe fídíò kan papọ̀ tó sì ní wẹ́
0: àní àló dá wọn mọ̀ ìyá ọkọ tún fi ó tún sẹ́ẹ̀fù nọ́mbà àwọn obìnrin míì pẹ̀lú mr kinní kan ìyá yìí tún mọ̀ ìyá yìí mọ̀ ẹni ẹni ìbá ibi iṣẹ́ wọn náà ti jọ ń sọ̀rọ̀ ẹni ọlọ́mọ mẹ́ta ni
2: o
0: ẹni àdúgbò wa la jọ ń gbé ẹsẹ̀lẹ̀ o ó ti lọ gbogbo ẹ̀ o ó ti kó lọ kúrò ó ti kó lọ sádùúgbò kan o ẹni gbogbo bí obìnrin míì ti sọ fọkọ wípé lọ báyàwó ẹ sẹ gbogbo kan tó ń wá lọ báyàwó ẹ tó sọ pé a kò bọkọ
2: ó fẹ́ jẹ́ǹjẹ́ ọmọ rẹ̀ ni o ntẹ́mi lè sọ nìyẹn ọkùnrin ni.
0: Wọ́n wá béèrè pé kí ìmọ̀ràn wo mo fẹ́ gbà wọ́n irú ìmọ̀ràn wo mo lè gbà fún
1: mi o mọ́.
2: A ti gba ara wọn mọ̀ràn rẹ̀ di tó pé obìnrin dáadáa ni wọ́n.
0: Hello. Bàbá mi. Bàbá Abeji. Alaba mi beji o.
3: Alaba owó bàbá Abeji. Tẹ́rí obìnrin ọkùnrin ni o.
0: Alaba mi beji o.
2: Alaba.
0: Ó mi beji o.
1: Ṣé ká wá jẹ́ wà?
0: Ọjọ́ Wednesday ni.
3: Ẹ má ẹ wá jẹ́ wà. Ẹ wá jẹ́ wà.
1: Ẹ jẹ́ kó lépo dáadáa o.
0: Ẹ kú ọ̀la.
3: Ẹ jẹ́ wà ẹ̀sìn.
0: Lágbára ọlọ́run tẹ́ fi tọ́jú ẹ̀
1: ọlọ́run ṣe
2: o. Orí ìdájọ́ lánà fún yín o.
0: Ó yá mò ń gbọ́ yín.
3: Tẹ́rí irú obìnrin bí sọ wọn o.
0: Ìmọ̀ràn wo
3: tó bá jẹ́ pé ní gbogbo mi ṣe ṣe ní ọ̀pọ̀lọpọ̀ lómi kò bá dá o rí kó ṣe ọkọ ní obìnrin náà pé èèyàn máa yẹ fóònù ọkọ ẹ̀wò kó dé ìrú nǹkan bẹ́ẹ̀ kó dẹ̀ má bí ọkọ tó lè ṣèyàn léṣe ni o tí irú obìnrin yìí ò dẹ̀ sọ̀rọ̀ nínú kí so pé ọkùnrin ni òwẹ̀ ní ìrònú rẹ̀ ṣe rẹ̀ léṣe ni o.
0: Ẹ ṣeun Alaba ẹ ṣe. Ẹ dákun ojú òpó tilẹ̀ òkèrè ẹ mọ́ pèsè. Tá a bá ti gbé lóòótọ́ àwọn tí ń bẹ ilé òkèrè wọ́n máa ń fi àwọn nọ́mbà míì tó máa ń jọ ti Nàìjíríà bọ́ bá ti di ti Nàìjíríà ẹ dákun. Bẹ́ ẹ bá jẹ́ ń tá a mọ̀ rí dáadáa bẹ́ẹ̀ bá ti pèsè ojú òpó tilẹ̀ òkèrè á kọ̀ tiẹ̀. Hello.
4: Ó yàtọ̀ bàbá.
0: Bàbá mi.
4: Ní ọmọ kò sọ ọmọ mọ́.
0: Ẹ bá mi play ẹ mọ́ gbàgbé káàṣì ẹ mo fẹ́ lọ mu ₦25,000 mo báyìí
4: o
0: mo ń gbọ́ yín.
4: Mo ní lẹ́yìn ọmọ kò sọ ọmọ mọ́.
0: Ẹ ṣeun ọ̀gá mi.
4: Adá ti wá mọ Adẹ̀mí tó tá ń gbọ́.
0: Ẹ ṣe bàbá mi.
4: Àlàáfíà fún ilé ètò.
0: Ọmọ bàbá Gbẹ̀ngà gbajúmọ̀.
4: Ẹ kú iṣẹ́ ọpọlọ màmá ṣe.
0: Agboolé wa ń kọ́ ń bẹ̀.
4: Ó wà ń bẹ́ o.
0: Ẹ ṣeun.
4: À ń gbádùn. Ó wà peaceful.
0: Ẹ ṣe gan.
4: Adẹ̀mí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
0: Ẹ ṣeun.
4: Náà nǹkan ní ká dá sí. Mo bẹ woman yìí. Kó ní rapport pẹ̀lú ọkọ ẹ̀ dáadáa nípa tí máa bá ṣe nípa àti àwàdà. Kó dẹ̀ máa tẹ lọ́rùn dáadáa. Kó wá dijọ́ kan kó wá pè jókòó kó bá ṣàwàdà débẹ̀. Kó wá pè kó jẹ́ kó mọ̀ pé òun ti mọ tó ń lọ o. Torí pé tí ò bá tètè pé ọkọ ẹ̀ wálé njẹ́ ó padà ṣẹlẹ̀ alágbára lọ́jọ́ iwájú o. Ṣùgbọ́n kó jẹ́ kọ́kọ́ mọ̀ pé òun ti mọ̀ kó dẹ̀ bẹ́ kó kúnlẹ̀.
0: Funny enough ọkọ̀ yìí ti kọjá 60 o.
4: ẹgbọ o yato cherry ti o ba mu nkan nile ti o ba nbara won so pelu eto binu bi pelu opolo atogun ati matoye en te ba nba so gboro gbona ko be ko ro ko tu ko fi awon moye be dada awon to bi fun ko wa so pe ohun obinu sugbon kajo kan yi pada
0: eseun
4: wa fi okan sile alaafia fun ile to won ba ja
0: eseun eseun sibi yo ba so pe omi to ba mo niwon niyan re lasi ka ni pe boye eyo kan ni tabi meji iyun si se
4: en te ba nba so
0: iyun si se fi we omo mo hello
5: e gale
0: ibo le tin pe wa sa
5: lati ijiape
0: emi mo ko ti e ma binu hello
6: hello baba oloye
0: iya wa
6: adura yin ogba
0: yes
6: aku orire talaba
0: yes o iya wa
6: olaba ni wu
0: amen
6: olowo ola talaba toja kanda to bibeji gbogbo ati woju omo olowo fan tutu oju
0: ami ala
6: mi fi samo ki adeyeye ku kale
0: won gbo yin
6: te ri obirin yi oku oka kin sise sugbe ma ro pe boya yo lo be o tolo n ba je lore mi won baba won je ponpon re o yo je ponpon re si bo si se wa iya ta wi yo ni fe baba mo e pe ki mo wi
0: mo gbo
6: won ni fe baba mo ko si be yo se ma ri gbogbo e teyin o ni gbara wuye eyan bi se wa wu lode laarin kan to ba se teyin ni fe o ni fe baba mo o sugbon mo ki won ku oko akin abile ko ko rere da sola ni latago e ma mo se o
0: e seun gan ami olohun abile ko hello hello hello ekale yes ma
7: hello
0: yes ma ibo le tin pe wa ma lati ajebayo challenge okay je ayun re okay agbo
7: ore to wa le yin mo gbara o wo lo ye o si ni ke bo mi mental health wo ma ye emi le gbo ta ba si se alagbara pe mo le handle le at least mi so fun mi o de misbehave se ko ni ke lori health wo ma ye ni ojo waju mo sa le courage mo ta ba si se to ri le o to awo mo fẹ́ kan fi kíní kan tẹ́lẹ̀ máa ń ṣe nígbà kan wọ́n fi ọ̀rọ̀ wọn kan fi bẹ̀rẹ̀ sí máa ṣàwádà yóò máa gbé fóònù lára wọn tó bá dúró lára wọn bẹ̀rẹ̀ wàhálà mi o bí ẹ tí bàbá dé àbí bí wọ́n gé ẹ̀kí ẹ̀ ó wọlé wa pẹ̀lú ẹkùn bàbá o ẹkùn agúnmọ́gà ẹkùn ẹ̀yẹ sálàáfẹ́ ọ̀lẹ́ bá wọn ó jẹ́ kó mọ̀ pé mo fura mo fi ṣàwádà
0: Hello. Hello. Hello, mo gbo yin.
8: Sa ti kini yen ba to ba pile up ben lara woman yen. O le fe se akoba fun e ti won ni ojo waju.
0: E seun gan ma. Hello.
9: Hello, I'm Queen Sir.
0: Eto ni ma.
9: Victoria.
0: Yes, ma.
9: Cherry obirin. Mo ko ki won na pe yo ko ko ake. But gbogbo ko ton pa mo ra yen. O ma affect yen to ba yen. Better kun wa yen to si mo oko won. To mo ko ti oko won ba so ba ba oko won so yen. Wọ́n máa gbọ́ kó lọ ṣàlàyé gbogbo ẹ̀fẹ́ ni yẹn if not wọ́n ṣẹ̀ṣẹ̀ àwọn léṣe kí ẹ mọ̀ pé a máa ń gbọ́ pé ọkọ gún ìyàwó pa ìyàwó gún ọkọ pa gbogbo nǹkan kéékèèké báyìí náà ló mọ̀ ọ́ di ńlá sínú pé ṣàdédé bí ìyàn lẹ́ẹ̀kan wọn ò fún ẹ̀sì ara wọn gan fún àlàáfíà ara wọn ó wẹ́ nìkan lọ rìpọ́ọ̀tì wọn fún ọ̀nà ò ní tí ó bàjẹ́ àti àlàbá o bàbá àdéjì ọlọ́wọ́ ló dá sí o
0: ẹ̀ṣin. Ìyá yìí ló ti ṣẹlẹ̀ ní nǹkan bí ọdún bíi mẹ́rin sẹ́yìn kan àbí jù bẹ́ẹ̀ gan lọ pé àwọn pe àwọn mọ̀lẹ́bí wọn bọ̀ díẹ̀ làwọn sọ fáwọn mọ̀lẹ́bí wọn ń gbà yín dání ìsìn káti ẹ̀ ni pé èèyàn kan èèyàn méjì lọkọ wọn fẹ́ ṣe bí eléyìí tí ẹ ṣe sọ wọ́n sì ká eléyìí 1 eléyìí 2 eléyìí 3 eléyìí fún àwọn bọ̀ àwọn fẹ́ lọ kírun wọ́n tún dé padà eléyìí títí dórí mẹ́jọ different person tí kìí ṣe ẹnìkan

0: ọkọ wa ṣe rìn, Ọlọ́run á ran àwọn obìnrin lọ́wọ́.
1: Ṣé rí mi ò ní kóbìnrin ó mọ̀ wà wo fóònù o, ṣùgbọ́n ìwọ tó bá mọ̀ pé bó bá ti lè wò ó, nǹkan tó wà ń bẹ̀ tó ti rẹ́dí àti kúrò ń bẹ̀. Ọjọ́ tó bá wo fóònù ọkọ rẹ tó ti jẹ́ kọ́kọ́ mọ̀ pé ó wo fóònù òun, yálà ò sọ fọ́kọ lọ sọ fẹ́ni tó wo fóònù ó lọ sọ fẹ́ni tọkọ ń bá nájà, tọkọ sì rí pé o ti wò ó sì kúrò nílé, ó ti tẹ́nu. Ìdí tí ọkọ fi ń fi pamọ́ fún ọ ni pé ẹ̀rù ń ba ọkọ pé tó o bá rí ó ṣeéṣe kó o kó kúrò nílé, kò sì fẹ́ kó o kó kúrò nílé ń fi ń bẹ̀rù. Torí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin a ní nature wa bọ́n ṣe wáyà wa a lè lo símù kan méjì mẹ́ta, ṣùgbọ́n àfọkànsí lo lè jíjà kò sẹ́ni tó rin ikùn. A fẹ́ jẹ́ kíyàwó wa ó kúrò nílé torí pé a nífẹ̀ẹ́ ìyàwó wa. Torí bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ti ń ṣe tí wọ́n fi ń fi pamọ́ fún yín, wọn fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ tán parọ́ fún yín. Ọkùnrin míì ń bẹ nílé obìnrin bíyàwó rẹ̀ ṣe pè báyìí yóò fò dìde ni, yóò bọ̀ sínú mọ́tò yóò palẹ̀kùn dé pa. Ẹ mo bẹnu asáré start engine, ẹ mo wà no dọ̀pù ni, mo wà no dọ̀pù ni, ń parọ́ fún ọnu, ó bẹ̀rù rẹ nu, ó bẹ̀rù rẹ, kò fẹ́ jẹ́ kó mọ̀ pé ò ń bẹ lọ́dọ̀ obìnrin. Lóòótọ́ arákùnrin náà ní sanwóolé ní ṣe gbogbo ẹ o, ṣùgbọ́n ó bẹ̀rù rẹ. Ọjọ́ tó o bá ti lè jẹ́ kó mọ̀ wípé so o mọ̀, wọ́n wá pèyàn wá láti ta bàbá kan ìyá kan àbí ìyá rẹ̀, wọ́n wá bẹ̀ ọ́ ìyẹn ni pé ó àṣé ò ní lọ, àṣé ò ṣe pé ó jáwé fóun. Kí wá lo wá kí lo ṣó ẹ̀ fún ẹni tó ń gbé pamọ́ fún ọ kò ní gbé pamọ́ fún ọmọ, kí wá ni wàhálà. Hello.
2: Hello. Hello, sir.
1: Yes.
2: Ẹ̀sọ̀ àmì ẹ̀sọ̀ kankan sìn ní kò yé mi, àwọn tó ń ṣẹlẹ̀ sí ìgbà tí mo sọ̀rọ̀ kan sìn yí pé kán gbójú ẹni pé kò yí jì. Ok, kò yí jì, kí ni kán wá ṣe? Ṣebí ẹ̀ ń sọ fún wọn wípé kán gbójú àbí kán má tún fóònù ọkùnrin àwọn tó irú ẹ̀ ń ṣẹlẹ̀?
1: Kán kúrò ń bẹ̀.
2: Èmi wá sọ sí pé èmi wá sọ yín sí wípé kán gbójú kán fi sílẹ̀, ẹ wá sùn kankan ẹni pé kò yí jù.
1: Ṣé ẹ mọ̀ pé
2: ṣé kán máa ṣe lọ ni?
1: Ṣe rí ohun tí wọ́n sọ, ohun táwọn èèyàn ó sọ nílé ni mò ń sọ fún yín pé wọ́n ò ní kò yí jì. Ohun tí wọ́n sọ ẹni tẹ́ bá sọ fún yín, ṣé wá ìzì bá yẹn ni? O dẹ̀ ní kí n má tu ṣòro kó easy báyẹn ni, ohun tí wọ́n sọ ni mò ń èmi mímọ nǹkan mi bóyá gẹ́ẹ̀tì nǹkan tí mò ń tà láti ṣe láàrin mi, èmi nǹkan tí wọ́n sọ ni mò ń sọ fún yín pé wọ́n ní kò yíjì.
2: Tó bá jẹ́ pé wọ ni wọn náà máa mọ bó ṣe jẹ́
1: oye yín. Yes ma, ẹni tá a bá bá wíkọ́ lọ́ọ́ bàjọ́ gbọ̀, ìwọ ọkùnrin tó ní àǹfààní fóònù ìyàwó ẹ tó láǹfààní opportunity ó ti ríbi jẹ́ kí n sì wo gba nífẹ̀ẹ́ ara ẹ mọ́ débẹ̀, tẹ̀bi ó sì ń wo ìyàwó ẹ bẹ́ẹ̀ ni pé ìyàwó rẹ ìwọ nìkan ló wà ńbẹ̀, máa fojú mọ́ wo lọ. Tẹ́ sì mọ̀ pé àwọn ọkùnrin àwa la ní ẹ̀jẹ̀ ríru jù, àwa la máa ń jowú jù, tó bá ti wá mọ̀ ṣó fẹ́ léyàwó dànù tọmọtọmọ ni àbí ó pariwo sókè, o kan mọ o fẹ pariwo torí o mọ pa yóò bu ọgbẹ́ kí lo wá dèdè fóònù ìyàwó ẹ tó ti wá mọ ní ìsìn tó bá wá bẹ ń bí iṣẹ́, ṣé ibo lọkàn rẹ ó wà? Wàhálà wo la wa kóra wa sí báyìí ọlọ. Hello.
3: Hello.
1: Yes ma. Yes ma.
3: Mo ti ń pè lẹ́tàrọ̀ owó ojú mi mọ̀ pé kì í ṣe nọ́mbà tó yẹ kí n pè ni mo pè.
1: Ẹ ti wọlé báyìí mọ́ mi.
3: Nǹkan tó ṣẹlẹ̀ ni pé irú ẹ̀ ti ṣẹlẹ̀ sí ẹnìkan ní láìní ọ̀dọ̀ mi. Sọ pé wọ́n ní ó ti ó fẹ́ bímọ, ó wà láti bímọ níbi kọ̀m̀pútà ọdún ní ogún ọdún sáni ò ti rọmọ bí. Sọ wá rí ọkùnrin yẹn, ó wá fẹ́, ó wá lọ sọ́dọ̀ pásítọ̀ fún pé òun rí ọkùnrin yìí o, òun ti fẹ́ o, fẹ́ o, ṣùgbọ́n báwo lọ lè ṣe ṣe ṣé òun máa tún bímọ ńbẹ̀? Mo bá gbàdúrà sí mi bá ní wàá bímọ ńbẹ̀ o, ṣùgbọ́n bó máa ṣe bímọ ńbẹ̀ yẹn kọ́ ó máa rí nǹkan tó jẹ́ pé ó máa bí ẹnu o, ṣùgbọ́n òun ò ní lè sọ o, tó bá sọ ńkọ́ àtijọ́ ọmọ ńbẹ̀ ńkọ́.

0: Hello?
1: Hello?
0: Yes, ma. Sita Shalewa.
1: Yes,
0: ma. Yes, ma. Fúnra àwọn ẹbí ọkọ gan ẹbí ìyàwó ni wọn advice ọkọ pé ó jẹ nẹlòmíì tí ó mọ bọ tọjú ilé tẹ ẹni pé ó ti kó fúnra rẹ gan ló ta rẹ ta.
1: Ó jẹ́ iṣẹ́ pé bí ó jẹ́ inú ọgbà máyé fún ẹ gan ọ̀hún yìí láti bá sọ̀rọ̀ tí òun tó tẹ̀lé tó tẹ̀lé òun fún ẹ gan wọn ọkọ ó ń kọ rẹ̀ mọ̀lẹ́kọ̀ fún ẹ gan ṣe kí ni wà sẹ́sì ṣe kí ni ọmọ tán sílẹ̀ ni ẹ kí ṣe wáá di pé kí ni ọmọ kú sílẹ̀ owó ti dékí ni ó ti dékẹ́ naira ní agbára náà àti ìjà àtọkùnrin wa àrídé ó náà ìsàn but àwọn ọkùnrin náà àtọkùnrin tó ń ṣe because ó ń ṣe àmì ìjàlẹ̀ ń ṣe pọ̀ but àwọn ọmọ tó ń ṣe wọ́n ti pé ìgbà tó máa bẹ̀rẹ̀ áì láti bẹ̀rẹ̀ àfi ní ìbẹ̀rẹ̀ àjọ ìwọ́n ni two become two one number ìsàn bẹ́ẹ̀ kó ti di two become two kò dá wọ́n ti pé ọjọ́ kan mọ̀ dékí ni bíkẹ́ ti lọ jẹ́ bàbá ọmọ ẹni ìgbà tó dúdú tó ń ta yín ọ̀rọ̀ kò yẹ mọ́lẹ̀ títí ẹ̀ nígbà náà wá di pé ìṣe àárọ̀ kàfi bẹ̀rù pẹ̀lú agbára ọlọ́run yóò mọ̀ra kò ní dàrú ìtẹ̀sí alẹ́ ìkọ́ agbára ọlọ́run ń tẹ̀sí mọ́
0: àmì ẹ̀ṣẹ̀ gan. Ìmọ̀ràn ńlá lélẹ́yìí ẹ̀ ń bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí sọ fún ìjọ. Hello.
2: Bàbá mi ọ̀gá sí àfòyé.
0: Oni Olùṣọ́.
2: Olùṣọ́ látò gbogbo ẹ̀ṣọ́.
0: Yes sir.
2: Ṣé rí ẹni tó bá wá wàhálà kó bá tún fóònù. Why should I to give you yourself rest of mind? Your self should be a personal, your personal property. No matter how strong the number be. Personal property lápé. Àwọn tó bá tún fóònù bí ìgbà tó yẹ kò sí ìgbà tó yẹ fẹ́ wọ fóònù ní fóònù tí ò ní kàbà ló jẹ́ bẹ̀ kò sí èmi ò rí.
0: Kẹ́tì ẹ̀ tó tu àyà yóò mọ̀ ṣe kìkìkìkìkìkìkìkì.
2: Ẹ That is why. And that will be taken by time. It takes a coaching in the movie that said that to your normal. When? You mean that the book was if you have a good bidding game. The walk away. Then, upon a photo, blame it. Share the way, back by me, back by me. To my decision, come back by you, the back by that. To my decision, the back by that, I'm good. So, no, they may be worried, and I'll be here. The movie will walk only one. Responsible men is careless about your spouse, cell phone. We are less concerned about it. It means it should be a personal property, not yours. And Carosa.
3: Eshun, we're coming. Eshun. Ejagba ile last ka tu wa toju bole. Hello.
4: Hello, Alaba.
3: Yes, sir.
4: Hey, I'm getting number. It's a roti or colour for me.
3: Me you going that, sir?
4: I want to roti or colour for you. Only let my two phone. My pocket will run to phone. It's your dear what?
3: Hello,
4: sir.
3: Number.
4: So that's what you mean about two phone, no? You can see. Ẹni tó máa ké fún ìnú ara wọn tí gbẹ́gẹ́ bí tí àlẹ́gbàá yẹn sọ kò ṣe tó máa ké fún ìnú ara wọn tí òun kọ̀ọ̀kan mí lẹ̀. Àwọn àgbàlagbà ní ìjà kí n tí ní etí àwọn gbẹ̀gbẹ̀rẹ̀ ojú bá kúrò ń bẹ̀ ọkàn òní kúrò ń bẹ̀. Ìjọ́ tó bá ti gbìyànjú àti tó fún ìnú ẹnìkejì ẹ̀ ibẹ̀ ni ọkàn ti gbẹ̀sẹ̀ ní ìjọgbẹ́ tàbí tí o tẹ̀ ṣe nígbà wọn ti gbé fóònù yẹn dé wọn tún ti kọ̀kún ọlọ́mọ ẹ̀kọ́ kàn fún àwọn wàhálà wọn tún ti kọ̀kún wàhálà at the same time fẹ́ni tó bá fẹ́ wàhálà fún ara ẹ̀ ni gẹ́gẹ́ bí ọkùnrin tó bá wà sọ pé o ní ìgbà tí máa tún fóònù ìyàwó ẹ̀ tàbí tó máa tẹ́jẹ́ sí obìnrin náà tó bá tẹ́ fẹ́ra ẹ̀ lọ́kànbalẹ̀ ní ọkọ fóònù ọkọ ẹ kò tiẹ̀ ṣe tó yẹ kó tiẹ̀ kò sọ sí i lọ́wọ́ rárá pàápàá àwọn obìnrin tó máa sọ pé nà pé kú ara ìtì lájọ ní ó jìnà síra wọn. Alàgbà Gbẹ́ngà ó jìnà síra wọn gidi gan so má wulẹ̀ débẹ̀ rárá torí kò sí bó ṣe máa débẹ̀ tó lè rí ní tí ò yẹ kó orí.
3: Thank you, sir.
4: Wọ́n lè fi ní tiẹ̀ kó orí báyìí ní ìsìn ọgbẹ́ ọkàn ni láéláé.
3: Bẹ́ẹ̀ni.
4: Wọ́n bá sọ fún òòrùn nígbà mọ́.
3: Ẹ ṣeun, sir.
4: So ẹ máa bí tó bọ̀.
3: Ẹ ṣeun. Ẹja kò lórí ilé ẹja bọ́ síbi tá tẹ bá lọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n níyàwó méjì lónìí tó yẹ pé nìkan ni ọkọ yín fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ bá lọ wo àwọn tó níyàwó méjì ẹ ti rí i pé lẹ́yìn ìgbà tí ìyàwó jẹ́ kí wọ́n mọ̀ wípé òun ti kà ìgbà náà ni ó fún ọkọ ní boldness àti níyàwó kejì ọkọ ni bó ṣe sọ̀rọ̀ ni bó ṣe bu ni bó ṣe dárúkọ fámílì ẹ̀ ni àwọn tó wá bọ́ parí ìjà tó bu àwọn fámílì ọkọ ó rí mi fìn àkídódé tí ló wá láti bẹ̀ tó bá tiẹ̀ ṣe kínní kan ó bẹ̀rẹ̀ nu ló ti ní backup àwọn fámílì ìyàwó nú àbí fámílì ọkọ jàre bóyá ìyá ọkọ ló wá bẹ̀bẹ̀ tó màmá mi ò lè gba jàre mi ò lè gba àkílódé ṣé wọn ò kọ́ ni àbí wọ́n lò ìtẹ́ ẹ̀já tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ mọ́rin ni ó bọ́ ẹ̀yìn náà àwọn tiẹ̀ ti ṣe tó ti tẹ̀ màá ṣẹ̀ wá ṣe ti rí i. ẹ lọ béèrè wò ìgbà tó bá fi nǹkan pamọ́ fún ọ mọ́ wo bẹ́ẹ̀ tẹ́ ẹ bá wo àwọn tí ọ̀dọ́ ọlọ́run mọ̀ bó ṣe ń ṣiṣẹ́ o tẹ́ ẹ bá lọ wo ìfúnpá àwọn tí wọn ò rìnà ìfúnpá àwọn amọ̀nàmọ̀ torí wọn kó nǹkan tó pọ̀ ṣàṣàyà tẹ bá lọ wo ìfúnpá wọn èyí túmọ̀ sí pé bó o bá fẹ́ ṣe àṣeyẹ nínú márẹ̀jẹ̀ ṣe bí àditi ohun tí ìyàwó ẹ̀ bá sọ fún ọ pé mò ń lọ ọjà mo fojú rò pọ̀ jà ni ó dọ̀pù ni kódà tó bá rí pé ó fẹ́ jọrọ ní lọ́kàn ló bá fẹ́ gba yipẹ́ mo bá sì ní ìdí márẹ̀jẹ̀ ṣùgbọ́n ẹni tó bá rí pé ó fẹ́ lè dànù o ni ide mo e mo so ka kiri ko mo pile ejo wa le ri nkan to lo to ba de court emi o fe mo nkan bayi lo se gbon to ni ide e kilo n wa nkan fun kilo n wa fun to ba fi le mu e to lo pe eyan kan mi ori fo ori number enikan lori phone oko re wa lo pe wa bere si se pe fun so mo pe o ti fun oko re lanfani ati lo mo ba eni na ko mo be to ba si bere si be ni na ki lo de yo fe fa loju mara o pe ki se ki boye eniyan wa ba o ko si se ki boye eniyan se oko lori pe on lo n koja aye on lo manage on dada on lo loose guard yo lo mo be ni e ri pe to ba lo be to ba dele nko yo wa mo gboju pe kilo wa kilo nkan to ma so ni pe kilo kilo I don't two phone mi imagine illegality and a sudden to di nkan gidi normally o ye ki yawo le wo phone oko koko le wo phone yawo sugba fork tin be nbe nko to ba fi le mu o to je ki oko re ko deni ti o lo mo be ni na o je ki yawo re deni ti o lo mo be ni ti o pe jeje re lo joko ki se ki boye wa bo ninu ile re no mo be aboda aboda de osun ade osun mo binu omi o mo oko ah rubbish ni ani mo binu se mo binu bo se mo se ni ma binu wa o ma mo nkan ti ma se o so pe so fun mi ko binu mo yo pe loni yo tu pe lola yo pe next week so pe obinu sa o ki ma worry omo ta se atu wa change ani lo phone yen mo ba fe pe mi ma pe mi sori phone eni keji mi tun be ni so o fe ba mi soro mo ba mi soro sori phone re o da lo ndare alara ka ni ni kati kati ni se bo na se ti e ko fe ki nu mi e mo o wo lo fun won lanfani ah bibi ma binu o pe eh ya mi pe e o pe e kilo de ah bo lo se wa pe e ah ko mo mu kekere to ba ri bo se pe fun mi o se pe to n gbe mi ah ah don't mean it ayi rubbish wo kini bo ma worry ma worry wa gbele gbo da ma binu sugbo sugbo ma binu ma binu kemi mo de ku gbe le bayi o ki wa ni ogbo rubbish yen sugbo te ti o ti mo e na niyan o ti e ti da yi won mo fi pa won fun e tele o ti wa mo o ti ko si wahala wo ma worry fi mi ati ele se ohun loko ni abi mi loko tetele before o ti mo pe won respect e oko yin respect e mo lo be e ja kuro nbe e ja toju bole tabi oro asiri wo to n gbo mi lasiko e to n be legbe oko abi yawo e tinu yin odun

0: bẹ́ẹ̀ ni ọ̀gá mi Aremu Amanda Amanda wọ́n ní bẹ́ẹ̀ ni pé kò sí obìnrin tó máa rí ọkọ rẹ̀ pẹ̀lú obìnrin mìíràn tí a mú mọ́ra even kò jẹ́ arúgbó ó máa faraya bẹ́ẹ̀ ni kò sí kò sóbìnrin tó lè ṣe bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ la ṣe ní pé kán má rí ni o torí bàbá ní kán kó ọkùnrin jọ kán kó ọkùnrin 100 jọ bí 71 ló máa fẹ́ lẹ́bọ̀ lẹ́rù ọkùnrin gidi ni o tó lówó lọ́wọ́ tó wà òkè tí chẹ́ǹjì díẹ̀ sì yọ 71 máa lẹ́bọ̀ lẹ́rù ẹ wá dákun ṣé kí gbogbo 71 yìí ṣé gbogbo wọn kí márùnjì wọn wá scattered tó o bá ti wo bẹ o ò ní rí i meanwhile àwọn tọkọ yín lọ bá ń tàwọn àfòmọ́ ni wọn ọkọ yín gan náà mọ̀ yín pé ọbọ̀ ìjèrè lẹ́yìn ọkọ̀ àwọn ò lè last ṣùgbọ́n bí wọ́n bá ti wá lọ fi dẹ́ǹtì sínú márùnjì rẹ̀ ọkọ gan ò ní lè sùn kó dijú méjèèjì fún ọ yóò mọ bẹ̀rù pé ọ̀dà bẹni bó máa dí pẹ̀lú lọ́jọ́ iwájú ó ti mọ̀ ìkú jẹ́ ife ìyàwó kejì torí pé a kò lè forgive mi láyé okúkú ti mọ̀ ó ti mọ̀ ó ń dúró dè mí ó rẹkẹ̀ mi ni sórí pé ní àrídòkun kọrin kan oyè é òun síra rẹ̀ mìíràn tan ra mi jẹ́ mìíràn ṣàṣe dànù mìíràn bá tara mi tì í mìíràn gbógun tìra mi kò yẹ kẹ́ gbógun tìra yín. Hello.
1: Hello.
0: Yes sir.
1: Ọ̀dàrọ̀.
0: Yes sir, Ìkàrọ̀.
1: Gbogbo ètò ló dùn wá mi o.
0: Ẹ ṣe.
1: Sọ alámìnirí gíláàsì wo mi ìdarí tó wọn alábá pé ìwé wọn.
0: Ẹ ṣeun sir.
1: God bless you.
0: Ẹ ṣeun ọ̀gá. Bóyá Adé Ọ̀ṣun máa ń pe nọ́mbà táwọn èèyàn pèsè fún ti tojúbọlé àtọ̀rọ̀ àṣírí.
2: Nọ́mbà tí wọ́n fi pè wá ó ní 091-23-70-8675
0: Hello.
3: Ṣé
0: ẹ fẹ́ tójú bọlé ni àbọ̀rọ̀ àṣírí lẹ fẹ́ sọ?
3: Tójú bọlé ni.
0: Ìyàwó yín kọ́.
3: Dádì mi làjọ ní ọ̀rọ̀.
0: Kí lẹ wí?
3: Dádì mi làjọ ní ọ̀rọ̀.
0: Mi ò gbọ́.
3: Dádì mi.
0: Dádì yín lẹjọ ní ọ̀rọ̀.
3: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ̀yin àti wọn ẹ ń jà bí.
3: Kò ní ṣèjà bẹ́ẹ̀ náà bọ̀. Mi ò lè pè wọ́n látara pé mi ló fẹ́ bá lẹ́nu wọn.
0: Kí lẹ ṣe fún wọn?
3: Láà. Nǹkan tó ṣẹlẹ̀ gbọ́ngàn ni pé èmi àti màmá gbọ́ngàn ní àjọ lájọ́ ń pa ọ̀rọ̀ kan mọ́ra lọ́wọ́.
0: Ẹ̀yin àti ìyàwó wọn.
3: Bẹ́ẹ̀ni. Àwọn méjèèjì àgbàlagbà ni wọ́n. Wọ́n pè mí bí abitúrì gbogbo. Wọ́n ní pé pig àwọn sọ́fin tajà pé ẹ́ńjìnì ẹ̀ ti bàjẹ́ nǹkan tó gbàgbà kan. Pé àwọn dẹ̀ pẹ́ tó máa wá bá wọn wò ó tó ní ẹ́ńjìnì ẹ̀ ti bàjẹ́. Ó máa ná wọn ní 50,000 náà. Pé nǹkan tó ń bá rí kìí ṣe àwọn lọ́wọ́ nǹkan tó gbàgbà pé àwọn ti pé ẹ̀gbẹ́n mi náà. Òun náà ló ń wò lówó lọ́gà ìbọ̀ tó ń bá tó lọ tó ń bá nu máa fún wọn. Gbọ̀dọ̀ mi tó kù tó wà láà bí ọjọ́ kẹta wọ́n wà padà pè mí. Pé ẹ̀gbẹ́n mi ti ó pa wọn tẹ́ta lọ́la pé ṣé mi náà wà òun wà nǹkan tó ń bá lọ bí ara nǹkan gbà kàrọ̀ kan bí. Kò ní ìṣòro tó ń báyìí o pé bọ̀ tó bá tó wà lọ́mọ máa jẹ́kẹ́ mọ. Ó jọ wájú bí ọjọ́ kẹrin nígbà yẹn ká. So mo wá jọ kékeré kan brutal town fire. Mo wá fún wọn ní fast farmer náà lówó yẹn. So bọ̀ lẹ́yìn bí ìjọ́jú márùn-ún kó tó pé mo dàgbà ọkọ̀ pè mí ẹ̀tọ́ sọ fún mi yẹn kò ju 5 minutes lọ bí bàbá lè pè mí yẹn. Wọ́n wá ní ẹ̀lú báwo ni gbélé nǹkan kan gbà kan àlàáfíà lára kan kan. Bí o jẹ́ gbẹ pé pig màmá ẹ̀ ní port nǹkan kan gbà kan mo ní mo gbọ́ wọn sọ fún mi. Ẹ kí wọ́n lè kájú fẹ́ jẹ lórí mo ní àdújọ sọ̀rọ̀ so àwọ̀rọ̀ wà kìí yẹra wa torí bàbá yẹn wọ́n jẹ́ tó le bí ẹ̀yìn gbangba kan kan so mo ní àdújọ sọ̀rọ̀ wọ́n wá ní irú àwọ̀ lẹ́jọ́ sọ àwọn fẹ́ mọ̀ nǹkan gbà kan kan gbogbo àwọn bá ti ń jẹ́wọ́ ìwọ tó ń ṣe lọ́mọ pẹ̀lú àwọn nǹkan gbà kan kan bẹ́ẹ̀ ní ìjọ́ ọ̀rẹ́ bá pọ̀ gan so bo mi la ni mo ta fun le ti mo wa ko fun ma le ti so do ke ta gan yen onuari pata yen ten din ya
4: ki wa lo sele gangan e shortin e e shortin e ki lo sele
3: to wa ke gangan ti ni pe ta ba para on para ko para pe mi ni le gbe ori mo ni ah ko ti ma so ba le joju
4: e ki wa le ki le pe wa fun bayi ki le fe ka se
3: mo ba ga mo ba yan de won
4: ka ba yin be won
3: ben
4: akoko baba yin o si legbe yin bayi
3: eh mo le bi na ma fun
4: ah le pe number agbalagba lo n bayi tin sun ko si n ta fe se bayi o sun lo won ma le dan mo loju se gbo ga mi ma pinu e ma pinu hello
3: e kare so
4: yes I kare phone yin dun e ba mi pa
3: okay sir mo ti pa
4: yawo yin ko kile wi mi o gbo yin o ya kilo sele ah network yo se dada o network yo se dada o eyan ati won ni misunderstanding hello
3: ben sir
4: se lale ya bo ti pe
3: bi last week
4: kilo sele ah mi o voice phone yin se e ni change location bi te wa bayi nkan sele la rin eyan ati won
3: be mo sa ti be o jo la ku ni o ti o jo lo ko yin na mo
4: ah kini yo clear ko clear sir e jo e pe wa pada
3: hello
4: sir mo gbo yin bo ohun skip die die ni
3: emi na ma mo se bi re
4: oja e mo pe je bi won ki le se mo fe mo che na won ni eh
3: no
4: yo e ma binu kini yo si dada e ma binu e dakun

ti ẹ fẹ sọ ẹyin yẹn ti já wa si ẹ bá ti pè wá ẹ forúkọ yín lẹ́ẹ̀kan sọ ohun tó ṣẹlẹ̀ ni o ẹ já bá yín yanjú ẹ